Let me send it back to the police department. I can't get it.

0: FM 92.9 ifesowapo bo se ngbo yen o de ni problem
1: shall now Punt FM 92.9

ojú ẹlẹ́kejì yìí yóò mú àmì méjì dání. Àkọ́kọ́, òtútù yóò sọ̀kalẹ̀ dáadáa. Ìkejì, ó ṣeé ṣe kẹ́ bẹ̀rẹ̀ sí gbúgbò ariwo ìrókòkò òjò tàbí atẹ́gùn líle. Yóò dẹ̀ ṣe bẹ́ẹ̀ ní ọ̀la Sátidé náà ní ìpínlẹ̀ Èkó yìí, Ògùn, Ọ̀yọ́, Ọ̀ṣọ́rà. Infact, òjò ti ìpínlẹ̀ Kwara àti Ondo State àfàmọ́ ni fún di ọwọ́ òru lénìí. Ọwọ́ adẹ́ dulẹ̀ díẹ̀ lọ ju àwọn ìpínlẹ̀ yòókù lọ. Tó, ó tún di ọjọ́ Ajé Monday.

0: ṣe baba amẹlumi afiwọ o ni ọlọrun pọ ṣugbọn ẹyọ kan la wa mọ ọlọrun ti o si dọrun ataye o ni wa ṣofo danu kuro loju ọjọ a dupẹ o wọlu dọrun ataye wọlu dọrun ofurufu o ni o ti wa kaye to wa iwọ lo wa ngbataye wa ngbataye o ni ṣi mọ wọn na o ni ti n ba mu iye ju ti mo gòkè lọ si gẹgẹ o ni bẹ ma ti pade rẹ o ni ti n ba tun lọ si isalẹ ogun lọhun o ni mo pade n bẹ baba mi wa mi gbogbo nigba kan na mọlẹ laarin okun titobi lọlọrun titobi ni yinyin rẹ gba ọpẹ gba yẹn wa ẹni tá a rí àríṣẹ́ rẹ̀ wọ́n ni láìláì rẹ̀ bàbá mi ò ṣe o àlọ́wọ́ aláìlẹ́nì gba aláìlẹ́nì kan ó ṣe parúkú ohun tó jẹ́ tèmi yóò bọ́ sọ́wọ́ ẹlòmíràn èmi ò ní tò bẹ́ẹ̀ mi èmi ń ṣe àgbẹ̀ òfìfo mo kọ èrò ẹlẹ́ngà ayé fọn rere mọ́ra ọwọ́ mi ò dáhùn láṣẹ ìtìjú kì í ṣe ìpín mi
1: mo
0: àbá àwọn aláìwàbí ọlọ́run àwọn ọmọ mi fi àǹfààní wọn ṣòfò mo kọ ògùn àtijọ́ ayé mi yóò máa tẹ̀síwájú èmi ò ní dúró sójú kan mi ò ní ṣe ní òróró ohun nípa mi jẹ́ èyí tí ó rẹwà ọlọ́run ti pinnu bí ayé mi yóò ti máa lọ abimi láti tayọ mo sì jẹ́ ẹni tó ní àǹfààní
1: ńlá
0: ìmọ́lẹ̀ ni mí
1: iyọ̀ ni mí pẹ̀lú
0: mo sì jẹ́ ìlú tí a tẹ̀dó sórí òkè èmi kò ní fara sí
1: àmì
0: sọ fún ọ nínú ẹ̀sọ́dù orí kẹẹ̀dọ́sẹ̀ kẹtàláhùn ọlọ́run tó wípé ó ní ṣe ló máa ń fi àánú ṣe ìtọ́ni fún yàn nínú ẹ̀sọ́dù orí kẹẹ̀dọ́gbọ̀n ó ní nípa àánú rẹ̀ ó ń tọ́ wa lọ sí ilẹ̀ òmìnira wa ilẹ̀ ìgbédìde wa ilẹ̀ ìpín ẹni wa ilẹ̀ ìṣèlú wa ilẹ̀ ìrànlọ́wọ́ wa nígbà tó dé John 16:13 ó ní àti ẹ̀mí òtítọ́ ní bá dé ó ní yóò tọ́ wa yóò sì darí wa náà ọ̀nà gbogbo tó bá ti jẹ́ òótọ́ yóò darí wa síbẹ̀ nígbà tá a dé 15:11 ó ní the Lord will guide thee continually satisfy thy soul in prayer ó nínú ìyàn òun lè mú ọkàn rẹ balẹ̀ nínú ìdí àmúba fún olúwa yóò tọ wa ní ìgbà gbogbo kì í ṣe ìgbà díẹ̀ tó bá tọ lórí ọ̀rọ̀ gbéyàwó a tún tọ lórí ọ̀rọ̀ ṣẹ a tọ ọ̀rọ̀ ọmọ rẹ yẹn a tọ lórí ìrìn àjò tó fẹ́ lọ sí canada ó mọ bó ṣe máa tọ ẹ nínú gbogbo ni continually in every way ọ̀nà ni ó gbà tọ ó ní nínú pé kó tọ wa yẹn ó ní ó máa kan wa balẹ̀ nínú ìyàn títí àwọn òrì tí wàá ṣe nàìjíríà dúró àwọn kan ń kọ́ lé bá ti ń sọ àwọn kan ń gbé mílíọ̀n kalẹ̀ tí wọ́n rìnrìn àjò àwọn invest bá ti ń sọ àwọn kan wọ́n dìde tí wọ́n ń ṣe tó lágbára ọlọ́run àánú àṣetì ẹ̀. ó ń sọ ohun tí ọ̀tá ò fẹ́ kó rí àṣírí olùrànlọ́wọ́ àyàn mọ́ tó kàn fún wọn ó fẹ́ kó san mọ́ ẹnìkan tọ́lọ́run sọ pé ó ti ẹ̀sùpáyà ó fẹ́ fi èpè bá tiẹ̀ jẹ́ ọgán mọ́ ni nígbà tí má fi èpè bá tiẹ̀ jẹ́ ọ́ dà mí lóhùn ìyẹn fẹ́ dàbí ọ̀rọ̀ Luke chapter 18 wọ́n ní obìnrin ẹni pé ọkùnrin yóò tí mọ ni tó ń bá wà máa fi wíwà mi dá ọ lágara tí ó gbẹ́ tó bá fi ìpè rẹ̀ dá lágara ni ó dáhùn bọ̀ sí tíbi mi ó sì fún ọ tí mi ò jí ó fa ìdá ìbínú yọ ọ̀rọ̀ tí ó sọ sí ọ gan ò ní láyé rẹ̀ àṣírí olúwa wọn ò fẹ́ orí o ẹ̀kẹ́rin tí wọn tún forí ọ̀tá ò kò fẹ́ kó rí ọ̀nà tí olúwa ń gbà darí rẹ̀ ẹlòmíì bó ṣe nú àdúrà kò mọ ọ̀nà tọ́lọ́run gbà darí rẹ̀ mo dáde sọ agbógbó gbà má ṣàdáwọn nílò wòlé wọn nílò ẹnìkan tí ó sọ ọ̀nà àwọn fáwọn bẹ́ẹ̀ ọ̀nà gbà darí ẹ̀ ọ̀tá ni ò jẹ́ mọ́ ẹlòmíì ó lè mọ́ jẹnú àlá ẹlòmíì ó lè mọ́ jẹnú ràn ẹlòmíì ó lè jẹnú kẹ́lẹ́kẹ́lẹ́ ní akande fọ̀ sí lẹ́kẹ́lẹ́ tẹ̀lé wọn máa lọ síbi tó fẹ́ lọ ìrẹ́ ń bẹ́ ń bẹ́ fún ohun kẹ́lẹ́kẹ́lẹ́ ẹlòmíì nínú kíka bíbélì ni bá ti ń ka báàbù báyìí ohun tó máa ṣe rẹ̀ ibẹ̀ ló máa kà tọ́lọ́ á dẹ̀ túmọ̀ ẹ̀ fún abáàbá ìwọ mò ń bá sọ̀rọ̀ sọ ìfẹ́ ká mọ̀ báwo lọ́lọ́run ti ń bá ní sọ̀rọ̀ orí àdẹ̀mọ̀ ìyá máa lè ní ada di pe ko depend lori enikan to gbodo bohun waju ọlọrun and which is supposed not to be so ogbon to so Romans chapter 8 verse 14 iye awon ta ba nsamo lati odo ọlọrun lọmọ ọlọrun so ami pe o ti e kiso ọmọ ọlọrun gan ni ki won ma samo so to do mo why will not guy se baba oni bo ma soro oni mo se like answer mi ngba to se si baba ti won le si igbo ti won le si answer eventually ti won sa tun ba bebe to wale won lo wa wa ni Jerusalem won ni ko de oju baba e fodun meji won ninu nbi pe ẹlẹ́tìdájì mẹ́tìk ní kò òun tún wá wà ní Jerusalem ní ìkápítà níbi tí ìjọ trónù bàbá òun ẹ̀tún jẹ́ kò ń rí bàbá òun wọ́n ló pé

0: Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Mo kini ki ola mo kini mo kini loruko anobi wa Muhammad Kabo sori eto bona oseri. Apa kini bond 92.9 ojo keji sese. Opolopo wa ti ofura isimi nbe lana lawon opinle kan obuolu joba apapo obuolu tori na gbogbo ara mo. Amo ni gbogbo awon to lanfani ati simisile lana osodun isese pasenu se won loni. AY Ayoba mi akile oga mi se wa.
1: Eko duwa wa.
0: Baba, bo le de bayi sa. Bo le se rin.
1: Wa ni adike to bayi.
0: Ke tu eh.
1: O re pe ma ti o na ref ni data click. O re pe ma ti o fi awon ko nbe. E lo fa won ki mo to ma ko ha ma test lo nbe. Pa ti ko te ma pe baba na ti ko du. O re pe ma ti o fi awon foto ko nbe bi ti ma na da foto ma nbe ro ya. Awon ko na ti o ti o no fi data e.
0: E e why? Yato si tembe ti o le je ka won kon ri bo ti to lori bi afara my 12 gbogbo o du da ko si wa la mera la ro yi la la la la gbogbo sawo ye da
1: o si kankan to go everywhere
0: ah eseun ese jimo alayo lo ma je fun gbogbo wa o ese wa ese mu du se e wa baba ile ponu e sa gbon tu won so gbogbo ona korodu ti ba se nsoro yin koda e ma si oga mi ti o ba mi akile ewa igbo o tori afara my 12 won so ko ye boya kokon benbe o o ko taku o ko danu o ko yonu o won kan so awon kan lati ma te janu won lori afara yen tori pe kini won le sare bo ti ye lori afara yen ala gba bayo mu rapere pe npe mi o amo ala gbo lai ka lo nju yi la bayi ala gbo lai ka sa
1: akoju won
0: sa ko no wa o ikorodu road lapapo
1: e mebe rajo lati 7 up ni àárọ̀ yìí gbogbo sẹ́wọ̀n ọ̀tá máa fi dáńtóní ìjà máa fi dúró ìbò jà gẹ́gẹ́ láti òyìnbó náà ta fi padà sí kéṣù náà kò ní wọ́pọ̀ kan ara gbogbo ọmọ ọmọ sí ìjáde rẹ
0: pẹ̀lú. èmi náà fura bẹ́ẹ̀ o ẹ parọ́ o mo fura bẹ́ẹ̀ o ó dá tú àlà ọ̀pọ̀lọpọ̀ a máa bẹ̀rù pé ìjà ń ta ìgbà kan àwo kan ìkòkò bàbá aṣáṣùn. ọdún sì ń lọ ọlọ́run máa ṣe ojoojúmọ́ lọ́jọ́ ọdún gbogbo. àwọn ọmọ ẹnibá níbi lọ ẹja jáde òkú sẹ́wọ́ kọ́kọ́ o aládùn àbáyọ ẹgbẹ́ dalẹ̀ wà mo ti ń gbòòrò mọ́ṣáláṣí wa.
1: mọ́ṣáláṣí wa ni ọ̀gbẹ́ni jimoh
0: náà. mo ti ń gbòòrò
1: mọ́ṣáláṣí wa
0: dandan ni agbọ́dọ̀ sí ní ọba
1: kádùkú. adúpọ̀ lọ́dọ̀ tí wàá lẹ́sìn náà láyé
0: alihamudulilayi.
1: àwọn láti ẹ̀jìgbọ̀ ti bọ̀ ọ̀nà ìfọ̀sọ́fọ́sẹ̀ náà ń pè wọ́n tó lọ sí ìdìbò padà àbí tó lọ sọ́nà ìdìbò padà tó lọ sọ́nà bí ilé ọ̀dọ́ pátákà gbé òpó kan ti bàjẹ́ síbẹ̀ bí kẹ́tà bá ti kó ní ìdìbò padà lọ sọ́nà ìdìbò ó wà níbẹ̀ kò dẹ̀ sí sáyìn kankan ní ẹ̀yẹ.

0: ọjọ́ tó ń lọ sọ́nà ṣe ìpadà mọ́ sọ àtọ́ dé bí onígbẹ̀dẹ̀ ni mọ́ sọ táyà ló fi ṣe sí kọṣọ sẹ́yìn ẹ̀ pé òun bàjẹ́ síbẹ̀ kò sí sí kọṣọ kankan fẹ́ táyà ló fi ṣe tẹ̀mẹ̀ mọ́ ti fi káwọn yẹn kọ́ máa ra ni mọ́ láwọn tó ọdún dé mọ́lẹ̀ láti ṣe rí torí fi ṣe ránàbọ̀t yẹn tó dà ẹ́nà gbogbo áńsítódà náà ní ìka tó kọjá ní bí ránàbọ̀t ṣe rí ẹ̀ láti bẹ̀ tí mo fi dé ẹgbẹ́ láti mọ̀ àbá ìgbẹ́ sì dá
1: Lẹ́yìn nìkan, ìjẹ́ òwú tẹ́ jẹ́ òtó, kóníkálukú gba ilé ẹ̀ lọ. Ó ga o, ọmọ Nàìjíríà. Ẹ̀mí wá yí náà o, a dẹ̀ ń jẹun, Nàìjíríà à ń jẹun ká má parọ́ o. Báwo lè ọkọ ṣe máa lọ sí pati mẹ́ta lọ́jọ́ kan? Ó lè jẹun ní pati mẹ́tẹ̀ta. Ṣé tó túmọ̀ sí pé ó ti jẹ tàárọ̀, ó ti jẹ tọ̀sán, ó ti jẹ ta lẹ́mẹ̀? Alàdà báyọ̀ yín kọ́ mò ń bá rí o, èmi kàn ń béèrè lọ́wọ́ ara mi ni pé báwo lèèyàn ṣe máa ṣe tó fi máa lọ sí pati mẹ́ta lọ́jọ́ kan? Ó lè jẹun lẹ́yìn mẹ́tẹ̀ta. Hello. Yes, sir. Alàdà ọ̀jẹ́ ní Adéwálé. Ẹ ti wà lẹ́kì.
2: Lẹ́kì tún ìkòyí lé gbé ìjọba àpàdà.
1: Ọlọ́run ṣeun.
2: Tọ́milábì ìpadà wa sí ìyànà òwúrọ̀ náà wà pa.
1: Nbẹ̀ ò lẹ́kọjá ń tọ́milábì yẹn, mo fẹ́ mọ̀ gbà ni o.
2: Mo kọjá ní 520 something, so mo wà ní airport road
1: báyìí. Airport road lẹwà báyìí, ó dáa. Bóòlù airport road, ó ṣòdì mẹ́gbà ni yẹn.
2: Ní ìgbésẹ̀ tí olókà ni mo wá sí mo gba.
1: Ba ẹgba kínní nìyẹn, kí là ń pè é? Mo bọ́ Lajì Bank Anthony.
2: Bẹ́ẹ̀
1: sà. Ó dáa,
2: So láti gun bridge airport, na traffic wà díẹ̀ láti fi traffic light sí.
1: Láti gun afárá airport. Bí ìgbà tá ń bọ̀ ní Àyìnkẹ́ láti Àyìnkẹ́ jàre, bí ìgbà tá ń bọ̀ láti Àyìnkẹ́ àbí? Bí ìgbà tá fẹ́ máa bọ̀ sí ní airport àbí? Kí ló fà á?
2: Yá check time àwọn èèyàn ní ọkọ̀ tó ṣe breakdown kọ̀ọ̀kan ní ọ̀nà. Ó wájú láti NMC náà wá sí ní traffic light ọ̀wà. Àti traffic light náà wá sókè bridge ọ̀wà, bọ̀ kò sí breakdown kọ̀ọ̀kan.
1: Alàgbà ọ̀jẹ́ ní mo níbèrè kan, mo bèrè lọ gbogbo aláàárọ̀ yìí. Epo jálá epo kọntẹ́rà tó ṣìkù jù lẹ́nu ọjọ́ mẹ́ta yìí lò
2: ní.
1: Alàgbà ọ̀jẹ́ ní mo níbèrè kan, mo bèrè lọ gbogbo aláàárọ̀ yìí. Epo jálá epo kọntẹ́rà tó ṣìkù jù lẹ́nu ọjọ́ mẹ́ta yìí lò ní.
2: 1260 mostly.
1: Ìyẹn wọn ọlọ́ọ̀ má jẹ̀rà yẹn. 1260.
2: Ẹlòmíràn
1: 1210
2: NRS.
1: 1210. Le tó ṣìbù jù tẹ́yìn rà.
2: Tó ṣìbù 1210.
1: Ìrọ̀ ìtura 1190 ní last week Friday. Mo dẹ̀ ń wá tó ṣìbù yẹn lọ tó dẹ̀ máa pé.
2: Ẹ̀rọ ti padà débẹ̀ wá ní sókè pẹ̀lẹ́.
1: Mi ṣe ní o. Ẹ jọ mi ẹ ń bá mo lè po mo lè má polo wọn lórí afẹ́fẹ́ kàn sanwó àmọ́ ẹ ń bá lè ta mí lólobó kó lọ ta mí lólobó lórí WhatsApp. Ojú ilé epo tó wà lápapá fún mi tí n bá gbé ọkọ̀ láti fi lọ àpapá tó ní mo fẹ́ lọ epo tó wù ẹ̀ ṣe mi ti fi yà jẹ́ra mi. Ẹ pé pé rọ̀ ẹ̀yin òṣè júwe ẹ kí lórúkọ ẹ̀ fi ṣàgámù kí lọ epo mẹ́. Má bá ń jà ní aládàá.
3: Ẹ ká yọ sá.
1: Ń bo lẹ wà sá.
3: Ní Toyota Aswadi Junction ó dáa. Ọ̀nà Aswadi yẹn padà bí Airport Road ó dáa. Ọlágun mẹ́rin lórí odò Aru tírélà kan takú síbẹ̀. Ọlá Sọ́ádẹ̀ wà pẹ̀lú lọ fi tọ́ọ̀ṣì páàsì. Àwa tá a bọ̀ tí
1: ó dáa. Lágun mẹ́rin ìdajì yẹn náà.
3: Lágun mẹ́rin ìdajì yẹn náà. Ó ṣeé ṣe kó ti kúrò fẹ̀. Fẹ́yàn méjì ti ṣàlàyé pé ń sìnkàn kọjá nípò dúró tí wọ́n lè mẹ́lò. Bóyá ti kúrò fẹ́. Ní Jibu ṣe ẹ kúrò ní express party bẹ́ẹ̀ bá ṣe yàtọ̀ láti fi hàn Jibu ọmọ tó ń pàṣẹ ọ̀nà wọ́n wà bẹ̀ láti dáfta bíi 5 after 4 wọ́n wà bẹ̀ ó wá ṣe sí kọ́ra náà ti parí iṣẹ́ wọn bọ̀ gbogbo ọ̀nà ìbò dá gbogbo báyẹn tọ́mílà fi dẹ̀ dá sí gbogbo báyẹn bọ́ lọ́wọ́lọ́wọ́ ìbò wà lóṣù tí mo padà lọ gbàgádà sáyé.
1: Ẹ ṣe mo dúpẹ́ Yorùbá bí alàgbà ọkọ̀yà lágbẹ̀ríbẹ̀ ṣe gbé kalẹ̀ lọ́nà tó rẹwà tó rẹ̀ mọ́pọ̀lọ́ wá. Wọ́n ní àwọn ṣàkíyèsí pé èèyàn méjì ló ti mẹ́nuba pé àwọn kọjá ní Ìkòròdú roko. Ó mẹ́nuba odò yálárúkú ọ̀kọ̀ọ̀kan bẹ́ẹ̀ táwọn lásìmọ̀ wà pẹ̀lú ẹ̀. Gbogbo yóò ti kú. Àmọ́ ẹ má ṣe alàgbà ọkọ̀yà lágbẹ̀ríbẹ̀ gbọ́ o. Wọ́n lè sọ pé bóyá ó ti kú ọ̀nbẹ kó má ti kú ọ̀nbẹ káwọn tibí tí wọ́n kọjá tó bá a sọ̀rọ̀ yẹn kéèsì ẹ̀ o. Ayé o. Ọ̀dàlẹ̀ ìwà ọ̀dàlẹ̀ ọ̀dà ìwà ọ̀dàlẹ̀ ọ̀dà ẹ̀ mọ́ ọ̀dàlẹ̀ ẹ̀ mọ́ ọ̀dàlẹ̀.

ẹ̀sìn mo gbọ́ pé wọ́n ti yọ márùn-ún gbogbo coastal road tán wọ́n ti yọ tán nàìjíríà lọ́ta nàìjíríà ẹ dákun allotment mo ṣe wà tí ò ní ju 2000 lọ́pàá báàgì.

0: níbẹ̀ torí ètò ààbò tó mẹ́ ìpínlẹ̀ wo kọ̀ láàárọ̀ tèmi mẹ́sàn ọ̀tọ̀ọ̀tọ̀ ó ti ẹ̀jú mẹ́sàn lọ ẹgbọ̀n wọn láàárọ̀ yìí.
1: èbú àlọ́ta bọ́ ń taná rẹ̀ ọ́fíìsì ààrẹ pẹ́sídẹ́ǹsì wọ́n dá padà fún alhaji atibaka ó sàfẹ́ ti gba tipa ó fẹ́ dé ìjọba lórí ìtọ́nà mọ́ owó ìrànlọ́wọ́ pẹ́tù wọn ni kí wọ́n rìn gbólóhùn wọ́n mọ̀ pé à ń gbádùn lórílẹ̀-èdè wa nàìjíríà.
0: gbogbo ohun amáyédẹrùn àti ètò ààbò ǹjẹ́ mọ̀ pé ìjọba àpapọ̀ máa ṣiṣẹ́ takuntakun kódà wọ́n ní àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan wọ́n máa gba bíi bílíọ̀nù ló lé mẹ́tàdínlógójì ó lé mẹ́rin irínwó lé ní mẹ́tàdínlógójì ₦435 billion ni wọ́n fún ìpínlẹ̀ láti jẹ́ kí ohun amáyédẹrùn àti ètò ààbò kó péye o.
1: mọ́sán ológun mọ́ àbáyọ̀lẹ̀ dàrú bẹ́ẹ̀ ni mo yọrí sí àwọn ọ̀bà ẹjẹ́rú kankan wọ̀lú mọ́kàndínlógún sí náà ni àmú títí máa lọ sí èkó sí kálábá àgbọ̀ pé wọ́n máa wò tọ́ ẹ́pọ́ wà bẹ́ẹ̀ wọ́n ti lọ yọ àwọn ẹni tó yẹpọ wà bẹẹ ni wọn ti lọ yọ àwọn agbófinró ti mú yàn mọkàndínlógójì o.
0: gbogbo àwọn gómìnà pátápátá ń ti gbókàtà fún ààrẹ bọ́lá ahmed tinubu látàrí wọn ṣe ṣàtìlẹyìn fún àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan láti takú àti láti gbógun ti ètò ààbò tó mẹ́ kó lè péye dáadáa o. àwọn ìpínlẹ̀ wo àwọn gómìnà wo ẹgbọ́n lábàárí láàárọ̀.
1: gómìnà ọ̀sánra nílẹ̀ ọ̀sùn sẹ̀rẹ̀tọ̀ adémọ́lá adélèké ààrẹ sì gbà nímọ̀ràn yìí pé ó gbọ́ àwọn ẹgbẹ́ alátakò kọ́ mọ́ lùbọ́ ó má dẹ̀yẹ sí wọn o.
0: látàrí ìbò tó máa wáyé ní 2027 wọ́n máa sọ láàárọ̀ tẹ̀lé àwọn àjọ kìíní ṣé ẹ rí ìbò tó wáyé ní ìpínlẹ̀ ọ̀ṣun bá a ṣe ṣe tó lọ ní ìrọ́wọ́ ọ̀rọ̀sẹ̀ nínú àwọn èèyàn dùn tí ò sí gbọ́nmi sí omi òto tí ò dẹ̀ sí gbà kan bọ̀kan nínú átún
1: kó tó di ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá ọdún 2026 $1.53 billion ló máa jẹ́ àpò rere.
0: gbogbo ẹyin tínú ń bí ìṣòlè apc nípínlẹ̀.
1: ọmọdé ni mo sọ pé ká jẹ́ tàwọn àgbà ní ká jẹsẹ́ kú owó tá a ní nípa mọ́ bí kùdúrà ti láì kó tó di ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá ọdún 2026 $1.53 billion ló máa jẹ́ àpò rere.
0: gbogbo ẹyin tínú ń bí inú ẹgbẹ́ ìṣòlè apc nípínlẹ̀ ọ̀yọ́ ẹjọ́ ẹjẹ́ ìbúra wo gbẹ́bẹ́ ò torí pé kí ni kíbo 2027 kó tó wáyé ẹgbẹ́ òṣèlú apc wọ́n máa ń sọ láàárọ̀ tẹ̀lé pé àwọn gbà sọ́kò ìṣàkóso ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ nínú ẹgbẹ́ òṣèlú apc ṣùgbọ́n wọ́n wá rọ gbà àwọn ẹlẹ́ni lọ́rọ̀ pátápátá ẹjẹ́ àsọ̀rọ̀ wa ní òṣìṣẹ́ ọwọ́ kí gbogbo ẹ̀kọ́ lè dùn dáadáa ká lè rọ́wọ́ kún láò ní
1: 2027. ètò ìdìbò tí a ní ọdún 2027 ẹ kọ́ ọmọ lùbọ́ o pẹ̀lú ìmọ̀ ẹ̀rọ tẹ́kọ́ bá gbà mú gbogbo ẹgbẹ́ alátakò àtẹgbẹ́ àwùjọ cs] ló pe àkíyèsí bẹ́ẹ̀.
0: wọ́n ní ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́ o wọ́n máa ti ń sọ láàárọ̀ tẹ̀lé wípé ó ṣeé ṣe káwọn afẹ̀míṣòfò kọ́ máa ya lu àwọn ilé ẹ̀kọ́ girama àwọn ilé ẹ̀kọ́ àgbà pátápátá ifásitì láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan pàápàá jùlọ ní ìpínlẹ̀ sokoto wọn ní ẹbẹ̀rù ẹfúra o. wọn ní ó ń bọ̀ àwọn dẹ́ẹ̀dẹ́ o wọn máa ti ń sọ láàárọ̀ tẹ̀lé wípé ó ṣeé ṣe káwọn afẹ̀míṣòfò kọ́ máa ya lu àwọn ilé ẹ̀kọ́ girama àwọn ilé ẹ̀kọ́ àgbà pátápátá ifásitì láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan pàápàá jùlọ ní ìpínlẹ̀ sokoto wọn ní ẹbẹ̀rù ẹfúra o. ìfúra lògùn àgbà àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ló fún ìjọba ìpínlẹ̀ sokoto pé tó ẹgbáradì o àti ń gbọ́ mọ̀rùmọ̀rù o.
1: ẹ bá ní kí ló tọrọ ló tọ ọ nìkan kọlọmọ ẹgbẹ bẹẹ lórí ìfipamọ ṣe ìfipamọ ìrànwọ nẹka pé àwọn ìpínlẹ̀ ó pe àwọn ìjọba àbílẹ̀ sí àkéèsí tírílíọ̀nù mẹ́wàá ó lé pẹ́sẹ́pẹ́sẹ́ mẹ́rin náírà àfẹ́mọ̀ bẹ́ẹ̀ sì náwó náà bí tẹ́bi.
0: ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé ní ìpínlẹ̀ niger àwọn òṣìṣẹ́ elétò ìlera wọ́n máa ń kọ́ wọn láwọn ò fẹ́ lọ sí àwọn ìgbèríko torí ètò ààbò tó pé ṣùgbọ́n gómìnà náà sọ kínní kan láàárọ̀ tèmi tí ó múnú wọn dùn láti lọ ṣiṣẹ́ wọn láwọn
1: ìgbèríko kiri. mẹ́rìndínláàádọ́ta náà yọ kúrò ní omi wọ́n sì dóòlè èèyàn mẹ́ẹ̀ẹ́dógún.
0: ìjọba yóò máa ṣàánú wa. ǹjẹ́ ẹjẹ́ mọ̀ yìí pé wọ́n máa ti sọ láàárọ̀ tèmi látàrí bí gbogbo wọ̀nwọ̀n láàrin ẹgbẹ́ òṣèlú apc láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó ṣe bí ọ̀rọ̀ náà tí ó ṣe di ìtàn tí ó di hàn sẹ́yìn tẹ́gun alárinfẹ́ láti gbáradì fún ìbò gbogbogbò ní 2027 àwọn ẹlẹ́ni lọ́rọ̀ ní ẹgbẹ́ òṣèlú náà máa ti fọyín láàárọ̀ tèmi lágbọ́dọ̀ pé ìpàdé kan tí ó so gbogbo àpapọ̀ o.
1: ẹ bá táwọn sí trcn lẹ́ wa nàìjíríà wọn náà máa kẹ́kọ̀ọ́ jáde lórí ìtọ́nà ti ìkọ́ni òsè ìkọrin fún tan chicha lórílẹ̀‐èdè wa nàìjíríà àwọn ìwé ẹ̀rí wọn kò ṣe pàtàkì lórí ajẹ́gbẹ́ náà.
0: ìpínlẹ̀ ogun máa ń ṣiṣẹ́ takuntakun kan látàrí ìgbélárugẹ fún àwọn olùkọ́ni ní ìpínlẹ̀ wọn wá rọ gba àwọn olùkọ́ni tí wọ́n ṣe ìgbàtán tó wà lẹ́nu iṣẹ́ wọn níṣẹ́ rí àpèwé kan wà tó jẹ́ ìgbèríko tí ò tí sí ètò ẹ̀kọ́ tó múnádóko dáadáa ẹ dákun ẹ lọ sí àwọn agbègbè yìí láti jẹ́ káwọn tó wà níbẹ̀ náà kán ní àǹfààní ẹ̀kọ́ tó perégedé o.
1: inú burúkú làgbà ní àgbàgbọ́dọ̀ lọ́rọ̀ burúkú lẹ́yìn.

0: bíbí yìí. Òótọ́ ṣe ń bí owó ọmọlúàbí lo nínú re. Wọ́n tó mọ báyé ṣe ń lọ ló ń wáyé já. Ìbéèrè ń fàdàmú. Ìgbà ni ẹ̀mejì ni ó gbàwòsàn. Ẹni tó kẹ́gàn ìṣẹ̀dá. Ó wù láti ti gbọ̀ngbọ̀n. Ayé ń yí bí ìṣẹ̀dá ti gbé kalẹ̀. Ẹ pariwo ara o. Ẹni tó bá tó wojú ẹkùn kó bọ́ sóde. Ìwọ náà jẹ́ ayọ̀ tí ìṣẹ̀dá dá mọ́ jẹ jáde pẹ̀lú yóyó bitters. Ayé ìdùnnú tí ń tọ́ka sí ìlera tó péye. Sọ yóyó bitters di ayọ̀ lójoojúmọ́ kí mọ́lẹ̀ ara tó dáṣáká farahàn nínú ayé ẹbí rẹ. Yóyó bitters wà lómi jẹ́ẹ̀lì oníkápsùlù àtàpọ̀ pẹlẹbẹ sachet àtìlẹ́ ìtajà oògùn káàkiri orílẹ̀-èdè yóyó bitters ẹ̀bùn ìṣẹ̀dá fún ìlera tó péye.
1: Alekum jama muslimi lokunrin ati lobinrin to fẹran nabi wa muhammad enu ainu rahma international islamic society of nigeria arisin national headquarters no pe wa ti bi ayeye ojo bi onise nla olododun won anabi celebration nibi ti ogoro awon eniyan ti ma parapo fi fe anabi bere anu ibukun ati imona lodo olorun oba allah lojo jo ojo kejidinlogun osu keso friday 18th september 2026 ago mewa ale titi di owuro ojo keji ni madinatu rahma lagdown along ikorodu itoki road near adamabo stop ikorodu ipinle ibukun ati imona lodo olorun oba allah lojo jimo ojo kejidinlogun osu keso friday 18th september 2026 bere lago mewa titi di owuro ojo keji ni madinatu rahma legina town along ikorodu itoki road near adamabo stop ikorodu ipinle eko for the dat mukhtar ibrahim dende lo ni wa si ojo na spiritual father be maulana sheikh muhammad rabiu adibayo abdulmalik baba lowo rakil yusuf olotu ma fi ohun to si pepe se zikiri fun ojo na labe olugbalejo agba for the latu sheikh muslihuddin ejaye boss of fe ti o ma ko gugu eniyan ma wa nile po oba sabu ikorodu ipinle eko lago mejo ale masala.
2: The Salvation Church International, Road 1, Sherry Osun Road, Yana Sherry Bus Stop, DSC, Tokyo Afa Ijubo, Lagos. Ati gbogbo eka ijọmọ to ku, gbogbo eyan si bi asekagba eto adura pataki ati awe olojo mokanlelogun olododun, eleyi to ti bere lati ojo kini osu kejo, ti pari loni, ti se ojo kokanlelogun osu kejo, ni olu ijosin won, bere ni dede ago mewa ale, iso oru ni, ako Olorun ti ko lafiwe, incomparable God, Isaiah 42. Ọpọlọpọ àwọn òjíṣẹ́ Ọlọ́run àti olórin ẹ̀mí ni yóò wà ń kalẹ̀. INS Primate Prophet V.O. Fabusoro, Host and General Overseer. The Seminars Archbishop Dr. P.O. Fabusoro, AP, Founder.
3: Ẹ̀yin mọ̀dé yìí, èmi kan ti sọ wípé màá máa polongo Mediana ni torí ẹ wò kò sí rí ìyarun tá a fi yarun àdìkẹ́ tí kì í sunkún rẹ̀ le nígbà tó wá yá èéṣì bo gbogbo alẹ̀ irun ẹ̀. Bẹ́ẹ̀ ni làpálàpá ò jẹ́ kí n rà rí kí ń rí mú mi. Àmọ́ ní kété tí ọwọ́ mi ba àwọn èròjà túnruṣe Mediana 0-13 tá a pilẹ̀ ṣe fún àwọn ọmọdé ṣẹ̀ṣẹ̀ ni mò ń yọ Mediana 0-13 Air Booster Cream. Ìyẹn gangan ni àbá máa pè ní òdogun. Nǹkan tí mo bẹ̀rẹ̀ sí ń lò ni ajẹrun ò ti rí bi dúró sí mọ́ nínú irun àwọn ọmọ mi làpálàpá sá lọ. Bẹ́ẹ̀ ni irun wọn gùn tójú rẹ̀ sì mọ́. Kódà a tún lè lo Mediana 0-13 fáwọn ìkókó tí kò nírun níwájú àti àwọn tí wọ́n lọ lẹ́yìn. Dá Mediana 0-13 Air Product tá a pilẹ̀ ṣe fáwọ̀ lónìí. Mediana Air Product wà káàkiri ilé ìtajà. Ó yà pè sí 0702-500-7861 fún 809-1799-333. Mediana, ohun tí irun rẹ nílò.

0: ìdàrúpọ̀ àwọn oníṣòwò ọjọ́ kọ̀ọ̀kan lórí bákan náà. Pọ̀nda ìṣirò ìránṣẹ́ owó gbogbo náírà ló ṣe pàtàkì. Àpò ìfowópamọ́ kan wà tí ṣe àdínkù owó tí ń jáde lọ́wọ́ rẹ. Stanbic IBTC ń ṣe àfihàn BizSmart account. Èyí tó lè bẹ̀rẹ̀ pẹ̀lú ₦5,000 fún BizSmart tàbí ₦1,500 fún BizSmart Plus. Ìgbádùn ìdúró current account maintenance charges àti enterprise online charges fún àwọn oníbàárà tuntun àti káàdì ọ̀fẹ́ fún àwọn ìṣòwò tí ó yẹ. Kàn sí www.stanbicibtc.com tàbí kí o fi email ránṣẹ́ sí enterprise@stanbicibtc.com tàbí kí o pe 0700 333333 láti bẹ̀rẹ̀ lónìí. Ìgbésẹ̀ àti ìlànà wà.
1: Ìtẹ̀mẹ́tì omi òwò gbọ́lẹ́ náà ṣẹ́bí ẹ̀dùkọ̀ àti iyọ̀.
2: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ẹjú ṣe kún gbogbo ilé báyìí?
1: Àpòpọ̀ tí mo fi ń fún ẹyún mi ni o. Mo fẹ́ gbàgbé ẹ.
2: Gbàgbé àpòpọ̀ yìí. Obsidian Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Obsidian Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹro lẹ́mọ́nì tí ó fọyín rẹ jinlẹ̀. Obsidian Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
3: Dúró náà kó tóra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ̀. Ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé pẹ́rẹ́?

0: Sàfà. Wọ́n máa dàlù bọ́lẹ̀ lọ́jọ́ náà. Lábẹ́ àjẹlé olórí ẹbí, Alhaj Najimuddin Idẹgbẹ́sọlá, alága ọjọ́ náà. Honorable Bayo Aremu, Ọláṣojú, Chairman Ìsọlọ NDA. Grandfather of the day, Alhaj Chief Taurid Farumbi Alado, olórí ẹbí alágbè Ankara ni Gate Pass. Láti ra Ankara tí yẹn máa pe 08023-4478 àti 08179-99759. Committee Chairman, Alhaj Chief Saheed Ìsọlá Arẹgbẹ́sọlá, 800 Aṣíwájú Ọkọ́ta lolùkéde.
1: Iwaga o se pa ko mo gbon e se mo ra tele wa ka lo o
2: gere la be gba ta ko gere
3: be ni e ma tele wa leyin kere olorun ba lo fun wa se kun sa wa na ta ba de abalagbe wo la ro ti ni ilera na ni ogun o be ni
4: e ba si ni alaafia
3: o ngogo lo ni o
4: meta la fi se gbadun aye sister mi ikan lowo ikan lo ma ikan lala wa ni bi sere abawa da jana ku foran kan ma so ede ni le n tai aru ba kọlu won ni yo du owo yo du apa sile bi ope dina ba mu pe asa fi jọ lale kan mo lo ba awara mo ye wa wa ogun ko ba je ta n lo laaro ina ni pe eto lera wa jade le wa Nigeria o la fe da si ye ni awujo wa bo je pe ijoba ipinle ijoba popo na na n gbe du lopolopo sugbon nkan ta n so ina ni pe ba isan ba kọlu oro lowo de olowo de olowo de ina ni ati pa mi ke tete ko firi arun tabi esan ba n da won laaro to ba je pe tete ko firi re tin te
3: awon ile to lera leti
4: wa tete fi popo jaga o la won irinse tan do fun eto lera ni ipile ni ibile won ti ma dan to fu ti an sagbe kale re to je ku wa fi mo gbe bi si aje alaafia ta ba wo to ra je sister wa si o sa ko ba fun eto lera lori de wa Nigeria ogbo ole yi lati en da si de fi n wa pa ni gbogbo gba
3: alaafia okun daada lara yin ọgbọ́n wo lẹ ń dá sí ta fẹ́ gbé ẹ̀wò náà ní ṣe
4: jáde yìí olóòtú wa adéyẹmí adésanya ojúpàwọlé
3: 0809-893-3388-08-09-933-388
4: tàbí 0803405714 bákanáà ìlú mọ̀ká 0702067195 ẹ má tẹ̀lé ẹ̀mẹjọ ẹ̀fà ìgbà wọn
3: kúrò rẹ tó bẹ́ẹ̀
4: kókòrò yìí ó ń tẹ̀ síwájú ń tara ẹ̀yà àdúrà
3: nínú wẹ́rẹ̀ ní telegram láàárọ̀ tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ ròyìn tó mi torí pé kí ni wọ́n ti síwájú ìwé ìròyìn náà gbadagbagbada báyìí náà ni o ẹ jẹ́ kí wọ́n á lọ mú ní dínṣókí ní ojú ìwé kẹta ìwéèrò ní telegram láàárọ̀ tí wọ́n ní awífúnni kó tó dání jàkadìdì òun jẹ́jọ́ pé àwọn aláṣẹ orílẹ̀-èdè united kingdom àti fọyín láàárọ̀ tí ni látàrí bí ètò ààbò bó ṣe mẹ́ẹ̀yẹ ní orílẹ̀ wa nàìjíríà láwọn ibì kọ̀ọ̀kan ní ìkan nílẹ̀ yìí jẹ́ mọ̀ pé wọ́n sọ láàárọ̀ tí ni pé gbogbo ẹni tó jẹ́ ọmọ bíbí orílẹ̀-èdè united kingdom wọ́n ní etí ímeèlì wọn tó bá jẹ́ méjì ẹ ṣọ́ra o òun náà tẹ́ bá ti fẹ́ lọ ìrìnàjò lọ sí orílẹ̀-èdè nàìjíríà ẹ fẹ́ lọ gbafẹ́ ni àbẹ́ fẹ́ lọ ṣàyẹ̀wò kan ni ẹ dọ́lẹ̀ bí mélòó kan wà tó yẹ pé ètò ààbò wọn ó mẹ́ bó tẹ̀jẹ́ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà gbìyànjú láti jẹ́ kí ètò ààbò kó péye bẹ́ẹ̀ ó ní àwọn ìpínlẹ̀ bíi mélòó wọn ní ìpínlẹ̀ Imo Katsina àti mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ wọn ní bó lo ṣì jẹ́ látàrí àwọn ìròyìn tó ń pé àwọn ìpínlẹ̀ ìwé pàápàá jùlọ àwọn ìpínlẹ̀ kan tó yẹ pé wọ́n wà ní bèbí odò bí ìpínlẹ̀ Delta àwọn tó súnmọ́ bèbí odò bí ìpínlẹ̀ Delta Yesa River Akwa Ibom Cross River ń gba àwọn ìpínlẹ̀ báyìí pé láti lọ sí ibi pọ́n kókó bẹ̀ ni pé wọ́n ní àwọn ìpínlẹ̀ kan tí a fi bí ìpínlẹ̀ Borno Yobe Adamawa Gombe àti àwọn ẹkùn kọ̀ọ̀kan ní òkè Yalọ́hun Katsina Samfara àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní ẹ̀dá pẹ̀ yàgò tó bá fẹ́ lọ ìrìn àjò lọ sí orílẹ̀-èdè Nàìjíríà láti lọ gbafẹ́ torí pé kí ni ìjọba àpapọ̀ náà wọ́n ń gbìyànjú ṣùgbọ́n ìgbìyànjú wọn kò tí ì tó dáadáa láti jẹ́ kí ètò ààbò pé pàdé wọn á rọ ìjọba àpapọ̀ pátápátá àti olúlu Àbújá wọn ní ẹ̀ṣọ́ agbára láti ètò ààbò kó péye láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ètò ààbò tó ti mí ni àwọn aláṣẹ orílẹ̀-èdè United Kingdom wọ́n tún wá fọrin láàárọ̀ tèmi o wọ́n ní bó tẹ̀ jẹ́ wípé àwọn ń gbìyànjú ṣèrànlọ́wọ́ fún orílẹ̀-èdè Nàìjíríà láti jẹ́ kí ètò ààbò kó péye wọ́n ní ṣùgbọ́n díẹ̀ tọ́hún dẹ̀ fi hàn pé kò tíì tó ṣùgbọ́n kí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kan náà gbìyànjú. Àwọn ìpínlẹ̀ tí wọ́n fètò ìbọ̀ wọn ní gbogbo àwọn tó jọ mú bí lọ àwọn oníkẹ́ má lọ sí orílẹ̀-èdè Nàìjíríà o ṣùgbọ́n àwọn ibì kọ̀ọ̀kan tí ètò ààbò ti ẹ dákun ẹ má dé bẹ́ẹ̀ àwífúnni kó tó dá ní àgbà àjàkadì ni o wọ́n ti rọwọ́ ẹ̀bẹ̀ ṣùgbọ́n àwọn tó lè di United Kingdom tó ń bọ̀ wá sí Nàìjíríà láti wá gbafẹ́ ẹ lọ ẹ̀kúnrẹ́rẹ́ nínú ìwé ìròyìn ní telegram láàárọ̀
4: tí. Bẹ́ẹ̀ bá ṣe ń fòrójúmọ́ tòní lájọmọ́ rẹ̀ torí pé ìkarùn-ún ní fìpín sílẹ̀ lálẹ́ tó bá ti ọjọ́ Friday ọjọ́ Júmọ́ àbá ìtẹ́ tábùnù ẹjẹ́ kí mi rò lọ sínú Nàìjíríà ti mú láàárọ̀ ìdínẹ́sàn náà tún gbé ròyìn kó sọ̀rọ̀sọ̀rọ̀ kọ́ra tiẹ̀ tó máa gbọ́ o. Èbú àlọ́ntàun tàbọ́n tàná rẹ̀ ta ló ń sọ̀rọ̀ yìí ta ló ń pàkíyèsí ọ̀rọ̀ yìí ta ló ń pàṣàmọ̀ ọ̀rọ̀ yìí ààrẹ ilẹ̀ Nàìjíríà sọ bí ọ̀làmẹ́ ti ibi tá a gbọ́ pé wọ́n ti ń pe igbákejì ààrẹ àti Atiku Abubakar mọ̀ ń pè sí akéde lọ́rọ̀ tó máa sọ ní kò pẹ́ kò pẹ́ pé tí kádàrá bá ṣe àwọn lóore ní ìdìbò tí wọ́n wáyé ní oṣù kínní ọdún 2020 sẹ́ẹ̀ fún ipò ààrẹ tó jẹ́ pé wọ́n bá lè rí ẹ̀rọ tí wọ́n bá padà sípò owó ìrànlọ́wọ́ pẹ̀dúrò tíjọba àpapọ̀ sọ pé ó ti lọ wípé àwọn ọ̀dà òní bẹ́ẹ̀ bá sí ìgbàgbé olùdíje fún ìpanu ẹgbẹ́ òṣèlú ADC Atiku Abubakar pe àkíyèsí nípa irú àkíyèsí tòun pé owó ìrànlọ́wọ́ pẹ̀dúrò

0: soy oh olivi kan to ye pe won tare owo na si ṣugbọn ofisa rida pada pe ka rowo arise la rika rika baba to ka ba se lona ọtan na ni o da le iwola bo owo ran won tele tele ko to ri pe aso dola me ti te o bo pa se opolopo awon pe lo rede wa a salary ni o o je pe won pa yan de bo won ta ma wo raje le wa le jira o n fo loki lala ta ba to ni ka ma wo itoro ti ejawo fun ti awon akeko fun awon akeko to bi atalapa to ti won o lowo lowo bi pe ara be na ro je pe won tare si o abi barcelona ko ojo kan ṣugbọn wọn ni wọn pe atiku abakasi ati ṣe n tọ sọ pe o kù díẹ káàtó bójú bá kojú ọrọ àmà àdùn sọ nígbàtà gbọ pé gómìnà ìlú ọsùn sẹdẹtọ adémọlá adélékè ak bàbá oníjó tọjẹpọ wa dúpẹ lọ ààrẹ lẹwà nìjà sókè lámẹ tuntun ní olú rẹ àbújá lánà òde ó lò mòrè lọpọlọpọ aṣọ wa sí ní gbẹrẹ pàpọ gbọmọlùbọ o kò sí bára rẹ dàsọ ní òṣèlú kó ra rẹ wa ni o pé gbogbo ẹgbẹ òṣèlú aláta kún ọmọ nǹkẹ kó kún ọmọ ra lájẹ pé ẹjọ mọ ṣiṣẹ pàpọ níwọn ìdí nation of nigeria kò bá láti ṣe jíròyìn ẹrì kan bẹ láàárọ.
1: ó dáa tó bá jẹ́ tago òṣèlú lẹ́gbọ́n mi lọ láàárọ̀ jẹ́ ń kí ẹ lẹ́yìn kí n kọjá lọ sí ìpínlẹ̀ ọ̀sun kí wọ́n á tún kọjá lọ pé ìdìbò 2027 tó máa wáyé ǹjẹ́ ẹjọ́ mọ̀ pé àwọn àjọ elétò ìdìbò lẹ́wọ́n máa fọyín láàárọ̀ ni gbogbo ọmọ nàìjíríà pátápátá wọn ni ẹ lọ fọkàn balẹ̀ o ṣe rí ìbò tó wáyé ní ìpínlẹ̀ gómìnà bó ṣe lọ ní sẹ́rẹ́sẹ̀ rẹ̀ tí ò sí wàhálà tí ò sí rògbòdìyàn tẹ́ pé inú àwọn èèyàn gangan farabalẹ̀ láti yan ẹni tó wù wọ́n kó ṣe pé bóyá nìkan ló gbẹ́ nìkan lẹ̀ sí ó ní bẹ́ẹ̀ náà láti kódà á ṣe jù bẹ́ẹ̀ lọ tí kò bá yẹ lọ́dún 2027 tí ẹ̀ bá gbàgbé ipò sí ipò gómìnà wáyé lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún nínú oṣù kẹjọ ọ̀rẹ́ nípínlẹ̀ ọ̀sùn láti jẹ́ pé ẹni tó jẹ́ gómìnà lọ́wọ́lọ́wọ́ ní ìpínlẹ̀ ọ̀sùn ìyẹn sẹ́nitọ́ adélékè tó wọlé lẹ́ẹ̀kan sí àwọn àjọ elétò ìdìbò lẹ́wọ̀n mọ̀ láàárọ̀ tẹ̀lé láti ẹni tó jẹ́ kọmíṣánná gbogbo fún ìjọ náà yẹn mala muhammed kudu haruna ó máa sọ láàdún nígbà tó ń bá àwọn ọ̀dọ́ sọ̀rọ̀ àti àwọn ẹlẹ́ni lọ́rọ̀ láti pé ọ̀nà wọlá lè gbà sí ìbò ọdún 2027 lọ ní ìrọ́wọ́ ọ̀rọ̀sẹ̀ tí gbogbo èèyàn ò sí ojúṣe wọn gẹ́gẹ́ bí ìṣe wọn bí ti ìpínlẹ̀ ọ̀sẹ̀ rí bàbá ẹ̀ má fọn rí ọ̀rọ̀ yìí o nígbà tó sọ gbogbo àwọn ọ̀dọ́ pátápátá àti àwọn ẹlẹ́ni lọ́rọ̀ wà ní ìpínlẹ̀ ọ̀sùn àti gbogbo àwọn èèyàn nígbà tó ń ṣèpàdé náà ti forí ìkòkò pẹ́ fọkàn balẹ̀ yídùn lọ́sàn máa so ṣe rí ìbò 2027 ṣe rí kékeré lẹ́ ti ìbò ti ìpínlẹ̀ ọ̀sùn ṣe rí pé kò sí wàhálà rògbòdìyàn àwọn èèyàn jáde ogun ẹni báyìí ni mo fẹ́ wọ́n dẹ̀ bi pé ẹni tó ń fẹ́ wọ́n ṣàtìlẹ́yìn fún tó fi wọlé bẹ́ẹ̀ náà ni ṣe rí ní 2027 torí pé kíni àjọ elétò ìdìbò wọn ní fipá kan bọ̀ kan nínú o ẹni jẹ́ agbẹnusọ fún àwọn àjọ ìyẹn obed agun ó sọ ní ọ̀rọ̀ rẹ̀ ó náà ti ṣe ìpàdé papọ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ òṣèlú lọ́kọ̀jọ́ kan àti àwọn lọ́rọ̀ lórí ọ̀rọ̀ ìṣèlú àtàwọn tó fẹ́ dúpọ̀ kan sí ìkejì pàápàá jùlọ àwọn ọ̀dọ́ náà àwọn tó máa ṣàkóso fún ètò ìdìbò 2027 náà ti jọ ṣèpàdé papọ̀ láti jẹ́ kíni bí ó ṣe rọrùn ní ìpínlẹ̀ ọ̀sùn bẹ́ẹ̀ náà yóò rọrùn dáadáa kódà yóò tún jù bẹ́ẹ̀ lọ sí ìbò gbogbo 2027 ní gbogbo ìpínlẹ̀ pátápátá tí ìbò yóò ti wáyé ní 2027 pàápàá jùlọ ipò ààrẹ ilé ìtàn ti bẹ̀rẹ̀ ìpolongo ó ní ẹ fọkànbalẹ̀ dídùn lọ́sàn máa so ṣe rí gbogbo àwọn tó ń fọkàn sí bóyá johannec wọn ṣàgbélẹ́yìn fún àwọn ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan ojú ilẹ̀ ti rí báyìí ti rí pé kò ẹgbẹ́ nec wọn ṣàgbélẹ́yìn fún ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan ipa ibo ti ní ìpínlẹ̀ ọ̀sùn láti mọ̀ wípé àwọn ẹgbẹ́ òṣèlú ẹgbẹ́ àjọ inec wọn dá dúró báyìí ṣàtìlẹ́yìn fún ẹnìkan àbẹ̀gbẹ́ kan ẹni tí àwọn òlú bá fẹ́ òun náà ni wọ́n yàn lóye òkùn òṣèlú máa jẹ́ ní 2027 ní telegram the punch méjèèjì ló gbé láàárọ̀ yìí.
0: ètò ló ní òṣèlú òṣèlú náà ló ní ètò lọ́jọ́ kẹjọ fi mú láàárọ̀ ìyá àkọ́bọ̀ náà ni o ẹgbẹ́ òṣèlú apc ògbọ̀n ẹ̀fọ́rí ìyá àṣàtúnjọ lálékan lọ́jọ́ kẹ ó sì kó mọ̀ wò ìbàdàn tó akọ̀rọ̀ jẹ́ pé èèyàn wò ẹ̀ tó jẹ́ alága ọ̀fẹ́ ẹgbẹ́ òṣèlú apc káfọ̀tà ọ̀jọ̀gbọ́n nípa ìwádà ló fi àkíyèsí ó náà jẹ̀bi mọ́gbà ọmọkogun jàlú ní gbogbo àwọn tó jẹ́ fún kọ̀ọ̀kan tàbí èkejì pàápàá jùlọ lórí ìdìbò kòmẹ́sàn ìdìbò abẹ́nú tó wáyé ní inú apc ní ìpínlẹ̀ ọ̀yọ́ kò ní kẹ̀ má bínú nígbà tá a gbọ́ pé wọ́n ṣe ìfilọ́lẹ̀ ńgó fún ìtọ́rọ̀ mọ́ ti gómìnà fún ọ́fíìsì gómìnà nínú ẹgbẹ́ òṣèlú apc ìbàdàn lánàá rẹ̀ lórí ìpolongo tó jẹ́ pé ó gbòde kan ó ní ọ̀pọ̀lọpọ̀ yín ló jẹ́ pé kí lọ́pọ̀lọpọ̀ ta ló ní kù lọ́dọ̀ ta ló tari kò sí yàn ta ló fi hàn sípò tí ra wọn tó ṣọ́ ò bára fi bá sọnù ẹ máa ń wá lójú ẹkùn ìjà fi mú ẹsẹ̀ náà kà lára fúnfúnfún ní sẹ́
1: mo tún fẹ́ yàbàrà kúrò ní ti àgbo olóṣèlú bá kí n tún lọ sí ètò ààbò ló máa mú lọ sí ìpínlẹ̀ sokò ǹjẹ́ ẹjọ́ mọ̀
0: ta ló ń tari kò sí yàn ta ló fi hàn sípò tó ti ra wọn tó ṣọ́ ò bára fi bá sọnù ẹ máa ń wá lójú ẹkùn ìjà fi mú ẹsẹ̀ náà kà lára fúnfúnfún ní sẹ́ ó ń tẹ̀síwájú.
1: mo tún fẹ́ yàbàrà kúrò ní ti àgbo olóṣèlú tún lọ sí ètò ààbò ló máa mú lọ sí ìpínlẹ̀ sokoto ǹjẹ́ ẹjọ́ mọ̀ pé àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ dss wọ́n máa tún fọyín láàárọ̀ tì ní pàápàá jùlọ ní ìpínlẹ̀ sokoto pé ó ń bọ̀ àwọn làádẹ́ èdè wọn ní ǹjẹ́ ẹjọ́ mọ̀ pé àwọn tí ń gbọ́ fùfùrù kó ṣeé ṣe àwọn àfẹ̀míṣòfò wọ́n máa dojúkọ àwọn ilé ẹ̀kọ́ ifásitì káàkiri ní ìpínlẹ̀ náà ni wọ́n sọ láàárọ̀ tí wọ́n ní gbogbo àwọn ibi kọ̀ọ̀kan àwọn ọkọ̀ọ̀kan tó jẹ́ ti ilé ẹ̀kọ́ gíga àti girama àti alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí àwọn àfẹ̀míṣòfò tó yẹ pé àwọn ilé ẹ̀kọ́ mi àgádágodo gbàngbàngbà tó ń fi sọ ẹnu ọ̀nà wọn àti ìṣìdè ní nípa àdé ìwọ́n nípàdé táwọn ṣe papọ̀ àti àwọn ẹlẹ́nu lọ́rọ̀ lárùn lórí ètò ààbò àti àwọn ológun àwọn ọlọ́pàá pátápátá náà ti ṣe ìpàdé pọ̀ láti wọ́ ọ̀nà àbáyọ láti dẹ́kun àwọn àfẹ̀míṣòfò tó ń dúnmọ̀ rumọ̀ rumọ̀ àwọn ilé ẹ̀kọ́ gíga káàkiri orílẹ̀-èdè wa nàìjíríà wọn wá ní ìpínlẹ̀ sokoto ìjọba ìpínlẹ̀ ọ̀sẹ̀ wọn nígbà tẹ́tí

0: kalẹ̀ wípé agbékalẹ̀ tẹ́kùn ta sáwọn obìnrin àwọn obìnrin ò ṣe fọ́rọ́ sẹ́yìn nínú ẹlẹ́bídé o àti agbègbè wípé ẹ̀yin ló ń di àpọ̀ àwọn kò kéékèèké wípé kó lè ba àdínní la sínétọ̀ ìlà jẹ́ pé ìròyìn lágbà lóríṣiríṣi rẹ̀ wọ́n ti ṣe àgbékalẹ̀ rẹ̀ nígbà tó jẹ́ pé wọ́n ti já olórí gẹ́gẹ́ bíi tíkẹ́ẹ̀tì sílé ìgbìmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè wa nàìjíríà pẹ̀lú àtìlẹ́yìn àti àkànṣe àbí fọkàntán ní ìwọ̀rùn ti ìlú èkó látọ̀dọ̀ 2023 ni wọ́n jẹ́ pé wọ́n ti ń ṣe dáadáa àwọn olùgbò tó máa ń ṣojú fún tó jẹ́ pé wọ́n ṣàtìlẹ́yìn fún àwọn ẹ̀ka bíi mẹ́fọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n ní gbàgbé wípé tá a bá ní ká wọlé ìgbìmọ̀ asòfin ilẹ̀ wa nàìjíríà fún àmọ́ ìyẹn ò ṣe fọ́rọ́ sẹ́yìn o wọ́n ní mẹ́tọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ la gbọ́ pé wọ́n ṣàtìlẹ́yìn rẹ̀ tó sì jẹ́ pé àwọn bíìlì bíi méjìdínlógún ló jẹ́ pé la gbọ́ pé wọ́n tún ṣàgbékalẹ̀ rẹ̀ lórí ìtọ́rọ̀ wọn ti ètò ẹ̀kọ́ ìdáàbò fún àwọn ọmọ ìtọ́rọ̀ ìdàbí òdodo àti ìgbógun ti ìwà ìjẹbánu àti ìṣàkóso olè àti ìṣèjọba ètò adébúlé wa jẹ́ pẹ̀lú wípé wọ́n ṣe àgbékalẹ̀ ìtànsórùn tàbí solar power fún àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn òpópónà jákèjádò ìjọba ìbílẹ̀ 28 àti ẹni ìpínlẹ̀ èkó pé iṣẹ́ àkànṣe yìí la jẹ́ pé kí wọ́n máa tàn yan yan yan ó ṣe kó mọ àti kí ọrọ̀ ajé kò lè máa fò lókè lára wọn gúúsù bá sàdán kátà fàṣíwájú wa láàmú àgbékalẹ̀ retí ìsọdọ̀rọ̀ torí ní okò àjẹdà wípé bá tún wá jẹ́ olóṣèlú fún àwọn èèyàn ní ìmọ̀ràn lónìkọ̀ ọ̀jọ̀kan wọn ní ìṣàkóso aṣíwájú wa láàmú ẹ̀ tí láti padà sí nílùú gbogbo ọdún 2027 ní abala ẹlẹ́ẹ̀kejì ara ní nàìjíríà kó sàtìlẹyìn fún ọ kó ló lè ṣe bọ́lẹ̀ fẹ̀ lórí tẹ̀síwájú.
1: kókó inú ìwé ìròyìn tẹ̀síwájú lè ṣe wa bond 92.9 ìbò tí ipò gómìnà ní ìpínlẹ̀ ọ̀ṣun ó ṣùgbọ́n gba àdéhùn tẹ́ ṣe ẹjọ́ kó bẹ̀rẹ̀ iṣẹ́ o ìyẹn ló máa mú mi lọ sínú ìwé ìròyìn the punch ọ̀rọ̀ tèmi nígbà tẹ́ tó fẹ́ dúpọ̀ sí tó fẹ́ lọ sí ilé ìgbìmọ̀ aṣojú tẹ́ wa ní ẹ̀kan ti ẹkùn ti ìjẹsà south ní ìpínlẹ̀ ọ̀ṣun alàgbà gideon ló máa ń rọ gómìnà lọ́wọ́lọ́wọ́ ní ìpínlẹ̀ ọ̀ṣun náà gómìnà adémọlá adélékè tí wọ́n ti olúborí láti dúpọ̀ láti jẹ́ gómìnà lẹ́ẹ̀kan sí ìyẹn sáà ẹlẹ́ẹ̀kejì ní ìpínlẹ̀ ọ̀ṣun ó wá sọ fún ẹ pé ìbò ti lọ gbogbo àwọn ìlérí tẹ́ ṣe ẹjọ́ kó bẹ̀rẹ̀ sí ṣe bó tẹ̀ jẹ́ òṣèlú ọ̀tọ̀ọ̀tọ̀ náà ló wà tó pé wọ́n ń fẹ̀hónú wípé bó ló ṣe wọlé ṣùgbọ́n ìbò ti ṣe tán gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú tó kù wọ́n máa ti ń kí wọn pé ẹ kú oríire o lára àwọn gídọ̀ alọ́ba yìí tó ń ẹgbẹ́ òṣèlú NDC ìyẹn Nigeria Democratic Party wọ́n fẹ́ lọ sojú ní ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin ilé wa ní ẹkùn ti ìjẹsà south nígbà náà bákan náà wá rọ gómìnà wọn ní gẹgẹ bẹ ṣe mọ wípé àwọn wọn ti tẹsí ara ọkàn nǹkan táwọn aláàfẹ wọn ti ṣe ó ti yọ báyìí wọn ṣàtìlẹyìn fún gómìnà adeleke láti pé wọn wọlé yẹn ni pé ètò òṣèlú ìjọba tiwantiwa òṣèré dáadáa ní ìpínlẹ ọsùn wọn ṣe wá sọ láwọn ní gómìnà bóyá ẹ ti wọlé báyìí gbogbo wa ti ń dunnú àwọn ẹgbẹ́ òṣèlú kù wọn ti ń ṣàtìlẹyìn fẹ́tò ẹ ti wọlé báyìí ṣùgbọ́n gbogbo òlérí tẹ ṣe ẹ gbọ́dọ̀ jẹ́ kó múṣẹ o ẹ má jẹ lórí àwọn àdéhùn tẹ ṣe o bákan náà ló wá rọ ẹgbẹ́ òṣèlú NDC pátápátá ẹni tó jẹ alága wọn ní ìpínlẹ̀ náà òun náà rọ sẹ́nitọ̀ adeleke láti mú ìlérí wọn láti jẹ́ gbogbo nǹkan kó lọ ní ìrọwọ́rọsẹ̀ kán dẹ̀ má fi ṣe tẹ́lẹ̀ ẹgbẹ́ òṣèlú wọn nìkan ní àkọ́jọ kán gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú tó kù yálà wọn wọlé ni àbí wọn wọlé àbí kádàrá sí wọn lè wọn lórí nínú ìbò tó wáyé ní ọdún 20 tó wáyé ní ọjọ́ 15 oṣù kẹjọ ní kán kọ́ ọmọlùkọ̀ kán jẹ́ gbogbo ẹ̀ kó lọ ní ìrọwọ́rọsẹ̀ kán mú gbogbo àwọn tó kù nínú ẹgbẹ́ kán kó wọn ṣèjọba papọ̀ gbogbo kó lè máa lọ ní ìrọwọ́rọsẹ̀ kí gbogbo kán kó lè máa dùn ní ìpínlẹ̀ ọ̀ṣun èyí ni alàgbà gideon alọ́ba ló rọ gómìnà sẹ́nitọ̀ adeleke ti ìpínlẹ̀ ọ̀ṣun nígbà tán wọlé lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ ọ̀ṣun kó oríire o kódà gbọ́n ẹgbẹ́ òṣèlú tó kù ni congratulation bàbá ẹ káàbọ̀ ẹ tún tẹ̀síwájú sí gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ ọ̀ṣun the punch ló sọ
0: níbi. lójú ẹkàn ẹja ti fún un láàárọ ìka tó rọrùn lọ sí olówó dé o àwọn èèyàn kan náà mú owó nú ẹ̀jẹ̀ tẹ̀gbọ́ta kò burúkú bàjẹ́ owó ṣe pàtàkì ń gbèsè ayé ìdá olówó bíà olówó lọ fẹ́ dára ọlọ́ba máa jẹ́ ẹ̀kọ́ dára ni owó wa ní bọ́ọ̀ bá sílé kámọ́ràn kankanlẹ̀ ẹnìkan wá wúkọ tó jẹ́ alárìnká ní wọ́tá olóhùn àlàáfíà orílẹ̀-èdè wa nàìjíríà wọn láti ń pamí lẹ́dùn gbẹ o kó tó di ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá tó ń jọjọ ti sísá wà wípé owó tá a ní nípamọ́ a lọ bí bílíọ̀nù 2.5 ó tún lé pẹ́sẹ́pẹ́sẹ́ $5 ni o ilé ìgbàlágbé cbn ló pe àkíyèsí ó ní bàbá sí gbàgbé wọn dé bá kọ yàrá náà gba àfitàn bá wọn dé bàbá fẹtàn yóò bára bàbá àtàn ni pé owó tá a ti ní nípa wọn tá a ti ń ro papọ̀ tá a ti ń ro papọ̀ pẹ̀lú mathematizia pẹ̀lú additional mass wípé láàrin ọdún 17 ó lọ kójọ àwọn kójọ wípé a kó oríire o wípé owó èyí yóò nípa pàtàkì la ara wa nàìjíríà ti fún òtẹ́sẹ̀ náà kàlà rẹ̀.
2: kókó òun òwe ìròyìn ìfẹ́sowọ́pọ̀
3: When some ancient hidden secrets and destinies refuse to go, the result is an appalling crisis of tribal interest. When some ancient mysteries, hidden secrets, and destinies refuse to go, the result is an enthralling crisis of tribal interests. Higher Fee Productions presents Banished Scroll, an epic mystery movie that blends culture, superstition, supernatural, desperation, suspense, and hope. Banished Scroll, starring Francis Duru, Adams Garba, Patience Ujah, and other great interesting actors.

0: 92.9.
1: Bond 92.9 kọ́ tẹ̀síwájú láàárọ̀ tí ilé ṣe wa Bond 92.9 wọ́n mà ti rọ̀ tẹ̀ni wọ́n ní gbogbo ẹ̀yìn ọ̀dọ́ pátápátá ẹ̀yìn ọ̀dọ́ ẹwọ́ ọjọ́ ọ̀la torí pé ọjọ́ ọ̀la àwọn ọ̀dọ́ ó máa sọ èso rere òyìn ló mú lọ sínú ìwé ìròyìn The Punch láàárọ̀ tí mínísítà tó ń rí sọ̀rọ̀ ìdàgbàsókè àwọn ọ̀dọ́ ìyẹn Alàgbà Ayọ̀dẹ́lẹ̀ Ọláwọ́ ó máa rọ̀gbọ̀ àwọn ọ̀dọ́ pátápátá àwọn ni ẹ má dúró pé ìjọba ṣe ń gbé tó kan kalẹ̀ àbí ọ̀nà àbáyọ kan kalẹ̀ kẹ́ tó rí pé ẹ̀yìn náà gbé nǹkan rere ṣe lọ́wọ́ nínú ọ̀rọ̀ tí wọ́n sọ inú ètò kan tó ń gbé kalẹ̀ inú ìwé kan tó ń fi lọ́lẹ̀ agbègbè ní ibì kan ní olúdú Abuja ni bàbá àmà ti sọ̀rọ̀ ìmọ̀ tó rọgbọ àwọn pátá ó ní nítòótọ́ náà ìjọba ti ń gbègbèsẹ̀ tó nípọn bí awere láti ní àwọn iléeṣẹ́ kan sílẹ̀ àti láti kọ́ àwọn ní àwọn ẹ̀kọ́ kan ìkejì àti àwọn ọ̀dà kọ̀ọ̀kan tó náà fi rọwọ́ pọ́n lálọ́jọ́ iwájú ṣùgbọ́n lọ́wọ́ lọ́ba kan má dúró de ìjọba àpapọ̀ gbogbo nǹkan tọ́wọ́gbọ́n tọ́wọ́gbọ́n àti nígbà ṣùgbọ́n ìgbésẹ̀ ni wọ́n ní ẹni tó bá máa gun àkàsọ̀ báyìí ni ó gbọ́dọ̀ bẹ̀rẹ̀ láti ìbéèrè àkọ́kọ́ kò kàn lè gún láàrin kódókè oníbẹ̀ẹ̀kọ́ ó ní ẹ gbọ́dọ̀ gbìyànjú takuntakun láti jẹ́ kẹ́kẹ́ èèyàn pàtàkì lọ́jọ́ ọ̀la nínú ẹni tó ṣojú Alàgbà yìí ni àkànṣe ètò náà ni àti ilé ẹni tó gbẹ́ tó jẹ́ agbẹnúràn fún Alàgbà gbọ́ ọ̀rọ̀ àkànṣe ètò yẹn Alàgbà Dọ́tún ọmọlẹ́yẹ ló wá sọ pé ọmọlẹ́yẹ ló wá sọ fún pé mínísítà rọ gbogbo àwọn ọ̀dọ́ pátápátá gbìyànjú ẹgbẹ́ ìgbésẹ̀ kan tó nípọn gbéra ẹgbẹ́ tó kan kalẹ̀ ẹ ṣe ìdánilẹ́kọ̀ọ́ láàárá ẹgbẹ́ ẹ̀kọ́ṣẹ́ kan kalẹ̀ tó lè jẹ́ kẹ́yìn náà rọ pọ́nlá lọ́jọ́ iwájú òdì ló sọ́ dìmọ̀ láàárọ̀ tì ní.
2: Kòkó náà lè sọ Bond FM náà ló jẹ́ pé ó ń tẹ̀síwájú jó tó bá ká lára àǹtí kùkù jò ni. Mo ṣe balẹ̀ lórí ọmọlẹ́yọ̀ lẹ́yẹ̀ ṣùgbọ́n mọ̀ pé bàbá aago mi bá ti ṣàgbára mi balẹ̀. Aago méje ku ìṣú méje sí 6 a.m. bí ọba rí bẹ́ẹ̀ jaja lè kànáà torí pé lè Nàìjíríà mo rí lọ́pọ̀lọpọ̀. Báwa ti ń fojú kan aago alála àbòrẹ́rẹ́ mọ́kọ̀ àtúnṣe tìlú Musa. Táà ń fojú kan aago ṣẹ́gun gbélé ọkọ rẹ̀ bí kò ní ìrẹsì Sobolú Bàlígà. Táà ń fojú aago alála àmúfàtì Kọ̀rí Nasfati gbogbo ẹ̀ náà wọnú ara wọn. Ìdímù kúrọ̀ mọ́ gbàgbé o nǹkan gbóná o. Ìmọ̀ Sàfà Àbùrùkà bá wọn ní ti o. Torí táàṣì táàṣì àlejò náà táàṣì ọ̀pá lè ṣe àmọ́ kọ́lọ̀ ló wá. Ṣùgbọ́n ẹ má jà àgbàgbé ọkọ̀ ọmọ náà wá sign post wa. Onígbògbò kìdọ̀ níbi ìjọ́jọ́ pa wáyé. Táà ń wú àwọn aróyìn wa tégbòtégbò kọjá lójújọba kọ̀ mọ́ kí ọ. Láti ẹ̀mí ló wá ségun àjẹsọ́ lásìdè wú àwùjọ tó gbogbo ká bọ̀tà ẹ̀kú sẹ̀ sí àná kọjá bẹ́ẹ̀. Ló jẹ́ ká tó kọjá lọ sí ìjọba àbílẹ̀ ìkẹjà lórí àwọn ọ̀dọ́ tó mú náà ni o. Wọ́n lọ́mọ ìjàgbò òjòyè àwọn ọ̀dọ́ náà ni aṣíwájú wa lẹ́yìn wọ̀la. Wọ́n nímọ̀ràn tó nípa bẹ́ẹ̀ lókè làlàyé tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ ìkẹjà kọmí akíìmù ọlá tó ní dáúdàánú ló pe àkíyèsí ibi ìtọ́nà ti ìrìnàjò ìrìnàjò alálàáfíà tẹ́ pé ó gbòde kan ó ní ẹ yàgò à ń gbé gbogbo lóró ẹsẹ̀ yàgò fún ẹgbẹ́ òkùnkùn wípé yẹn lè kó bá àwọn ọ̀dọ́ lórí ìfọwọ́ sí táwọn ìyájú àwọn ọ̀dọ́ tẹ́ pé ó gbòde kan ló pe àkíyèsí ní kò kò pẹ́ yìí wípé ẹ̀yìn náà ló jẹ́ pé ó ń di àkọ́kọ́ tẹ́ bá rí gbọ́ àwọn wípé àwọn ọ̀dọ́ ẹ lè máa fò lókè lára ó ní ìṣàkóso ìjọba àwọn pàápàá tọ́rọ̀ ti nẹ́ka náà àti ìletò ti icc gbogbo náà jẹ́ pọ̀ wà ní sẹpẹ́ fìgbọ́ ìkọ́ omi ilé sẹpẹ́ dẹ́fẹ̀ ó mọ̀ ń tẹ̀ síwájú.
3: Seven a.m. Every great morning starts with Quaker Oats. New look, much more goodness.
4: Band FM.
1: 96.9. Bẹ́ẹ̀ni 92.9 náà ni gbọ́rin tó ń tẹ̀síwájú láàárọ̀. Ẹ jẹ́ kí n lọ sí ìpínlẹ̀ Ọ̀yọ́. Látẹ̀rí ìṣẹ̀ṣẹ̀ de tí wọ́n ṣe ìjẹ́ mọ̀ pé ẹni tó dìde fún gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ìyẹn Alàgbà Abdulrahim Lawa ó máa rọ gbogbo àwọn olùgbé ní ìpínlẹ̀ pátápátá pàápàá jùlọ ní agbègbè Ìbàdàn nígbà tó máa kùn sọ̀rọ̀ àtàwọn oníṣẹ́ pátápátá àwọn olóyè àwọn lọ́balọ́ba àti àwọn ọba ìjòyè àti àwọn ẹlẹ́yọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ìyẹn Alàgbà Abdulrahim Lawa ó máa rọ gbogbo àwọn olùgbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pátápátá pàápàá jùlọ ní agbègbè Ìbàdàn nígbà tó máa kùn sọ̀rọ̀ àtàwọn oníṣẹ́ ti pátápátá àwọn olóyè àwọn lọ́balọ́ba àti àwọn ọba ìjòyè àti àwọn ẹlẹ́nu lọ́rọ̀ lórí ìgbékalẹ̀ tí wọ́n gbé kalẹ̀ lórí ìṣẹ̀ṣẹ̀dẹ̀ tí wọ́n ṣe lánàá òde wá rọ̀ pé ẹ jẹ́ ká ṣera wọn lọ́kàn ìṣẹ̀ṣẹ̀dẹ̀ tirẹ̀ jẹ́ ká múra wa yálà mùsùlùmí ni ẹlẹ́sìn kìrìsẹ́nì àbí ẹlẹ́sìn àbáláyé ni ẹ wọ́n náà kan ṣoṣo ni gbogbo àtòrí pé ọlọ́run kan náà ni wà ń ké pé o nípa àdí èyí wá rọ gbogbo àwọn tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pátápátá ó ní lásìkò ìṣẹ̀ṣẹ̀dẹ̀ tí wọ́n ṣe ó ní gbogbo ìtùnú ṣe ní ìrọwọ́ rẹ̀ kí gbogbo ẹ̀ kó lè lọ ó wá nígbà kan náà lọ́jọ́ sunday àtọ̀jọ́ jimọ̀ káwọn mùsùlùmí pátápátá kọ́ náà ṣe àdúrà pàtàkì láti jẹ́ kí gbogbo olùkótùbà kó tùsẹ̀ bí ìrọ̀rùn ṣe lè kò máa dẹkọ̀ wá dúró síbẹ̀ ó ní tẹ bá rí gbogbo tó ń bọ̀ 27 ó ló ṣe pàtàkì ó ṣe kókó tá a bá ṣe ń ṣàgbára tiwa náà ni ká tó máa fi àdúrà kan káwọn gbé pẹ̀lú àwọn olóyè àwọn lọ́balọ́ba kọ́ náà ṣàtìlẹ́yìn kan gbárùkù ti ìjọba lọ́wọ́lọ́wọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ torí pé kíni ìgbésẹ̀ tí ìjọba náà tó ń gbé lọ́wọ́lọ́wọ́ pàápàá jùlọ sí ipò ààrẹ tó fẹ́ tó jẹ́ gómìnà lọ́wọ́ ní ìpínlẹ̀ náà ni Alàgbà Ṣèyí Mákindé tó náà fẹ́ dupò sí ipò ààrẹ

0: ẹ̀kọ́ orúkọ wọn dárúkọ tá a bá ní kàbẹ̀ sí màkà ó ṣeéṣe kí àsìkò kú lọ ṣùgbọ́n lọ́wọ́lọ́gbà gómìnà ayédà ti wá rọgbọ wọn pátápátá ó ní ẹ̀kọ́ ọmọlùkọ́ fóun gbogbo nǹkan tó wọn bá ní kan ṣe gbogbo àwọn ẹ̀ka tó ń fi sí ẹ jẹ́ kí lọ síwájú àti ìrẹ́pọ̀ kó wà níbẹ̀ kẹ́ lè ṣòṣe rere nígbà tó bá máa gbéjoko fún àwọn ẹlòmíín gẹ́gẹ́ ní ìpínlẹ̀ Ondo nínú ìwé ìròyìn Telegraph bàbá ti sọ́ dímọ̀ láàárọ̀ ni
1: o. Òkò náà lè sọ ìbára ìfẹ́ náà lọ́jọ́ pọ́n tẹ̀síwájú fún tààrọ̀ yìí à ń wọ́n kúnú ara wa. Mo pe balogun woko woko ni ṣugbọn aji nkara wa lara to da sira wa ni mi si to wa ni ipinle o mi o wa ni ipinle wa badan ki jale arogedi o
0: na
1: arogedi kaka ki o jale aya toro nkan lowo re wo si fe fun mi na a mo mi ni mo nkan re o je ki nkoja lo si ipinle o re to
0: a tun pata ara wa
1: pata bro godo
0: be na godo wa be ni be ni
1: o ton ka score la
0: o ba
1: na arogedi
0: aya be ni
1: o ri so I'm a mother. Oba Jimo Ola ni pekun to je pe na gbalaja fun baba o dupe lowo won ba jaduku se ya rire o ati bakan la gbopo lo baba ba gbalagba e toruko je Tabu ni Yusuf won du digba digba sile iwosan won ni baba na ti pada je pe Olorunba ko Olorunba ko dele ti lu osogbo Oba Jimo Ola ni pekun to je pe ona gbalaja fun baba o dupe lowo won ba jaduku se ya rire o ati ta bakan la gbopo lo baba ba gbalagba e toruko je Tabu ni Yusuf won du digba digba lo sile iwosan won ni baba na ti pada je pe Olorunba ko Olorunba ko dele fe ni lo ko pasise re ko mo fi kun ti wa o se du bo bo pa bo bo bulesi eja jina si ni rede wa nja baba ta won agbe ba yin ba fun lasiko wa be gomina baba gbalagba e toruko je Tabu ni Yusuf won du digba digba lo sile iwosan won na ti pada je pe Olorunba ko Olorunba ko dele fe ni lo ko pasise re ko mo fi kun ti wa o se du bo bo pa bo bo bulesi eja jina si ni rede wa ta won agbe ba yin ba fun lasiko wa be gomina si afihan to je ara ti lu osogbo baba ti
0: ninu wẹ́ẹ̀rẹ̀ ni punch láàárọ̀ tẹ̀lé jẹ́ kí n dá lọ sí ìpínlẹ̀ kaduna ilé ìfásitì ikọ̀ fásitì ìpínlẹ̀ kaduna mo fẹ́ sọ nígbà yìí lágbàtà bá dé gbàgbó jẹ́ ká rán wa létí ṣe mọ̀ pé lọ́sẹ̀ tó kọjá náà ni àwọn ọ̀jọ̀gbọ́n tẹ̀dọ̀ dáadáa tó mọ̀wé dáadáa ní ilé ẹ̀kọ́ fásitì ti kaduna náà kọ̀wọ́ sípò wọn sílẹ̀ fáwọn òṣèmọ̀ látàrí àwọn ẹ̀tọ́ kan tó ń béèrè lọ́wọ́ àwọn alákòóso ilé ìfásitì ti kaduna àti ìjọba ìpínlẹ̀ kaduna tó ń kọ̀ tí wọ́n fún wọn bákan lórí àwọn ẹ̀tọ́ kọ̀ọ̀kan àti àwọn òwe tó ń tarí sí wọn tó ń dànù bí omi ìṣọwọ́ nọmba ni ó dáa bẹ́ẹ̀ o síwájú ò bá ṣe lọ mọ́ àwọn òkú padà sẹ́yìn nọmba kọ̀wé sí ẹ̀ ló máa wájẹ́ kí n tún wá ka ìrò náà bí àbájáde ìrò náà tó tún jáde lọ́jọ́ tì ní jẹ́mọ̀ àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ fásitì ti kaduna wọ́n máa fọrin láàárọ̀ tẹ̀ pé wọ́n nígbà tí wọ́n wò láàrin ìbẹ̀rẹ̀ oṣù kínní ọdún 2024 títí di oṣù kẹjọ ọdún 2026 wọ́n nígbà tí wọ́n ka gbogbo àwọn tó olùkọ́ni níbẹ̀ ní ilé ẹ̀kọ́ náà wọ́n ti lọ bí 69% ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni wọ́n ti kúrò náà ti kúrò nílé ẹ̀kọ́ náà pé àfipò náà sílẹ̀ ò lọ síbò torí pé kíni wọ́n ní àìmọye ìwé ọ̀tọ̀ọ̀tọ̀ náà kọ́ àwọn ẹ̀tọ́ àwọn owó àjẹbánu àti àwọn ẹ̀tọ́ wọn pátápátá tán tari sí alákòóso ìjọba ìpínlẹ̀ tán tún tari sí ilé sí ìjọba ìpínlẹ̀ wọ́n gbúgbà ibi omi ṣọwọ́ wọn ní tí ò bá wá gbé àwọn ńgbọ́ tí ò bá gbá wọn àwọn kò padà sẹ́yìn ní pàdé ìjọba ìpínlẹ̀ kaduna tí wọ́n fọ́n láàárọ̀ tẹ̀lé wọ́n ní tòótọ́ tòótọ́ náà ní kárí àti àwọn ẹ̀tọ́ kan tó ń béèrè fún wọn ní ṣùgbọ́n ìjọba ń ṣiṣẹ́ takuntakun lórí ẹ̀ láti jẹ́ kí wọn gbogbo nǹkan tó ń béèrè fún kó di múṣẹ ṣùgbọ́n àwọn àjọ ASUU ti ìpínlẹ̀ kaduna wá rọ ìjọba ìpínlẹ̀ kaduna àti àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ ifásitì kaduna wọn dé wá wọ̀rọ̀ kọfí sàdáàkẹ́ wọn náà báyọ wọn ní ilé ìkúrò lé nìkan àti àwọn ẹ̀tọ́ kan tó ń béèrè fún wọn ní ṣùgbọ́n ìjọba ń ṣiṣẹ́ takuntakun lórí ẹ̀ láti jẹ́ kí wọn gbogbo nǹkan béèrè fún kó di múṣẹ ṣùgbọ́n àwọn àjọ ASUU ti ìpínlẹ̀ kaduna wọn wá rọ ìjọba kaduna àti àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ ifásitì kaduna wọn ti tètè wá wọ̀rọ̀ sàdáàkẹ́ wọn náà báyọ wọn ní ilé ìkúrò lé nìkan kúrò lọ́la wọn ń gba àwọn ọ̀jọ̀gbọ́n kàkàǹkà tó mọ̀ ti fẹ́ tán ti kúrò àwọn tó kù náà tó wá ń kọ́ bákan náà àwọn olùkọ́ni náà kúrò ń bẹ̀ nígbà tó bá yá làwọn akẹ́kọ̀ọ́ náà sọ wípé àwọn náà tún kúrò nípa táwọn ò rí àwọn tó máa kọ́ wọn wọn lọ sí ilé ẹ̀kọ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ ká bá ń ṣàlọ ṣàbò ó ṣeé ṣe kí ẹ̀kọ́ náà kó di pé wọ́n ń fi àgàdàgbòrò tí ó kó má bàa rí bẹ́ẹ̀ ìjọba ìpínlẹ̀ kaduna ẹ fọkàn balẹ̀ gbogbo àwọn òṣìṣẹ́ pátápátá àti àwọn ẹlẹ́nu lọ́rọ̀ gbogbo tẹ́ ẹ béèrè fún ìjọba ìpínlẹ̀ kaduna yóò fún yín láti tẹ̀yìn lọ́wọ́ láì ẹ lọ sínú ìwéèrè the punch ẹ rí kalẹ́kùn rẹ.
1: lọ́jọ́ kanjá ti fún un láàárọ̀ ẹ̀ adolopadi oṣù ìwálẹ̀ ń bọ̀ àkọ́ the nation náà gbóòrò ìmọ̀ tí o ti ká lórí nígbà kò fún kò bàjẹ́ lọ́jọ́ ká tó kọjá lọ sí ilé sí àgọ́ ọlọ́pàá ilẹ̀ wa nàìjíríà bá ti ká sọ gbóòrò tá à ní sọ àti ìmìlẹ̀ wa ń rẹ́rìn. ilé iṣẹ́ àgbàlẹ̀ wa nàìjíríà ọ̀rẹ́ ara

0: Duro apo kekere yi je mattress to pin po to
1: be ni mattress restorer ati compressor lati le se vital foam ni
0: ha mo bo n to bi si looto o
1: looto ni itura nla ni apoti kekere kan o rorun labe o se gbe koja lenu le kuturo lai si wahala ni o
0: ti ri bi ere wi pe daada looto koja o rorun daada
1: mattress restorer ati compressor lati le se vital foam ni
0: ha mo fe si bo n to bi si looto o
1: looto ni itura nla ni apoti kekere kan o rorun lati gbe o se gbe koja lenu le kuturo lai si wahala ni o
0: si ri bi ere wi pe o duro daada looto koja o rorun daada
1: be ni pelu mattress restorer ati compressor so itura pẹ̀lú ìdẹ̀ra mattress vital foam nínú àpótí ìtùnú ìrọ̀rùn àti ìníye lórí gbogbo rẹ̀ nínú àpótí kan vital foam ọ̀nà ìgbésí ayé tó dára
2: gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó láì sọ méjì lọ́rọ̀ àròrọ̀dá òjò tó ń rọ̀ lásìkò yìí ti ba àwọn òpópónà kan jẹ́ ní tìbútòrò ìpínlẹ̀ yìí bí àjọ tó ń ṣiṣẹ́ òde nípínlẹ̀ Èkó LSPWC ṣe ń tọpasẹ̀ àwọn òpópónà wọ̀nyí láìsùn láìwo ni wọ́n ní ìmọ̀lára ìnira tó mú wa fún gbogbo aráàlú iṣẹ́ àtúnṣe tó múnádóko kò sì ṣeé ṣe lásìkò yìí láti yàgò fún fífi owó ìlú ṣòfò síbẹ̀ a ò ní dáwọ́ iṣẹ́ díẹ̀ díẹ̀ tá a lè ṣe lásìkò yìí dúró àwọn ń pàrọwà pé kẹ́ ẹ fi yèdénú kẹ́ ẹ dẹ́kun dídá ìdọ̀tí sínú àwọn kòtò ìdáminù kẹ́ ẹ sì yẹra pátápátá fún ṣíṣe ohunkóhun tó lè ba àwọn òpópónà wa jẹ́ gbogbo àtúnṣe sànsán tó bá yẹ ní ṣíṣe la ó bẹ̀rẹ̀ ní kété tí àsìkò òjò bá ti kásẹ̀ ńlẹ̀ ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí 0906-704-4444 tàbí 0906-904-4444 fún ìwádìí èyíkéyìí àjọ tó ń ṣiṣẹ́ òde nípínlẹ̀ Èkó a ò dáwọ́ iṣẹ́ dúró
3: No, they stand for one place because say person get headache, backache, muscle ache, menstrual pain, or toothache. That's now why millions of people then trust Panadol Extra. Them don't prove in combination for clinics, saying they give extra relief for pain, wake tough. If it not be Panadol, enough it be like Panadol. Make you always read the label before man use them. If the symptoms not come out after 3 days, I beg, go see your doctor or physician.
4: Ìṣẹ̀ṣẹ̀ gbẹ́dá 2026 ọ̀dọ̀dún ni ṣàpọ̀rúwé ọ̀dọ̀dún ni màríwó yọ̀lagbà gbọdúbadù pèrègùn amáwọ̀ tuntun wọ̀ ni aláìlúwà ọba Abdulhamid ọmọ gorí ọlá rẹ̀mú orí ló pé làká ọmọ làkàlàkà òṣèlú ìlàjà eégún kéré ìṣe gbójúlábẹ aṣọ máa sọ fún wa pé àkànṣe ìwúre yóò wáyé lọ́jọ́ ìṣẹ̀ṣẹ̀ gangan fún princess adéjọkẹ́ orí ló pé adéfùlúrẹ̀ ọ̀nàrẹ́bù akíndélú johnson chiama alimoso his excellency babájídé olúṣọlá sanwóolu gómìnà èkó his excellency dr bafemi kadiri hamza incoming baba baba ààrẹ bọlá ahmed tinubu gcfr àti gbogbo tó nílé tàlejò rẹ gbẹdá gbogbo wa di ọjọ sunday ọjọ kẹtàlélógún oṣù kẹjọ ni ẹlẹgbẹdá máa dẹnu àríyá tó ń tìlù tì fọ wẹjẹ wẹmú tó máa lágbára fún tònílé tàlejò ìlú ẹgbẹdá ẹwà kájọ ṣe kóòtù kóbà láàfin ìṣẹṣẹ ṣe ìṣẹṣẹ pè wá o àṣẹ olùkéde olóyè ṣakiru adélaní ọlọ́gbẹ̀lógún oṣù kẹjọ ni ẹlẹgbẹdá máa dẹnu àríyá tó ń tìlù tì fọ wẹjẹ wẹmú tó máa lágbára fún tònílé tàlejò ìlú ẹgbẹdá ẹwà kájọ ṣe kóòtù kóbà láàfin ìṣẹṣẹ ṣe ìṣẹṣẹ o àṣẹ olùkéde olóyè ṣakiru adélaní ọlọ́kùnrin ẹkẹrin tìlù ẹgbẹdá olóògbòdì ẹgbẹdá lórúkọ ọba àgbà mẹ́t ọmọ gorí ọlá rẹ̀ mú orí ló pẹ́ làká.

0: ọ̀rọ̀ ìdí nǹkan gidi gan tó bí alàgbà tó ni ẹni mẹ́lù nínú ló wá jẹ́ kí ìrántí pé nídìí iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ kódà kí wà àti bàbá ẹjọ́ máa ṣètò tí bàbá ọba kí ń ṣe àlejò orúkọ ló pè é àwa tí wọ́n kọ́ léèrè kí ń ṣe àná ẹgbẹ́ àbẹ́ ẹgbọ́ ọ̀rọ̀ ń bọ̀ lórí ìyún mi ò tí ì dé mo fẹ́ sáré lọ sí ọ̀nà instagram lọ sí ọ̀nà ọ̀rẹ́ mo fẹ́ sáré fi nǹkan kan sórí afẹ́fẹ́ ń bẹ̀ o ní kíákíá kí tó wá lọ hẹ́ẹ̀ ṣe rí ọjà táwọn tó ń wa márúwá lẹ́kọ̀ọ́ ń gbé ó ń pọ̀ o ọjà táwọn tó ń wa ọmọ tó ń wa márúwá láwọn ọmọ kéwò kó yìí ọjà tí wọ́n ń gbé ti ń pọ̀ ju o àdẹ̀rẹ́ ni báwọn wí ǹjẹ́ ndla ǹjẹ́ ẹni fọ́ sígboro kẹ́ ẹ máa gbé adéyẹmí rán mi ló ti gíní britaiser àbí kí la máa ń pe kí ní ta máa ń fi sẹ́nu àwọn èèyàn láti mọ̀ bí wọ́n ti mọ̀ sí àwọn ló safety nígbà yẹn adéyẹmí ò mọ̀ ilé ò lọ skool ni britaiser àbí kí ní kan wà tó máa fi ń wò bóyá pé adéyẹmí kí ló ṣe é kí ní ló mú o ògóró ló mú ni àbí tó ti gbẹ́jà àbọ́jà ti fọ́ mọ́ ẹ lára o tó máa bá ọjà gẹ́gẹ́ mo kàn fẹ́ kẹ́ gbọ́ pa ìjàmbá ọkọ̀ tó ṣẹlẹ̀ lọ́nà ẹ̀kọ́ láàárọ̀ yìí adéyẹmí ti sá lọ ònú wàhálà ẹ̀pọ̀ jù tó lórí mi ni.
1: Mr. Pilot, ẹ káàárọ̀ ẹkúṣẹ́ náà ọ̀dẹ̀ kojúmọ̀ ọ̀dẹ̀ kúṣẹ́ àná ẹ̀ka ẹ̀dẹ̀ lórúkọ mi mo fẹ́ fún yín ní ọ́pdéètì kan tó ṣẹlẹ̀ ní ẹ̀kọ́rọ̀ ròdù ńsìn ni ní after junction pipeline tàbá ń lọ sí junction bí ẹkọ abúlẹ̀gbà tó ti ń gbé àwọn márúwá ti ń gbé agbélékalẹ̀ command yẹn ká tó débẹ̀ ẹ̀mẹ̀ pé tọ́nì kan wà ń bẹ̀ mi mọ̀ níbi bóyá bí skul àbí bí ámì ilé kan bàbá tí wọ́n bí tí mo sọ yẹn náà tírélà kan páàkì síbẹ̀ ó dà ń pé ó ní ìṣù ni but ó fèsì wọ́n wè bọ̀ padà sí abúlẹ̀gbà so ọ̀nà kékeré tó fi sílẹ̀ wá jẹ́ ọ̀nà ibi mídíà tó ti ń tàn yẹn àti mímọ in between nìyẹn ṣá ló fi ló gbé ló dúró sí bọ márúwá tó ń bọ kò yé yín ẹ mọ àti máa ń sọ fún wọn àwọn náà wèrè tí wọn ò ní ra náà gidi sí inú kẹ̀kẹ́ tó yẹ pé iná òṣì lọ́wọ́ máa là bóyá iná yẹn kò jẹ́ kó rí wájú pé mídíà yẹn ni ó wà sọ bí mídíà kóun ní kóun kọjá báyìí mídíà yẹn ni ló lọ kò bọ̀ infact márúwá ẹrú gédégédé ni ẹbí tó wà gan infact ẹsẹ̀kan ọ̀run ni ó mú ní kí n fi tó yín létí o bọ̀ ọmọ tó ti ń gba one way by dáa sáwọn tá à ń bọ̀ láti abúlẹ̀gbà tá à ń lọ tọ́sí abúlẹ̀gbà tàbí lọ gba lọ sọ face express so àwọn tó lọ sọ́nà ẹkọ̀rọ̀ àgbélé kalẹ̀ one way ni wọ́n mú sí níbi pipeline yẹn ní
0: àárọ̀ yàrá rẹ ló tẹ̀lé o
1: pipeline gangan tọ́nì yẹn ta máa mú ká tó dé pipeline yẹn òun ni ó ti ṣẹlẹ̀ kò jìnnà sí bus stop tó ti ń gbé àgbélé kalẹ̀ àti command
0: ẹ ṣe. Ẹni a wí fún ọbajọ́ gbẹ́ ni a sọ̀rọ̀ fún ọbajọ́ gbà kókó báyìí lè ṣe é bẹ́sí ajẹlé ẹ ṣe rí nǹkan mo ṣàkíyèsí náà rọ àwọn èèyàn ni pé wèrè iṣẹ́ ẹlòmíì ó gun ìdílé ó jà láti inú yàrá wọn látọ̀rọ̀ dé wọn wá sójú pópó bí ó bá ṣe wèrè pé wèrè ń ṣe mọ̀lẹ́bí ẹlòmíì ó fẹ́ ra nọ́sọ̀kọ̀ sí jáǹfọ́ ó fẹ́ ra nọ́sọ̀kọ̀ pé ó fẹ́ ra nọ́sí márúwá ó fẹ́ ra nọ́sọ̀kadà ó wá lọ ra náà bù ẹyin náà jẹ́ ẹjọ́ tó lórí pípé nìyẹn ẹlòmíì àìmọye àwọn tó ẹkọ́ ti wà láàrò tó ẹkọ́ ti wà ń yàbá wọ́n ti tilẹ̀kùn lẹ́yìn kó sọ kọ́kọ́ sódò pé eléyìí abẹ́ ló tọdún mẹ́ta ń bẹ̀ wọ́n sì wà láàrin ìlú láàrin wa tá a jọ ń pàdé mi ìṣeré o ẹ jẹ́ kúrò lórí yun ẹ wò ẹ jẹ́ sọ gbígbọ́ fún ọ̀pọ̀lọpọ̀ àti òye wa ara ohun tó máa ń ṣokùnfà wàhálà fún wa ní ìlú yìí ni pé alófin àmọ́ lò àti pé àwọn òfin kan wà tíjọba kọbi ara sí tíjọba bá ti kọbi ara sí ni ọ̀nà àbáyọ máa wà bí àpẹẹrẹ ṣé rí ọkọ̀ afarafa tí kò àwọn ọkọ̀ akólẹ̀kúndọ̀tì ọkọ̀ pso ọkọ̀ tírélà yòówù tí ò bá jẹ o kọ̀ńténà ọ̀táǹkà o tó bá ti ṣe kú pààyàn ẹni tó wa ẹni tó ni ọkọ̀ yẹn àbẹ́ni tó wà dírábà yẹn tó wa ọkọ̀ yẹn kí ọkọ̀ yọ ọnu tó ọkọ̀ gbé síbi tí ò tọ́ tó fún àṣẹ kú pààyàn ọ̀dájọ́ kú fún mi mọ̀ bóyá mo sọ o ọkọ̀ afarafa ẹ ó lọ gbé sínú òkùnkùn àbí ibi tí ò da àbí ibi ó léwu débi ọkọ̀ mi wà lọ kọlu ẹni yẹn wá kú èèyàn kan ló kú èèyàn méjì ló kú o kí awakọ̀ ọ mọ̀ pé kí ẹni tó lọ kọ̀kọ́ ẹni tó ni tó wa ọkọ̀ yẹn dírábà yẹn kó mọ̀ pé lọ́gọ́ o bọ́n bá ti délé ẹgbẹ́ ohun tó fi ìjọba sọ ni pé òfin ojú ọ̀nà gan o àtòfin ìjọba o pé ọ máa pa òun náà ni ẹni pé kò ní sí wàhálà mẹ́mọ̀ ṣe gbọ́ ẹgbẹ́ ohun tí wọ́n ní wọ́n yọ bóyá ti gbọ́ ẹgbẹ́ ìṣàlàyé fún yín o ọ̀gá mi abẹ́lá peters wọ́n ti ránṣẹ́ sí mi láàárọ̀ yìí ẹ̀dẹ̀ gbọ́ inú kókó níwèé ìròyìn pé àwọn ọ̀bàlújẹ́ ọmọ wọlé ìyàbọ̀

ọ̀tá orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti lọ sí ojúnà tuntun tíjọba àpapọ̀ lágbẹ́rẹ́ bàbá wa Ṣíwájú Bọ́lá Ahmed Tinubu ìyẹn Kósáró ká múyangàn lórílẹ̀-èdè Nàìjíríà wọ́n ni wọ́n ti lọ yọ kiní ìdérí ọtí ẹ̀ ká mọ̀ sí márùn-ún wọ́n ti yọ ẹgbẹ̀rún kan ó lé ní ẹgbẹ̀rin ẹgbẹ̀rún kan ó lé ní ẹgbẹ̀rin tó túmọ̀ sí pé ẹgbẹ̀rún méjì ó dín ní igba 1800 manhole covers ní Lagos Calabar Express Road gbogbo òkú kọ̀ọ̀kan mi gbogbo òkú kọ̀ọ̀kan mi ẹjọ́ 1800 manhole covers ìdérí ọtí tí wọ́n ṣí ní ojúnà márosẹ̀ Lagos Calabar Road lójú tèmi ọ̀nà ẹ ti tán wọ́n ti bọ̀ ọ̀nà ẹ jẹ́ ìrìn tí wọ́n jí mẹ́ lọ́tún ló sì pa àìmọye rí omi ìmọ̀ bóyá rí fún àwọn ọmọkùnrin kan àwọn ẹni tí wọ́n ti fi ṣẹ́ẹ̀bù dẹ́bù ẹ̀tọ́ mi ṣe kíní àwọn nẹ́ẹ̀tì sẹ́gbẹ̀ẹ́ òun lòun ló ń fà tún tiẹ̀ ẹjọ́ kí ló fi ń sọ pa arákùnrin yẹn tó máa mú ẹ lọ wádìí o tẹ́ ẹ bá wádìí àbókíyàn àti wàǹtà tí wọ́n mú yẹn o àti wàǹtà tún ti máa ṣarin kiri o a ti máa ṣọṣẹ́ o àwọn tó yọ márùn-ún yìí níbo ni wọ́n tà á sí ìbéèrè rèé alájà sí mọ̀gbọ́lá àwọn tó yọ márùn-ún yìí níbo ni wọ́n tà á sí kí ló fi ń sọ tó bá mú àwọn tí wọ́n ń yọ pé ẹni tó bá mú ẹ̀wọ̀n ọdún mẹ́wàá ló ń lo káàdì ẹ̀rí mẹ́ta péré kó sọ ọdún mẹ́wàá alájà látara àdínlẹ́ni yọrin yẹn mọ́ àmọ́ kí ló fi sọ ṣé ní nàìjíríà nàìjíríà n tó ń bà mí lẹ́rù rèé alájì o alájì alájì àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n bá dé pápákọ̀ òfurufú wọn ò ní bẹ́tọ́ wọ́n máa dátọ́ mi ni wọ́n máa dátọ́ mi ni tó bá dé ẹmbásì amẹ́ríkà wọn ò ní bẹ́tọ́ wọ́n máa dátọ́ mi ni tó bá dé ìlú òyìnbó ẹ lè rọ́mọ nàìjíríà ni ẹjọ́ ṣe mo lè tutọ́ síbi ṣùgbọ́n nàìjíríà àní mo ya ọkọ̀ sìbílíà kan láàrin títí yàrá pàjá lójó tí mítà ń sí ní iṣẹ́ ẹjọ́ ní ubiati lane ní yàrá ó tiẹ̀ pọ́n wọn yàrá pàjá bóyá nítorí pé yàrá pàjá mo rí ni o wọ́n lè máa ṣe bẹ́ẹ̀ lóṣòdì o wọ́n lè máa ṣe bẹ́ẹ̀ ní òṣòdì àbábá express o wọ́n lè máa ṣe bẹ́ẹ̀ ń bòmí o àmọ́ ètò bá mi lọ́kàn jẹ jù ni pé ẹ wà kú aláwọ̀ tó ń ta àkàrà sàfẹ́tì àwọn alákàrà tó wà ń gárájì yàrá pàjá omi ẹ̀wà tí wọ́n bọ́ wọ́n máa kú níwájú ọ̀dọ́ yẹn torí pé ẹ ti kọ̀ fún wọn pé ibẹ̀ yẹn rùn

0: ma ara maintenant na ni pe ko security so iru be yen pe le ma maintain ni pe sa kan le lo ma fi
1: alaji alaji alaji Lagos Calabar Express Road security me won that way she ani alaji ti won ni lo lati fo ti won ni lo lati ti won ni lo lati fo wa ka to mo dale ni ke bi le kon gbogbo ati wa ki lawon obi wa ko wa alaji eni so alaji se le seru e alaji alaji o se le seru e
0: kini
1: kini ai la ya usubila seru e awon lo wa se tani ya won tani baba won se bo se ko won le won ni pe ma lo gba po jo ba je ba lo dale kiri
0: awon to nse seri ko si ofin kankan pe ja wa ti mu won o idajọ bayi ni idajọ to lagbara ti o fi ma ti wa ni je wa ti mu won ti won gbe idajọ le won ni ori
1: alaji alaji e je ki joba e ni le ko kede leni pe eni won ba ti ka to sari kiri ni yato si pori e atan tabi eni won ba ti mu to lo di nkan ojoba yo pipa ni won pa alaji e ninu won je o
0: se bi ofin ofin wa ofin wa Nigeria se ba se ba mu se lo si lala ni kibada won se ba kunta ti gómìnà kan mọ gómìnà tó wà lórí pé ẹni tó wá ti jíyàn pé ní èkó ẹjọ kú ni kó dá fún un káwọn tí lẹjọ kú fún un gan sí wọn pa ṣùgbọ́n nìkan ni wọn mú láti yọ ọdún tó ń jíyàn pé tó ṣe gbogbo rẹ tí wọn mú ní màkúndùn nígbà yẹn tí wọn ni kó wọn pa sí wọn ti pa dìsìn.
1: ó sì wà lẹ́wọ̀n tó ń jẹun ìjọba.
0: So gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ni ló fi ń pọ̀ sí tápé tí wọ́n ṣe òfin tí wọ́n tẹ̀lé òfin yẹn ẹ̀rí pé ó ń kálukú asítáìt ẹlòmí òkú lẹ̀ lè
1: gbọ́n ẹbẹ̀ tí ma lọ gbé àtàn ilẹ̀ táwọn ọ̀rọ̀ gbé síwájú lé wọn ẹ̀rọ fún ọsídítì ṣíṣẹ̀ṣẹ́nu ọmọ tó ń gbọ́ ọ̀kadà tẹ́gùn pa ṣíṣẹ̀ṣẹ́nu ṣe ògùn ló ní ẹgùn pa ó sì dàṣiṣẹ́ ó sì kó ṣẹ̀ṣẹ́ ọjà lagos ìṣàgámù ọ̀rẹ́ ẹ̀dákun ẹ̀jẹ̀ kakọ̀ọ́bí ara sílẹ̀ yìí o.
2: àwọn tẹ lè pè na ojú ọ̀nà concrete road tí wọ́n sí láti ìṣàgámù lọ sí ìjẹ̀bú lọ sí ọ̀rẹ́ lóòótọ́ wọn ti parí ọ̀nà yẹn bẹ̀tà àwọn ibi tí wọ́n ti parí tá à ń gbà àwọn bóyá kí n sọ pé mistake tàbí kí n má mo ṣe fẹ́ put ẹ̀ because most of àwọn ibi tí mo ti ráhùn kíní yẹn ó jẹ́ ibi tí wọ́n ti tó ti join so ibẹ̀ yẹn tí wọ́n bá tètè sí pẹ̀lú bá a ṣe ń gba bẹ̀ yẹn kó mọ̀ jẹ́ pé bẹ̀ yẹn ni mọ́tò yóò ti ya ojú ọ̀nà yóò ti tó padà bàjẹ́ àní mo dẹ̀ ríru ẹ̀ náà lọ́nà tí àwọn ẹnìkan sọ̀rọ̀ lórí social media lọ́nà east so bóyá tẹ bá láwọn tó ń wà ní ṣáàjì ọ̀nà ìtorí mo máa ń rí tẹ máa ń pè mr abiola peter kan pé wọn ní access láti bá wọn yẹn sọrọ so tọ́lọ́ balẹ̀ fún wọn lórí ọ̀fẹ́ yẹn ká chẹ́ẹ̀kì gbogbo àwọn kiní yẹn kó torí pé wọn kò mbẹ torí bá ṣe ń ṣe nísìnyí wọn ń siná sí lọ ni so kí wọn check back gbogbo àwọn ibi tí ẹrọ wà kí wọn tó ṣe.
1: lójú ràn yẹn ṣe sà irú àkíyèsí tí mo máa fẹ́ kí wọn mọ orílẹ̀-èdè nàìjíríà ẹ má jẹ́ adákẹ́ bá bá dákẹ́ tara ọ̀ ní bá adákẹ́ èmi ò fi ránṣẹ́ sí ọ̀gá abiola peter àwọn ni general manager radio 113.5 ọ̀gá wa ni wọ́n mọ̀lẹ́bí wa ni wọ́n ìfò òun yẹn ránṣẹ́ sí wọn wọ́n á fi ránṣẹ́ sáwọn tí ọ̀rọ̀ kàn kọ́lì ṣe àtúnṣe yẹn mo ń wá nǹkan kan o màmá kan ní kí gbogbo wa lọ ró mọ́tò wa o ẹ máa gbọ́ o mo fẹ́ kẹ́ gbọ́ kiní yìí o ìṣẹ̀ṣẹ̀ṣẹ̀ wà lóde mo ṣe fẹ́ fún òun ìṣòwò afẹ́fẹ́ o ṣé àtún ró mọ́tò débi pé o lè ò ní gbé ṣé a lè ró mọ́tò àwọn tí wọ́n tú ẹ̀yà ara ọkọ̀ tí wọ́n jà lólè tí wọ́n tú lọ wọn ò ní lè dédìí ẹ̀ ṣó ṣe é ṣe lóòótọ́ jẹ́ bí ọmọ yorùbá ìṣẹ̀ṣẹ̀ la gbá o.
3: Mr. Pilot ẹ káàárọ̀ ṣẹ́rí ibẹ̀ yẹn wọ́n ti ró ibẹ̀ yẹn ni fún gbogbo mọ́tò tó bá ti ń kọjá bẹ̀ kó máa bàjẹ́ wọ́n ti ró ibẹ̀ yẹn kí kálukú náà ṣiṣẹ́ sára mọ́tò ẹ̀ gbogbo tó bá ti fẹ́ kọjá bẹ̀ báyìí gbogbo nǹkan ṣe síbẹ̀ yẹn mọ́tò yẹn á tẹ̀ mọ́lẹ̀ kò ní láàfẹ́ ti mọ́tò wọ́n máa ń ró ilẹ̀ ńlẹ̀ nǹkan náà lọ kí kálukú lọ́mọ kó tó máa ṣe sí ara mọ́tò ẹ̀ débi pé kò ní máa rán mọ́tò
1: yorùbá wọn ní yorùbá tún ró ilẹ̀ débi wípé ọkọ̀ tó bá ti gbabẹ̀ yóò yọnu àwọn ẹni ibi tó fẹ́ fi ọkọ̀ yẹn jẹun wọn á dẹ̀ yọ jáde wọn á dẹ̀ fi ọkọ̀ yẹn jẹun ọkọ̀ yẹn dẹ̀ ọkọ̀.

0: Odo mi ba su ko mo loye to won oniju seju meta lo e mo lebi mi lori Facebook mo right now Musa Alhaji Ibrahim e se mo dupe sa oni lari Moses e se o gbogbo mo ri o blessing Ajua mo ri yin o Mosurat awe ni mo dupe Abdullahi Badmus gbogbo mo ke o oni lari Moses mo turi gbogbo da lori Bondi 299 mo ki yo awon kon be oro yi pe awon pa kon bere ku tin te permit ko fi o ba laye o illegal ni ilega ni tinte permit yo te ba lo ba to be tinte permit lo we last ko yo ni Nigeria lo lo ba yo na am oba no be police ilega ni o e gba mo so fun yo o da eyan fokan bale mo si ma ni anfani lagbo olohun lati yanju awon kan to e kin yanju amo ale ma fi gba lo tun bo si mo pe gbogbo won ti ma gbe ojo ati pe ale ma fi gbogbo ara ni asuko loni e ku orire o esiku odun bale Dr. Samsudeen Awoyemi Ajani Agbaje ti won je bale elejigbo mekun ota arole ejigbo mekun esu opolopo odun layo odun ta ki fun ni odun elejigbo mekun cultural heritage day 2026 te se ni Saturday ola iyen Saturday ojo keji le logun osu ta wa yi odun a ma yabo fun yin o gbogbo elejigbo gbogbo ejigbo elejigbo ni lu ota ko ni baje o bale lẹ́nkọ́ sí akínyo balẹ̀ Dr. Samsudeen Awoyemi Ajani Agbaje balẹ̀ elejigbo mẹ́kun ọ̀tà lájọ ọlọ́run ẹ pẹ̀lú àwọn babalá yín o tẹ bá dọ́kà kí ọgbẹ́ni ìkan nínú àwọn àbúrò yín ọmọ yín akéwúlà tí ó jẹ́ aláṣẹ àtòlùdarí Amotech Enterprises àwọn wọn ni ká máa kí yín o ẹ já kí àwọn ọlọ́jọ́ bí òní kábẹ̀rẹ̀ látọ̀dọ̀ ẹni tí màmá wa ọ̀gá rí iléeṣẹ́ rédíò Nàìjíríà Director Lagos Operation ọmọ Babirin Adenike Wúrẹ́ Aládéhùkè tí wọ́n ní káki wọ́n ní káki ọlọ́jọ́ bí òní ọkọ̀ Alhaji Wahab Ahmed Olaniyi aka Ọ̀ṣọ́mọlẹ̀ gbogbo sùúrùlé Ọ̀ṣọ́mọlẹ̀ gbogbo sùúrùlé ẹ ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àti láàyè yín igba ọdún ọdún kan ní sáà o Master Khalid Aremu ọmọ Badru igba ọdún ọdún Big Boy Khalid Khalid ti ni Big Boy nù bàbá rẹ Alhaji Musiu Babatunde Badru finest of the finest Alhaji finest to tún be finest to tún be Big Boy finest Khalid àti màmá rẹ Alhaji Adeola Badru àwọn wọn ni kí n gbà aládùn afọ Master Khalid Aremu ọmọ Badru pé igba ọdún ọdún kan ni o bákan náà aki o happy birthday Mr. Olusoji Adesope tí wọ́n jẹ́ akọ̀wé unit NURTW ní Oshodi tẹ́ bá ń gbọ́ mi comrade Suraj Surutu Lóṣòdì wọ́n ní kí Sherman Enkalon Lóṣòdì ní kínkí Alhaji Taufik Adewale Rufai ní kínkí Alhaji Hafiz Olariwaju Sonny Laredo Babaja wọ́n ní kínkí yín o pé lágbo ọlọ́run ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o mo bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ẹ̀gbọ́n mi Mobolaji Mustapha Akanbi ní Maryland tí wọ́n jẹ́ Sherman NURTW Maryland ẹ̀kú ọlá Jimọ̀ tó ní ọ̀pọ̀ Jimọ̀ aláyọ̀ lájọṣe láyé o mo padà lọ sọ́dọ̀ alàgbà Williams Ogunjọbí àti Alhaji Ọ̀túnla ọ̀kan láwọn akànnì this month ẹ bá ń ká Alhaji àdáadáa o Saromed ó dá pé Saromed ò sí Nàìjíríà kọ́lọ̀ nọ́mbà Saromed ò lọ látànà àwọn kan fẹ́ gbéṣẹ́ fún wọn pè wọn kò lọ ṣé Saromed ti lọ sí Umrah ni ó dá o mo padà sọ́dọ̀ yín o Alhaji Sahi Yekini Akeje gbogbo ilé epo òkèrò olórí onímàrúwánu Alhaji Adeola Lawa Warrior Ogogbo Super mi ò sì dùnà tí yín o Alhaji Gulf of Akesta Kesho ẹ bá ń kí bàbá dáadáa ẹ̀gbọ́n mi dáadáa Pastor Sunday Adetunde Arimako Ogunmusi Comrade Obi Enuga Gbori ẹ̀ owó bàbá Adami Alhaji Taufik ẹni lọmọ tí wọ́n jẹ́ Sherman àti Elder Atan ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà àwọn sì ni Sherman Atan yànà sọ̀rọ̀ Alhaji Musilu Babatunde Badru finest of the finest Alhaji tó ṣọ̀ mo kí i dáadáa wọn ò kóyan kéré o Alhaji Isaac Tikare Alhaji Zoku mo sì kẹ́yìn àgbàlú bẹ̀rẹ̀ látọ̀rọ̀ mọ́ mi Alhaji Ashukurat mo dúpẹ́ Olúwa Sanni Alhaji Atukẹ Shineshine Shineshine Mama characteristics of Rari mọ́ mi Alhaji Atukẹ Shineshine ẹkú tọ́jú Mr. Pilot Alhaji Ọ̀túnba Adéwálé Alàsábànà Wálé Ọmọ Abálọ́gun Alàsábànà mú kí o Olómùgbò Bàríga bàbá ẹ̀rẹ̀ bá ń kí ọ̀gá dáadáa o èèyàn ni arákùnrin Olómùgbò Bàríga àti SA to the governor on civic duties Honourable Ruth Ayomide Lijirin Murphy Automobile mú kí ẹ dáadáa alàgbà Alhaji Moruf Mọ́lárágbà Alhaji ó lọ mẹ́kà ni kò sì yáwó lọ Alhaji Moruf Ọ̀pọ̀ndéjì Adiwo Murphy Automobile Alhaji mú kí dáadáa bá ń kí bàbá dáadáa Alhaji Adéhùn mi ò sì kóyán kiri alàgbà ọdẹ Fẹmi Ganiu Fẹmi Toptis Alhaji ọkọ ẹlẹ́yà Sulaiman Mikan ọkọ ẹlẹ́yà mo ti kí lẹ́yìn kan mo sì ní Bari Pizza Ipola ní ipin yín ẹ̀yin náà ti wá gbẹ̀yìn wọlé ẹ sì lọ sórí Facebook ẹ ti kọ́ ẹ sì ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé Mr. Pilot 08181509290 08181509290 ẹ jẹ́ àjọsọ lórí WhatsApp bá ṣe gbọdọ̀ túlù ìṣe okùn ọwọ́ èmi àti ẹ any tinted permit by any police officer for now na illegal
1: na illegal police they ask illegal question e gba mi so fun o fe dogun jale ni o dabo sa o dabo ma any tinted permit by any police officer na illegal police they ask illegal question e gba mi so fun o fe dogun jale ni o dabo sa o dabo ma

0: on chocolate. Enjoy instant goodness.
1: Àmọ̀ pé kí ló fẹ́ràn àti ìbìnrin mo fẹ́ràn jàmọ́. Òwúrọ̀ àbúrò tí olórúkọ kẹ̀.
2: Ohun rẹ̀ kò wọ́n rárá.
1: Ó sì máa ń gbàdúrà.
3: Àmọ̀ pé
1: rántí pé ìfà máa fani lákòóyá o.
2: Òróró wo ló wá fẹ́ kí n rà báyìí?
1: Kings ló yẹ kó o ra. Ó jẹ́ òróró ìsebẹ̀ tó kójú owó. Ó sì kún fún èròjà rẹ̀ vitamin A.
2: Òróró ìjọun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé.
1: Bẹ́ẹ̀ ni o parọ́. Ó lè rá ìwọ̀nba tí owó rẹ̀ bá ká.
2: Ó sì mọ̀ pé wàá Even Kings, ohun alon, adun to ko ebi ati ara mora. O wa ni gbogbo ile itaja jake jado ile ide Nigeria.
4: Life no dey stand for one place. Sake of say person get headache, backache, menstrual pain or toothache. That's now why millions of people dem trust Panadol Extra. Dem don prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If it no be Panadol, e no fit take Panadol. Make you always dey read the label before na use am.
5: Agbe ofo pa yajo are o lo abiru kiti eni gan eni go mi ori ara re di mi fo
6: e gan mi enikan o are ara lo nba yin ja e so bo se nse yin ka gbo
5: igbo ara mo mi isora nfa mi so ori keri ke ara ndun mi ide to wi parugo je temi ilerin ogbo na kese keji mo
6: are ara ni ogun teyan le lo ko royin e pelomi ti dara to ni mustive capsule egbogi to kapa gbogbo ami atipere te so niyan o e lora mo Mustive capsule. Kema ta kebe ke pada.
7: Mustive capsule. One ni Chris and Chris Pharmacy. Idumota.

0: Olukɛ, Mycosin Pharmacy Sango, Felmox Pharmacy Atan, Tidex Idumoma Pharmacy Ikorodu, Gbogbo Pharmacy Ramgate àti Juta Pharmacy Ìṣẹ̀rí Roundabout. Ilé-iṣẹ́ ti Mitayo Tradomedical Nigeria Limited ló ń ṣe Mossy Capsule. Timo Pharmacy tó súnmọ́ yín ẹ̀pẹ́ 08103399434. Bí àyípadà kò bá sí lẹ́yìn ọjọ́ méjì, kàn sí dókítà.
1: Àjọ tí ètò ìrìn àjò àjì ní ìpínlẹ̀ Èkó fi ń tó gba àwọn tó nífẹ̀ẹ́ láti rìnrìn àjò fún àjì lọ́dún 2027 ti wípé àjọ tó mú tó ìrìn àjò àjì ní orílẹ̀-èdè kéde o pé owó tí wọn yóò san fún ìrìn àjò àjì tọdún yìí jẹ́ ₦7,182,822 péré. Bẹ́ẹ̀ yóò fi gba fọ́ọ̀mù mo fẹ́ lọ sí àjì jẹ́ ₦20,000 péré. Látàrí gbogbo àwọn tó fẹ́ láti bá ìpínlẹ̀ Èkó rìnrìn àjò àjì gbọ́dọ̀ lọ san owó wọn sáwọn ilé fún tó abániṣòwò tó ń bẹ ní ìpínlẹ̀ Èkó nípa lílo bank draft kún ọba yìí Lagos State Muslim Pilgrim Welfare Board sórí rẹ̀ kódò dìgbèdè ọjọ́ 26 oṣù kẹsàn-án ọdún yìí tí wọ́n ti dá sọ́nà ẹ tètè ṣe kíákíá kó tó pẹ́ o bí ẹ bá ń fi àlàyé tàbí ẹ fẹ́ mọ̀ sí ẹ pé àwọn nọ́mbà 08-076-6813 tàbí 082-317-4373 olùkéde ọ̀gbẹ́ni Kim Ajomagbeni akọ̀wé ìgbìmọ̀ arìnrìnàjò àjò ní ìpínlẹ̀ Èkó.
2: According to statistics, literally 90% of young Africans leave school without computer literacy. 9 out of 10. Ha! That's alarming. I would have been a statistic if I hadn't benefited from the free training. It was part of the Digital Leap program at Yaba Public Library. Look at me now. I'm recording text. It wasn't just learning UIUX or digital marketing. It was the possibility of becoming something else, someone else. It's worth living for. And that experience completely rewrote my future. Quickly, things like digital technology education shouldn't be a luxury. And thanks to Lagos State for making that possible.
3: Baba Jide Sop, living a lasting legacy.

0: sought after project and services. Àwọn ọmọléèwé gan wọn mọ orúkọ yẹn torí pé nígbà tí wọn lé ọmọ ọmọléèwé tí bàbá lánàá tún lé ọmọ ńlé sought after tó gba bàbá nípasẹ̀ àti ní ilẹ̀ lórí ìjẹ́ jẹ́ mọ̀ pé ọlọ́run dẹ̀ ṣe wọ́n jẹ́ kó rọrùn fún bàbá yẹn pẹ̀lú símẹ́ǹtì àti búlọ́ọ̀kù tí aláṣẹ iléeṣẹ́ sought after tí wọ́n fi ràn lọ́wọ́ ó padà kọ ilé ọ̀hún kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọn kó lọ sí àdúgbò yẹn nígbà wọn kó débẹ̀ wọn wá rí ilé ìwé alálùbáríkà tó fi ọmọ sí irú ọmọ bẹ́ẹ̀ ṣe rò pé ìgbà yìí sought after pé bàbá rẹ̀ ilé ìgbà yìí sought after wọ́n tó wá ń gbọ́ mi lónìí ìgbà láti ẹ náà ló dé yìí sought after pẹ̀lú tí wọ́n gbé wáyìí the western garden owóde ìpínlẹ̀ ogun ó mú pé nǹkan tó dára kéèyàn kọ́lé ṣọ́dà ẹ̀ máa ga torí tó bá ti ralẹ̀ yẹn gbogbo àwọn ọ̀rẹ́ máa padà já sí bàbá ẹ̀ máa dá
1: Aki gbogbo ara ile orúkọ tèmi ni Moses Taiwo láti iléeṣẹ́ Sought After Projects and Services Limited. Ẹlé ìdájọ́ mi ara ọ̀tọ̀ ni.
0: Ẹni sùúrù sá kí ẹ tó lọ sí Western Owóde.
1: Bẹ́ẹ̀
0: ilé ìpínlẹ̀ wọn dùn ní.
1: Bẹ́ẹ̀
0: àwọn èèyàn pè mí pé Mr. Pilot ẹ ṣe o. Kí ni mo ṣe? Wọ́n á sọ jù bẹ́ẹ̀ lọ, ọ̀rẹ́ ìṣàdúrà. Kí ló ṣẹlẹ̀? Ṣẹlẹ̀ ẹ̀ta fún ọmọ ni àbíbò?
1: Rárá kò rí bẹ́ẹ̀ land estate.
0: Good land.
1: Gbogbo àwọn èèyàn tá a tà fún láti fún wọn nílẹ̀.
0: Èèyàn kankan nílẹ̀. Bẹ́ẹ̀ ṣe jókòó lé agbára nínú kunu pẹ̀lú wa ẹ̀ jẹnikẹ́ni nílẹ̀.
1: À jẹnikẹ́ni. Wá bá wọn ṣe gbogbo wọn náà ṣe corner piece ńlá ńlá. Ó ṣe kékèké ńlá ńlá. So ilẹ̀ wọn káàkiri.
0: Ìyẹn dá tiẹ̀ mọ̀.
1: Bẹ́ẹ̀ni dá tiẹ̀ mọ̀ lórí igun mẹ́rẹ̀ẹ̀rin.
0: Bọ́dà alábà fún ìṣòro the Western Garden. Orúkọ yẹn lágbára o.
1: Bẹ́ẹ̀ni Western Garden ẹ wà ní Owóde off Owóde Ìdíròkọ Road. Kò jìnà sí Army Barrack ní Owóde kò jìnà rárá rárá sí Army Barrack tó wà lówóde kò jìnà sí Owóde International kò jìnà sí Police College tó wà lówóde. Ṣé ẹ dídẹ bá dé Western Garden ibi téèyàn lè kọ ilé lẹ́sẹ̀kẹsẹ̀.
0: Wow.
1: Bá ṣe tagun.

jáde lórí ẹ̀rọ agbagbe yìí wípé kí gbogbo èèyàn dìde fà kúrò nínú ìṣẹ́ àti òṣì PIF Academy jẹ́ ilé iṣẹ́ tó wà káàkiri àgbáyé tí wọ́n fi ọ̀nà hàn gbogbo ènìyàn láti kúrò nínú ìṣẹ́ òṣì àti àìní láti máa pawó wọlé ní sí àpò pẹ̀lú sùúrù ní ọ̀nà tí ó bá òfin mu PIF Academy ń yí ìgbé ayé ènìyàn padà sí dáadáa tí ìgbà náà sì máa dí ènìyàn pàtàkì láwùjọ tí wàá máa rí ọwọ́ mú lọ sẹ́nu. Ọ̀pọ̀ ènìyàn tí wọ́n ń sọ wípé ó ṣe ògo owó tàbí ó dá ọgbọ́n sí i bó tẹ nídìí ni wọn kò ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n di ọlọ́rọ̀ lọ́dọ̀ pé wọn kò wá agbára ṣùgbọ́n wọ́n ní ìmọ̀ bí ènìyàn bá sì ní ìmọ̀ àti òye ó ṣọ̀gá fún alágbára o nítorí pé ọgbọ́n ó ju agbára lọ. Ipò tí orílẹ̀-èdè wa yìí wà lọ kódà ipò tí gbogbo àgbáyé wà bí ènìyàn bá ní ìṣan tí kò ní iṣẹ́ míì tí ò pa wọlé fún lórí ẹ̀rọ ayélujára a jẹ́ wípé ipò kòsíkòsí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ máa wà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. PIF Forex Academy wọ́kọ̀ bí ó ti máa pawó wọlé pẹ̀lú ìrọ̀rùn ní ọ̀nà tó bákan náà ìwọ náà mọ̀ wípé ó pọn dandan láti má já kúrò lórílẹ̀-èdè Nàìjíríà ìyẹn ni wípé o ò nílò láti lórílẹ̀-èdè Nàìjíríà kò tó ṣeréere ní ìgbà tó jẹ́ wípé ibi tí wà ni ìrà máa ṣàtọ̀ ọ lọ. Bí PIF Forex Academy wà ní Nàìjíríà wọ́n wà ní London kódà wọ́n wà káàkiri àgbáyé. Lásìkò yìí mo fẹ́ sáré já yín sí ọ̀nà tuntun tí a pa owó wọlé sí àpò ara ẹni pẹ̀lú ìrọ̀rùn pẹ̀lú ipò ọ̀wọ́n gógó tí orílẹ̀-èdè wa yìí wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Bí a bá ń gbóyè nínú ìwé tá à ń sebẹ̀ nínú ìpò ẹ̀pà ẹni máa yọ ayé bẹ́ẹ̀ ẹlòmíràn yóò sì sùn lébi pẹ̀lú. Yorùbá bọ̀ wọn ni ẹni máa daṣọ fúnni tọrọ ẹ̀ làákọ́ wò ọ̀pọ̀ àwọn tó ti gba ẹ̀kọ́ ní ọ̀dọ̀ PIF Forex Academy ní ju ṣàdáńkátà sí ọba adéda ṣẹ̀dá nítorí ìgbé wọn ti yí padà sí dáradára. Bí o bá ní ọ̀nà púpọ̀ ó ń gbà wọlé ìṣẹ́ àti òṣì kò ní yálé rẹ nítorí pé bí ebi bá ti kúrò nínú ìṣẹ́ ìṣẹ́ bù ṣe. Technology and internet ní ọ̀nà tuntun tí o fi lè máa gbélé pa owó yóò máa wọlé fún ọ ní ìgbà tí o bá ń sùn tàbí ṣeré lọ́wọ́ yẹn ni wípé ní ìgbà tó bá ti ṣe okòwò rẹ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ sí gbòòrò sí àwọn tó nílò rẹ̀ owó yóò máa wọlé ní ìrọ̀rùn fún ọ. Ilẹ̀ tí ń sàn fún wàrà àti oyin lórílẹ̀ Nàìjíríà àbálájọ tí Bill Gates ń gbèrò láti dá owó sílẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà tí ó máa pawó wọlé fún. Bí iṣẹ́ rẹ kò bá sí lórí íńtánẹ́ẹ̀tì a jẹ́ wípé ní àsìkò tí iṣẹ́ náà ó lè má bá ìgbà mú mọ́ rárá. Ọ̀pọ̀ ni kò mọ̀ wípé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká tó ń lò tó ń play game tó fi ń ṣeré yìí ó lè máa pawó wọlé fóun kó ó lè sọ òun di ọlọ́rọ̀ ní ọ̀nà tó tọ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wà lọ́wọ́ rẹ yẹn ìyẹn smartphone òun náà ni ọ̀nà àbáyọ òun ló lè lò láti máa pawó wọlé tí ìrọ̀rùn yóò sì dé bá ìwọ náà. Dropshipping business tàbí e-trading tí ó jẹ́ àràkátà lórí internet òun lè máa mú owó tabua fún ọ yálà o mọ bí a ti ń lo kọ̀m̀pútà tàbí o kò mọ́ ka ìwé púpọ̀ tàbí o kò kà púpọ̀ rárá. PIF Academy yóò ràn ọ́ lọ́wọ́ láti di ọlọ́rọ̀ pẹ̀lú àǹsẹ̀ tó wà lọ́wọ́ yẹn. Bí oko kò bá yìn ìlàkì kò ilé PIF Forex Academy ti ṣe àgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ ńlá kan ní ìpínlẹ̀ Èkó tó jẹ́ wípé lórí forex trading ni. Ọ̀gá àgbà iléeṣẹ́ PIF Forex Academy fún ara rẹ̀ àti ọ̀pọ̀ àwọn olùdánilẹ́kọ̀ọ́ mìíràn yóò máa fi ìrírí wọn bá gbogbo ènìyàn sọ̀rọ̀. Ọ̀pọ̀ ènìyàn yóò sì máa bọ́ nínú ogun àìní kódà tí ìwọ náà ọ̀nà àbáyọ kúrò nínú ipò tí ó wà yìí. Níbi ìdánilẹ́kọ̀ọ́ yìí ni ó ti máa kọ́ yín bí ẹ ti lè máa fóònù tó wà lọ́wọ́ yín gangan yẹn láti máa pawó pẹ̀lú ìrọ̀rùn bí ẹ ti ṣe lè ṣe káràkátà lórí íńtánẹ́ẹ̀tì yín kódà kí ẹ jẹ́ oníṣẹ́ ọwọ́ tàbí oníṣẹ́ oṣù kò dí iṣẹ́ yín lọ́wọ́ rárá. Oníṣẹ́ ọwọ́ bíi ìyá ẹlẹ́ja ìyá aláta ìyá elépo bíkìlà mẹkáníìkì fọgànáìzà kódà ó wúlò fún àwọn àgbẹ̀ tó jẹ́ wípé wọ́n ń ṣiṣẹ́ àgbẹ̀ tí wọ́n máa ṣòwò wọ́n máa ta èrè oko wọn tó sì jẹ́ pé yóò máa mú owó wọlé fún wọn. Fóònù tí ó wà lọ́wọ́ yẹn náà lè máa lò. Ọ̀fẹ́ ni ìdánilẹ́kọ̀ọ́ yìí tí ó túmọ̀ sí wípé kò nílò wípé ẹ̀ ń sanwó ìwọlé rárá àbí ẹ̀ ń sanwó fún ìdánilẹ́kọ̀ọ́ yìí. Dàgbà sí ohun tí a kò mọ̀ bí o bá ti mọ ọ̀nà láti lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti máa pawó wọlé ó ti di olówó tabua nìyẹn o. PIF Forex Academy kì í ṣe yahoo nítorí

kí n tó kọjá lọ sókè òkun àkọkẹ ẹ máa gbọ dáadáa kẹ ẹ máa mú lò ǹjẹ ẹ jẹ mọ pé garatasari tí òsímẹ gudugudu méje àti yàyà mẹfà lọwọ fi tí òsímẹ ni mo ń dárúkọ o oníṣẹ rí ọpọlọpọ àwọn lóòkọ ní ọwé sí wọn o kí pé kó o fi galatasari sílẹ nítorí wípé owó tó bá ṣe towó ni àwọn ti sàn láti kó owó lé lórí ǹjẹ jẹ mọ pé al-hilal ó máa ń sọ ó ní fi tó sí mẹ sówó ló ń fẹ ni wà á gba 150 million euro owó àdókòwò owó tó ṣe wípé gbogbo ẹ ó wà ní àmì awẹ́rọrọ tó ṣe pé akọni ọgbà shooting star tẹ́lẹ̀ kan ti fọ ọ̀nà tá hàn ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ nígbẹ́ ẹlẹ́gbà ọwọ́ tó bá da ìfánù ọwọ́ ní oko awẹ́rọrọ mà ti rí ọ̀nà àbáyọ al-hilal orílẹ̀-èdè ní al-hilal yìí ní ti ń bí wọ́n ní kó wá jẹ́ technical advisor ẹ̀yìn tó máa mú ìmọ̀ràn wá fún wọn nítorí pé àwọn ọmọ iye rẹ̀ gidigidi nff máa ń sọ̀rọ̀ ẹ̀rí 24 hour náà fún ààrẹ wo tó ń dàkótó ìyẹn ibrahim gusso wípé bóyá kóbáyìn ìyẹn kó fi ipò sílẹ̀ nítorí musemuse rẹ̀ kò dá musemuse ó wà léyá òjò yẹ ya ó wà lẹ́ta kọta ó wà ní ìfọnáfọsù àwọn kan kówó lé lọ́wọ́ ni ṣùgbọ́n òfo lówó náà bá dé simeon sọ̀rọ̀ simeon wo ni mò ń sọ akọ́nimọ̀gbá ni ó ní ìdí tó ń fi man demola lukman ní jẹ́sí ẹ̀wù bọ́ọ̀lù nọmba 9 ó sọ̀rọ̀ ó ní gbogbo ẹ̀ yóò bọ̀ sí lọ́wọ́ ǹjẹ́ jẹ́ mọ̀ pé àwọn àgbààgbà ìgbìmọ̀ bí àwọn tó ń ṣe àkóso nigeria football nff wọn mẹ́fà wọn gbọ́dọ̀ pòórá kí wọ́n fi iṣẹ́ wọn sílẹ̀ nítorí gbogbo ìwádìí àti ìwádìí bá ti lè

0: tó dé ibi tó ń lọ nítorí kí ló fà tí ọkùnrin fi gbóhùn sókè èmi nìkan kọ́ ló wà lórí afẹ́fẹ́ ní àhín o nítorí apá ẹyẹ kan kì í fi apá kan kù ẹ jẹ́ kí n kọjá lọ sọ́dọ̀ ọmọ onímọ́tò kóun náà kó kí ló wà ń bẹ̀ yẹn
1: lórí pápá bọ́ 92.9 ọjọ́ ẹtì friday ọjọ́ kọkànlélógún nínú oṣù kẹjọ ẹgbà ọdún ó lé mẹ́rìndínlọ́gbọ̀n lẹ́ńgbọ́n láti iléeṣẹ́ wa bond 92.9 tàfi ìlú ìkẹjà tó súnmọ́ ibùsọ̀ èrò tó ń pè ní ládìpọ̀ ṣógúnlẹ̀ dáadáa àmọ́ inú agboolé ìkẹjà tá a pète ní agboolé ìjọba tí wọ́n pè ní gra láti ń fọhùn láàárọ̀ tòní gbogbo ẹ̀yìn olólùfẹ́ eré ìdárayá ẹkú gbáradì ìjẹ́jọ́ pé ọ̀la ni yóò dọ̀la ọ̀la máa ti padà di òní lálẹ́ tòní ikọ̀ arsenal àti coventry city wọ́n máa ṣíde ìfẹsọ̀sẹ̀ ìdíje ife ẹ̀yẹ orílẹ̀-èdè gẹ̀ẹ́sì tá a mọ̀ sí english premiership láyé ìgbà kan àmọ́ pè ní barclay english premiership torí pé iléeṣẹ́ yẹn ló ṣe agbátẹrà ní báyìí ń tọ́lẹ̀ a máa pè ní english premiership lálẹ́ tòní arsenal coventry city ìbéèrè ńlá rèé o frank lampard tó jẹ́ akọ́nimọ̀gbá ikọ̀ coventry city fún ìgbà àkọ́kọ́ ó fẹ́ kojú ikọ̀ arsenal ní ọ̀wọ́ líìgì àgbájẹun tó ń bẹ ní ọ̀wọ́ òkè ṣé yóò lè dá michael arteta mú ẹ má gbàgbé láti ilẹ̀ pẹpẹ àwọn méjèèjì ọ̀tààtà tójú ni wọn nítorí pé ìkan gbá bọ́ọ̀lù fún arsenal ìyẹn michael arteta ìkan gbá bọ́ọ̀lù fún ikọ̀ tá a mọ̀ sí chelsea àwọn láyé ẹjọ́ òun tí àwọn akọ́nimọ̀gbá wọn jose mourinho àti arsène wenger tí wọ́n ṣe kíni tí wọ́n jẹ́ akọ́nimọ̀gbá wọn ó dàbí ìgbà tó pé a lè kọ́ nínú ìwé ìtàn a sì ní wò wípé ikọ̀ chelsea wọ́n ṣe wọ́n rọ́wọ́ mú ju arsenal lọ àmọ́ ní báyìí arsenal àná ó ti yàtọ̀ sí arsenal tòní
0: o
1: arsenal tó bá ń gbá coventry city mú lálẹ́ tòní ẹ̀yìn alálé ayò mélòó síra ni wọ́n fi lura wọn ẹ dákun ẹ jẹ́ kí n kú ẹ̀ṣọ́ ròde o láti bo mo ti kó dandan inú ilé báyìí ni àwọn àgbà bọ̀ wọ́n láti kú ẹ̀ṣọ́ ròde létí ọbẹ̀ o olóòtú gbọ́mi túnjí mákúrẹ́ ní ọlálẹ̀ kan olóòtú ètò olórí pápá iléeṣẹ́ bond 92.9 ìjẹ́jẹ́ wọn pé ọ̀rọ̀ kan ti jẹyọ láàárọ̀ tòní wọ́n ní ẹ̀sán ní ké lórí gbá bọ́ọ̀lù àgbájọ orílẹ̀-èdè nàìjíríà o wọ́n ní gbogbo kẹ́tìkẹ́tì kátàkátà àti àwọn ìṣẹ̀lẹ̀ tí ò múnú àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà dùn tí wọ́n ń ṣẹlẹ̀ tí àwọn agbábọ́ọ̀lù orílẹ̀-èdè nàìjíríà bẹ̀rẹ̀ láti kọ super eagles lọ sí ikọ̀ super falcons pàápàá jùlọ tó wá di tí wọ́n wá pè fún àwọn ìṣàkóso nfl pé a ní lílọ lẹ́ẹ̀lọ́sẹ́ nítorí pé ìlú òfẹ́ yín nípò mọ́ bó bá jẹ́ pé òyìnbó ni yóò ti kọ́ fi ṣẹ́ sílẹ̀ àmọ́ yorùbá èèyàn dúdú á takú síbẹ̀ ni pé níbi ni máa kú sí bóyá lòun ó délé torí mi ó délé ń tèmi o lórí pápá bọ́ 92.9 ọ̀kan nínú àwọn olùbánidámọ̀ràn tó jẹ́ ọlọ́wọ́ ọ̀tún ìní máa ń gbé fáìlì tẹ̀lé òyìnbó ọjọ́ ni bonfrey joe kẹ́ ẹ rántí bonfrey joe àti west ham wọ́n jẹ́ òyìnbó akọ́nimọ̀gbá tí orílẹ̀-èdè nàìjíríà ti gbà nígbà kan rí àwọn méjì sì fìtàn balẹ̀ níwọ̀nba tí a pa wọn ka ọ̀gbẹ́ni ọ̀hún eze ó ti wá jáde láàárọ̀ yìí o ó ní ẹ wo gbogbo tó ń ṣẹlẹ̀ sí ikọ̀ super eagles ikọ̀ super falcons àti líìgì àgbájọ orílẹ̀-èdè nàìjíríà eze okechukwu ó ní ẹ wo kò yàtọ̀ sí pé àtúbọ̀tán ó lè gbin lákò kálùbọ́sà o wo tó o bá gbin ẹ̀fọ́ gúre wo tuntun kó wọ̀ tún ó lè kágbàdo ó tọ́ ara jẹ ni ó ní ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ èkó bó ṣe ká yẹn o ó ní àwọn oníkẹ́ lọ bí o ó ní ìṣọwọ́ tí wọ́n fi ṣe akọ́nimọ̀ọ́gbá tóun ṣiṣẹ́ pẹ̀lú ìyẹn bonfrey joe àti clement westhoff ó ní wọ́n ṣọ́ dáadáa o ẹ̀yìn ọmọ orílẹ̀-èdè nàìjíríà àìsàn wọn dáadáa lọ́dún lọ́lọ́run wọ́n ní bínibíní abíní bèrè abèrè bínibíní john òun ní bèrè yìí bínibíní john ní bèrè lọ́wọ́ super eagles lọ́wọ́ kọ àwọn amúra kankan sí afghan kọlifáyà títí ẹ̀ ń bí mímú àwọn àǹsọ̀rọ̀ afghan kọlifáyà òsì mẹ́tí padà sínú ìkan aláìná ti padà sínú ìkan stanley wọ́n balẹ̀ ọlọ́wọ́ ẹ̀mú ó ti dé lórí afghan kọlifáyà lọ́wọ́ kọ ọkùnrin ìjọ jẹ́ pé àjọ fífà tí wọ́n kéde láàárọ̀ tòní ìjọ jẹ́ mọ̀ pé ibi tí wọ́n ti gbà fi ẹ̀yẹ àgbáyé wọ́pọ̀ tí wọ́n fẹ́ ṣe àwọn obìnrin tó bẹ̀rẹ̀ láìpẹ́ láì jìnà ìjọ jẹ́ mọ̀ pé àṣekágbá rẹ̀ tá mọ̀ sí padà rẹ̀ ń bọ̀ lọ́mọ̀ tí wọ́n ti gba maracana stadium ní orílẹ̀-èdè brazil maracana
0: stadium
1: ẹ jọ orí ọlọ́run tí àwọn obìnrin wa máa wà nídìí fi ẹ̀yẹ àgbáyé wọ́pọ̀ wọn ò ní sí ó dẹ̀ bà mí lọ́kàn jẹ́ super eagles lọ́wọ́kọ̀ super falcons lọ́wọ́kọ̀ nff chairman àtàwọn ìṣàkóso rẹ̀ wọ́n jókòó wọ́n nígbàgbọ́ pé kò sẹ́ni tí ò mú mi àdéhùn wọ̀nà olórílẹ̀-èdè nàìjíríà
0: ọkàrẹ́
1: ìdárawà ọkọ̀gbẹ́ ọ̀bàjẹ́ o gbogbo tèmi àtọwọ́ tèmi àti ẹ̀bàjẹ́ o olóòtú tíjọ lálẹ́ kan kòtò ọ̀tọ́wọ́ ẹ̀bàjẹ́ o elétí ọbẹ̀ kò bẹ́ ọ̀tọ́wọ́ rẹ̀ bàjẹ́ o pàtàkì àbọ̀rù kò bẹ́ ọ̀tọ́wọ́ rẹ̀ bàjẹ́ o legit kò bẹ́ ọ̀tọ́wọ́ rẹ̀ bàjẹ́ o ibrahim kò bẹ́ ọ̀tọ́wọ́ rẹ̀ o 777 kò bẹ́ ọ̀tọ́wọ́ rẹ̀ bàjẹ́ o àti olúwa adébọlá ní òkúadé kò rọ̀ tọ́wọ́ ń bàjẹ́ tó bá tọwọ́ èèyàn kan bàjẹ́ tó kẹ́ni ẹnu
0: jẹ́ àjọ ọjà lọ sọ́dọ̀ tó kẹ́ kí ló wà ń bẹ̀ yẹn kọ̀rọ̀ lẹ̀ ètò rẹ̀ nìyẹn kọ̀ọ̀bá yẹjọ́ táyé ṣe ni ó yẹ́ ju.

0: Waribe, ṣe ẹyin ti gbọ́ nípa àwọn egbògi tó ń jáde láti ilé iṣẹ́ Timetayo Tribe Medical Nigeria Limited tí wọ́n ṣe lọ́nà ìgbàlódé tí àjọ NAFDAC sì fọwọ́. Ọ̀kan lára egbògi bẹ́ẹ̀ ni BNC capsule tí òkìkí rẹ̀ ń kà gèèyàn kárí ayé tó ń gbani lọ́wọ́ ara tó ń tani bí ẹni ń fi omi àtapara nǹkan tó ń rìn tàbí buni jẹ káàkiri ara pajápajá tó ń múni lọ́wọ́ tàbí lẹ́sẹ̀ bí àtirìn bá di wàhálà BNC capsule náà ló ń dá ìfúnpá tó ga padà tàbí káyà máa lu pèpè àti àìrórun sùn déédé yóò tún jẹ́ kí ojú mọ́lẹ̀ kedere BNC capsule ni egbògi téèyàn lè lò tí yóò tún ròyìn ẹ̀fẹ́ lómìn ó wà ní àwọn pharmacy àti chemist ládùúgbò yín.
1: Ọ̀rẹ́ mi, wọ́n ní nǹkan máa ń rìn káàkiri ara bíi kòkòrò tàbí bí aràn. Ara tún máa ń yan lẹ́yìn ìwẹ̀. Ẹ̀gbẹ́ kan ara ẹ máa ń kú tàìtàì. Ah, ìjáfara léwu o.
2: Ọ̀rẹ́ mi, pajápajá ń kọ́ iṣan ara fífà so. Ọwọ́ àtẹsẹ̀ tó ń kú rìrì kú tàìtàì.
1: Gbogbogbogbò, oògùn téèyàn lè lò kó ròyìn ẹ̀fẹ́ lómi ìbò ṣe dára tó ni BNC capsule. Yóò mú òpin dé bá ara tó ń tani, ara tó ń yunni, iṣan ara tó ti rẹ̀ ají pépé, arúgbó atakébé, pajápajá wà gbígbà. Nǹkan tó ń buni jẹ tàbí rìn káàkiri ara yóò pòórá. Ojú amọ́lẹ̀ kedere, pààrọ̀ oorun sùn. Ewé àti egbò ilẹ̀ wa ni wọ́n fi ṣe BNC capsule jáde. Àjọ NAFDAC sì fọwọ́ sí.
0: Iléeṣẹ́ Timetayo Tribe Medical Nigeria Limited ló ṣe BNC capsule jáde. Láti mọ pharmacy tó súnmọ́ yín, ẹ pé 08103369434. Bí àyípadà kò bá sí lẹ́yìn ọjọ́ méjì, kàn sí dókítà rẹ o.
3: Egbògi míì ni Morphine capsule tí múṣemúṣe ẹ̀dá múṣemúṣe bí egungun bá ń sán ni tàbí roni, ìbàdí tó ń fani so, àìlèrìn dáadáa tàbí oríkèéríkèé ara tó ń roni. Morphine capsule náà ó wà ní àwọn pharmacy àti chemist ládùúgbò yín.
2: A gbé ọfọ̀ pàyájọ́, àárẹ̀ ò lọ. Abiru kí ti ẹni gan. Ẹni wùkọ́ wá ń di ọ̀rọ̀ mi. Orí ara rẹ̀ ni ó fi rú ọ.
1: Ẹ̀gbọ́n mi, ẹnìkan ò ṣe yín. Àárẹ̀ ara ló ń ba yín jà. Ẹ sọ bó ṣe ń ṣe yín ká gbọ́.
2: Ẹ̀gbọ́n ọ̀rọ̀ mọ sán mi. Ìṣọ́ra ń fà mí so. Oríkèéríkèé ara ń dùn mí. Ìbàdí tó ń ìgbàrúgbó jẹ́ tèmi. Ìlérí òpónà kan ṣe kejì mọ́.
1: Àárẹ̀ ara ni oògùn téèyàn lè lò kó ròyìn ẹ̀fẹ́ lómi ìbò ṣe dára tó ni Morphine capsule. Egbògi tó kápá gbogbo àmì àti àpẹẹrẹ tẹ́ ẹ sọ nìyẹn o. Ẹ lọ ra Morphine capsule kẹ́ ẹ máa ta kébékébé padà.
0: Iléeṣẹ́ Timetayo Tribe Medical Nigeria Limited ló ń ṣe Morphine capsule jáde. Láti mọ pharmacy tó súnmọ́ yín, ẹ pé 08103369434.
3: Ẹ̀yin olùgbọ́ mi, egbògi gbéra tán haba capsule tó ń jẹ́ kára ọkùnrin kó pọ́nkí pọ́nkí dáadáa. Tó ń sọ ọ̀lẹ́ ọkùnrin di alágbára kódà àwọn ìyàwó ilé wọ́n máa ń rà á fún ọkọ wọn. Gbéra tán haba capsule ó wà káàkiri àwọn pharmacy àti chemist ládùúgbò yín.

0: just chocolate.
1: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
2: Fún ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣòwò ọjọ́ kọ̀ọ̀kan máa ń rí bákan náà. Nọ́mbà ìṣirò ìránṣẹ́ owó gbogbo náírà ló ṣe pàtàkì. Àpò ìfowópamọ́ kan wà tí ń ṣe àdínkù owó tí ń jáde lọ́wọ́ rẹ. Stanbic IBTC ń ṣe àfihàn BizSmart account èyí tó lè bẹ̀rẹ̀ pẹ̀lú 5,000 naira fún BizSmart tàbí 1,250 naira fún BizSmart Plus. Ìgbádùn ìdúró current account maintenance charges àti enterprise online charges fún àwọn oníbàárà tuntun àti káàdì ọ̀fẹ́ fún àwọn ìṣòwò tí ó yẹ. Kàn sí www.stanbicibtc.com tàbí kí o fi email ránṣẹ́ sí enterprise@stanbicibtc.com tàbí kí o pe 0700 333333 láti bẹ̀rẹ̀ lónìí. Ìgbésí àti ìlànà wà.
3: Because it was stronger.

0: much more goodness now in a new pack.
1: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olèṣẹ́ aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, aróyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chini àti kùnnúfùnù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò

0: ìwé aṣọ iléwé owó ìkẹkọ ẹgbọnà ibùsùn kọ
1: ìyá mi ilé ibùsùn tí mo sùn sí nílé àti ṣadé ni mo fẹ́ mú kà
0: ó tún ná owó náà ní jàre bá a ṣe ń ṣètò báwọn ọmọ wa ṣe máa padà sílé ìwé wọn ẹ̀rọ ti wípé ọmọ tó bá sunun àlàáfíà ó di dandan kó pe gbogbo nínú ẹ̀kọ́ rẹ̀ àwọn dókítà ti ẹ̀jẹ̀rí wípé ọ̀run jẹ́ ọ̀kan nínú tó ọmọdé nílò láti jáfáfá nínú ẹ̀kọ́ wọn nọtíbùsùn mọ́kà fún àwọn akẹ́kọ̀ọ́ láàyò lónìí.
2: Mocha, adding comfort to life since 1959.

0: صدق الله مولانا العظيم وبلغ رسول الكريم ونحن على ذلك من الشاهدين.
1: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله الحمد لله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على دين كله وكفى بالله شهيد ولو كره المشركون. اللهم صل وسلم وبارك على محمد وعلى وصحبه أجمعين. Ẹyin olùtẹ́tí sí wa alákọ̀ọ́lẹ́ ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa Bond 92.9 FM Ládékúnlé Fájuyì ní ìlú Èkó níbí báyìí onígbòǹgbò látẹ̀sí. Akinyin ni kíkí ọlá kíkí ọlá kíkí àlàáfíà tí à ń lò láyé tá ó tún lò níjọ́ gbíndà kìyámọ̀ wípé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Ẹ káàbọ̀ sórí àkọ̀tun ètò yìí ètò wa sí jímọ̀ etí ìyáwá Mu'aynat Alake Sopẹ́yìn Arósà Dínì Gàrkọ́nà Dínì ilẹ̀ Nàìjíríà tí wọ́n tún jẹ́ ìyá Súná General fún gbogbo Èkó tí wọ́n ṣe onígbọ̀wẹ́. Àdúrà wa sí wọn ni wípé ìlàlẹ̀ àmámi insha Allah wọ̀rọ̀fàánà ọmọkánà àlíyà kọ́lọ́hun kó ṣe àlékún gbígbàdúrà àlékún àrísìkí ìtẹ̀síwájú albarka àti àánú ẹ̀ pẹ̀lú ẹ̀mí gígùn fún wọn. Gbogbo àwọn tí a máa ń tọrọ àdúrà fún látara wọn látòrí ìyá tí wọ́n tara wọn jáde ìyá wa sì dékọ̀ ní onílé ńlá ìyá àdínì Antoni nígbà ayé wọn bàbá wa Abdallah wa tí wọ́n jẹ́ bàbá tí wọ́n tara wọn jáde láì gbàgbé Alhaji wa Tajuddin Sopẹ́yìn tí wọ́n jẹ́ baálé wọn. Ó fi wá kárí gbogbo àwọn tí wọ́n ti lọ ní akàtà wọn kọ́lọ́hun pa wọ́n pọ̀ kẹ́gẹ́ ìyọnu sí fi wọ́n sí aljanna firdaus Allahumma amin. Abdulkarim Ibrahim ni oko mi omo ke gugu afa onikun ke wo yin na ni ti mo nkin kaabo sori wa si jimo toni loko olotu eto yi aji Abdulkis Ayipola Ibrahim olowo botini akede eto Khadija tori toke omo bibi nu adeniji ta ma fo lanabi rowolo rowona legbagbe aji marufu din adedeje luwege tí wọ́n jẹ́ olótó àgbà tàbí kí n kábọ̀ sórí ètò yìí fún ti òwúrọ̀ tòní. Dábàwò jímọ̀ tòní òun náà ni jímọ̀ ẹlẹ́ẹ̀kejì nínú oṣù Rabiul Awwal oṣù ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́ oṣù ìjìrí oṣù ojú ọ̀run tí a máa ń kà. Dábàwò ọjọ́ náà yóò máa lọ sí bíi mẹ́jọ lónìí insha Allah wa bi kudrati. A sì ti mọ̀ pé bàbá ti ń kà á lé ní èjì tó bá ti ń dé mẹ́jọ àwọn méjìlá Rabiul Awwal bó tilẹ̀ jẹ́ pé nínú èrò àwọn kan àti nínú tẹ̀síwájú wọn wọ́n tún jẹ́ ká mọ̀ yìí pé kì í tún ṣe ọjọ́ kejì wà lámọ́ ṣùgbọ́n èyí tí gbogbo wa ti orílẹ̀-èdè Nàìjíríà àtàwọn orílẹ̀-èdè míì káàkiri àgbáńlá ayé tí wọ́n dìmọ̀ òun ni ọjọ́ kejìlá oṣù Rabiul Awwal. Pàápàá inú oṣù tá a wà yìí la fẹ́ mójútó ọ̀rọ̀ ìgbésí ayé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam pàápàá ní pàtàkì jùlọ kí ni ẹ̀kọ́ torí gbogbo ala ti ń palẹ̀ mọ́ invitation ti lọ àti tẹ invitation ẹlòmíì wọn tí gbé invitation wọn jáde gbogbo ala ẹlẹ́pẹ́ àfẹ́ṣe afẹ́rántí bíbí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Tọ́ bá a ti ń ṣe ni kọ́ ni èyí tó kàn wá lórí ètò yìí àmọ́ bá a ti ń ṣe ni kí la ń rí kọ́ lára ànábì wa Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run tó jẹ́ ká mọ̀ ìpè àwọn tóbi láàmì ọ̀ṣìṣẹ́ tánú ọ̀jì làkọ́dí kánà lákún fi rọ̀ṣúlẹ̀ láì ọ̀ṣùwọ́tún hasana ipe àwòkọ́ṣe rere ń bẹ lára ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Kí wá ni èmi ẹ̀yin àtẹnìkọ̀ọ̀kan wa àáfàá jọ̀mọ́ ọmọlé kéwu ìmọ́ọ̀mù ṣéèkù mùrídí mùrídá àwọn olórí àti àwọn tí wọ́n ń tẹ̀lé wọn kini ta fẹ́ rí dìmú lára aṣíwájú ẹ̀dá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Eléyìí náà ló fi wá mú mi tó bá ti ń dirú ọ̀rọ̀ báyìí a máa ń jáde ni pé àáfàá wo ni ojú wọn ka tẹnu wọn ka ló fi ń jẹ́ pé bàbá wa tó jẹ́ ìmọ̀ọ́mù tèmi torí ìmọ̀ọ́mù ìlú mi ni bó bá jẹ́ ìmọ̀ọ́mù saudi kò jẹ́ ní london kò jẹ́ lamẹ́ríkà ẹni tó tó sáfù lẹ́yìn ẹ̀ ní yọmọ ọ̀nà dé kúlà ọ̀nà síbi ìmọ̀mì àwọn náà ni mọ́mù ìlú rẹ̀ àwọn náà ni bàbá wa fadilati sheikh tajuddin olamile kan adeolu adamallahu hayatahu abisallahu ana ni a lo gbe wa ti won fe ba wa soro yi loni. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
2: Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Allahumma salli ala sayyidina Muhammad wa ala ali Muhammad. Allahumma salli ala sayyidin nur Muhammad wa ala alihi wa ashabihi wa sallim. A dupe fun Olorun. Afen fun anabi Muhammad sallallahu alaihi wa sallam. Anabi ti o paro pe ummati ummati ummati. Opolopo eyan ba ku ko ranti nkankan.
1: Omo mi
2: anabi o paru omo mi ijo mi anabi Muhammad paru o ba ka anabi Muhammad ati gbogbo awon tabi'i tabi'in awon bi ti won bi enikankan wa alayhi min wal amwat awon fa ti won ko enikankan wa gbogbo awon ti won ti lo bismillah ikulu wallah bismillahir rahmanir rahim kulu wallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad gbogbo awon ti won wa laye lati bi to ti bere debi to de tori ta ba ni ka ma daruko asiko alo olohun ba wa se dada fe ni kokon bismillah inna atayna bismillahir rahmanir rahim inna atayna kal kawzar fa salli li rabbika wa na'a ina shani'aka wal abtar aki baba wa olutu fura won olohun jari pe alikun dada olohun ba se fun yin ati awon alaja wa olohun ba salikun dada ati gbogbo wa ti a wa ninu ile ise bond fm olorun jo da fe ni kokon wa bakana iya wa ti won je olugbowo olorun ba du ti won ola albaraka nabo muhammad ola la hawla wala quwwata illa billahi aliyil azim ibi ti baba wa ti gbe yen na ni ma ti gbe tori pe ora nabo muhammad o po sallallahu alaihi wasallam o po pupo amo aako meko lara nabo muhammad na ni ninu te ka fun wa na ni pe eni a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim laqad kana lakum fi rasulillah uswatun hasana so arikoshira dada upo lara nabo muhammad tabani kabere sini kami bibaya ile ni haya ali katon ama amudie nibe tori olorun ba fun re lo so pe wa innaka la'ala khulqin 'azim anab muhammad lu fi daju niwa so iwa nabi yen na ni ka je ka wo it's not about ka fe se molid nabi o je pe ave te posa ka yi ma ko se pe nanu lana abudu na maulid ko se pe ansin wala na'bud muhammad ko je pa ansin anab muhammad amma tori pe arsala rasulullah lil alamin qaffa gbogbo aye lolorun anab muhammad si so to ba je be awa wonu awon wa anab muhammad na opawa fa awon dai gbogbo ta nse maulid lowo yi to olorun si wa pele pele olorun ko sanu wa nje che iwa anab muhammad wọ́n kà fún wa nígbà tá à ń ṣe maulid jẹ́ à ń tẹ̀lé àtàwọn àfáà tá à ń ṣe náà tá à ń ṣe ìjà tẹ̀lé ìṣe anabi muhammad màámu mẹ́ta nínú ìṣe anabi muhammad àkọ́kọ́ ń bẹ̀ náà ni pé anabi muhammad ni sọ́díkù làmì àmọ́ náà ọ̀dọ̀ anabi muhammad dàti pamọ́ ọ̀dọ̀ anabi muhammad ló wà sallallahu alaihi wasallam ǹjẹ́ wọ́n àfáà tí wọ́n náà pèdè maulid nàbí ìṣọlá mọ́ náà imamu to pede maulid nabi isola mona se ke po masalasi gbogbo na lo ti patan to ti je fun re a se maulid a pawo ka fi tun kan se ninu masalasi nje ko se po nko fun yawo ki yawo fi taja anabi muhammad sallallahu alaihi wasallam o to di pe gbogbo eyan gba pe anabi inawu sadiqul amin won ti test anabi muhammad na ni so ninu e gbogbo ata je muslimi ta gbodo emulate lara anabi muhammad sallallahu alaihi wasallam won na ni pe ka je onigba fi pamu ninu to ti baba re lori omo ke gbogbo afa ti won so fun wa ngba ta nabo muhammad sallallahu alaihi wasallam ti mushkilati wa laarin awon quraish ke ibo la fe gbe ajalati la si waji si wa fa atta dakhala rasul ngba ta nabo muhammad wole ala sheni to wole ibi to ba gbe si na ni nje wo imam afa nje to ba moju oro to ba debe se won le fokan to pa ti baba momu ba ti so be be le kaba be lu se mari iyen je alakoko e ma gba ipo mo ni anabi muhammad wa innaka la'ala khulqan 'azim iwa nabi ye muhammad na la fi wo yi olekeji atawadu wal adil musumeji po nbe pe atawadu anabi muhammad sallallahu alaihi wasallam a gbo pa nabi je ni gberage yan anabi en to ni wa re le ni nje wo imam afa chuni warele a ni opportunity pe ka won ti won bi wa ba won to ju wa lo ki won ma te fun wa latara po to lohun fi wa si latara ija afa nje bo se n te fun wa eni won na da pada sallallahu alaihi wasallam olorun ba ka nabi muhammad wal adil dede ka si dede laarin ara wa iwa nabi muhammad ni sallallahu alaihi wasallam eleketa al ilm wa sabr opolopo ni barada mo gugu wa na la fe la gugu wa na la fe sare geyan o wa wo yin ajo tawon kan tin ba bo latodun to ti pe ni dije afa ko to dide wa pa mo ti da ba laarin osu meta emi na gboro lo densi ah anabi muhammad sallallahu alaihi wasallam ko se pe ba nabi na se bere ni daula na rorun ko sare rorun so gbogbo awon eko yi lo ye ka mu wa sabu qurani ni wasta'in bis sabr was salat wa warun lowo lo si bi suru ni awon adowo ma de ti awon awon shababu zaman ta ni sin ti won ba ba eko suru lara wa ki lo fe gbule so agbodo je ni ti o ma ni suru imamu afa ati awajo mo agbodo ni suru fun ra wa tori pe iwa nabi muhammad ni anabi je ni suru eyan oro ba ke anabi muhammad sallallahu alaihi wasallam
1: ah alan ba ke anabi wa muhammad sallallahu alaihi wasallam oro ni ati n bayi latenu baba fadilati sheikh tajuddin olamile kan to ti wa di popo jabrata adeolu the grand chief imam of idimu kingdom ki olorun ba wa san won ni san dada gege bi e ti so nsin ila foriji fada egbe eyan se na wa nu iwa nab mahama ipa muslimi leleyi oju mi lo ni moju lo ni o wa se mi se ila foju ko abi ade tori sa tun re ri kan
2: Olorun ka nabi muhammad ba shalifun kefan nabi muhammad sallallahu alaihi wasallam sheri ibeere yi o look simple but o kenu ibi aya qurani ma ti mu wa ni aya kan ni alquran alladhina yufikuna fi sarai wadrai awon ti won na nigba ta ra de won awon ti won na nigba ti o si wala qasimin alghayr wala afina alinnas awon tun won shamoju kuro fa won yan atasamahu bainana agbodo lamoju kuro fun ra wa anabi muhammad sallallahu alaihi wasallam ida ti eru kan on ni awon fe pa eru yen anabi won so pe o gba islam despite the fact pe ni yen ti shaburu opolopo si jo muslimi bo tori po gba islam won pa ohun na de je ni to ni mo ninu ti wo na mo yi wa ma kwa won jo wa o tun mo pe ka shamoju kuro fun ra wa ko se se nbe mo agbodo shamoju kuro fun ra wa a ma se ra wa agbodo anabi muhammad sallallahu alaihi wasallam agbo ninu tan nabi pe anabi revenge oda bo ba ta ba te wa wo ni ai mo ye awon ti o ye ka nabi ba be be olo ai mo ye ki itabi abi la fe so eni to ma da egun nkan buruku to le se anabi muhammad ni shuta anabi o tun ri njo to ye pa ka ara laye to n ja kini ti anabi ti lo wo alaji se si ari nitori pe kini o laboju kuro fun ni ai laboju kuro lo so opolopo fa mi de ni ti o nijo mo mo won bi wa le kan na ibi ototo ni won ti bi wa to bi awa de yato sira won so agbodo wa lo ko lara ka lo emulate anabi muhammad sallallahu alaihi wasallam bo se kini o se amoju kuro so agbodo le mi dariji ka de se amoju kuro fun ra wa
1: no ka mu le mi dariji ka se amoju kuro fun ra wa on ni o fa ti opolopo bomi ti jomo fin tu ti yawo mi fin ku onu le toko mi ti fin ko yawo e tori pe won lamoju ku fara won ni ki olorun ba le ki ola ko ko gugu wa ma se ka le ri anabi muhammad sallallahu alaihi wasallam tele ninu wa ninu ise jije mi mo ninu lilo ati ninu bada ka le ba wole ola wole ola allahumma amin naam baba wa imam eyin na ni eto kan lati ranti bibi anabi wa muhammad
2: sallallahu alaihi wasallam Naam, bene alhamdulillah. Awano ni ti abeshi molidi nabi sallallahu alaihi wasallam. Gege bi ilu agbodo wo pe Islam ilu dimo gbodo ku. Agbodo ma se ka continue inshallah ta'ala. September 6 ni abeshi molidi nabi wa. So molidi nabi wa ta se ma wan se o gba ara oto die ni odun yi. Normally ta ba ti se molidi a ma ran ti awon ti won ti jagun esin. Sojo na Islam ni dimo ti won lo a ma fi won ti won afa won le won ni award kon le mo pe a mo riri igbinoju won tori pe lo mi believe pe to ba ti ku a ni ran ti won mo ni Islam ara to ba ku ise dada to ba se fa kuna abisan asana liman wa so itan tawa na gbola na fi appreciate pa e ku gbianju soju ona olohun so iyen na odun ilu wa mu wa pe a se morid ama fe ki awon omo wa a de fe je ki islam ko tun gboro latara won odo afata fe mu wole inu e ni baba wa khalifa ashe abu sattar ibrahim ola bo si paro ratira pe a wo pe ile won ni imam wa lana ko to wa di poke mi omo won a o pe afa ngba yi na won je ki le baba da horo won se jihad won gbianju o da to ba je be pelu ke wa ti gbogbo e ma gbe lota e wa fi silu baba to bi yin lomo a wa ri gbianju won a wi lawa ni won a wi won ni lawa ni mufti akoko fun gbogbo ilu idimu
3: Allahu akbar
2: pe a n se fatiwa tori wipe eyin eleyin bursa eyin na so pe a tree can never make a forest mi le da gbogbo e se mo ni di awon eyan lara mi nigba mi oju mi le ma to tira mi oju awon mufti a le to ta baba mo e se je ka tu wo bayi iyen ni
3: office ti a tun wo bayi
2: a se je a tun wo bayi
3: bi mo mu ti won ni mo sugbon to fe ri awon len to ni mo
2: so agbodo tu iyen je labala ti yen bakan na tu ko na mo wa na ti won je soro soro ni ori afefe afa agba na lawon na ni ludimo tawon na ti se jihad baba oruko en keji na ni alhaji wa abdul fatah abdul gafar so awon na ni en keji yi ta en se yin na en propagate islam en be gogo dimo ka kiri awon no da to ba ri be awe lawa ni awon na ni fakharul islam akoko e na ni ludimo o ka le ki won ka lu won lego ni pe e kuse sama so, lawo do bi nka kam awon agbalagba ni won awon iya na pe ah lati odun ni e kuro emi omo yin na tun debe tun duro ti mi ja ki pe e kuse baba wa ti won ma je father of the day ojo na ni baba wa alhaji shamsuddin ahmed skkk mother of the day alhaji wa afsat apino awon ni won ma je mother of the day chairman of the day ni alhaji wa naim abi ibrahim awon ni won ma je chairman so lecturer of the day ni fadilat sheikh saduddin sharafuddin ajara baba wa tun je royal father of the day baba wa is royal majesty oba noa surakat olaiwola akoni abinu pagun awon ni won ma je royal father of the day
3: adupe lodo olorun ba ojo kefa osu kesan
2: osu kesan
3: olorun yo ba wa laye
2: amin ya
3: olorun yo ba wa laye
2: amin ya
3: atun wo pe atun wo pe eyin na e tun fi sori oni ko ti podun kan te won o te di we
2: Allahu akbar adupe follow die die no ni ijo won la de be ati kodun marun alhamdulillah rabbil alamin
3: oni ka tun fi sori odun karun
2: alhamdulillah
3: ti olohun fun yin gbogbo yin la wa ni
2: alhamdulillah
3: oni ko gbe opa ase le yin lowo
2: alhamdulillah
3: te tun wa gun apere jije imomo agba
2: alhamdulillah rabbil alamin
3: ilu idimo
2: alhamdulillah
3: adupe lodo olohun ko olohun ba san yin
2: amin ya
3: olohun ja ri yin pe
2: amin ya allah
3: imomo bi ruti yin o so won kupo ẹni tí ẹmí ẹ fúyẹ tó sì lániyàn dáadáa rí bẹ́lómi bá gbogbo orí àpèrè tán ni ó máa wá rán rókè rí ọlọ́run kó bá san yín ní ẹ̀sán dáadáa ọlájẹ́ kan ṣó rẹ̀ láhàúlẹ̀ ọlàkùwátà.
4: ìjọba
5: adágbére ẹjẹ ká fi àsìkò yìí ká máa fi kí bàbá wa fadila ti sheikh suleiman aláwiyé adégòkè àti ìyáwa àmbẹ́là aláwiyé àti gbogbo ẹbí aláwiyé látòkè délẹ̀ kò oríire ti ìkẹ́kọ̀ọ́ gboyè àti gbígba àmì ẹ̀yẹ ẹ̀kọ́ ìyẹn doctorate degree phd èyí tí alhaji dr naim adégòkè aláwiyé tí wọ́n gbà láti ilé ẹ̀kọ́ gíga lagos state university lasu ní ìjẹta òde òní yìí kí ọlọ́run ọba kí ó fi àlùbáríkà sí oríire náà jẹ́ ó máa lọ kán máa lékún nínú ilé bàbá wa aláwiyé ajé dr naim ilàlẹ́mọ́mí inshallah. bákan náà ni ọ̀kan gbòógì náà tí wọ́n máa ń ṣàtìlẹ́yìn fáwọn ètò wa ládìgbàdájì bẹ̀rẹ̀ àlékúdà alhaj dr isiaka adébáyọ jimoh tí àwọn náà kẹ́kọ̀ọ́ gboyè doctorate degree ìyẹn phd nínú management ní ìjẹta òde yìí náà ní tiwọn náà ní lagos state university lasu ọlọrun ko ba awọn na fi albarka si ki awọn ẹkọ na atami ẹ ti wọn gba ko bi ọtun ọtun re ati agbega ati lo si waju atariziki fun amina ya allah baka na ni baba wa ti won ti je awon olufe wa olutetisi si awon eto wa lorisirisi ni ile ise radio yi baba wa fadilati sheikh ali imam mikail salauddin oko eleha ilebu awon na won ti le lodun kan ni oni ki olorun oba aleke ola ko je ki won se opo odun laye kọlọrun bọgọ wa gùn wọn lẹmi pẹlú alikun alaafia ifayabale idunu irọrun ariziki ati gbigbadua pẹlu albarka ala umahami la haula wala quwwata illa billahi aliyil azim ko ibi ni a ma dogbon dagbere lori eto wa si jimo toni eti ya ma inat alake so peyin aro sadini daruko ana dini ile nigeria so ni gbowo eto tun jeya suna general fun gbogbo eko ki olorun oba ile kiko ba wa san won ni esan dada baba fadilati sheikh ali imam tajuddi olami lekan ade olu ti agba lalejo leni ki olorun ba wa san won ni esan dada eh tori won lasiko bi won ti wa yi nisin leni ti kwa nbe kale nbe kan e won tin fi kini pe won pe agbo mi e ma bo ni airport gbogbo rin ajo yin ko lan je ma rorun
2: amin
5: je lo re ke bo re laya ta lafia la haula wala quwwata illa billahi aliyil azim to ama dagbere ni ori eto yi fun ti aro yi ani dagbere faye
2: amin
5: ka to dagbere to asadua
2: olorun
5: nigeria ati yawa sope ata won gawa oga tuntun ta se ni oluwa gbenga fatile ti won se di oga wa bayi kọlọrun ko kan won lọ awon ga wa ton ti lo na kọlọrun ran lọ mi ton lo
2: to olohun bi baba se to yi na to yi pe tin ba ngin be ba yin be se to yen imo ko di ko abi ko lekun ameje mu nigeria olohun jo agba ko to ma de ti ni ra ma fi kan nigeria olohun ma ju sele laye
5: amin ya allah
2: ala albarka nabo muhammad
5: amin
2: at election ni ati gbogbo olo maju daru nigeria lai lai gbogbo awon mo nigeria olo je kara de wa o je kara de wa ala albarka nabo muhammad ya wa shopping ati gbogbo awon teni ka sadu olo maje ki aye won daru igbisi aye won maju daru ile ise bond fm maju daru lai lai oga tutu na olo majo sise o gbogbo awon ta wa sise ni bond fm na olo ja ma lo soke wa rafa'na u makanan aliya fasubhanaka allahumma ya man asara aljamila وستر القبيح ولم ياخذ بالدليل ولم يتك السترة ويا عظيم العفو ويا حسن التجاوز ويا واسع المغفرة ويا بصير برحمتي ويا صنع كل نجوى ويا متى كل شكوى ويا كريم صفي ويا عظيم المني ويا مقل الأسرات ويا مبتدى بالنعم قبل إسقاطية يا ربي ويا سيدي ويا مولاي ويا غاية رتبتي أسألك أن لا تشوى خلقة بلاي دنيا ولا بأصاب النبي رحمتك يا رحم رفع آمين.

gẹrẹgẹ lago mẹwàá lu ẹ kú ìyálẹta ìròyìn ìyálẹta ló ń dẹsẹ ti gbọyìn láti lè ṣe bọndẹ fẹm 92.9 kàti orílẹèdè nàìjíríà ìkẹjà nípìnlẹ èkó láti ìròyìn flikis ayọpọlá ibrahim lórúkọ tẹmí ìròyìn ìjọba ìpínlẹ èkó ti ṣe ìpàdé àpérò pẹlú àwọn tí ọrọ kọ láti wójútu sí ìṣòro ìdákúrò epo iná mọ̀nàmọ́ná àti láti ṣe àgbékalẹ̀ fún ìdúróore ìpèsè iná ọba nípínlẹ̀ èkó níbi ìpàdé àpérò tó wáyé ní marina àwọn alẹ́nulọ́rọ̀ tọ́ka sí ṣíṣe àlékún ìpèsè afẹ́fẹ́ ṣíṣe àtúnṣe àti ìrónilágbára fún àlàálẹ̀ ìpèsè iná lọ́nà tí àwọn akópa yóò fi dáhùn sí àbájáde iṣẹ́ wọn jíjàgara ètò ìkéde àti ìròyìn àti ṣíṣe àgbékalẹ̀ ohun èlò tó lálàáfíà láti ọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ gómìnà babájídé sanwóolu ní ojúṣe àwọn gẹ́gẹ́ bí olóṣèlú ni pé kí àwọn rí dájú pé wọ́n ṣàmúlò ìfẹnukò àwọn alẹ́nulọ́rọ̀ lọ́nà tí yóò fi fa ojú àwọn iléeṣẹ́ tó ń dáṣẹ́ sílẹ̀ mọ́ra lẹ́ka agbára iná mọ̀nàmọ́ná ó rọ àwọn tí ọ̀rọ̀ kàn láti ṣiṣẹ́ pọ̀ lójúnà àti pèsè iná fún àǹfààní àwọn ará ìlú àti àwọn olókoòwò ẹni tó ṣojú alákòóso fún ọ̀rọ̀ agbára joseph dégbè ìyẹn ọ̀gá àgbà lẹ́ka tó ń rí sí ìpinnaka níléeṣẹ́ náà bàbá mustapha ní ìpèsè iná mọ̀nàmọ́ná tó jèrè nílò àyípadà àtúnṣe ohun èlò ìgbàlódé àti àlàálẹ̀ tó jíire pẹ̀lú gbígbé oríyìn fún ìjọba ìpínlẹ̀ èkó fún ìgbìyànjú rẹ̀ láti mú ìdàgbàsókè bá ẹ̀ka iná mọ̀nàmọ́ná. Òǹdíje dupò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC nípínlẹ̀ ogun senator solomon ọlámilẹ́kan adéọlá ti gbé òṣùbọ̀ káre fún ọlọ́ta tìlú ọ̀tà ọba professor abdulkabir ọbalanlẹ́gẹ́ àti àwọn olóyè àwórì fún fífi ọwọ́ sí láti ṣàtìlẹ́yìn fún ọmọ bíbí ìwọ̀ oòrùn ìpínlẹ̀ ogun gẹ́gẹ́ bí gómìnà fún ìpínlẹ̀ ogun lọ́dún 2027 senator adéọlá sọ pé ipò ọba aládé ó ṣàfihàn èròǹgbà ọlọ́jọ́ pípẹ́ àti ènìyàn ó ṣàfihàn èròǹgbà ọlọ́jọ́ pípẹ́ àti àwọn ènìyàn ìwọ̀ oòrùn ìpínlẹ̀ ogun nípasẹ̀ ṣíṣàfihàn dọ́gbadọ́gba ìdájọ́ òdodo àti déédé ní abala ìṣàkóso òṣèlú nípínlẹ̀ ogun ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn ìfijúwijú tó wáyé nígbàtí òǹdíje dupò gómìnà lábẹ́ apá kan ẹgbẹ́ òṣèlú people's democratic party pdp ọ̀gbẹ́ni ọ̀làdìpúpọ̀ adébútú nígbàtí ó ṣàbẹ̀wò sáàfin ọlọ́tà tìlú ọ̀tà àti àwọn olóyè ìlú náà níbi tí ọba aládé náà ti jẹ́ kó di mímọ̀ pé láti 50 ọdún tí wọ́n ti dá ìpínlẹ̀ ogun sílẹ̀ ó ní àsìkò ti tó fún ìwọ̀ oòrùn ìpínlẹ̀ ogun láti pèsè gómìnà tó ń bọ̀ senator adéọlá ní ohun tí àwọn ọba aládé ilẹ̀ àwórì sọ kì í ṣe fún ìfẹ́ ara wọn nìkan bí kì í ṣe àbájáde ìfẹnukọ gbogbo àwọn ọba aládé ilẹ̀ ìjẹ̀bú rẹmọ àti ẹ̀gbá wípé kí ipò gómìnà ọdún 2027 máa lọ sí yewa àwórì tí ó jẹ́ ẹkùn ìdìbò ìwọ̀ oòrùn ìpínlẹ̀ ogun ìròyìn àlẹ́ta kò ní ju báyìí lọ tún padà kẹgbẹ́ alágún méjìlá ọ̀sán fún ìròyìn àpapọ̀ ọpẹ́ lọ́wọ́ adéyẹmí adésànyà tó jẹ́ olóòtú ìròyìn flikis ayọpọlá ibrahim ní orúkọ tèmi apọ́lá jimmy ní ọpẹ́ láṣẹ lókè èpè ẹ ṣe bẹ ṣe ń tẹ́tí sí wa nílé iṣẹ́ bọ́ndẹ́fẹ́m 92.9

0: FM.
1: Pont FM. 92.9.
2: Fẹ́ àìsàn kan bẹ̀bí tó ń dà yín láàmú tó bá rí bẹ́ẹ̀ ìròyìn ayọ̀ kan rèé fún yín yẹn nípa ilé ìwòsàn kan tó yà lára ọ̀tọ̀ IA&S National Medical International Limited lábẹ́ àkóso Dr. Idris Ajibade PhD tí wọ́n tún jẹ́ olùdásílẹ̀ ilé ìwòsàn IA&S yìí oríṣiríṣi àìsàn ara ni wọ́n ń tọ́jú pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ tí ò mú oògùn lílò dání rárá ìyẹn non medication therapy gẹ́gẹ́ bí Chinese acupuncture tó jẹ́ ìlànà ìtọ́jú tí àwọn China tí wọ́n lò lórílẹ̀-èdè China tí wọ́n fi máa ń tọ́jú oríṣiríṣi àìsàn lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ ni wọ́n tún máa ń lo àwọn ìlànà ìtọ́jú míì bíi cupping ìjàmà physiotherapy heat therapy àtàwọn machines lóríṣiríṣi tí wọ́n fi ń ṣe ìwòsàn ara bẹ́ẹ̀ náà ni àyẹ̀wò gbogbo ara láti irun orí títí dé èékánná ẹsẹ̀ ògbẹ́yìn àtàwọn ọ̀nà ìtọ́jú mẹ́rìírí míì nǹkan tẹ̀ ń wá lọ sí Sokoto àti ọ̀nà jíjìn lókè òkun lọ́hùn òun gan rèé lápò Sokoto yín o ìyẹn ní bí lábúlé ẹ̀gbá ní True Test Medical Diagnosis Building lẹ́gbẹ̀ẹ́ Jendo U-turn bus stop Abúlé Ẹ̀gbá Lagos ẹ lè pè tàbí kí ẹ WhatsApp wọn lórí 08038690104 lẹ́ẹ̀kan sí 08038690104 ẹ̀ka ilé ìwòsàn wọn wà nílùú Ìkòròdú ní number 2 Daniel Sun Money Street off High School Road Sabo Ìkòròdú Lagos ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tàbí WhatsApp wọn ní 08165858582 lẹ́ẹ̀kan sí 08165858582 a kì í gbókèrè ká mọ dídùn ọbẹ̀ ẹ̀yin náà ẹ darapọ̀ mọ́ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n ti ní àlàáfíà láti ilé ìwòsàn IA&S National Medical International Limited ìjáfara léwu àwọn àrètí yín.

0: Hits FM 92.9.
1: Ìṣẹ̀lẹ̀ Muhammad ní ká máa ṣe múra lórí Umrah a máa pa ìṣẹ̀lẹ̀ yìí. Ìdí ni ti iléeṣẹ́ tó ní ọkọ níbi ká kọ́ni ṣe àjà tún múra pẹ̀lú rọrùn. Al-Qiras Ajah Numura Services Limited fi ṣe àgbékalẹ̀ September Special Umrah. Tí ó fún wọn láǹfààní láti dé gbọ́ ìfẹ́ àkànṣe Umrah lápapọ̀ December náà gbẹ̀yìn. Yóò fún gbogbo àwọn tó jẹ́ pé àlàǹfààní àti lọ Hajj 2026 láti lọ gán ilé Olúwa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹfààní lẹ́jẹ̀ tẹ́ bá bá lè ṣe Al-Qiras Ajah Numura Services. Ṣé ìrìn àjò September Special Umrah àti Umrah December fún 2026. Ẹ kú ti mọ̀ pé àwọn àfáà tó mọ̀ nípa Sunnah ni wọ́n máa kọ iṣẹ́ ìrìn àjò sí gbogbo àwọn àyà mi. Láti láǹfààní àti ṣíṣe àṣepẹ́ pẹ̀lú wá ṣe ìgbàdégbà àwọn oúnjẹ ilẹ̀ wa tó wùn náà lẹ́ẹ̀mọ jẹ tẹ́ fi lọ tẹ́ fi dé. Ṣé mọ́kọ ọlọ́yẹ àti bàálù ó gbẹgbẹ̀lẹ́ pẹ̀ ní my popular demand September 24 lámọ̀gbẹ́ra tẹ́sí máa padà sókè èdè Nàìjíríà ní October 4 2026 fún ti September Special Umrah. Bẹ́ẹ̀ làwọn tó fẹ́ ṣe Umrah lápapọ̀ December lọ́mọ gbéra ní December 28 2026 láti máa padà sókè èdè Nàìjíríà ní January 9 2027. Àgẹ́sí sílẹ̀ láti máa sanwó September Special Umrah kalẹ̀ tàbí Umrah December fún 2026. Ẹ sọ́ ti máa kàṣọ́lu ilé iṣẹ́ Al-Qiras tó wà ní number 92 Ìkòròdú Road Fadé bus stop nílùú Èkó. Ẹ pẹ 08 34 10 5710 tàbí 08 24 71 7601. Al-Qiras Ajah Numura Services Limited. Àwọn ni wọ́n ń kọ́ lọ sí àjà tó ń bá pẹ̀lú rọrùn.
2: A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Atuke ikabo sori eto yin eto wa Al-Qiras
3: Quarter Hour.
2: Eyi ti ileṣe Al-Qiras Ajah and Umrah Services na se onigbowo re. Gẹ́gẹ́ bi ise mi, Imam mi ti tun wa ni yara Adohun Saife pẹ̀lú mi, Abdul Mumin. Olatunji Ibadan FM ni oruko temi. Imam mi, e ba n salama si gbogbo ọmọ Nigeria.
4: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
2: Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh.
4: A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Ama tun dupe fọlọhun.
3: Alhamdulillah.
4: A dupe ore Ọlọhun.
3: Alhamdulillah.
4: Lọtun lo si ita mo lore. Ita te mo lore gbogbo odera to ro kiri ka wa ina ore mani. Melu melu eni ti eti re fine. Iti re da o duro dede o le mo legbe ti dada. Amo wa like of igbon kankan. Tori pe igbona ti nbe nbe Ọlọhun yo kuro. Àwọn t'Ọlọ́run wá yọ̀ǹda fún ìṣe pé alórí méjì àánú Ọlọ́run la rí gbà. Wàláì àánú Ọlọ́run la rí gbà. Wọ́n ní nìkan yìí mọ ìyà àlàáfíà. Ọ̀tí tó onítọ̀hún bá dùbú àìsàn. Ọlọ́run wọn fàá rẹ̀ ṣe wá. Dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Tí máa tòní t'Ọlọ́run tí ní ká tún rí ìmọ̀ṣẹ́ lẹ́yìn ní àkìmọ fẹ́nì kọ̀ọ̀kan wa. Ṣé ká tún ṣọ̀pọ̀lọpọ̀ jùmọ̀láyé. Atọrọ alekun ike ati ige fun asaju wa agbaruwa wa nabi wa Muhammad ike Ọlọ́run wala Ọlọ́run re aje nje tan ko ma ba saju eda ko ma ba awon sahaba ko ma ba awon ara le re ati gbogbo eni ba gbese lori ibi ti won gbese le lati sin ti o fi di ojo gbona kiyama leyin le ya ki gbogbo eyin lolufe wa te ma te ti si wa lori kan ni mejo mejo mejo eti te tun gbo wa oni di Ọlọ́run o san yin lesan gbogbo abi Ọlọ́run ko san wa na lesan siso mo ba ba Ọlọ́run se fun wa lagbara ma Ọlọ́run ma fitina wa awa ta wa jo n pale mo lodun ina Ọlọ́run se ni ro
3: amen
4: gbogbo wa to wo na fe pale mo to fe lo ma joko sile ma duro de gba to ba de September ta ma wa rush ni giri ijoba Saudi Arabia lohun o fe be
5: erin ta fi tara wa ji loni
3: na
5: òun náà ni mùsùlùmí gẹ́gẹ́ bí aṣojú àlàáfíà nínú àwùjọ kí ni ìsìláàmù jẹ́ àwọn tí kìí ṣe mùsùlùmí ẹlẹ́sìn míì gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ wọn ní ka alukurani wọn sì ní láǹfààní láti ka hadith báwa ṣe ń ka àmọ́ tí wọ́n máa kà òun náà ni àwa tá a jẹ́ mùsùlùmí n tí wọ́n bá rí lára wa òun ni wọ́n máa rò wí pé bẹ́ẹ̀ náà ni ìsìláàmù ṣe rí ẹ̀wárí ìsìláàmù fún ara ẹ̀ ẹ̀sìn àlàáfíà ni ta mọ̀ sí dínú salam wà ráhàmà wà láàdìl wà ìhsan. Ìsìláàmù fún ara ẹ̀ ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn àánú ẹ̀sìn déédéé ẹ̀sìn ìṣe dáadáa. Ayọ̀ ìsìláàmù yìí látara gbólóhùn lárúbáwá kan tá à ń pè ní sálímà kí ó ń túmọ̀ sí àlàáfíà kí nǹkan tura àti ìfọkànbalẹ̀. Eléyìí ló fi wá jẹ́ pé gbogbo mùsùlùmí pátápátá à ń retí látọ̀dọ̀ gbogbo ẹni bá ń jẹ́ mùsùlùmí kó máa jẹ́ àpèjúwe àlàáfíà kó máa jẹ́ àmbásádọ̀ àlàáfíà lórílẹ̀ ní gbogbo àyíkáyè tó bá wà kó máa fún àlàáfíà ká kó máa fara ní àwùjọ níbi tó bá wà. Mùsùlùmí gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó láàánú lójú. Mùsùlùmí ò kì í ṣe apààyàn gẹ́gẹ́ bí àwọn kan ṣe ń sọ fáráyé tó ń fìṣe sí wọn hàn wípé tẹ́rọ́rìstì làwọn tó ń fìṣe sí wọn hàn wípé kírímínà làwọn ti won ta je omo la peji sile ti won gbe awon eyan pa to je pe nti o ma wa jade lenu won na ni Allahu akbar Olorun oba tobi gbogbo muslimi to ba wa je muslimi daada agbodo ma tete pari o sita gbogbo muslimi te ba ri to n paanya to n da lafia iluru to n fara ni ara adugbo to n fara ni ara ile to n gbe eyan pa gbogbo n to le wo kesin oni to n je gbogbo n te ba ri to n seru e oni to n o ki n se muslimi ododo oni to n o ki n se muslimi tori islam o fara mo jagidi jakan islam o ki n se sin apanya gbogbo afa ke ba ri ti wa si re ba ti n di lema lema bi ko payan ko gbe eyan lori esa fun ki se muslimi gbogbo afa ti o loro ori lenu ti je pe oro ka payan oro ka da luru nitori pe eyan o se muslimi nitori pe eyan o se islam ka de be lori ka pa oni se ni wa si ota esin ni ki se muslimi koda o buru bi keferi lo tori pe ninu akole oro olohun olohun je ka mo wi pe ba se kokale fun awon baba ni israila ite gbogbo eni keni to ba pa emi kan so olohun ni a fi wo gege bi eni to pa gbogbo emi tin be lori ile aye be na ni eni ti o ba la emi kan a ma san lesan gege bi eni to la gbogbo emi ile aye pata gbogbo ni ba wa npere muslimi tin payan abi tin support eni to n payan e mo wi pe oni tohun ki se muslimi olohun ba gboro laji o so fun se la muhammad ninu alquran ninu suratul bakara olohun ya ayyuhalladhina amanu ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين olorun ni mo pe yin mu'mini eyin mu'mini o do te n pe ra yin ni mu'mini pe gba fọlọhun e gba fanabi idukhulu fi silimi kafa e wonu esin patapata esin wo ni esin alaafia inti islam represent ni ke ma so fa awon eyan e ma huwa ti o le awon eyan sa ninu islam wala tattabi'u khutuwati shaytan e ma wa tele ilana shaytan gbogbo eni ti ma n payan ti n da luru to n gbe to n jiyan gbe pamọ to n se banditi to n payan nitori oro esin to na n gbija olohun enikan o de le daja olohun o bagba olohun o ba funra re elegbija re olohun ni e ma tele ilana shaytani tori innahu lakun aduwwun mubin tori pe a shaytani ni olohun ti je ka mo wipe ota wa ni ota wa ni a shaytan gbogbo enikeni iba se le wo ki kewu re to ko po to iba se le wo ki lawa ni re o tobi to iba se le wo ko gbo lariba wa to ti se si re ba ti jota pa ayan ki se muslimi pelu gbọdọ olohun to ba di jo mejo a tu ma tesi waju islam esin alaafia ni ki se esin jagiri jaga esin to si to nse nla muhammad to je pe ihuwasi re lo fi pe awon eyan sesin ni madina to fi turasi mu won sesin ise alaafia ton ri lara anabi ati pe alaafia ati se si e lo attract opolopo awon eyan e je ka wa na bira wa leni gege bi muslimi nje ise si wa ihuwasi wa o le mu ki islam wu elomi se pelu ogorodo olohun to ba di jo mejo a tu ma tesi waju
6: imamu mi eto wo lo tun wa nta bayi ni le ise alfidaus ajan mara service
5: ah be ni atokun gege bi a se mo wi pe ojo ti n lo nile ise alfidaus ajan mara service palema o je wa logun pupo I fe fire brigade approach ni nigba ti nkan ba ti wonu tan ka ma wa sare girigiri ai se iforuko le fun haji fun odun to nbo wa yi ni o pari ni ojo 24 osu kesan ni 26 of September oun ni iforuko sile yo pari gbogbo won to ba fe ba wa lo nile ise alfidaus ajan mara services ma fi enu so lasan gba form e ko mo wa sanwo e die die a ni gbagbo wi pe pelu ogo lodo olohun be se dala niyan olohun o se ni rorun fun asiko sinle ma o lati foruko sinle fun ha bakana won ma won umra tin benta umra September se benta iforuko sinle si nlo bakana ni umra December chope pe opolopo awon ton ma ni holiday ton na ma na won lo jaye kakiri December yi e ko awon family yin wa kajo lo si umra e fi umra na e fi encourage awon omo yin tolorun ba fun yin ni means e tolorun fun yin lagbara e ma je je pe London ati America nikan le kan ma ka awon omo yin lo e fi le olorun oba e fi awon omo yin na bakan na ni foruko sile fun umra ramadan to nbo wa ona ti wa ni ti mo babayi ki olorun oba ko se ni rorun fun eni kokan wa
6: amen
5: pelu ogorodo olorun ojo mejo atun pade
6: amen ibo wa ni awon office yin wa ati number tawon eyan le pe yin si
7: ese popo atokun ile ise wa to je headquarter one ani number 92 Ikorodu Road Fadeyi bus stop nilu Eko number 92 Ikorodu Road Fadeyi bus stop ninu awon ibi te tun ti le kun si wa oni ero agbekale kan pe ni landline number te le pe wa si nbe ona ni 0800 34 34 10 7 1 0 5 7 1 0 7 1 0 5 7 1 0 7 1 0 5 7 1 0 7 1 7 6 7 6 0 1 7 1 7 6 7 1 0 7 1 7 6 7 1 0 7 1 7 6 7 1 0 7 1 7 6 7 1 0 7 1 7 6 7 1 0 7 1 7 6 7 1 0 7 1 7 6 7 1 0 7 1 7 6 7 1 0 7 1 7 6 7 1 0 7 1 7 6 7 1 0 7 1 7 6 7 1 0 7 1 7 6 7 1 0 7 1 7 6 7 1 0 7 1 7 6 7 1 0 7 1 7 6 7 1 0 7 1 7 6 7 1 0 7 1 7 6 7 1 0 7 1 7 6 7 1 0 7 1 7 6 7 1 0 7 1 7 6 7 1 0 7 1 7 6 7 1 0 7 1 7 6 7 1 0 7 1 7 6 7 47 94 5 1. Let's see it. You learning 080 032 32 47 94 5 1. Office you are to me, Lu Shaki. A concilia dio na ulapo. Lori ero 080 38 38 30 78 74. Le consigne lu shaki 080 38 38 30 78 74. I'm a reaching pelu ogododo
6: koni dubai lo lori eto yin eto wa alfred auscota hour titi igba mi ta tun ma gbora wa abdul momin o latun yi baro na fun loruko temi mu nda do pe ma assala
8: labbaik allahumma labbaik
1: inshallah muhammad kama she mu ra lori umra ama pa sireni idini ti le sha to ni o koni bi ka koni she aja tu mu ra pelu ro alfred aja mu ra services limited fish ya be kale september special umra jo fun lafa ni lati de to ife akanse umra la pa ko december now dey lo fun gbo to je pe a lafa ni ati lo aji 2026 lati lo gani le oluwa oporopo awon anfani le je te ba ba le sha alfred aja mu ra services se ni ajo september special umra ati umra december for 2026 e ku ti ma pa awon fa to mo ni pa suna ni o mo ko ise ni ajo su gbo awon aya mi lati lafa ni ati si sa se pe pelu wa se gba de ba awon je le wa to wi na le ma je te fi lo te fi de e mo ko loye ati balu o gbe bele pe ni my popular demand september 24 la mo gbe ra tasi ma pada so le de nigeria na october 4 2026 for the september special umra e la wa ta be se umra la pa po december la mo gbe ra ni december 28 2026 tasi ma pada so le de nigeria ni january 9 2027 a je ti se lati ma san wo september special umra kale tabi umra december for 2026 e so ti ma ka so lu le shell fi gas to wa ni number 92 koruduro fa de bus stop nilu eko e pe 08 34 10 5 7 10 tabi 08 24 71 7601 Alifridas Ajamura Services Limited. Awọn ni wọn kon lo si Ajatuma pẹlu rọrun.
9: Ìròyìn pàjáwìrì lèyí o. Wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe ìfilọ́lẹ̀ òróró àmàna. Àwọn ènìyàn sì ti ń yára láti rà á. Àwọn ọ̀jọ̀gbọ́n gbàgbọ́ pé àwọn èèyàn tó máa ń ra òróró àbùrọ̀kì ìlera ìdílé wọn wíwú láti fi 50 náírà pamọ́ tó ní oúnjẹ kan.
10: Bẹ́ẹ̀ni,
9: òróró àbùrọ̀ tí kò ní ìdábòbò, kò ní òǹdẹ̀. Wọ́n tún ń dà á láti inú kẹ́gì tí ò mọ́ tónítóní láì mọ tó wà nínú rẹ̀.
11: Ṣùgbọ́n nísìnyí, pẹ̀lú òróró Amana, kò sí ìfarawéwu mọ́.
12: Yan Amana Refined Vegetable Oil Blend live.
13: Amana Oil, sealed value, honest price, no compromise.
14: Salamun alaikum gbogbo jamaa muslimi lokunrin ati lobirin lomode legba oye etuyeye ibode sibi ayeye maulud nabi ojo bi onisenla sallallahu alaihi wasallam eleyi ti union of arabic teachers of nigeria se agbekale re todun yi o tu ya lara oto pelu akamana maulid and sirat nabi celebration 1448 ah ojo tuesday lo ma waye august 25 ni campus mini stadium ajele lagos island bere lagun mokola owuro pelu awon eto loko ojo kan bi kika qurani sise mo deal fun onise la julo awon orin lede larubawa ati idije quiz competition special guest of honor honorable ibrahim layode commissioner of home affairs lagos state chairman of the day alhaji jalil animashaun ceo alhujaj travels and tours chairperson alhaji balikis onyilomo father of the day professor tgo gbadamosi mother of the day alhaji amuinat alake sopeyin iya suna of lagos gbogbo eniyan la reti atawon ta ti fure pelu kokan ejeji gbogbo wa la ba muhammad wole ola olukede alhaji sherifuddin owolabi president union of arabic teachers of nigeria

0: ajo mi soro ada sete mi de pinu ti gbe ni mi bi kalo kalo iba olugbo dudu e ti aja ti da mo ndagiri oganjo ati debi loni o adupe lodo olorun oba ti agogo oba lana oba loni oba ti ti aye ni pekun ati debi adupe lodo olorun wipe irin ajo wa si bi loni ko mekun lo para sile ko ni mekun lowo lagbara lowo olorun gbogbo en ti ati ona yin sile pelu ogo lodo olorun eleda yin ko ni je kirin ajo yin kun lowo e jade layo e oni fe kun pada sile lagbara lowo ami ohun ta koko se laaro yo na ni pe ka ki gbogbo omo oko le yoruba patapata yi pe e ku odun ana lagbara lowo olorun laburo oni kan ku si gbogbo wa gbogbo ohun ti a fi to ana bere eledumare yo fi le wa lowo gbogbo ohun ti a fi oju ana bere ta fi ti lo olorun re yo ba wa ti danu orilede yi aroju are pelu ogo lodo olorun a o ni fi odun eleyi a o lagbara olorun labere o na ni ka ma so fun gogo en ise kan abi meji le lowo to je ise anu pe anu awon eyan yi owo ni won ko fun won ni o oro ni won ni o o wa n fi agbara pe iwo lo wa nipo o fi jise o ko o fi jise pe ah esiwere n ku oro jo psalm 39:6 esiwere n ku oro jo ti o meni to ma na gbogbo ohun tẹ ẹ kó sílé tẹ ẹ tò sílé yìí wọn ní kẹ ẹ fún àwọn èèyàn ni kẹ ṣe wọn láàánú ẹ ò wá kọ òkú sákàtà tiẹ nà ẹ ṣì wèrè ń kú ọrọ jọ láì ní tó máa ná psalm 39:6 ẹ lọ tún kà nlé torí pé kò sí àyè lórí fọnrán yìí ipò tó wà kó máa ṣàánú wọn dẹ tiẹ wọn ṣe kó nǹkan ilé ẹ lọwọ. Èyí tí o bá wa kùnrin tó bá wa bá sọ̀rọ̀ tí o bá ti gbà wá wa fi iyùn kan tó ní kó fún wọ̀nyí wá fi dá wọn lágara ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ mi o èyí tó wà lórí fóònù èyí tí mo ti download ẹ jọ torí ọlọ́run ẹgbẹ́ ni wọ́n ní kó fún ni ọgbà ni wọ́n ní kó fún ni ìdílé lọ́ni tó wà lọ́wọ́ ẹ tí wọ́n ní kó filẹ̀ tó filẹ̀ ẹ ṣe ó ń kú ọ̀rọ̀ jọ wípé kò mẹ́ni tó máa ná orí ẹ̀tọ́ gbangbádẹkùn náà la wà láàárọ̀ yìí à ń ṣe ohun gbogbo pẹ̀lú àṣẹ lọ́dọ̀ elédùmarè tí mo sì mọ̀ pé burú kò ní kankun sí ẹnikẹ́ni nínú gbogbo wa. Síwájú o gbogbo ẹ̀yin tí ẹ rí iṣẹ́ yẹn ìṣẹ̀ṣe kábà kí bàbá wa kábíyèsí ọgbẹ́ àṣírò alágòdo tìlú àgòdò wípé ọdún ànásà lórúkọ ẹgbẹ́ àpèrè orílẹ̀-èdè nàìjíríà yìí pátápátá wọn ni ká máa kíyàn wípé ẹ ṣeun àná ní kábíyèsí ọba ìlẹ́ ìjẹ̀lélẹ́ àìndí àbú òdòdó olódodo báàlú ìjẹ̀dòdó tó jẹ ọba ìlẹ́ alága fún gbogbo báàlú ọ̀rọ̀ ìlú èkó wọn kan sẹ̀ nítorí kan kàn wọn tako sí nítorí kan tako sí wọn ta omi sí nítorí kan ta omi sí wọn pa nítorí kan pa sójú àwọn nǹkan tó yẹ kan pa tó ní wọn wá ń ṣe àdúrà fún gbogbo ìlú ìjẹ̀dòdó àti ìjàgẹmọ tó fi dórí bàbá wa bọ́lá ahmed tinubu wọn ṣàdúrà fún yín pé olódùmarè á dá ẹ̀mí sí fún yín á sì fún yín lálàáfíà tó pé gbé gómìnà àti ìpínlẹ̀ èkó babájídé olúṣọlá sanwóolu àti incoming bàbá jẹ́jẹ́ bàbá quadri ọbẹ̀mí amsat baálé ọba ilẹ̀ tí ìlú ìjẹ̀dòdò ṣe àdúrà lọ́pọ̀lọpọ̀ ní gbogbo orírun wọn lánàá àdúrà náà ti bá yín bàbá wa chief landlord baba landlord the lord baba wa ọba adeyemi ajasa awuse ti onigbongbo kábíyèsí mo sì fìlà kàdé ọpẹ lórí kí àtàwọn ọpẹ lẹsẹ àwọn tó wá síbẹ lánàá wọn má ròyìn o wọn ròyìn wọn ta mílẹ wípé gbẹgẹdẹ ṣe ni kábíyèsí kẹpẹ o àwọn orúmọlẹ wọn gbọ àdúrà àti ìwúre wa lágbára lọwọ ọlọrun ẹ máa rí iṣẹ o ṣe lẹsẹ orí ẹ̀tọ́ gbangbádẹkùn la wà à ń ṣe gbogbo pẹ̀lú àṣẹ lọ́dọ̀ èrè à ń padà bọ̀ abátúndé èyí tó kù á fi padà mú wa orí ẹ̀tọ́ gbangbádẹkùn la wà 00338348 00338348 36 gbàgbà
1: on August 8, 2001 we made a commitment to our nation a commitment to be there whenever our people wanted to dream bigger reach and do more and for 25 years kept that promise. We've helped bring loved ones closer, turn ideas into opportunities, and dreams.

0705055 34204 Jesus ni Oluwa egbe abẹ.

Yo wa de, yo ma lo de, mon pa ninu mato lori oka.

0: tọlọn kọ mi mi o
1: alhamdulillah
0: wona dupe ti e to ba wa lojuti o gba pe ọlọrun oba oba to wa yi o fe ka lojuti ojise nla muhammad
1: sallallahu alaihi wasallam
0: o pa won sahaba o ni ishayu min allahi haqqal haya anabi ni e tiju ọlọrun ni itiju gangan awon sahabi wa dan pe na stahi walhamdulillah awon tiju ọlọrun asu dupe lodo ọlọrun anabi ni laisa daka iru ti ba nko walakin al istiyaha min allahi haqqal haya itin je itiju gangan lodo ọlọrun ni pe anta rasa wa man wa ori re ko sori re ati to somo ori e ki lo somo ori oju nbe nu ori imu nbe nbe enu nbe nbe oju re to ati fi wowo ku o o ti tiju olonu imu re ma fi gbagbo ku tiju olonu enu re ma fi jeje ku je o tiju olonu eti re ma gbagbo ku gbo o tiju olonu oba nu oda abira re leri o kilo ngbo kilo nso jade lenu ninu oro ara agbagbo ni yàtọ̀ fún wọn tí ọmọ tẹ̀lé ọ̀run wa ẹni tá ń jẹ́sẹ́nu wa ti sọ wọn ní bẹ́ẹ̀ yàn bá rí àlàlìyàn jẹ́ àràmọ̀ àti pé àlìmọ̀ láyé àwọn kan ní sọ bá ń kódà àwọn àfa kan ní sọ wọn ní kò sálà àlìmọ̀ àràmọ̀ ní gbogbo wa ń jẹ́ ọba yín jẹ́ àràmọ̀ ti wa o àtọ́rà làálì ń bẹ tó o bá ti fàyàn rẹ sí wípé kò sí àlàlìmọ̀ gbogbo bí jẹ́ wa ibi àràmọ̀ náà ni tó ti dà níyàn pé kò sí àlàlìmọ̀ wọ́n ti làálì sọlọ́n tó dá wa sọ wípé àràmù gbogbo yóò mọ jẹ ni nóò lóòótọ́ lẹ́lẹ́sẹ̀ ni wa ọlọ́run sì lòun ọmọ foríjì wa àmọ́ pé kò sí àlàálì bẹ̀rẹ̀ pẹ́tẹ́ o ní láti sọ ẹnu ẹ àti tó jẹ ẹ bẹ bákan náà wàlíbàtìnà ikùn rẹ ànábì níta ọba sọ wa máa há wa àti gbogbo tó kó sínú ikùn ọba ti sọ dáadáa ó ti tijú ọlọ́run nìyẹn o ní bẹ́ẹ̀nu kan ara kun wa labẹ́ wa wà bẹ́ẹ̀ ni a máa ń ta jẹsíkùn kasi mo bi ta lo abẹ wa si to ba ti obinrin to nse sina ko lojuti ni pa pe n to wa nle sina ai lojuti lo fa bo ba lojuti ni to ko e ba pe yonu ni yo le nko nle oko bi an ba ka won mo omo pe yonu ai lojuti okunrin na to na nse sina bi ya yawo ba ka omo iku ni fun o bi o se pa aburo ko ategbon ku han o ai lojuti ni papa julo ni ihoho obinrin to nlo sile fun okunrin mi ayojuti ni bo ba lojuti oni danru ewo jami ati gbogbo omo ya mi lorilede nigeria elepo eja nitiju o iwa lara igbagbo pe eyan gba olohun oba gbo olohun dakunjo won se la somo
1: amin amin ya allah inna billahi la alijil azim to adupo pupo lowo awon baba ti won fun wa ni idanileko ah wallahi wallahi wallahi mi gan rite mi mu nbe mo si mo pe gbogbo ina ti ri titi ina mu nbe tori le do fun wa yi o tabara ile o tabara oko ni won ni petepete ni wa si abi be ni sa ibi to ba ti ba wa nbe ka se kini ka tun se ni kọlọrun da kọlọrun ko tun wa se awon baba na ọlọrun ibi ti won ti mu wa fun wa ọlọrun ma jo gbe lai lai ọlọrun ma gbe lai lai ọlọrun ma jo gbe lai lai ati n gbo yin adohun ti wa si ni gbo yin mo ọlọrun da ko ma bi se yin lai lai ati n gbo yin o ti n ye wa ọlọrun to wa si pe ah kini baba yin so gan olo ma fi se titin lai lai la haula wala quwwata illa billah to eyan ara le ati su ipole fun gbogbo ata ba ni ibere lori nkan ti awon baba so fun wa ni abi nkan mi to ja si pe o nru wa loju nipa oro esin wa ni iseju meji ta ni e da ko ja bere bere wa number ti e pe wa si o na ni 09029181414 le kan si 09029188014 labẹ pa reti pe wa ako yi afin kere fun gbogbo yin to ya si pe gbale nipale mo lati lo si lati lo si hajj amura ba do po ni hatsin travels and tours lo to ya si pe ansaruddin ni o ni jo ansaruddin lo ni pelu lodo olohun a mu ozi wa fun wa dada ni pe rowo to ba di ose tin bo lagbara olohun amo hatsin travels and tours ta ba google online a ri nbe gbogbo ti wa ni online. Assalamu alaikum. Naam, kini kilo ko yin blen kini sa? Naam, ala kini bele teni fun wa. E ba yori en lole sa?
0: Naam, naam.
2: Hello.
1: A n wa pelu yin. Yes sir.
2: Olorun a ko yin
1: se. Allahumma amin sir.
2: Nitori e n toje awon eyan. Won ko be se o je ki na

kore bi lu ti ri na iro san si lo nti eni oba ko ba yo nu si olohun ugbo ti si yi ne kan susu fe pe o fe sonu olohun ni ko ma lori awon kan ta nsi ati mi ati akegbe yo si fe po ro n lo gbo to fi wa mo pe a na ri olohun a mo pa won ti o ri be fun opo pa ni be wo la wo ati ma sa pa ni be pata olohun ko ba si daada fun gbese tu le jese re olohun ba furiji wo yo bu awo kan le tu ye na olohun kokun mo daada be ni bu wa ti wa ni bi ile agudu ti won sise ti fe lo diri olohun ba oko ba ado ba lo ma jo sa wa lese naam atun da ope wa pada ipo se wa ninu si loju ana muhammad sallallahu alaihi wasallam pe gbe anabi ti a ba fe ma se tatabu ka ma tele re lo ira to mo ni won ta ba wa fe wo hayati rasul sallallahu alaihi wasallam a ri wi pe o wa li jawhar fadla oni anka oni ebi to won ta le riru e ki se mubalaga asoju ko ta ba so pe a le ri siru e ninu eyan la wi o olohun nikan ni o siru ni gbugbu aye ki awon eyan ko mo tun wa si wa gbo pe a ko ko siru anabi ni je eyan pe eyan tin eyan nu abani adam o siru anabi muhammad sallallahu alaihi wasallam sawa'un inda allah au inda al khaliqi la todo awon eyan la todo lodo olohun abi nu gbugbu to olohun o ba da le eyan ni laju la ni o fi diri eranko o fi diri gbugbu to olohun o ba da pa se ni tutu anabi muhammad sallallahu alaihi wasallam ke se aju ke se ko ya afin pa eyan ko awon o wa to ja si pe ta n ba ri gbugbu e bo se ni awon kiti kokan awon munasaba kokan ewu lo fe so ti n pa imo lo fe so ni se nipa lo fe npa iwa nipa bo lati sai nipa risala re ijise re abi muhammad sallallahu alaihi wasallam naqtadi bihi amini gbogbo n tolohun danu si tetele ni se nipa ore lodo olohun lo fe so ipo ana muhammad sallallahu alaihi wasallam ipo ore lodo olohun oba o azim jiddan o tobi pupo gbogbo nkan wonyi ta ba a le sota o jasi pe akadaro si faye akadaro fi se for me for anu abani alayhi salatu wassalam to wa to wa di al kiyama una la to pada tele oni gbogbo yin o yo tele pa una ni o si je olusipe wa ni waju olorun tori pe o si bi o se to laye ti oni ni to ko pe nipa ese abasi si tama ehun ni o wa je en ti o si pe gbugbu edo olohun ata loju al kiyama leina ohun yi ni wa al janna ti gbugbu anu fi wa al janna gbugbu ti bi awon bi to je awon aye ikan te ko loju al kiyama anabi na ni lo la ba ati a ba un be loju al kiyama gbugbu nkan won yi amanna bi gbugbu e patapata gba bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ náà sì ni gbogbo ẹni tó bá sì gbà wípé bẹ́ẹ̀ ni ó ti soríire ayé ó ti soríire ọ̀run ọlọ́run jẹ́ soríire ayé ká soríire ọ̀run gbogbo àwọn eléyìí ọmọ jẹ́ bíi tíwájú preface tí ó sì máa jẹ́ mùkọ́dímọ̀ fún wa lórí àwọn ibi tá a fẹ́ yẹn nàná níbi ọ̀rọ̀ ànábì sọ́lọ́lọ́ àrí òṣèlà tó tá a bá wo bíbí ànábì àti kò sọ́dún tá a sọ ọ̀rọ̀ bíbí ẹ̀ wípé báyìí wọ́n bíi báyìí wọ́n bíi báyìí wọ́n bíi wọ́n bí ànábì yìí ó mọ̀ lè ìsìnìyàn ẹ̀wù bọ́lọ́wọ́ bá ti bá ànábì tó lọ́jọ́ àtìní tí í ṣe ọjọ́ monday tó wọ́n sì gbé dìde lọ́jọ́ àtìní ó sì kọjá sọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ lọ́jọ́ àtìní àwọn tó gbé dìde ọlọ́run ọba tó bẹ́ẹ̀. ó ìtàn tó sì jẹ́ pé ó ní ìfúgbọ́ ìgbáralé ni wípé kò sí obìnrin kan àwọn obìnrin náà wọ́n ń gbèbí fóbìnrin ẹgbẹ́ wọn èèyàn ní gbèbí fẹ́ wẹ́yàn kò wá sẹ́ni tó kóhun mọ̀ bí wọ́n ṣe bí ànábì muhammad sallallahu alaihi wasallam àrùwá òtọ́ híra àwọn ni wọ́n wá gbèbí muhammad sallallahu alaihi wasallam gẹ́bí asia imratu firaun àti mariam umme mu isa salatu wasallam àwọn tí wọ́n wá gbèbí fún tọ́lọ́ nínú ẹ̀mí wọn wá ibi kí wọ́n wá sí ìmọ̀ wọn nìyẹn.

gẹ́rẹ́gẹ́ lago méjìlá ọ̀sán lù ẹ̀ka sàn àsìkò ṣe òní ìròyìn àpapọ̀ rí ẹ̀ láti iléeṣẹ́ rédíò bond fm 92.9 onígbogbo ìkẹjà nípínlẹ̀ èkó ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà ìjọba àpapọ̀ kọminú wò lórí bí àwọn èèyàn ṣe ń jí èròjà àwọn ohun tí wọ́n fi ṣe ọ̀nà kàlàbà èkó sì lù kàlàbà ìjọba ìpínlẹ̀ èkó tẹnumọ́ ìpinnu rẹ̀ ní ti ṣe fòpin sí òkùnkùn birimubirimu àti ìpèníjà tó ń kojú ọ̀rọ̀ ìpèsè iná ẹlẹ́ńtíríkì nípínlẹ̀ yìí ọ̀gá àgbà pátá níléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè yìí rọ àwọn akọ̀ròyìn láti máa gbìyànjú gbé pọ́nbélé ìròyìn síta ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè zambia jáde láyé lákòókò ìkọlù kan èyí tí ó wáyé lórílẹ̀‐èdè ọ̀hún wáyé ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ láti ẹnu pendo francis iléeṣẹ́ tó rí sí ọ̀rọ̀ òde lórílẹ̀‐èdè yìí ti kọminú lórí ìwà alábi èyí tí àwọn kọlọ̀rọ̀ sí ẹ̀dá kan ń wò lórí bí wọ́n ṣe ń ji àwọn irinṣẹ́ tí wọ́n fi ṣe àwọn àkànṣe iṣẹ́ sí lò ó gẹ́gẹ́ bí iléeṣẹ́ náà ṣe sọ ó ní láàrin oṣù kínní ọdún yìí sí oṣù kẹjọ ọdún tí a wà yìí ọ̀kẹ́ àìmọye èròjà àwọn àkànṣe iṣẹ́ tí ni àwọn kọlọ̀rọ̀ sí ẹ̀dá wọ̀nyí ti bàjẹ́ o pàápàá jùlọ lópinà márosẹ̀ ti èkó sílùú kàlàbà nígbà tó ń bá ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó ọ̀gbẹ́ni tìjàní fàtàì sọ̀rọ̀ alákòóso fọ̀rọ̀ òde lórílẹ̀‐èdè yìí ọ̀gbẹ́ni david umahi sọ pé ìwà tó burú jáyì tó sì mú ìfàsẹ́yìn bá ìdàgbàsókè àwọn àkànṣeṣẹ́ lórílẹ̀‐èdè yìí ni ìwà táwọn kọlọ̀rọ̀ sí ẹ̀dá wọ̀nyí wù alákòóso ọ̀hún ẹni tí ó darí iléeṣẹ́ òde ìpínlẹ̀ èkó olúfẹ́mi èyí ọ̀gbẹ́ni olúfẹ́mi dáre ṣojú fún sọ pé àkóbá tó pọ̀ ni ìwà láàbí yìí ló ti mú bá ìdàgbàsókè àwọn iṣẹ́ ní ìpínlẹ̀ yìí àti orílẹ̀-èdè nàìjíríà lápapọ̀ ìjọba ìpínlẹ̀ èkó ti ṣe ìpàdé pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ láti kojú ìpèníjà tó ń kojú ọ̀rọ̀ iná ẹlẹ́ńtíríkì nípínlẹ̀ èkó níbi ìpàdé ọ̀hún èyí tó wáyé ní marina nípínlẹ̀ èkó àwọn alẹ́nulọ́rọ̀ ṣàpèjúwe ṣíṣe àmúlò afẹ́fẹ́ ìdáná gáàsì gẹ́gẹ́ bí ìgbésẹ̀ kan tí yóò túbọ̀ ṣe ìrànwọ́ fún ìpèsè iná ẹlẹ́ńtíríkì ní orílẹ̀-èdè yìí gómìnà babájídé sanwó-olu tó sọ pé ìṣàkóso tòun ṣiṣẹ́ fún ìpèsè iná ẹlẹ́ńtíríkì tó jíire rọ àwọn tọ́rọ̀ kan láti sọ́pọ̀ wà ojútùú sí ìpèníjà tó ń kojú ọ̀rọ̀ iná ẹlẹ́ńtíríkì nípínlẹ̀ èkó àti láti rí dájú pé ogunkun birimubirimu dohun ìgbàgbé láwùjọ ìpínlẹ̀ èkó nígbà tó ń sọ̀rọ̀ alákòóso fọ́rọ̀ ohun àmúṣagbára ọ̀gbẹ́ni joseph tẹ̀gbẹ́ ẹni tí ó darí ẹ̀ka pinaka iléeṣẹ́ náà ọ̀gbẹ́ni bàbá mustapha ṣojú fún gbóríyìn fún ìjọba ìpínlẹ̀ èkó fún akitiyan rẹ̀ o lórí ìpèsè iná ẹlẹ́ńtíríkì ní tirẹ̀ alága ìgbìmọ̀ tẹ̀kútó lórí ọ̀rọ̀ ohun àmúṣagbára nílẹ̀gbọ́n aṣòfin ìpínlẹ̀ èkó ọ̀gbẹ́ni suba olùwá sọ pé pàtàkì ìpàdé ọ̀hún ni láti ṣiṣẹ́ wa ojútùú sí ìpèníjà tó ń kojú ìpèsè iná nípínlẹ̀ èkó aṣojú kọrin wa jábọ̀ ìròyìn pé lára àwọn tó péjú pèsè síbi ìpàdé àwọn alẹ́nulọ́rọ̀ ọ̀hún ni a ti rí igbákejì gómìnà ìpínlẹ̀ èkó dókítà ọbáfẹ́mi hamzat kọmíṣọ́nà fọ̀rọ̀ ohun àmúṣagbára nípínlẹ̀ èkó ọ̀gbẹ́ni bíọ́dún ogunléyẹ tó fi mọ́ kọmíṣọ́nà fún ẹ̀ka ìdájọ́ nípínlẹ̀ èkó adájọ́ lawal pedro àti àwọn ẹ̀kọ̀ọ̀kan lẹ́ka fọ̀rọ̀ òṣèlú ní ìpínlẹ̀ èkó gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun ọ̀gbẹ́ni adémọlá adélékè ti dúpẹ́ lọ́wọ́ ààrẹ bọ́lá tinubu fún bí ó ṣe fààyè gba àlàáfíà lásìkò ètò ìdìbò sípò gómìnà èyí tó wáyé nípínlẹ̀ ọ̀ṣun kọjá gómìnà adélékè sọ èyí lákòókò tó lọ ṣe lẹ́m̀bẹ̀ sí ààrẹ tinubu nílùú àbújá gẹ́gẹ́ bó ṣe sọ ó ní ààrẹ òun jẹ́ èèyàn tó nífẹ̀ẹ́ sí àlàáfíà ó ní ìdíre tí ọ̀rọ̀ ètò ìdìbò ọ̀hún ṣe lọ ní ìrọwọ́-rọsẹ̀ wa sọ ọ́ di mímọ̀ wípé nínífẹ̀ẹ́ sí àlàáfíà yìí gan òun ló ń ṣàpèjúwe nítorí ìṣèjọba àwarawa tó jèrè gómìnà adélékè wá ṣàpèjúwe ààrẹ bọ́lá tinubu gẹ́gẹ́ bí bàbá tó dára bàbá rere tó sì ń ṣiṣẹ́
fun ifesemule eto isejoba warawa lele de nigeria o fi kunro re wi pe pataki ibanilalejo won si are ni lati lo dupe dupe pe okun lowo are fun bi o se je ki eto ijobo won lo ni rowo rose nepele osun ijoba apapo ti bu enu atelu oro kan yi ton ka si sokuso te egba keje ara orilede ye tele ri alaji atiku ababaka so pe ti ohun ba di are orilede yi ohun yo da wo ran wo pada sori epo bentiro atejade kan latowo damoran pataki si are lori oro iroyin ogbeni bayo onanuga so pe bi so pe oro buruku ni oro ti atiku ababaka so yi oni akoba nlala ni yo se o feto oro aje orilede yi oni ni kete ti are orilede yi yo owo ranwo ori epo bentiro kuro lodun 2023 oni idagbasoke lotun lo si lo nde ba iyen lo nde ba eto oro aje orilede yi ati awon eka gbogbo gege bi atejade ohun se so oni ni kete ti isakoso are Bola Tinubu gbe yi gbese ye iyen lodun na lohun oni idagbasoke ati anfani lopo lopo ohun lo nde ba lo mu ba orilede yi Agagba nile ise awon ose lorilede yi arabirin didi wa wasin jack tiro awon osise oniroyin papa julo awon akose mose oniroyin o lati ma gbe ojulowo iroyin sita o gboro wa yen bi pade iroyin yi ti o se pelu awon akoroyin ile ise na nilu Abuja arabirin wasin jack ro awon akoroyin lati ma jabo iroyin ile ise na bi otito ati boti ye o wa gboroyin fun ise takuntakun eyi ti awon akoroyin orilede ye nse iroyin apapo le ngu lati le se radio bond fm 92.9 ni gbogbo ikeja ni play ko

0: ọmọ bíbí inú àdéníjì tá a máa rówó lò tá a máa rówó ná tó ẹ̀ tún máa pàdé wa níjọ́ mi àjọ àti akẹ́kọ̀ọ́ wa náà àjọ wà ní agodo ẹ ṣeun o.
1: Ninety two, 92.9 Bond FM, Igirigindo.

0916-4757 or 0913-650-5195. 0913-650-5195. Holiness Power, Jesus People, Operation T Power.

Abuelba 92.9 Bond FM.

Yeah.

ẹni àwa gọgọ tí fún ara wa ta lanu ta n sọrọ iṣẹ ọlọrun ni iwo to ba lo dọlọrun mọ ẹni to la tọrọ jade bawo lo ṣeṣe ṣe wo lo ko be iwo ko ibi to ti ma mo wi pe alagbara kan to ju gbogbo alagbara wa to n ṣe iṣẹ yẹ niyan bawo lo ma lo dọlọrun mọ je ka dọlọrun mọ ka beru e ka wa fi beru e ma ṣe gbogbo nkan ta ba n ṣe ninu ẹbi ninu ara laarin ọrẹ lawujọ nile ta n gbe ati gbogbo ibikibi ta ba wa nibi iṣẹ wa ta ba ti fi ibẹrẹ ọlọrun ṣe anu ọlọrun yoo ma tọ wa lẹyin tori pe apaya ọlọrun oun la ṣe n ṣe nkan ta n ṣe a ṣe pe bo ti wọn ṣe ṣe adusẹrin mọ ọlọrun lọwọ afilẹ ko ma tukọ oun naa lọ iyẹn lo tumọ si pe ajupa jusẹ fun ẹlẹda to ṣẹda ko wa wa ẹ kaaso akurọlẹ akudede asiko yi gbogbo ti ẹ ti n gbọ ileiṣẹ bond fm 92.9 akọọla jimmy ni lagbara ọlọrun ọpọ ẹ láṣe lókè èpẹ eléyìí àní fi ṣàṣemọ láṣẹ àláwùràbí àsìkò iṣẹ àtàárọ akọ ọrọ ajé ṣáájé wọgbá ní díẹdíẹ ṣé wọn mu ẹgbọn ọtẹmu ní pọbọ díẹdíẹ ìyàwó ọpọlọrun máa fi àlùbáríkà sí lagbara ọlọrun iṣẹ tólúkúlùkù wa náà ṣe náà ọlọrun ló jẹ agbèrè tìjú lórí ẹ àlùbáríkà tó pọ tọlọrun lọba tó ń pin yóò kù sí gbogbo nǹkan tí a bá ń ṣe pẹlú àdúrà yẹn àti ọrọ ìṣítí òun náà la fi ń kiyín káàbọ sí iléeṣẹ bond fm 92.9 ìkànnì ìfẹsowọpọ tó jẹ pé gbogbo wa ló kópọ ní àìpẹ yìí làwọn gálì àti babadúndàyé wọn parí èdè tí wọn lóde aláhúsá kó tó di pé èdè ẹka ọmọlúàbí àwa náà ti gorí afẹfẹ báyìí láti sìn tago mẹrin àbọ ti ń kọjá náà láti tago mẹrin àbọ láti bẹrẹ títí tago mẹjọ alẹ lagbara lọ àtàwọn àtiyín náà lájọ ṣe láṣẹ aláwùràbí adúpẹ́ bí ẹ ṣe ń tẹ́tí sí wa adúpẹ́ bí ẹ ṣe nífẹ̀ẹ́ wa adúpẹ́ fẹ́yìn tẹ́ ń polówó ọjà ẹ̀yin tẹ́ wá ń ṣètò níbí gbogbo yín pátápátá agbésùwà sàdánkátà àgbè fún yín ẹ ṣeun púpọ̀ lórúkọ olùkùnmí tá a jọ máa ṣiṣẹ́ lónìí láti sìn di aago mẹ́jọ yẹn abiodun fọlọ́runṣọ́ fauzia salakọ sanni lórúkọ tèmi ajala liga àtẹni àti yín láàjọ máa pò ó pọ lónìí láṣẹ aláwùràbí tèmi máa ń sọ gbogbo gbà pé ìdùnnú tiyín ayọ tiyín ìfọkànbalẹ tiyín àti gbogbo ṣe ń lọ káàkiri tiyín òun náà níṣẹ tiwa òun làwọn ṣe wà ń bí bíbẹ ẹkọ ni àbámá sí ṣùgbọn àgbọdọ máa wà nítorí pé àgbọdọ dá yín lágara gbogbo ohun tẹ ẹ nílò láti jẹ kí ẹ ní ìgbésí ayé eléyìí tó ní ìtumọ tó sì dùn tó máa dán dáadáa ní aago mẹrin báwo gbogbo ẹni tí àbọṣe rẹ tó ṣe ń lọ tó bá ti ku ìṣẹjú mọkànjú mẹẹẹdógún kí aago márùnún lù á lọ sórí ètò àlè ìdáyà eléyìí táwọn ẹgbẹ obìnrin rere ti àlùmùmínà tí wọn ṣe agbátẹrù ẹ òun náà lágbède aago márùnún tó bá di aago márùnún á lọ sórí ètò ìyẹn náà ni ètò béètù muslim ìdílé mùsùlùmí á gbé láti aago márùnún di aago márùnún àbọ aago márùnún àbọ bálù àwọn ìpolówó ọjà ilé tẹ̀ ti sanwó àtàwọn olórí lóko ìjọkan a máa mú wá sí etí ìgbọ̀nyín láti aago márùnún àbọ̀ sí aago márùnún mẹ́fà kò ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láàgbé yẹn dè tó bá di aago mẹ́fà kò ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sí aago mẹ́fà a lọ sórí ètò gbá bọ́ọ̀lù sáwọ̀n lẹ́yìn yẹn láago mẹ́fà àtúwágbé ètò mi wà sórí afẹ́fẹ́ fún yín ìyẹn gbádí àràfà ètò ni tẹ́ ẹ̀ tún gbádùn aago mẹ́fà àbọ̀ láàlọ sórí ètò jàmù ìyẹ́tù sọ̀rọ̀dáì wọ́n tún bá wa sọ̀rọ̀ ọlọ́run eléyìí tó ń ṣe ọkàn láǹfààní tí ó lè jẹ́ kí ọkàn kó dí pẹ́ta aago márùn-ún kù ìṣẹ́jú méje báyìí láàlọ sínú mọ́ṣáláṣí láti lọ gbé ìpè sí ìrùn fún àṣọlátùn mọ́gìrì eléyìí tó máa lọ létí pé ìrùn mọ́gàríbì ó ti tó láago méje láàwọ̀ orí ìyára ìròyìn wa lọ táàmù ìròyìn àgbáyé wá sí etí ìgbọ̀nyín òun náà lágbède aago méje kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láago méje kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sí aago méje àbọ̀ láàmú ètò wákàtí ọgbọ́n wá sí etí ìgbọ̀nyín tó ti bá wa sọ̀rọ̀ ọlọ́run níbẹ̀ láti aago méje àbọ̀ sí aago mẹ́jọ kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún á lọ sórí ètò ètò àjọ ẹ̀sán ọ̀rọ̀ náà náà ni ọ̀rọ̀ náà ò kì í pọ̀ ju àfi bí ò bá tún ní tó láti aago mẹ́jọ kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sí aago mẹ́jọ báyìí láàárọ̀ mú orin lórí ìlú àbájì gan wá sí etí ìgbéra tọ́wọ́ ìpínlẹ̀ ọ̀jà tó tún wà níbẹ̀ láti fi ṣara ẹ̀ ká tó wá gbé ìjókòó náà sílẹ̀ fáwọn tó ti gbaṣẹ́ alẹ́ lágbára ọlọ́run kọ́lọ́run bá wa tí ó gbẹ bá a ṣe tó yìí kọ́lọ́run bá wa ṣe ó ṣe ní rọrùn ẹ wá kan fìdílé o tá a bá ti gbórin díẹ̀ kété tí aago márùn-ún bá ti kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún orí ètò àlìdáyà òun náà láàlọ́ kan lu agbami ètò ọ̀hún ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ́tí sí wa àdúpẹ́ lọ́wọ́ yín we love you we thank you we appreciate you we love you ẹ ká àṣíkè ìsìnyẹn kẹ́họ́ gẹ̀ẹ́ that is all from radio nigeria bond fm 92.9 mo rí rí yín o ẹ ṣeun púpọ̀ fauzia
Salako Sunny Alaja La Liga loruko temi ti mo ki yin ka bo laiko si si iko ni wa e ja lo gborin to ba da go mo ni seju e do ku seju e do bayi e to ali idaya lam wa si ti gbo yin e seun bi e se n tati si wa e ja lo da ko mo ran a n pada bo na

0: يحزنون.
1: بسم الله الرحمن الرحيم. نتسواجو بمورو تيان بيوو نيبا اوغون تابا فيكالي اوغيبا تاكون باتا والايي بيش جيي بي انتوا ما سو لين تي ابا سيتوني بيش جيي بي انتالو ديبا لين تلون بابا ناني يبيتا دورو سيناني ni ta tin so fun wa nipa oro tolorun ba so nipa Luqman ninu alquran suratul luqman je chapter 31 ori kokan ni logbon awa wo lati aya 13 verse 13 ipe baba yi npe akiesi omo e si awon kankan o gbe omo e ni eju o so fun omo e o ko eleko pe o gbodo mo lohun da lokan olorun oba a kin wo rogun pelu e olorun oba to da wa ni wa tun je ko mo pe ma jo si fun kan mi leyin olorun ba deda abosi to ga ju ni ese to tobi ju ni iwa omore ni tori pe kini olorun ba lo nda wa ninu suratu verse 40 olorun nda wa leyin to nda wa to wa nse je imu fun wa leyin ile won tun pa wa leyin to ba pa wa o tun gbe wa dide olorun wa ni pe ni gbogbo nkan mi te wa n pe lolorun ka le lagbara lati se le e ri pe ko si so bi won to ba pe mo ni ro to ni ro ye si to joko to wo ni wa ri pe ko si nkan ni to ye ki yan tun ma jo sin fun mo leyin olorun ba to bi pe olorun lo da o na lo da pada pa wa so ka ma wa tun sin nkan mi iwa imore ni baba yin pe akiesi omo ti esi ni teso waju na ni o tun ko mo yen ni eko iwa irele pe iyan ma se pele pele ni a gbogbo ju ni gberaga baba lo fun ko mo yen o e ko gbogbo awon eko yi ti won lawujo le ni obi leyin lo lo wa ijoko mo to n ko mo leko mo olorun ko saanu wa ni aiko mo leko mo naa la ri orita e lawujo yen ni gbogbo wahala to n sele lawujo le ni baba e tun wa tesiwaju o n sọ fọmọ yin pe o tun ko ni suuru pe gbogbo n to ba deba ko maa se suuru pelu e aise suuru leni lawon eyan fi n lo n tojubo nkan ti eyo kan tojubo mo fe lowo mo fe kole lawon eyan fi n ji odidi eniyan to maa lo gba emi la re wọn làwọn fẹ́ fi ṣòwò làwọn èèyàn fi ń tọwọ́bọ̀ bàjẹ́ gbogbo yàwúyàwó tó pọ̀ lé ní àìlèṣe sùúrù kan ṣiṣẹ́ kan rowó kan dúró kan ní sùúrù ni bàjẹ́ fi pọ̀ ní àwùjọ lẹ́yìn gbogbo eléyìí ni bàbá yìí pe ọmọ tiẹ̀ tó ń ṣe àlàyé fún ó tún sọ fún ọmọ yẹn pé kó máa pàṣẹ dáadáa torí pé a ti ṣàlàyé eléyìí náà fún wa pé a gbọ́dọ̀ jẹ́ olùpàṣẹ dáadáa ká tún máa fi kó àwọn ọmọ wa náà àwọn ọmọ wa nìkan dẹ̀ kọ́ gbogbo àwọn tá a bá jọ wà ká jẹ́ olùṣe dáadáa ká máa pàṣẹ dáadáa fún wọn kán máa rí dáadáa lára wa ó tún sọ fún ọmọ yẹn nítẹ̀síwájú pé kó jẹ́ ohun tó máa máa kọ̀ bàjẹ́ a gbọ́dọ̀ jẹ́ ohun tó máa rí bàjẹ́ tó máa sọ jú nù a máa jẹ́ káwọn èèyàn mọ̀ pé léyìí tẹ̀ ń ṣe ó kù díẹ̀ káàtó bó ti rẹ̀ pé pẹ̀lú ọgbọ́n pẹ̀lú làákàyè náà ni a máa fi ṣe yẹn tó yẹ pé léyìn gbogbo àwọn èèyàn tó ń ṣe ìbàjẹ́ láyìíká wa là ń kọ ìbàjẹ́ fún ìbàjẹ́ ò ní wá gògò bó ṣe rí láwùjọ yìí táwọn jẹ́ pé ní ìsìn àwùjọ ìbàjẹ́ gan ti wá fẹ́ di nǹkan tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ yẹn ti tán bẹ́ẹ̀ máa rò pé àbí òun náà ni nǹkan tó tọ̀ ni látara pé àwọn àwọn ọkọ ìbàjẹ́ mọ́ bàbá yìí ń pàkíyèsí ọmọ tiẹ̀ sí pé ó gbọ́dọ̀ máa kọ ìbàjẹ́ bákan náà ni pé kó máa ṣe sùúrù pẹ̀lú nǹkan tó bá ṣe pé kí ni ó dọ́ra bá ó tún wá ń tẹ̀síwájú ó ní kó máa rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ilẹ̀ tó ń túmọ̀ sí pé àgbọ̀dọ̀ jẹ́ onígbéraga àgbọ̀dọ̀ máa jẹ́ tó yẹ pé kí ni ó máa rìn pẹ̀lú ìgbéraga ó máa wà gbéraga lórí ilẹ̀ káwọn èèyàn máa rò pé èèyàn kí ló fẹ́ ṣẹlẹ̀ nǹkan tá a bá fẹ́ tá a bá ṣe àṣegbè ni ilé ò ń ṣe iṣẹ́ dáadáa bàbá yìí ń pe àkíyèsí ọmọ tiẹ̀ sí ó tún wá ń sọ fún pé kó máa rẹ ohun ẹ̀ nílẹ̀ kó máa jẹ́ tó yẹ pé kí ni a máa pariwo pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ èèyàn fi máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ẹ rí pé ẹ ti pẹ́ ẹ̀kọ́ pọ̀ tí bàbá yìí fi kọ́ ọmọ tó yẹ pé kí ni àwa náà a gbọ́dọ̀ jẹ́ pé kí ni o a gbọ́dọ̀ máa fi kọ́ àwọn ọmọ tiwa lẹ́gẹ̀sì ogún tí bàbá yìí fi sílẹ̀ nìyẹn ọlọ́run ó sọ fún wọn pẹ̀ nínú kùrán gbogbo tó bá ń kàlù kùrán lábàá rí níbẹ̀ tó yẹ pé kí àwa náà máa kẹ́kọ̀ọ́ ogún tó náà fi sílẹ̀ nìyẹn kí lè ní àti náà kí ni a fẹ́ fi sílẹ̀ so àkíyèsí tá à ń pe wa pè wá sínú ilé mi ní ìsinmi pé gbogbo wa pátápátá gbogbo olùgbẹ́mi gbogbo etí tó ń gbọ́ mi báyìí ẹ jẹ́ kí àwa náà ká rí àríkọ́ṣe látara bàbá yìí káwa náà jẹ́ olùpàṣẹ dáadáa ká jẹ́ olùkìlọ̀ fáwọn ọmọ wa wọ́n ní charity begins at home ló la ti ń kọ̀ṣọ́ òdì gbogbo àwùjọ tó rí bó ṣe rí lónìí yìí ọ̀pọ̀lọpọ̀ owó àwa òbí ló ti wá àwọn òbí tí wọn ò pa àwọn ọmọ wọn láṣẹ dáadáa mọ́ àwọn òbí tí ò ṣe dáadáa mọ́ àwọn ni ó jẹ́ pé kí ni o la lè tọ́ka sí pé ó ba àwùjọ ìjẹ́ tó bá ń pẹ́ bí bàbá yìí ṣe ń ṣe tó pe àwọn ọmọ tiẹ̀ ṣàkíyèsí tó ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ tó ṣe fẹ́ ṣe láwùjọ ó ní ọ̀pọ̀lọpọ̀ bí máa ń ṣe ìbàjẹ́ ìbá kéré ní àwùjọ gbogbo àwọn ọmọ ṣe ń ṣe láwùjọ lónìí àgbàyọ ẹgbẹ́ ká wo àwọn ọmọbìnrin ẹ̀rọ bá ṣe ń múra àwọn ọmọbìnrin ò fẹ́ wọṣọ mọ́ ìwòwò lọ̀pọ̀lọpọ̀ mọ́ rìn wọ́n máa máa rìn wọ́n máa máa gbé gbogbo nǹkan tó yẹ kán daṣọ bò gbogbo nǹkan àṣírí lára wọn wọ́n ń gbé síta lónìí ṣe báwọn náà níyà ṣe báwọn ní ilé kan náà ti jáde ṣé àwọn òbí wọn ò rí wọn bẹ́ẹ̀ ni tó bá pé gbogbo àwọn òbí mi ló ń ṣe ojúṣe tó yẹ kán ṣe lọ́wọ́ àtijọ́ ọmọbìnrin ò kàn kí ń jáde ṣá kò kì í kàn máa rìn káàkiri bẹ́ẹ̀ ni àwọn ìyá wa bá ṣe bá wọn máa wọ bùbá wọ́n á wéwò sí i wọ́n á wé gèlè sí i wọ́n tún lò pèlé ẹ lè ráṣìírí ara wọn níta àwọn ọmọ ò ṣe bẹ́ẹ̀ mọ́ lónìí àwọn ọmọ láyé àtijọ́ àwọn ìyá wọ́n máa ń kọ́ àwọn ọmọ wọn lẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ lónìí ló ti di onínàbì ló ti di ajáde apẹ̀rẹ̀ báwọn òbí wọn ò dẹ̀ rí nǹkan tó yẹ pé kí ni o tó burú níbẹ̀ tó yẹ pé kí ni wọ́n ti fi gbogbo àwọn iṣẹ́ dáadáa báyìí sílẹ̀ láti máa ṣe wọn tọ́mọ mọ́ nǹkan míì tí ò ní láre òní òbí nílé káàkiri à ń sọ ilé ìfún wa ní ìsìn láti pè wá padà sí ojúṣe wa bí àwùjọ wa bó ṣe máa da ojúṣe wa ni àwa la máa tún àwùjọ ṣe nípa àdó máa fi tún ṣe náà ni pé gbogbo tó ń jẹ́ ẹ̀kọ́ kí gbogbo wa mọ kí ni jẹ́ dáadáa ká dẹ̀ mọ kí ni aburú ká máa wá ṣe dáadáa ká máa jìnà sí aburú ká dẹ̀ máa pàrọ̀ èèyàn láṣẹ dáadáa ká dẹ̀ máa kọ ìbàjẹ́ fún àwọn èèyàn eléyìí nìkan náà la lè ṣe tó fi jẹ́ pé àwùjọ ò fi dá tábà dẹ̀ ṣe wá ń ṣe yẹn à ń fi ń lé àwọn ọmọ wa lọ́wọ́ gbogbo àwọn tó wà láyìíká wa a fi ń lé wọn lọ́wọ́ nígbà tá a bá sí mọ́ wá lè tẹ̀síwájú lórí ẹ̀ eléyìí máa jẹ́ àwọn nǹkan tó yẹ pé kí ni àwa náà fi nira pa ní àwùjọ tí wọ́n máa tọ́ka sí lẹ́yìn tí a bá sí mọ́ gẹ́gẹ́ bá a ṣe ń tọ́ka sí iṣẹ́ tí irú àwọn èèyàn tá a ti dárúkọ wọn ti ṣe sí iwájú tó tún wá ń lapa lónìí ní àwùjọ gbogbo àwọn olùgbọ́ mi kì í ṣe gbogbo ènìyàn ló lè fi lé kalẹ̀ tàbí ọ̀rọ̀ gbogbo ènìyàn kọ́ ló lè kọ́ mọ́ṣáláṣí ṣùgbọ́n gbogbo ènìyàn ló lè fi dáadáa kalẹ̀ àṣẹ dáadáa tí a pa àwọn ènìyàn ọmọ ni o ẹbí ni ará ni ọ̀rẹ́ ni tí wọ́n wá ń lò dáadáa náà láti fi kalẹ̀ yẹn ogún tiwa náà làwa ti fi kalẹ̀ yẹn torí gbogbo ìgbà tí wọ́n bá ń lò táwùjọ bá ń da táwọn èèyàn ń ṣàǹfààní lárẹ̀ ládẹ̀ a máa wá bá wọn gbogbo àdúrà tá a ti ṣe tó ti yíde sí àwọn èèyàn padà tó wá ń ṣàǹfààní fún wọn àwa náà ti fi dáadáa a ti fi kalẹ̀ yẹn gbogbo àwọn ọmọ wa tá a tọ́ tó wá wúlò sáwùjọ táwọn èèyàn ń jàǹfààní dáadáa lára wọn táwọn náà tún ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ dáadáa tó wá ń bí dáadáa sáwọn èèyàn lára nígbà tá a bá lórí nígbà tá a wà ń lé ayé náà orí a máa bá wa tá a bá tún wá kú tán náà ká tún lọ sọ́dọ̀ ọlọ́run bá wa a tún máa lapa dáadáa orí ẹ̀ náà a tún máa wá bá wa gbogbo àwọn èèyàn kan wá rántí wa látara dáadáa tá a ti fi bá wọn lò ẹni tá a ti fàánú bá lò ẹni tá a ti fi owó tá a ti fi bá lò tá a ti fún nímọ̀ràn tó yẹ pé gbogbo ẹ̀ wọ́n wá ń lò lẹ́yìn tí gbogbo nǹkan tá à ń ṣe pátápátá lọ́lọ́run bá mọ̀ tó dẹ̀ wà lákọọ́lẹ̀ tó yẹ pé kí ni tábà wá sí láyé mọ́ ládẹ̀ a máa bá wa even gan náà tá a tún bá lọ sọ́dọ̀ ọlọ́run bá wa a tún máa bá ìsìn náà ní ọ̀dọ̀ ọlọ́run bá sẹ́nì kọ̀ọ̀kan máa wá bu ra wa pé ṣé títí tán bá dé bá wa lónìí ní ìsìn ìtàn wo ni máa sọ nípa wa kí ni ẹnì kọ̀ọ̀kan wa náà fẹ́ lọ gbé bá ọlọ́run bá wa ṣé dáadáa lèmi fọ́nká láwùjọ ni àbí bàjẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa kó máa bira wọn gbogbo àwọn onínàbì gbogbo àwọn olè gbogbo àwọn ajínigbé àfipábánilò oníjàgídíjàgan gbogbo arẹni lọ́wọ́ gbà gbogbo òpùrọ́ àti bẹ́ẹ̀ lọ kí kálukú yẹra ẹ̀ wò kí ni a sọ lẹ́yìn ẹnì kọ̀ọ̀kan wa ká máa bèrè lọ́wọ́ ara wa ṣé mi ń lọ́wọ́ nínú ìbàjẹ́ tó wà láwùjọ ni ṣé mi ń lọ́wọ́ ìdàgbàsókè láwùjọ ni ṣé kí ìfàsẹ́yìn kó máa dé bá àwùjọ ohun ẹnì kọ̀ọ̀kan wa ń ṣe torí pé òpìpọ̀n ní kù kún nínú màmá ní ìpá tí kálukú wa ń kó láwùjọ gbogbo wa náà ni a mọ̀ ẹ jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa kí a máa bira wa kí adamadára wa lóhùn ṣé ìwọ ń so ọkàn àwọn èèyàn pọ̀ ní máa bèrè lọ́wọ́ ara ẹ àbí ìwọ ń já ọkàn àwọn èèyàn kúrò ní ara wọn ṣé ìwọ ń mú àwọn èèyàn kan máa súnmọ́ ọlọ́run bá adẹ́dà wọn ni àbí òun ló wọn jìnnà sí ọlọ́run bá wọn àṣeyọrí kọ́ ni pé iye olùtẹ̀lé tí mo ní òun náà lélẹ́yìí àṣeyọrí kọ́ ni pé iye owó tí mo kó kalẹ̀ iye ilé tí mo kọ́ iye ọmọ tí mo kọ́ àbí tí mo fi kalẹ̀ ìyẹn kọ́ ni àṣeyọrí o àṣeyọrí ni pé nígbà tá a bá dé ọ̀dọ̀ ọlọ́run ọba láyé kíámọ̀ kí ọlọ́run kó máa sọ fún wa pé ẹ máa wọ inú ilé ọgbà ìdẹ̀ra ẹ̀ pẹ̀lú àlàáfíà ati ifokanbalẹ eleyi naa ni ile ikin eleyi naa ni aseyori ite pe awon malaika won ma kiwa kaabo pelu gbolohun alafia to ma ma sadura fun wa eleyi naa ni aseyori ko wa ti peju bayi lenu kokan wa bi ta ba ku si ki a se atunse ka bere si ni ko itan wa kale ko wa je itan to ye pe kini itan to da itan to ye pe ta ba ku tan a de ba lodo olorun ba ti ko ni de ba wa ita to ye pe ta ba ku tan ile aye awon eyan ma ran ti wa sa ti dada won ma se da won ma ran ti wa si dada won ma sadura fun wa won ma tele gbogbo awon nkan to ye pe kini ati se to ta wa na ati ri pe ati la pa dada ni awujo won ma gba ti a si se mi yi asiko wa fun wa lati se atunse orin to ku loke yi o to aso gbe e je pe nkan kan o so ri pada si

0: ọrụ onye ma abaị na anụ anyị ga-aga onye anyị ki emekọkan wa ki atẹpamọ kálékún nínú ìjọsìn fún ọlọ́run ọba ọkan ṣoṣo ọba tí òbí ni ọba tí òmúrogún ọba tí òmọba kan ọba tẹnìkan òbí ọba tó dára tí ń tọ́jú wa tí ó sì pa wá tí ó tún gbé wa dìde lẹ́yìn tí wàá ṣírò iṣẹ́ ni tó fi gbogbo ọjọ́ ayé rẹ̀ ṣe ọlọ́run kó ṣàforíjì fún wa ìtí a ti ṣe àṣìṣe kó dẹ̀ sí ní ìtẹ́wọ́gbà fún wa ní ayé àti ní àlèkè àmọ́ kó wá jẹ́ kó ṣàǹfààní fún gbogbo àwa tí a sọ àti gbogbo títí gbogbo wa àkóyò kọlu aza astaghfirullah alwalakum assalamu alaykum wa rahmatullahi wa barakatuh.
1: Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ó lè pe àmì ránṣẹ́ sí 08037118099 tàbí communication officer 08089485533. Ẹ sì lè fi ìrànlọ́wọ́ yín ránṣẹ́ sí àpò ìfowópamọ́sí yìí. Providence Bank Account Name Alumnus Radio Fund Account Number 96281150000 Alhamdulillah Rabbil Alamin Adúpẹ́ lọ́wọ́ olùdámọ́kọ wa Tòní a sì tún dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olùgbọ́ wa ẹ ṣe tí ń tẹ́tí sí wa. A lérò pé orí ẹ̀kọ́ kan tàbí kejì kọ́ nínú ìdánilẹ́kọ̀ọ́ Tòní ó tún bí ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára ọlọ́run ọba kí ọlọ́run ọba kí ó má kọ àtúnrí wa àmì títí di ìgbà náà omi ọmọ ìyá yín Sanirat Usman Aya Adeyemo tí ò ń kí yín pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
2: Rito. Oh, no. No, there's a fear for the solar power. Every day, money to just

بسم الله الرحمن الرحيم الحمد لله

0: رمزا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا.
1: بسم الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على سيدنا محمد وعلى آل محمد وسلم. أكرم كعبه سوري تي أمكن نبيت المسلم يعني دلي أوا مسلم يباوني دلي كشبلوري تي أباسي ما إلهي تي أفين تو إلهي تي أفين تو جونا ويشكيرو في دلي بيعبوري جوجو Irina Nyeti Awon Muslimi National Broadcast Academy of the Bond of Feminine Tudors Nine Central Mosque Muslim Community. Fishi Agbekale to Ilati Redaju Wipi Aung Nyanana Unti Oba Ye Wato Ninu Esin Islam. Tenyo Yon Lanfane Atikwe Wale Bede Unti Oba Ye Yito Ipe Ima. Nani Wansok Bola Dini Ogbante Rinye Kugwano Obate Esiri Oni Amami Koto Ripe Esimi. Toto Ripe Tepe Amami Ba Wuna Aleoshi Bami Sanamuwa Muhammad Salonawa Aleyhi Wasallam. O so wipe kama waima laturi ite titi de ori ite onuko labo je ile China awata je agboro ri daju nipa tori pe imo te ri yen ko ke rara ninu nti eyan fi nse akoso awujo ti fi ri se o na ni imo wa awon kan ti a ma nsu ta lori eto Baitul Muslim na ni e e dara ko mo wa lati wa se ranlowo fun eto yi o e mo bo wa si marketing department e barabara mo ta won la oye doko gbogbo bo ba se ye ko ri insha Allah won yo ma se alaye lekun rere fun wa loruko sister for via salako soni bramo ton la ti gba won afa wa ti won ma nda wa leko lore kore laye yi to dunu lo tu eto sister Balkis Ayopola Ibrahim lo tu agba agba olotu na ni Alhaji Marudin Adedeji Oluyege sister Suliya Omotayo Sadiku awon wa mi lagbo mo ti Abdullah Abdul Wasin Salahuddin na ni oruko ti emi nje awon ma lo si odo sister Fadhia aka lo gbo khutuba teni eleyi ti al imam matawo la oyedokun ti won ti da wa leko lori maulid nabi oju ni islam fi wo bawo lo se ye kori gbogbo e lórí khutuba wa ni National Broadcast Academy Bond FM Central Mosque nínú ọgbà wa number one ni Adekunlefa Jiwe Jare Ikeja níbí ẹjẹ́ kánú darapọ̀ mọ́ lọ́wọ́ bọ́tìn kagbọ́n tí wọ́n ní fún wa bismillah.
2: Alhamdulillah rabbil alamin salatu wassalam ala rasulillahi sallallahu alaihi wasallam adúpẹ́ fún ọlọ́run ọba náà ọba tó wà nínú àwọn ọ̀rọ̀ tó ní kí ọmọ ìjọba àtàlápẹ́ tó ṣojú ẹ̀mí wa adọ́lọ́ba aláàpẹ́ lẹ́nu òní àmì ọjọ́ kẹjọ nínú oṣù àpìlà wà oṣù kẹta ọjọ́ àwọn mùsùlùmí eléyìí ni kó mọ rán wa létí ẹnì kọ̀ọ̀kan wa tó bá gbin dáadáa kalẹ̀ gbogbo ìgbà táwọn èèyàn bá ń gbìyànjú lórí dáadáa yẹn wà á mọ lẹ́sìn wà á mọ gba commission wà á mọ rí dáadáa ìfúnpọ̀ mọ́ sí láyé wà á mọ gba dáadáa bẹ́tọ́ bá gbin aburú kalẹ̀ gbogbo ìgbà táwọn èèyàn bá ń ṣiṣẹ́ lórí aburú yẹn ìwọ náà mọ lẹsan even tó bá sí láyé mọ ìmọ offline or online bọ́yọ̀ orí social media ló pé sí làwọn èèyàn wò gbogbo ìgbà tán bá wò tó ń gba ládàá burú ìwọ náà tó pilẹ̀ rẹ̀ máa ń da àlàálà lọ́ èrè ohun tó bá tọ́kẹ̀ yàn sí dáadáa òun náà nípa ń bẹ̀ ṣé olùkọ̀ọ̀kan wa ká gbìyànjú pé dáadáa ó ń pa dáadáa là ń fi lélẹ̀ ìtọ́sùn adébẹ̀rẹ̀ ń pé mọ́lídì ló tó gbòde tó bá jẹ́ pé ara ìsìn wa ni mọ́lì nàbẹ̀ tá a máa ṣe ọjọ́ bí ànábì àwọn oníjà kọ̀ọ̀kan tó kọ̀ọ̀kan ṣe ọ̀ ànábì ò ṣe ọjọ́ bí ara ẹ̀ wọ́n bí ànábì ṣàṣàlẹ̀ pé kí lóde tó ń gbà wọ́n lọ́jọ́ mọ́ndé ó lọ́jọ́ tí wọ́n bí wọ́n lọ́jọ́ mọ́ndé ṣé kan náà tó ẹni ìyẹn tó ẹ ẹ tó bá fẹ́ jẹ ogún kógún ìtàkìtà náà ni ó ìyẹn tó ìyẹn tó ọmọlúàbí náà gbà wẹ́ gbogbo ọjọ́ mọ́ndé wà ní kò rántí ọjọ́ tán bí ànábì kí ló tún fẹ́ ọdún tiẹ àbí rántí ọjọ́ bí ànábì jẹ kò ní jọ́dọ̀ ọdún ọ̀sọ̀ọ̀sẹ̀ ni ọ̀jẹ̀ sọlọ́dọọdún lọ́wọ́ fẹ́ràn ni àbọ́ lọ́sọ̀ọ̀sẹ̀ yàtọ̀ fún yẹn ó kéré tán mùsùlùmí rántí ẹ̀ ànábì sàṣàlà ní tí ò bí ní ìgbà márùn lójúmọ́ àbí wàá kírun o ni se salatun nabi eh a salatu ibrahimia o ni se lori sala kini reti anabi kini reti anabi to ju e lo eh Allah ba subhanahu wa ta'ala inna Allah wa malaikata yusalluna ala nabi ya ayyuhal ladina amanu sallu alayhi wa sallim taslima to 3:36 lo ka bi bo nte go je gbe den ko ma oru ma loju abi bo lo se je gbe esin wa ti an di atori kodi awon wa bere mo lead lati robi wa wa di mada la wa wa je ni robi tani di mada la wa di mada tani rojab shaban be mo don ni o stop awon e for mo lead nabi so o so na bi nabi so mo lo ni o sanda Alemi fi anabi awon to ba lugba na awon to fi emi ara won lele kanabi le gbaye alemi fi anabi jono sallallahu alaihi wasallam ka gbe oju ti o ba je sin e ma ja fun ni comments islam o se sin e ba o jade o e ba o jade lowo oni o ko si ni je benu islam la continuum wa li adin your religion must not disturb me from practicing my own Islam. Islam is no religion of birthday. Is not religion of birthday. I'm 40 today. Oh, I'm 40 today. Oh, I'm 40 today. The money that is meant for the needy. Oh, sure, can I talk of for celebration? Oh, you know, really, I'm not pulling. Oh, really, you know, only pulling it. Didn't you really? Alikama lori re wa en to ba ra lijan na lo ba wo lori re to so ri re le aye o pon to tan wa je le aye abama suro go to hospitals oxygen to lo fun ata mi lo fe loko you know how much people are paying at the hospital to get the oxygen the way you ease yourself easily go to hospital see how people are doing dialysis thousands of naira to get toxin out of their body kini o ti to lo fun alase to ni to ba nka account fun ah subhanallah subhanallah so ewo ninu ore olorun ba la fe mo fi owo ere re mu tori ko wa pe 40 o pe 50 iye wa call for celebration atan re mo re that's not Islam abale oba na ko de ka ro dudu le bi ka tele ka re wa ni ro ni la ka le jenesi oba na ti na fun bi na sanatan wa ti na re bi sanatan wa ti na de ba ni
3: Agbari gbogbo ẹgbẹ́ ọkùnrin Mùsùlùmí tí wọ́n jẹ́ olùṣòwò àti akọ́ṣẹ́mọṣẹ́ ni wọ́n ń pè wá síbi ìjíròrò àpapọ̀ orílẹ̀-èdè ẹlẹ́ẹ̀kejì-òru ẹ̀. Àkòrí ìjíròrò ni ipò òṣèlú Nàìjíríà àti ìyapa láàrin ẹ̀yà àti ẹ̀sìn. Àkọlé ìbánisọ̀rọ̀ ṣíṣàyẹ̀wò ìjọba tiwantiwa orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ onírúurú ìyàtọ̀. Alága àjọkọ́ ọdọ́ náà ni gómìnà ìpínlẹ̀ Kánò nígbà kan Mazlam Ibrahim Shekarau, Sẹ́nẹ̀tọ̀ Adams Oshúọmọlẹ̀ olùbánisọ̀rọ̀ pàtàkì. Àwọn àlejò pàtàkì ọjọ́ náà ni Sẹ́nẹ̀tọ̀ Shuaib Salis àti igbákejì gómìnà ìpínlẹ̀ Èkó Dr. Báfẹ́mi Kádírì Abzad olùbánisọ̀rọ̀ àgbà ni Prọfẹ́sọ̀ Líásù Adeleji Nádù olùdarí àgbà tẹ́lẹ̀ rí fún àjọ ASCON ààrẹ ẹgbẹ́ wa Imam Najim Juma lọ́lùbálẹ́jọ àgbà ọdún ìsinmi ọjọ́ 23 oṣù kẹjọ ọdún 2026 lẹ́tọ̀ yóò máa wáyé láago mẹ́wàá àárọ̀ ètò ìṣàyẹ̀wò ọlẹ́rọ̀ ọ̀fẹ́ ni ó bẹ̀rẹ̀ láago mẹ́jọ àárọ̀ ní JFD Adayi Main Auditorium Unilag Lagos fún àlàyé síwájú ẹ pé 08031 3318 1467 tàbí 08084259171 the companion ọ̀kẹ́ nìjọ wa ọlọ́run àlá àlá ń dọ́sìn.

0: gbogbo mùsùlùmí lápòrí àti lóbìnrin ẹ̀rọ gbàgbọ́ ètò pàtàkì bàájú lè mùsùlùmí díẹ̀ mùsùlùmí tí máa gorí afẹ́fẹ́ nílẹ̀ẹsẹ̀ born heaven 92.9 ní gbogbo ọjọ́ friday ọjọ́ dínà láago márùn-ún ọ̀rọ̀ lẹ́sẹ̀ aago márùn-ún ààbọ̀ ibi tí àwọn àfa àwọn ti wà níkàlẹ̀ lórí kan ọjọ́ kan pẹ̀látìlẹ́yìn mọ́sálásí nba born heaven central mosque ìyẹn ní ìkẹjà gr níbí ìgbà lábẹ́ chief imam wa alhaji hasan adele babalẹ́dẹ 08038040 gbogbo mọ́mìnì mọ́mìnà ẹ̀ má jẹ́ agbágbé àmọ́ tẹ́sí káfí wà nìjánà lórí jẹ́ tó náà lè máa tẹ̀síwájú pẹ̀lú ìrànlọ́wọ́ owó látọ̀dọ̀ yín sílé ìfowópamọ́ mọ́sálásí wa stanley bank 05012979111 péétù ní muslim ìdílé mùsùlùmí pẹ̀látìlẹ́yìn olóòtú ọ̀gbìn adébẹ́jọ olóyèdè mọ́sálá.
1: الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن

0: sílẹ̀ àkọ́kọ́ ti àjá kì í ṣe fẹ́nikẹ́ni tí ó ti pọ̀ ọdún méjìdínlógún ta bẹ́ẹ̀ ti pẹ̀lú ọdún.
1: Bet Naija truly Naija.
2: Ǹjẹ́ irúfẹ́ àìsàn kan ń bẹ bí tó ń dà yín láàmú? Tó bá rí bẹ́ẹ̀, ìròyìn ayọ̀ kan
3: rèé fún yín.
2: Wọ́n nípa ilé ìwòsàn kan tó yà lára ọ̀tọ̀ IA&S National Medicare International Limited lábẹ́ àkóso Dr. Idris Ajibade PhD tí wọ́n tún jẹ́ olùdásílẹ̀ ilé ìwòsàn IA&S yìí. Oríṣiríṣi àìsàn ara ni wọ́n ń tọ́jú pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ tí ò mú oògùn nílò dání rárá, ìyẹn non-medication therapy gẹ́gẹ́ bí Chinese acupuncture tó jẹ́ ìlànà ìtọ́jú tí àwọn China tí wọ́n lò lórílẹ̀-èdè China tí wọ́n fi máa ń tọ́jú oríṣiríṣi àìsàn lọ́dọ̀ wọn. Bẹ́ẹ̀ ni wọ́n tún máa ń lo àwọn ìlànà ìtọ́jú mìíràn bíi cupping, ìjàmà, physiotherapy, heat therapy àtàwọn machines lóríṣiríṣi tí wọ́n fi ń ṣe ìwòsàn ara. Bẹ́ẹ̀ náà ni àyẹ̀wò gbogbo ara láti irun orí títí dé èékánná ẹsẹ̀ ògbẹ́yìn àtàwọn ọ̀nà ìtọ́jú inú rírun mìíràn. Nǹkan tẹ̀ ń wá lọ sí Sokoto àti ọ̀nà jíjìn lókè òkun lọ́hùn òun gan rèé lápò Ìṣòkò tó ní o ìyẹn níbi lábúlé ẹ̀gbá ní True Test Medical Diagnosis Building lẹ́gbẹ̀ẹ́ Jendo U-turn bus stop abúlé ẹ̀gbá Lagos. Ẹ lè pè tàbí kí ẹ WhatsApp wọn lórí 003-869-0104 lẹ́ẹ̀kan sí 003-869-0104. Ẹ̀ka ilé ìwòsàn wọn wà nílùú Ìkòròdú ní nọmba 2 Daniel Sunmoni Street off High School Road Sabo Ìkòròdú Lagos. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tàbí WhatsApp wọn ni 0816-585-8582 lẹ́ẹ̀kan sí 0816-585-8582. A kì í gbókèrè káwọn dídùn ọbẹ̀ ẹ̀yìn náà darapọ̀ mọ́ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n ti ní àlàáfíà láti ilé ìwòsàn IA&S National Medicare International Limited. Ìjáfara léwu àwọn àrètí yín.
4: OneXBet, it's time for bonuses and wins. Download the OneXBet app from Google Play or the App Store and start winning today at the heart of the game. OneXBet, bet responsibly, 18 plus.
5: Michael, lights there your shop and I know hear sound. You don't change your generator?
6: No, I don't want to be powered.
5: Be powered?
6: Oh no, now one portable solar charge battery. Where are the rent on a daily basis? So
5: rent? But why you not just buy them?
6: No need. My own are to rent battery. Use them for my business. Make be powered. Handle the maintenance.
5: Chai, why you call the hide update, sis?
7: Mommy, the phone and the TV are off.
8: Not now. I have to finish this document tonight.
9: Relax.
7: Yay!
8: The phone, TV and Wi-Fi are back on.
9: Yes, thanks to B-powered portable solar charge battery. No noise, no maintenance.
8: See why I married you.
9: Rent power daily with B-powered from 1,500 Naira. Now available at 7 mobile filling stations, including Mobile Road Apapa, Wuma Road Kirikiri, First Act 23 Road, First Act First Gate, Jakonde Lekki, Abuleba and Ogba.

ETCC kéde pàtàkì yìí. Ìjọ Deeper Life Bible Church Ogun West gbé ìsọjí alágbára kalẹ̀ GCK Global Crusade with Kumuyi Akori Total Transformation Through Christ tí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ 16 sí 30 oṣù kẹjọ ìyẹn 26 to 38 of August. Tí ìsọjí yóò bẹ̀rẹ̀ ní pẹ̀rẹ̀wù ní dédé agogo mẹ́rin ìrọ̀lẹ́ sí agogo mẹ́jọ alẹ́ ní pápá iléèwé Anglican Grammar School tí ó wà ní òsì ọ̀tà Ogun West. On the 27th sí 28th of August ní Perfect Deliverance. Eléyìí yóò bẹ̀rẹ̀ ní dédé agogo mẹ́rin sí agogo mẹ́jọ alẹ́ ní Christ Pentecostal Mission CPM International 167 Ìdí Ìrókò Road, Ọ̀tà, Ogun State. On the 29th of August 2026 ní ọjọ́ Transform to Break Limit. Eléyìí náà yóò wáyé ní Anglican Grammar School, Ọ̀tà, Ogun State. 30th of August ni àṣekágbá pẹ̀lú Global Worship Service bẹ̀rẹ̀ láti òwúrọ̀ títí di agogo mẹ́rin ìrọ̀lẹ́. Ìrọ̀lẹ́ ni àṣekágbá ìsọjí yóò wáyé ní Anglican Grammar School, Ọ̀tà, Ogun West. Máa bọ̀ wá gba ìgbàlà, ìwòsàn, ìdáǹdè lọ́dọ̀ Jésù. Ìránṣẹ́ Ọlọ́run tí Ọlọ́run yóò máa lò náà ni Pastor Dr. W.F. Kumuyi àti àwọn ìránṣẹ́ Ọlọ́run mìíràn. Jésù ni Olúwa.

Mùsùlùmí òdòdó léèrè pé kí ló túmọ̀ láti pe ara ẹni ní Mùsùlùmí òdòdó kí ni ọ̀pọ̀ márùn-ún ìsìláàmù dúró lé lórí. Ó ṣeéṣe kó jẹ́ pé èsì sí púpọ̀ máa fún mi ní ìṣèlú ká sì gbé ní àlàáfíà ni ká sì sì tẹ́lẹ̀ àwọn ọ̀pọ̀ márùn-ún ẹ̀sìn ìsìláàmù tó sọ pé eré mọ́ ṣiṣẹ́ adásúlá ilá ilọ́lá ká máa kí wọ́n kàsí márùn-ún wà déédé ká máa yan zaka ká gbà ramadan ká sì sún ìrìn àjò lọ sílẹ̀ mímọ́ yẹn hajj ṣùgbọ́n ṣe rí àlàáfíà yẹn gan. Ọ̀pọ̀ márùn-ún ṣe dárúkọ yẹn gan ló ṣokùnfà ìdí tí Imam Travels and Tours ṣe sonígbọ̀wọ́ ètò kan tí a pè ní ìgbàdí àràfá lórí Bond 92.9 FM ní gbogbo ọjọ́ ẹ̀sì sì ṣe Friday ni ìṣúná yóò máa wáyé bẹ̀rẹ̀ ní déédé aago mẹ́fà sí aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ níbi tí Dr. Adétòkùnbọ̀ Abdulsalam yóò ti máa là wá lọ́yẹ̀ lórí bí ìsìláàmù ṣe jẹ́ ẹ̀sìn àlàáfíà àti ohun tí ọ̀pọ̀ márùn-ún ẹ̀sìn ìsìláàmù dúró lé lórí. Láti dá sí ètò lásìkò sí ètò bá ń lọ lọ́wọ́ ẹ pẹ̀ sórí 0706 316 1916 gbàdí àràfá lórí Bond 92.9 FM Imam Travels and Tours ló ṣonígbọ̀wọ́ ẹ̀.

0: ilé ìgbìmọ̀ aṣòfin àgbà afárá Niger kíní àti èkejì ilé gogoro kòkó house ńbàdàn gbọ̀ngàn national theatre àtàwọn ilé ńlá míì káàkiri nàìjíríà látọdún 1960 HBM Nigeria PLC Tamo si Lafarge Africa PLC Tele Okoja ile kiko
1: Shana tem Uwe uwe
2: Mwase padanu wako Kotoba
3: Maje ki ibaje ko padanu anwa akoko to se pataki si o mu Shalatem o gbe ba to ni atemita ati ni fantrin ninu ti ajo awon dokita ni Nigeria fun itemi Shalatem wa ni iwon lilo to rorun to ba wi wu ara lori sirisi ni be na lo si wa ni alabe cherry fa awon ode egbe awon dokita ni Nigeria fun itemi Shalatem o gbe ba lati ni se Shalina Healthcare ti ani pada ko ba si leyin ojo meta kan si dokita re Shalatem ba ibajade laarin ojo meta
4: amọ̀pẹ̀ kí ló fẹ́ ra yẹn
5: olówó ìsìnkú ni fẹ́ràn ìṣẹ́
4: olówó àbúrò tí òun kọkẹ́
5: owó rẹ̀ kò wọ́n rárá
4: ó sì máa ń gbádùn rẹ̀
5: amọ̀pẹ̀
4: rántí pé ìfàmọ́ afanilákòyà o
5: olówó wọn ló wá fẹ́ kí n rà báyìí
4: owó divon kings ló yẹ kó o ra ó jẹ́ olówó ìsìnkú tó kójú owó ó sì kún fún èròjà aṣaralóore vitamin a
5: olówó ìjọun tí mo lè yàn láàyò fún èmi àti ìdílé mi
4: bẹ́ẹ̀ ni o pààrọ̀ ó lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká pé ó sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi róró náà sí
5: òótọ́ ló sọ ó ṣeun ọ̀rẹ́ mi mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé olówó ìsebẹ̀ divon kings ni olówó ìsebẹ̀ tó dára
4: ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi
5: divon kings òórùn aládùn adùn tó kó ẹbí àti ara mọ́ra ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà
6: Let joint pains and arthritis hold you back. Get rid of them with OsteoSpray, the effective pain relief spray. OsteoSpray gives you instant relief from muscle cramps, strain, knee, ankle, elbow, waist and back pains. OsteoSpray makes your bones stronger and lowers the risk of bone fractures. It comes in cold spray and hot spray. The cold spray provides that cooling effect on the affected area to bring instant relief, while the hot spray gives the heating effect on the pain for effective relief. Just spray it for complete relief from pains. OsteoSpray for instant pain relief. Marketed by Goldmore International Limited. Available in pharmacy stores nationwide. For more inquiries, visit www.goldmoreng.com or call 0703-070-7732.
1: Shana Tem, uwe uwe.
2: Mwase padanu akoko to pataki.
3: Maje ki ibaje ko padanu awon akoko to se pataki si o. Mu Shalatem, oogun iba to ni atemita ati ni fantrin ninu ti ajo awon dokita ni Nigeria fun itemi. Shalatem wa ni iwon lilo to rorun to ba wi wu ara lori sirisi ni. Bẹ́ẹ̀ náà ló sì wà ní alabe cherry fa awon ọmọde. Egbe awon dokita ni Nigeria fun itemi Shalatem, oogun iba lati ni se Shalina Healthcare. Ti ayipada ko ba si leyin ojo meta kan si dokita re. Shalatem ba ibajade laarin ojo meta.
7: What is this magic? Laago mẹjọ kò ṣẹjú mẹẹdógún láṣàlẹ náà ni sọ fífọ yẹba yín sọrọ lọwọ yìí ìfẹ ọsẹ kan lọ lọwọ dfb corp tó sì ń yà mí lẹnu lórílẹèdè germany lọhùnún ni ikọ frankfurt lábala àkọkọ 10-0 ló ń lu alakẹgbẹ rẹ halftime 10-0 mẹwàá sí odo lábala àkọkọ tá a mọ sí halftime ṣẹni pé ó kọjá bẹẹ kí ni wọn àṣẹ ná ṣé wọn lo gòlí ọdọ ẹmu ni àbí kí lẹkẹ wá sọ pé fà á ná ìdógún náà wà bẹẹ ṣùgbọn ní pàápàá torí ìbéèrè mọ̀ pé ẹ ti máa retí pé kí ló fẹ́ béèrè gan kí ló wà nílẹ̀ gangan kí ni ìbéèrè tó fẹ́ ta ìsìta oh my god ó yá o ní pàápàá 080-2629-8190 kẹ́ẹ̀ dárúkọ yín bẹ́ẹ̀ bá ti ń pè agbègbè tẹ́ ẹ bá sì ti ń pè wá kẹ́ẹ̀ bá yírédò yín lọlẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan gègé ó dáa náà kí máa tẹ̀síwájú nípa ìfẹsọ̀sẹ̀ ń lọ lọ́wọ́ báyìí náà ní ti sọ wípé o ikọ̀ kalosha lc àti prime minister àwọn ń gba lọ́wọ́lọ́wọ́ àyà abala àkọ́ta wọn sí halftime ẹyọ kan sóòrò náà ni kalosha ń jẹ lọ́wọ́ ẹni tó lọ jẹ́ tó lọ bá ń lé gẹ́gẹ́ bí àlejò tiẹ̀ ẹ lóò ta lóò àlejò òpó kí lórúkọ ẹ ti ń pè wá ẹ bá ń gbóhùn sókè sáà jọ
8: Mr. Lanre Saliu. Taye, Mr. Taye. Lati Ijora. Okay.
9: Hello, my bad.
8: Ami Asedu wa Yoruba. Mi nti bere bere lowo yin ni Yoruba. Mi nti bi ni bere. Mi nti bere bere lowo yin. Hello. Se ngo mi Yoruba. Aha. Hey. Omo yi ko le ntele. Oh Gunners. Gunners for life. Ibere yi leleyi o. Se ngo mi. Tani agbabolu na to ju bolu to yara julo sinu awon hat trick fastest hat trick tani agbabolu na oda ele keje eleyi se ngbo mi baba odu woni Mikel Arteta gbase lowo Arsene Wenger to tori asuko oda e ja bole nbe ka fele mi na lanfani 0802981980.
10: Don't let joint pains and arthritis hold you back.
3: Má jẹ́ kí ìbàjẹ́ kó o pàdánù àwọn àkókò tó ṣe pàtàkì sí ọ. Lo Charlatem, oògùn ibà tó ní Artemether àti Lumefantrine nínú tí àjọ àwọn dókítà ní Nàìjíríà fún ìtẹ̀lé. Charlatem wà ní ìwọ̀n lílò tó rọrùn tó bá wíwú ara lóríṣiríṣi mu. Bẹ́ẹ̀ náà ló sì wà ní aládùn Cherry fáwọn ọmọdé. Ẹgbẹ́ àwọn dókítà ní Nàìjíríà fún ìtẹ̀lé Charlatem, oògùn ibà láti lè ṣe Ṣàlínà Healthcare. Tí àyípadà kò bá sí lẹ́yìn ọjọ́ mẹ́ta, kàn sí dókítà rẹ. Charlatem gba ìbàjáde láàrin ọjọ́ mẹ́ta.
11: Àmọ̀ pé kí ló fẹ́ràn yẹn? Olówó ìsebè ni mo fẹ́ràn jà lọ. Olówó àbúrò tí olórúkọ kẹ̀.
12: Owó rẹ̀ kò wọ́n rárá.
11: Ó sì máa ń gbádùn rẹ̀.
12: Àmọ̀ pé
11: rántí pé ìfà máa fani lákòóyá o.
12: Olówó wo ló wá fẹ́ kí n rà báyìí?
11: Olówó Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ olówó ìsebè tó kójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
12: Olówó ìjẹun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
11: Bẹ́ẹ̀ ni o parọ́. O lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká kó o sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi òróró náà sí.
12: Òótọ́ ló sọ. O ṣeun ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé òróró ìsebẹ̀ Devon Kings ni òróró ìsebẹ̀ tó dára.
11: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
5: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
13: Lafaji ti paro oruko
14: be ni o Lafaji Africa PLC ti poruko dadi HBM Nigeria PLC

0: sí arafa ko si odun kan ti a pa awon yo lo si hajj alhamdulillah adupe fun olorun ba ade ti wa dupe lodo eyin eyan wa na nipa ifokantan igbekele teni si wa olorun ba a mo tun bo ma ro won yin lowo ni eni oro ta fe so o de lori ti a pe ni gbadi arafa te ba le ka wo oruko yi gangan ade o je nkan to se pataki o je nkan ola o je nkan oyi o je nkan akonle nkan alubareka ade yato sade o amo ade ta so pa yi ani gbadi arafa ade to wa lati odo olorun ba ni ade to ni iyi to ni akonle to ni alafia to ni kofo ifokobale olorun ni o so olorun ba so fa nu quran pe ti a ba wa iranlowo ta ba fa ifokobale ona kan so pere ta fi le ni iranlowo ta fi le ni ifokobale ala bi dhikrillahi tatimahuna liqulub ohun naa ni pe ka fi okan wa ara wa emi wa ka gbe si odo olorun ba ki olorun ba ko wa fun wa ni ade titi e gbadi arafa oni pe ade kan so to wa laye ti olorun ba oba leke ola ala to fi idunu si to fi alubareka si ohun naa le ade meka imam tafu wa gbe kale pe eni to ba fe gbadi arafa yi ko gbiyanju ko wa ko tele olorun ba ko to olorun ba lo ko wa gbade yi to wa gbade sori to ti gbade sori irajo e igbese aye e o ma rorun olorun ba ton ba so fun e ko pe wa mo ja takila ya jala hu maharajat ipe o enikeni to ti gbekere lawo olorun ba ya jala hu maharajat awon olorun ba a ma sile kun anu fun e mo ti yoruba ma wa so yoruba ni maharaja a oja ninu tumo yoruba oja ni 30 mara 30 manta 30 mara 30 manta ni olorun ba ni enikeni to ba ti gbade yi sori se olorun ba a ma sile kun anu fun gbade arafa ti imam tsam to wa gbe kale yi ohun ni pe ke eyan gbiyanju ko sapa ko sase ko gbo bo se ma gbade yi to ba ti gbade yi ko gbade iru ti o to ba ti lo si meka to jalaji to jalaja to ti te ade to ti de arafa to sado asolorun ba to gbade le lori ko le ke to ko en ke to ti wonu meka to ti gbade le lori to ti de alaji to ni pe ni alaji o ti gbade olorun ba niyan o de gbade arafa ade to wa gba yi bo se ma maintain ade yi bo se ma sustain ade yi bo se ma manage ade yi o wa di o la fe so le eto yi o la ma ba na so lati eni titi di igba ti a ma ma ba na so pelu go lomba ma pe omo iya mi ti ajo wa lori eto yi to je ustaz mutada awon na ba to wa ba da si pe kilo pe igba de arafa gigi gan na kini báwo ni adé ṣe ṣe pàtàkì sí.
1: Assalamu alaikum wa rahmatullahi wa barakatu. A kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa abẹ ọlọ́mọba kí ó ṣe adé àràfà kó ṣe nírọ̀rùn fún ẹnìkọ̀ọ̀kan wa. A rí pé gẹ́gẹ́ bí mùsùlùmí nínú nǹkan tó jẹ́ pé ó máa jẹ́ pàtàkì àbí ó máa jẹ́ ògóńgó tá a máa jẹ ràn yín pé a fẹ́ kí a ní láyé òun náà ni kí a ní adé mẹ́kà kí a ní adé àràfà kí a mójú ba ilé ọlọ́run ba ilé tí wọ́n ń pè ní kaaba kí a jẹ́ mùsùlùmí tó jẹ́ ń pé ẹ̀sìn wa ò ní pé àyàfi nígbà tí a bá mú òpó karùn-ún ti islam tí a bá múṣẹ. A rí pé wọ́n máa ń sọ fún atádẹ̀mọ̀ náà ni pé ọlọ́run ló máa ń péyàn ṣùgbọ́n èèyàn náà máa ń sapá láti pé kí ó rọrùn fóun èèyàn máa ń láníyàn èèyàn máa ń ṣiṣẹ́ tọ̀ èèyàn máa ń kówó jọ fún ṣùgbọ́n pàápàá jùlọ olórí ẹ̀dọ́ ni pé ọlọ́mọba ló máa ń wá gbé adé àràfà ló máa fi ń déyàn abẹ ọlọ́mọba kí ọlọ́mọba kí ó ṣe nírọ̀rùn fún ẹnìkọ̀ọ̀kan wa. Gẹ́gẹ́ bí wọ́n àwọn brother mi bí wọ́n ṣe sọ síwájú òun náà ni wípé adé àràfà òun náà ni adé tó jẹ́ pé adé ọlọ́run ọba adé tó jẹ́ pé ọlọ́run ọba máa fi ń déyàn tó jẹ́ pé gẹ́gẹ́ bí àyà tí wọ́n kà fọ́ wípé ẹnikẹ́ni o tí ó bá ti gbé Olorun ba to ba paye Olorun ba Olorun ba sina fun Olorun ba ni pe ki gbogbo nkan to ba nfe ki o ma ba si rorun o wa mu apojugbe kan wa won ni maharaja ni pe nile aye to bi ta ba ti so pe a ma nta a ma ra o na ni pe ki a ta ki a ra o to wi pe ki a wa jere ere be na ni pe ki won wa gbade arafa abi Olorun ba ki Olorun ba ki o je ki rorun fe ni kan kan wa assalamu alaikum wa rahmatullahi wa barakatuh
0: Imam Travel and Tours Gaba is of Fuwa lati bi 25 years nothing ko won lo si Mecca no ko won lo no ko won bo amo Imam Travel wa ni kini ko to se pataki ju to ba gbo pe ohun to lo ba so ni ka se leleyi o ni ya o ni gbo a do ti to lo ba so ni ye pe ohun to lo ba so ohun ta lo bi so ohun ta ntele leleyi a ti ma gbiyoju bo se ohun ko mo pe gbogbo ona gbogbo igbese ilale to ye ka se lori ona hadi ti hadi ma je hadi to pepepepe hadi elekun to hadi hadi to full eleyi ni Imam Travel gbesile so Imam Travel ati ba lo si hadi o rorun ke ba ni awon asiri gbadie ade tan san paye o le awon asiri marun ko to se pataki fun wa ta lati mo nipa arafa yi to ni gbadie arafa ye pe to ba ti gbadie yi o ti di king niyan o ti sumo eni ti olorun ba pe so ki ba awon asiri to wa be yen awon asiri to wa nbe a ma so fun wa marun ni won a ma be si so fun wa ni ko kan iko kan awon asiri to wa nbe
2: ti mo ba dojú kọ musulumi òdodo léèrè pé kí ló túmọ̀ láti pe ara ẹni ní musulumi òdodo kí ni ọ̀pọ̀ márùn-ún ìsìláàmù dúró lé lórí ó ṣeéṣe kó jẹ́ pé èsì tí púpọ̀ máa fún mi ní ṣèbí ká fi gbé ní àlàáfíà ní ká sì tún tẹ́lẹ̀ àwọn ọ̀pọ̀ márùn-ún ẹ̀sìn ìsìláàmù tó sọ pé kẹ́lí mo tún ṣe adásúlá ilá ilọ́lá ká máa kí wákàtí márùn-ún wà déédé ká máa yan zaka ká gbà ramadan ká sì sún ìrìn àjò lọ sílẹ̀ mímọ̀ yẹn hajj ṣùgbọ́n ṣe rí àlàáfíà yẹn gan ọ̀pọ̀ márùn-ún ti dárúkọ yẹn gan ló ṣokùnfà ìdí tí Imam Travels and Tours ṣe sonígbọ̀wọ̀ ètò kan tí a pè ní gbadé àràfá lórí bond 92.9 FM ní gbogbo ọjọ́ ẹ̀sìn tí í ṣe Friday ni ìsùn náà yóò máa wáyé bẹ̀rẹ̀ ní déédé aago mẹ́fà sí aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ níbi tí Dr. Adetokun Abdulsalam yóò ti máa là wá lọ́yẹ̀ lórí bí Islam ṣe jẹ́ ẹ̀sìn àlàáfíà àti ohun tí ọ̀pọ̀ márùn-ún ẹ̀sìn Islam dúró lé lórí. Láti dá sí ètò lásìkò sí ètò bá ń lọ lọ́wọ́ ẹ pẹ̀ sórí 0706-316-1916 gbadé àràfá lórí
3: بسم الله الرحمن الرحيم

0: أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا
1: ẹkáàbọ̀ sórí ètò wa gbadé àràfà adúpẹ́ lọ́dọ̀ yìí pé ẹ ń fi ara bá wa ẹ ń fi ọkàn bá wa lọ lórí ètò yìí ọlọ́ba kó túbọ̀ máa ràn yín lọ́wọ́ gẹ́gbẹ́ yín sọ fún wa ẹni tó ṣe àwọn tí ó ṣe onígbà lọ tó ṣe onígbàwọ́ ètò yìí òun náà ni imam travels and tours imam travels and tours wọ́n ti wà lórí ètò yìí tipẹ́ ó ń gbà òyàn lọ sí mecca lọ sí medina lọ ṣe ń múra tọdún yìí tẹ bá fẹ́ bá wa lọ nọmba tẹ lè pè sí òun náà nìyí
2: 080-332-1304
1: ọ́fíìsì wa ó wà ní Abuja ó wà lẹ́kọ̀ tí Èkó yìí ó wà ní ọgbà olúwọlé ní ìbàdàn ọ́fíìsì wa wà ẹ lè kàn sí wa ní anytime tó bá fẹ́ tàbújá wà a ní ní Ondo Àkúrẹ́ a ní ní Ìjẹ̀bú-òde a ní ní Kano a ní ní America a ní ní UK gbogbo ibikíbi tó bá ti fẹ́ lọ ẹ pè wá a ṣetán láti pè yí a máa tọ́jú yín dáadáa.
2: Oúnjẹ oúnjẹ méjì lójúmọ́ pẹ̀lú ọ̀gọ́lọ́mba Iram fún gbogbo oúnjẹ Nàìjíríà ni òkò ń ṣe oúnjẹ Saudi oúnjẹ Nàìjíríà ti sọ pé ẹ máa gbádùn dáadáa ní ẹ̀ẹ̀mejì lójúmọ́ pẹ̀lú Iram fún ọkùnrin bákan náà Iram méjì fún àwọn ọkùnrin tó jẹ́ pé tí kan bá dọ̀tí ẹ lè change ẹ̀ bákan náà àwọn obìnrin náà ètò wà fún wọn fún aṣọ tí wọ́n máa wọ̀ láti gbé Iram tiwọn bákan náà ètò à ń lọ à ń bọ̀ mọ́tò tó máa gbé wa lọ tó máa gbé wa bọ̀ tó máa bọ́ sí rọrùn tí ò ní ni wá lára àti hòtẹ́ẹ̀lì tí ó súnmọ́ Aram tí ẹ ní rìn jìn púpọ̀ jù kó tó di pé ẹ máa dé Aram láti lọ ṣe ìbádà tí ẹ bá fẹ́ ṣe bákan náà gbogbo nǹkan tó yẹ pé bí ọ̀rọ̀ à ń dáyàn lóhùn nípa ọ̀rọ̀ ìlera ni o bóyá ó fẹ́ rẹ̀yàn díẹ̀ ni o wọ́n máa tètè fún wa ní ìtọ́jú tí ó péye ọlọ́run bá ò ní jẹ́ kí a ṣe àárẹ̀ ọlọ́run bá ṣe nírọ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa.
1: Ní àfikún gẹ́gẹ́ bí àwọn stars wa ṣe sọ Imam Travels ó jẹ́ organization kan tó pé ó mójútó ọ̀rọ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ ẹ̀sìn tẹ bá àwọn tá a wá yìí àwa láti Islamic Education Trust èmi gẹ́gẹ́ bí coordinator Islamic Education Trust ní South West brother mi ó jẹ́ coordinator Islamic Education Trust Lagos àwọn ṣáà pé àwọn fẹ́ ẹ̀kọ́ tó ṣe pàtàkì jù fún àwọn alálàájẹ àwọn ọmọ abẹ sí ṣe research adùn pé nàìjíríà lẹ́ni o Islam Education Trust Ọ̀dáwà Institute of Nigeria iṣẹ́ tá a mọ̀ jù òun ni research and training fún ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn àwọn ọlọ́pàá wà pé ẹwà ẹwà bá ṣàwọn ètò yìí so Imam Travels ó focus lórí pé ẹ̀kọ́ àkọyege ìmọ̀ àmọ̀jìnlẹ̀ lórí ọ̀rọ̀ hajj ọ̀fẹ́ fi àmúlò màálà ọ̀fẹ́ fi kan ìkọ̀wé kan kí ló lọ́run bá sọ kí ló ànọ́bì sọ bó ṣe káṣe ṣòtò hajj òun ni Imam Travels gbé dálé àwọn alájà wa alájà mudida ọ̀ṣun àwọn náà jẹ́ alákòóso ètò yìí tàjẹ́ ní barista alájì ọlálẹ́kan odutola odutayo àwọn ni operational manager ó dẹ̀ láwọn imam káàkiri gbogbo ìlú tá a sọ yìí bí Àkúrẹ́ ọwọ́ Ìjẹ̀bú-òde Èkó mìbà yìí
2: Ìbàdàn
1: Ọ̀yọ́
2: Kano
1: America Kano ibẹ̀ ló ti láwọn representative tó ń bá ọmọ bless and tẹ bá wá fẹ́ lọ sí hajj yìí àwọn nọ́mbà tẹ máa pè ó ní 080-332-1304
2: okay 080
1: 080
2: 33
1: 03 33 22 23 04 04 tẹ bá ti pọ̀ ojú kan náà la máa gbé nọ́mbà yín ọ̀rọ̀ ajì ẹ lè sanwó díẹ̀ ele ma so we de de pelu go lon ba olo ba se nlo fun gbo wa a ba ma pade a se pada bo nibi lati ma sare fun wa
3: lo se to nbo pelu go lon ba
1: e pa tu nice wa o
3: e pe wa ke send di whatsapp abi ke send di message pelu go lon ba a da yin lohun
1: number ta ma pe si
3: number ti e ma pe si leko na 080-080-33-22-22-13-04-04.
1: Oruko itemi je Dr. Tokunba Absalam from Islam Education Trust, Dawa Institute of Nigeria.
4: Ninety two point seven Friday, 0706 316 1916.

tusu wada ini jowa ala salatu.

0: I'm prepared for long. And you know, along about Baba now, about to know about to shake Yaka Nabut. You along with Lama Sing, and it's in Kami. But Yaka Nastain Baba won a law, and he was so then a can for the wall long. And he can't be your color, me a lot of anything and look back to the perfect bank colorway. She or the loan, Nanny. Well, the loan, Nanny, I'd be me a secret to Babossi. Alone, loan, I say. Be a Babossi. Alone, you want to see a chief, Yoko Bossi. Be a bunk, a pata pata. A man shall fit here, so the loan, but I kill on Barana. About to make a day, you like the perfume. I do call a molly. I need a one out to the latter or titty that's got our own day. Alone, Masha Bokora. اللهم لك الحمد ومنك الفرج وإليك المشتكى بالمؤمنين رؤوف رحيم
1: فهو بابا داو رؤوف النبي ولا نونيو ولا لا نو ادو في كان نبينا رحيم ولا لا باتو سي بوتو باكي لارو اكلوس اكلالي awon eyan la ma ronu pe to ba da fun yan lojo ni ojo aye laaro ko ni lo dale odo yi o ba ni yan wa ko si lebe olohun awon ronu kufuru die die ni gbogbo yen ya e ri pe aro lo ti lo ni ko le lo do san ah olohun ki se ba be o da le ko olohun pe sa mi wa ti wiki gbogbo nkan si me awon doctor kan gbogbo doctor ma ko ba si ni ma je ran mo ko ya ja kan mo ko ya je be mo ke a ni gbagun aye ni ta se pe mi ke to godo kari mi anabi muhammad
2: sallallahu alaihi wasallam
1: oba to ni lo sharu e lo fi ware royin e lo fi nkan re pon le kunu aba wa se alekun ke alekun ke fa anabi muhammad
2: sallallahu alaihi wasallam
1: oba so mo ande lo ni pe anabi muhammad
2: sallallahu alaihi wasallam
1: gbogbo ni to ba ko se patapata sofa n to won mo wa mo lo do won ya abi ni o ba ni mo mo ti o je ni mo gbe ra ga o awon ya fe ni o ri ko ja yi e ah e mo to la re ni nke di e to ri pe e mo gangan fun are kan zun ya ta khafu alayhi lisan khafifu alhamli ni o je do ai eso ko nta pe to ro kan ni mo e ba ni mo ka bale ila pe to ro kan to se pe e o ni be wu ko le ma ji ìgbẹ̀gbà alágbẹ̀ ẹgbọ́gbọ́n gímọ̀ pọ̀fẹ́sọ̀ wọlé ṣe ń kárí ẹgbọ́gbọ́n gímọ̀ bá alágbègbè rí ọba àmúrín mọ́ká gbáà ní wọ́n mọ̀ ti jímọ̀ wọn àgbẹ̀ tíṣà ní ìwé kàbẹ́ni kan bá àfà lékì wọ́n wà ti jímọ̀ ẹ lọ wọ́n lè gí owó àfà lọ lọ máa jẹ́ gí wa lọ́wọ́ lọ wọ́n lè kaṣọ lórí wáyà ọlọ́sẹ̀ àmọ́dé ó ní mọ̀ tí ẹgbẹ́ ìlọ ọlọ́run ṣe bẹ́ẹ̀ àlọ́bí ìgbàṣàgbẹ́ àlọ́bí ráyé sá káàmà má ṣe bẹ́ẹ̀ ẹni tó bá ráyé sá ní gbogbo nǹkan ò ní jẹ́ lójú ẹni tí ò ráyé sá ní gbogbo nǹkan wá gẹ lójú àwọn ìran ọmọ kàlẹ́ hákùnmù fún àtàkà fòrò hátà rútùmí mọ̀kọ́ ọ̀bìà ìbínú ti káyọ̀ lójú bá ọ ti kó wàhálà bá àtàkà fòrò ọfẹ́ kọlẹ̀ ogun ofe kọlu ọgbọn ofe ra mọtò ẹgbẹrún ofe fẹ yàwó rẹpẹtẹ ofe bímọ rẹpẹtẹ á sú ẹ fẹrẹ fẹràn oúnjẹ lẹkọ bu oúnjẹ tó pọ síwájú ẹ wàá rí pé òbílẹ̀ jẹ tán á sù wọn náà bó tilẹ̀ ń kóyàwó bí ato tó bá sì ń gẹ́gẹ́gẹ́gẹ́ tó pọ̀ ní ẹ èébí àti gbogbo oríṣi nǹkan ní òbẹ̀ ń bẹ bẹ́ẹ̀ náà láyé záhìdì ahmed wa muhammad ahmed ráyé sá wọn náà rí pé tó bá ráyé sá tí gbogbo nǹkan ò jẹ́ bàbà lójú ẹ̀ wàá rọrùn sùn òní ní bp òní iléeṣẹ́ lamẹ́ríkà òní iléeṣẹ́ london òní ní ghana òní ní sierra leone tí wọ́n bá pè ẹni mẹ́tẹ̀ẹ̀ta pé wọ́n rí lójú ẹ̀ ó ń tọ́ mọ́ àfààyè rẹ̀ ẹ̀yìn aráyé sá ni sọ àdúgbò muhammad
2: sallallahu
1: alaihi wa sallam azhar anas wọ́n rí aráyé sá jù gbogbo kẹ́ni kó wa ba ẹ̀yìn yọ̀ǹda ẹ̀ṣọ́ tó bá lówó jù tó bá ní dúkìá jù àbò ní nǹkan kan jù òní gbádùn rẹ ẹṣọ tó bá ní díẹ tó gba tító pẹ̀lú díẹ tọlọrun fún yẹn ọkàn àmà balẹ̀ ní gbogbo wọn ni ó jẹ wà ń fresh òní fresh ó fresh
0: anabi wa muhammad
2: sallallahu alaihi
0: wasallam anabi ma sha gboju ko fun yan bi ta ba de ngige npe asqanas ko ba le yan lowo re no ba wala anabi wa muhammad
2: sallallahu
0: alaihi wasallam lowo re ore nte le kinira ti ve to ba yi ti mo pe lowo nte le o da yi mo pe lowo nte le o pa ra aso ore nte le kinira ti ve ore se dada fun pupo ti won mo pe nibi to wulo si o wa la ba de lo mo lopa bi n kan ba se le se lo ma ni ko lo koko re lo bi wa ro yi pohun lo mo ma ran kiri ewu ose lo ni ile ti le ohun ti to 50
2: wa
0: o fun yara kan bo ni flat kan mo ma ko lo wa fi ese yeso tan bi otan wa ni kile ti o di gbogbo to ko dani ida gbogbo to ko ra kile ti o di dani ana bi lo wore o ni ka si pe ta ba ma ta ore e mo ka ba ba lo si be ba lo wo ra bayi ah ni abajo gbogbo le na to kilu ina la albarka bi o ni ti o fi ge saari ninu ramadan ebe do lajo ko se na ta bayi na ma gba be eyin lo ma gba ali genu ko o ti se malaika awon kan ti set saara abe bi o ba tu do ma jo ko se bayi wa ri ma gba be nbe ali genu ko malaika ko awon yan kan na to re debe eyin si ni ma to re laji ko ma fun yan ni nkan ko lo ma ma fun yan bi wa ni oke oke lọ́wọ́ àfún yìí ń gbé ẹni kébí yẹn bá ń tọrẹ tó ń tọrẹ owó ọmọ máa wà lókè ẹni tó báwọ̀ bá sì ń wà lókè ni a máa rí nǹkan fẹ́ dání ẹni tó yẹ wà yẹ lòún gbà àwọn tó yẹ wà lókè yẹn wọn ni òkè òkè lọ́wọ́ àfún yìí ń gbé ẹjẹ́ káà náà máa tọrẹ má dìrò gbọ̀ mọ́ra ó lè tọrọ jìjì ọlọ́mọdé tọrọ wa ó lè pàfùrọ̀dé mọ́wọ́ ti jọ́ kan allah akbar ẹni tó rán mi ní maka wọ́n máa ń ṣe dáadáa fún wa wọ́n á fún oríṣiríṣi nǹkan ló ń fún wa èmi náà á lọ́wọ́ nígbà tí wọ́n á ti maka dé wọ́n á ra gbàlábíà méjì fún wọn pé kí wọ́n máa bínú mo ṣáà tó rà tó olówó ni wọ́n náà wọ́n á lọ kí wọ́n jọ́ kan gbàlábíà tí wọ́n rà fún yẹn mo wá á rí lọ́rùn wọn ẹni tó lọ kẹ ìgbẹ́pẹ́ gbàlábíà táà náà rà ẹ lè wọ́ inú mi wá dùn inú mi dùn dédé pé mo ní àrájà gbàlábíà tí mo rà bọ̀ fún yan ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni wọ́n ti ẹ̀ láìkẹ́ pàápàá mo ní inú mi dùn ní tiri lọ́rùn yan ní allahu akbar inú mi dùn bí ẹ tẹ bá ti dé sìn mo máa ma wọ kí ni ó lè má dùn ọwọ́ ni táwọn náà bá fún wa láṣọ tó láṣọ náà ń tà wọ́n ní táwọn bá wọ̀ wá àga kan tó bá wà wọn dáadáa wọ́n táwọn náà bá rí inú àwọn dùn àga sí pé ká máa fúnra ní nǹkan lókùn ìgbà tá a bá ń rí kiri yẹn reciprocally inú kálukú a máa dùn má fún yàn tó bá ń fún yàn wọn ìrò kú rẹ bá ń fún yàn tó ń tẹrẹ bí ahmed muhammad ọlọ́run ti púlọ́ọ̀gì ìgbésí ayé ọmọ tiẹ̀ nìyẹn bí wò ti fẹ́ kó tán àwọn náà mi tọrọ kó tán lọ́wọ́ ẹ̀ tó bá ń bẹ ọlọ́run kọ́lọ́run bí ó máa pọ̀ sí àwọn náà máa bẹ ẹbẹ ọlọ́run kọ́lọ́run bí bùkátà àbíà wọn máa sáré kó má tàn aláìmọ́ọ̀rẹ́ yẹn wà rúwọ́ kọ́ láwọn yóò aláìmọ́ọ̀rẹ́ yẹn kò sí ń tẹ́lẹ̀ fún kò sí ń tẹ́lẹ̀ ṣe fún kàmúùdù yẹn ẹ yàgò fún rẹ níbẹ̀ abẹ́ntọ́mọ́ọ̀rẹ́ ẹ̀yìn rẹ nìyẹn ẹ tún fún sí kò nífẹ̀ẹ́ kú lábùsọ wa gbé láyẹ bí tó ìbẹ́hù bẹ̀rẹ̀ amúnwálá di iná ọ̀rọ̀ táwọn olóògbé bá wọ́n lọ lọ́sọ bí wà jẹ́rẹ́ ká àyìnà fáàgìnà kò sọ bẹ́ẹ̀ fáwà tọ́tà náà káàtì ẹ̀rọ mú jọ́kàn pé ṣé gbogbo tó wà líǹkì ọ̀hún ti jẹun péyà lọ́gbẹ́gbẹ́ báwo ni mo tẹ́wọ́ sí ẹ̀ yóò tẹ́wọ́ sẹ́ni kankan ó kàn gbé nǹkan káàkiri má tẹ́ wọ́n náà bá ń tẹ́wọ́ sí yàn wọ́n á fojú ẹ̀ wọ́n á ṣàdúrà fún ẹ̀ àdúrà mi ẹjẹ́ káwọn náà jẹ́ ahmed muhammad náà bá mọ tán káàtì ẹ̀ gbìyànjú pé ẹwà àwọn àmà ìlú ilé wa ìjọ àwọn tó kù wa náà yíyó báyìí bákan náà ahmed muhammad lọ́la yóò sọ àlùṣe ìlà àtọ̀ kú ní ẹnìkan ní tọrọ nǹkan lọ́wọ́ kálọ̀ ní bá fún lọ́la ìwájú adam bí mẹ́ ìkọ́ra ò ahmed muhammad èyí tí òní tí ó tọ́kàn yóò kọ́ ahmed òní dọ́jú ẹ̀kú ìka mọ̀ pé ká lòun ìka ó mọ̀ pé ká lòun òun náà mọ̀ pé òun níyàn lára àwọn ènìyàn kì í ṣe bẹ́ẹ̀ ahmed muhammad
1: ولباسط كل عاد من أصحابه حتى يظن أنه عرض عليه من جميع أصحابه رضو محمد قتل إليه فوقنا صحابي طمع طبيه قتل إليه فوقنا كوكونا دي بيبتانا دي قتل إليه توجور إليه فوقنا دي لا أعيه من كوكونا داي إليه من عرض لك بيه أولوه ميجو بيه أولوه داجو bẹ́ẹ̀ lòun gba ojú rẹ̀ jùmájú àdẹ́bù muhammad
2: sọ́lọ́lá
1: ayé lọ́sọ̀lá ìbítà mẹ́rin rọ̀ fún ọdẹ́ òun jẹ́ bẹ́ẹ̀ tó tẹ́ ẹ̀rẹ́ òun rẹ̀ ìwọ̀n tó gbá kan ní kálukú àdẹ́bù àṣẹ a máa múnú wọn dùn gẹ́gẹ́ bí i pé ẹni yẹn ló dáa jù ní a máa rò lẹ́bí ẹ̀ẹ́dẹ́gbá àbí òun dáa jù sọ́lọ́lá bima n ka na yari jɔn la awale yɔrɔ ma na ka wa ta kara n la. a
2: bɛ fi rɔ lakɔli ka na datɔn bi ma ko ne la yɔrɔ to a bɛ na to a nɔ ni a kana tɔn bima n ka na yari jɔn la awale yɔrɔ ma na ka wa ta kara n la a bɛ fi rɔ.
1: a ma bɔ wa muhammadu.
2: akɔli ka na datɔn.
1: Ìyàwó ti wà fún yín.
2: Ìrọ̀sùn
1: ìlànà. Bọ́dà Mẹ́bí Mahamma o.
2: Síwájú ni Hasana tún.
1: Pàrí kọ́ ṣe eré.
2: Bímọ nǹkan rẹ̀ ijó la ọ̀lẹ́yà ọ̀mọ̀lẹ́yà.
1: Bí mo gbé ohun tó bá mọ̀ pé wọ́n pàdé náà ọba tí ìrètí ọlọ́run ọba níjọ́ kan ọ̀lẹ́yà ọ̀mọ̀lẹ́yà. Ó sì mọ̀ péjọ́ kan yóò padà kẹ́yìn kálukú tọ́lọ́run bó ṣe ṣeré oṣẹ́ wa ni.
2: Ní
1: ìṣẹ́ wọn ti ọlọ́run ọba ní gbogbo ìgbà ní gbogbo àsìkò. Ànábì wa Muhammadu. Yakubu mọ aláhùn. Ànábì àmà ara àwọn ará ilé lọ́wọ́. Gbogbo nǹkan kan ni kò gbóléyàn lórí. Mo ràn wọ́n lọ, àwọn ìyàwó lọ́wọ́. Àwọn ọmọ sàádọ́ lọ́wọ́. Àwọn ọmọ náà lọ́wọ́ ń gbà ní. Ànábì àmà ṣe bẹ́ẹ̀. Ànábì wa Muhammadu yìí. Ọjọ́ ibù dáwà tẹ̀lé ṣúrì wà lẹ́ni tí ò mọ́lú àbí bá pé ànábì àdàlú ìwọ́n tó máa ń ṣe òbí lọ ìwọ́n ló mọ̀ tó lọ tọ́lọ̀ máa ṣàánú ẹ̀ àwọn ló ń ṣe àwọn ló kọ̀ fún àṣì àwọn ìgbéró lọ́wọ́ ìjọ tó máa fún àṣì ṣíṣe ọlọ́run ló ń ṣe ànábì wa muhammad ìjú ibùdó àwọn tàlhúrù wà lọ́bùtì lọ́ mọ́lú àbí pé àdàwọn lóhùn ẹni tẹ bá fẹ́ ká ànábì ṣe ànábì ò ṣe ànábì àdáhùn ànábì ń ṣe dáadáa sẹ́rú ànábì ń ṣe dáadáa sọmọ olúwàbí ìyẹn bẹ́ẹ̀ lànàbì wa muhammad ìnàlá à wà máa ní àyíkàtà yóò sọ lónà àlànàbì yá ayé wà lẹ́bí náà mọ́nú.
2: sọ́lù àárín ìní wa tẹ́lẹ̀ mú ọ̀tẹ̀ sílé ma.
1: ànábì wa muhammad lọ́wọ́ kí bá lóun adé yẹ ta ọyọ ká fi wọn àlè ha wọn bá fà ànábì lẹ́bù àgbà òyì ká fi wọn àléyà ègùn tó bá fún yẹn òun náà á dúpẹ́ á tó mú nǹkan míì náà tó òun náà fi dúpẹ́. ẹ wú ẹyin tẹ ẹ bíi ká lọ dáná ń sìn pé alọ́ọ̀lẹ́ àwọn àyàwó pé afẹ́fẹ́ yàwó ọ̀yàn á lè rọ sàn wọ́n lè rọ gẹ̀dẹ̀ wọ́n lè rí ṣíṣe nǹkan àwọn àràbà ń gbẹ ẹni ọ afẹ́fẹ́ ọmọ yín ni ó tán bá gbà tán táwọn náà bá fẹ́ kó àti gbé èyí pé tó bá fún ẹ ìwọ náà gbìyànjú máa fún yàn padà bí àfáà tó ń já náà sí náà ní wọn bí àfáà gbá yọnù fún mi wọn bá fẹ́ ra yọnù ọtí bá ra yọnù àfáà wà ní àwọn amékan lè rìn àtò ẹ̀jẹ̀ a máa lò gbogbo bàtà ọtí ni ó mọ àfáà yìí náà ṣe dáadáa èyí tó bá ṣoore fún ìwọ náà gba oore padà máa rò pé tó fún ẹ gọ máa rò pé yẹ kú èyí ṣe dáadáa fún ẹ ó yẹ kóronú pé kí lè fi dá padà fún gbogbo ọjọ́ tata ronú bẹ́ẹ̀ wọ́n rí òní sùn yẹn ṣe orí àmàwù yẹn ṣe àwọn kálukú ti yàwọ́ kálukú ti yàyàkúyà ó fẹ́ gbà ní kò fẹ́ fún un the rest to take ó fẹ́ gbà ní gbogbo ọ̀nà is not ready to give anybody ẹ ṣá máa fún ni ẹ ṣá máa fún ni akérèdé torí bẹ́ẹ̀ ànábì wa muhammad
2: ìyẹn
1: pé ọ̀hánbí yà ànábì ń gba ẹ̀bùn bẹ́ẹ̀lù ká fi wọn àlè yá tẹ́lẹ̀ wọn fún lẹ́bùn òun náà gbìyànjú á tún fún ẹ̀ ní nǹkan ẹ̀jẹ̀ ká máa ṣe bẹ́ẹ̀ náà ìjì ìjọba ń ṣe tiwa ẹ̀jẹ̀ ká náà máa sanwó orí gbogbo mi tó ń lajú tó gòkè láyé bí ìjọba ṣe ń ṣe dáadáa yẹn náà làwọn náà ń bẹ́ ẹ̀tọ́ padà kí ló dé ó dé ti pọ̀ jù ẹlòmíì kàkà kó tó fi eré sanre ibi ni ò fi sanre ó máa sóró rè kò ní fẹ́ ṣe mọ́ ami àṣefélé ṣé báwọn èèyàn ti rí rèé òye bẹ́ẹ̀ àìbẹ́ẹ̀ bí akọ́ṣẹ́ àbẹ́ muhammad tí ìjọba bá ṣe ń ta ẹgbó tí ènìyàn ṣe yìí sìn tí ènìyàn rà kó agbára ó tún ti pọ̀ torí bàbá wà lọ́dọ̀ wá ń ṣe àárí bó ti ń lọ bó ti ń bọ̀ yá kí ìjọba ná àwọn náà ní o àbí ìtẹ́ ṣe ìtẹ́ ẹ̀dá yorùbá mélòó ló ń wọ̀ ká tún lọ wò kọ́ lọ wo orúkọ àwọn tó ń wọ̀ àmọ́ bí ìjọba wá ṣe irú nǹkan bẹ́ẹ̀ kí làánà máa dá padà fún ìjọba nísìn ẹrù ẹnìkan sọ nǹkan kan mú ní ẹ̀yẹ ọlọ́run kan wọ tó ìlà tẹ̀kọ́ lọ sí ìbàdàn wọ́n tún skip ru wọn fẹ́ sanwó àwọn kan wà níbẹ̀ tí àwọn ẹ̀yàn máa wọlé o ẹ̀yàn máa gba tíkẹ́ẹ̀tì o ẹjọ́ bá a bá ń ṣe báyìí wọ́n ra dísù náà fi ń tọ́wà ẹ̀ bá a bá ń ṣe báyìí ṣé ilé iṣẹ́ mú un lè dorí kodò gbogbo àǹfààní tí ìrọ̀rí tó gbẹ̀yàn tí ìrọ̀rá lọ wọ́ọ́rọ́wọ́ àwọn ní ìjọba ọ̀dà ìjọba ọ̀dà aburú tó wà lọ́wọ́ tí ra yìí náà nǹkan ọmọ ojú òye kẹ tọ̀ sí lọ ní àzákà yìí sí ọmọ ojú òye kí ẹyà gbẹ sí èyí tí ìjọba bá ṣe tó bá dáná jẹ́ ká fi dáadáa padà fún wọn bẹ́ẹ̀ náà ni bàbá ẹ̀ ó yẹ kọ́ mọ́ kọ́ ẹrẹ́ lomi alóhun sẹlẹ̀bẹ̀tì bàbá wọn wọn ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nǹkan tó ń lè gbùdọ́ lọ́wọ́ ń kẹ́ wọn àmọ́ kó ń pa owó yẹ kí ni wọ́n dùn òsì náà bá ṣàfi bẹ́ẹ̀ bá tọ́ mọ níjọ́ tọ́ mọ́ náà bá dàgbọ́ yẹ kó dáadáa padà ni àwọn èèyàn àgbà mẹ́bí
3: sọlọ́lọ́
1: àlẹ́
3: ìwọ̀sán
1: náà ní bá gbà náà gbogbo àríkọ́ṣe ebi yìí ní òun ayé rọrùn ẹni tí kìí ṣe mùsùlùmí tó bá wọlé ìlà rẹ̀ afẹ́rẹ́ èèyàn ní báwá kà lára yàn kó bóòtì àbí tó ń tọ́wọ́ bá ti rìbíwà ó gba kíláàsì lára ẹni èèyàn ní bá ìwà tí ò dá lára ẹ̀ kó bóòtì ẹ̀ èèyàn ní ìjìnlẹ̀ máa ń sábúyàn ẹni eré ìka máa sá lọ fún kò ní ẹkọ nígbà bá ṣe bẹ́ẹ̀ náà ni ẹni ibi tó bá báwá kà lára ẹ̀ ọ máa sá ẹjẹ́ ká máa reciprocate ní ibi dáadáa bí èèyàn bá ṣe fún ẹ ìwọ náà gbìyànjú láti ṣe fún padà ẹ ráwọ mi èkó ẹni mo yọ fúnra mi ṣẹgbẹ́ náà mi èkó náà mọ́ kò yọ fúnra ẹnìkan ẹni mo yọ fún ẹ mo yọ fúnra mi ẹjẹ́ akọ́ṣẹ́ àmọ́bì látara báyìí ìyàwó ọkọ ẹ ti dá sí ẹ gbogbo ohun tó ní kó máa ṣe owó náà máa ẹyẹ fún ọkọ iléèwé àwọn ọmọ tí ò rí bẹ wàhálà lọkọ ìṣe kan tó rí mi ẹnìkan mo pàdé ẹ wọn kó wá sí níjọ náà lọhùnún ni wọn gbá abẹ láàlẹ sún àlẹ sí gbọ ẹ wọn ní máa gba ẹjẹ tí ò wọ ìmọye tó ń ta níjọ náà lọhùnún ní ọmọ ni wa ní ẹnìkan ló sọ pé hospital ìjọba ni ó ní ẹni tó bá lówó lólè ìlú ẹjẹ ẹni tó bá ní òkú ìlú báyìí ìlú ó tó ẹgẹ pàǹtì kan àbí kí wọn ń pè wọn ní méjì ni ó tó ṣí fún wa ó lè ra ẹgẹ pàǹtì yẹn ní ẹgbà méjì péré mọ́mìd tó máa ń sọ wọn ni ok ó bá ń ṣẹlẹ̀ nǹkó jẹ́ níbi láti máa rí káàdì rè owó tó ń sọ yìí àgbà jáde fún ẹ báyìí tí a mọ̀ pé ọ̀gá wọn di ẹlẹ́gbẹ̀ nǹkan fúnra rẹ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún mọ́ wọn á wò títí báyìí pé báwo làwọn ò ṣe ń máa kú sọ́spítù báyìí àtẹ́kọ̀ nígbà tá a dé bẹ̀rẹ̀ àǹtọ̀ ẹni ìṣẹ̀lẹ̀ ọ́nà fẹ́ yà wọ́n fọ́tò kàrọ̀ rẹ́gísítà mi àáfàá lèmi o ẹjẹ́ á fún ọ lóòótọ́ abẹ́ fún ẹ ìwé báyìí báyìí ni o àwọn náà ní kí náà ní kírísítì táwọn rówó san ọkọ wọn lọmọ níṣẹ ẹni tó wà lẹ́rọ la máa fún ọ ẹgbà ẹgbà nǹkan láàrẹ pọ̀ dé náà kó ṣàánú wa o àlọ́dẹ níbi aláàrẹ wò ó sì ń ṣe dáadáa fún wọn wọn tágbára ẹ̀ka bí wọn bá lọ sọ síbítù náà tó ń wò gìràgìrà á lọ́lẹ̀ díẹ̀ wọn bá lọ́wọ́ máa jó mọ́ wọn bá lọ́wọ́ máa yọ mọ́ wọn wò pé àwọn kan rí bàárẹ̀ nǹkan tẹ́lẹ̀ tí òun tó kàn bàárẹ̀ nǹkan ti là bàárẹ̀ nǹkan ní gúlégúlé gbogbo ilé ìdí tà lẹ́gbẹ̀ẹ́ fi lọ tó ń lọ tó ń lọ wà láàrẹ̀ ní pé kí wọ́n tó lálàáfíà lè mọ ìyà láàáfíà kọ́lọ̀ kọ́ ṣàánú wa
4: láà
1: bí jọ́wọ́ ìjọ wa tún máa bá a lọ wa tún ṣàlàyé rà nẹ́bẹ̀ẹ́ lọ kọ́lọ̀ ń bá a ṣàlékún kí alékún kẹ kí anábùwà mọ̀hánà náà ẹni tó ń ṣolùbọ̀ tó ètò yọlọ má jẹ́ ń mọ̀nìyà má jẹ́ ń mọ̀dà mọ́ àtà ń fi náà lọ́wọ́ ẹ̀ka náà mọ̀ ní amájọ ọmọdà gbogbo tí tó ń bọ̀ ọlọ́mọdà mọ̀nìyà má jẹ́ ń mọ̀dà bá gbé aláàbáwá ìfọkànbà lórí eré ọlọ́mọkú ṣe fà ìwọ fọlẹ́stín bá a máa mùsùlùmí rẹ lọ́wọ́ gbogbo tó gún ti ń jà láyé ọlọ́mọdà pẹ̀tù sílẹ̀
5: والحمد لله رب العالمين.

0: FM 92.9. Ìtẹ̀síwápọ̀ kárí ayé.
1: Wà máa ń àsánù kan lámì máa dá ìlẹ́lẹ́hìn wà mílà sọ̀léhá. Wà kọ́lá iná ní mínà mùsùlùmí sọ̀dọ́kọ́ Láọ́lá Azeem. Ìpèsè òun Maghrib ti ẹ̀fẹ́ tẹ́tí sí yìí ni ẹrú ọlọ́run ọba kan ṣe onígbọ̀wọ́ rẹ̀ kí ó máa jẹ́ okùnfà lékún àforíjì ìkẹ́ àti ìyọnu ọlọ́run fún àwọn òbí rẹ̀ méjèèjì tí wọ́n ti papòdà kó sì jẹ́ sábàbí aljanna firdaus fún àwọn méjèèjì lálẹ́ kìyàmọ̀ aláhùmọ̀ àmì bismillah.

gẹ́gẹ́ lago méje alẹ́ lù ẹ̀kalẹ́ a kù ṣe àtàárọ̀ ìròyìn àgbáyé ló ń dé sí etí ìgbọ́yín láti iléeṣẹ́ Bond FM 92.9 ẹ̀ka ti Radio Nigeria ta wà nílùú onígbòǹgbò níkẹjà ní ìpínlẹ̀ Èkó àmọ́ ṣáájú àwọn kókó tó jẹyọ nínú ìròyìn ọ̀hún. Àjọ INEC ti tẹnpẹlẹmọ́ akitiyan rẹ̀ láti rí dájú pé ètò ìdìbò nílànà ẹ̀rọ ìmọ̀ tẹkinọ́lọ́jì ó túbọ̀ fẹsẹ̀ múlẹ̀ sí láti lè jẹ́ kí ó túbọ̀ rọrùn fún àwọn obìnrin ọ̀dọ́ àtàwọn tẹ́jà rápènijà láti ṣàmúlò ẹ̀. Ìpínlẹ̀ Ebonyi kéde ọ̀la fún ètò ìdìbò sáwọn ìjọba ìbílẹ̀. Ìjọba àpapọ̀ kéde ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù yìí gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi ní ìsàmì Eid al-Maulid. Orílẹ̀-èdè China kọ ìpè ìdúnkòkò mọ́ni eléyìí tí ààrẹ orílẹ̀-èdè America tari sórílẹ̀-èdè Iran. Wáyé ọ̀rọ̀ ìránre lẹ́kùnrẹ́rẹ́ látẹnu Fauzia Salako san ni. Àjọ INEC ní òun ti ń ṣe iṣẹ́ láti rí i pé iṣẹ́ tí àjọ yìí túbọ̀ ń ṣe ó gbọ́dọ̀ fẹsẹ̀ múlẹ̀ pàápàá ní ẹ̀ka eléyìí tó ní ṣe pẹ̀lú ìmọ̀ ẹ̀rọ tẹkinọ́lọ́jì. Òun máa ṣe àgbékalẹ̀ wọn fún kó ti jẹ́ àǹfààní fún ayélujára táwọn èèyàn máa lò láti lè ṣe ètò ìdìbò. Òun náà wọ́n fẹ́ ṣe eléyìí láti lè rí dájú pé ìlànà náà ó túbọ̀ lalẹ̀ wù sí dáadáa ó sì wà ní àrọ́wọ́tó àwọn obìnrin àwọn ọ̀dọ́ àtàwọn tẹ́yà ara ní ìpèníjà kán lè láǹfààní láti kópa nínú ètò ìbò kí wọ́n tún lè ṣe eléyìí ní ìbámu pẹ̀lú ètò ìdìbò ọdún 2027 tó ń bọ̀ lọ́nà. Alága àjọ INEC ọ̀jọ̀gbọ́n Joash Amupitan ló ṣàlàyé ọ̀rọ̀ yìí nílùú Abuja lásìkò tó gbé aṣojú orílẹ̀-èdè Canada sórílẹ̀-èdè Nàìjíríà tó gba lálejò ní ọ́fíìsì rẹ̀ ní ọ̀hún ìyàn ọ̀gbẹ́ni David Sproul àtàwọn ikọ̀ ẹ̀. Lásìkò àbẹ̀wò yìí náà ni ọ̀jọ̀gbọ́n Amupitan ti sọ wípé àjọ tuntun palẹ̀mọ́ láti ṣe àyẹ̀wò àwọn irinṣẹ́ bíi beavers àtàwọn irinṣẹ́ mìíràn eléyìí táwọn máa lò fún ètò ìdìbò káwọn lè rí dájú pé wọ́n dángájíá wọ́n sì wà ní ipò tó dáa láti lò. Ó ní orílẹ̀-èdè Nàìjíríà àti Canada ni wọ́n ti jọ ń kọ́ ọmọlùbọ́pọ̀ ṣiṣẹ́ tí wọ́n sì ní ìbáṣepọ̀ tó dáa láti bí ọdún mọdún eléyìí tó jì jẹ́ kí ìtẹ̀síwájú wà fún orílẹ̀-èdè méjèèjì. Ó ní orílẹ̀-èdè Canada náà ni wọ́n wá láti rí pé àwọn wá ṣe ìdàgbàsókè fún ètò ìjọba àwarawa lórílẹ̀-èdè yìí àti bí ó ṣe wà ní ọ̀dọ̀ wọn lọ́hùn-ún. Ṣáájú ni aṣojú orílẹ̀-èdè Canada sórílẹ̀-èdè Nàìjíríà ìyàn ọ̀gbẹ́ni David Sproul ti ṣèlérí láti ṣàtìlẹ́yìn tó gbókan fún àjọ INEC láti rí dájú pé ètò ìdìbò ọdún 2027 ó lọ ní rọwọ́-rọsẹ̀. Ìdí táwọn fi wá sí àjọ náà rèé láti lè mọ ìpalẹ̀mọ́ eléyìí tí wọ́n ti ń ṣe àti bí ó ṣe ń lọ sí àti pé pàápàá káwọn béèrè àwọn ọ̀nà owó làwọn lè gbà fi ṣe ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn fún àjọ ọ̀hún. Òǹdíje dupò fún ipò ààrẹ orílẹ̀-èdè yìí lábẹ́ ẹgbẹ́ òṣèlú Nigeria Democratic Congress NDC ọ̀gbẹ́ni Peter Obi àti ó ti sọ wípé àwọn ètò fún ọrọ̀ ajé òun máa ṣàgbékalẹ̀ wọn nígbà tóun bá dé ipò ọ̀hún. Ó ní pípèsè nǹkan kóun sì máa tún kówó lé iṣẹ́ àtàwọn ilé iṣẹ́ tó máa mú kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí túbọ̀ ṣẹnu rí tó fi kan ìdàgbàsókè àwọn òṣìṣẹ́ kí wọ́n lè ṣe àgbékalẹ̀ ọ̀nà tí yóò mú kí orílẹ̀-èdè yìí túbọ̀ máa tẹ̀síwájú. Ó sọ̀rọ̀ yìí lásìkò tó ń fèsì sí ìbéèrè táwọn oníròyìn sọ fún ní ilé ẹ̀ tó wà ní ìlú Onitsha ní ìpalẹ̀mọ́ fún ìpolongo ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Ó ní òun yóò tún ṣiṣẹ́ lórí ìdáàbòbò fún àwọn àgbẹ̀ àwọn gbogbo agbègbè tí wọ́n ti ń ṣe iṣẹ́ àgbẹ̀ àti ohun ọ̀gbìn pẹ̀lú ètò owó ìrànlọ́wọ́ tí ó fi ràn wọ́n lọ́wọ́ kí iṣẹ́ wọn túbọ̀ máa gbèrú sí. Bákan náà ló ní òun yóò rí dájú

àyíká táwọn oníṣòwò tí ń ṣe òwò wọn náà wà ní ìrọ̀rùn lórí tó yẹ pé wọ́n ṣàgbékalẹ̀ ọ̀nà tó fi jáde pé wọ́n ò ṣe ètò wọn lọ́nà tí yóò mú kí ìpolówó ọjà owó ìrànlọ́wọ́ fi ràn wọ́n lọ́wọ́ kí iṣẹ́ wọn túbọ̀ máa gbèrú sí i bákan náà ló ní òun yóò dájú pé àyíká táwọn oníṣòwò tí ń ṣe òwò wọn náà wà ní ìrọ̀rùn lórí tó yẹ pé wọ́n ṣàgbékalẹ̀ ọ̀nà tó fi jáde pé wọ́n ò ṣe ètò wọn lọ́nà tí yóò mú kí ìpolówó ọjà àti èrò ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè kó túbọ̀ máa gbẹnu sókè sí i eléyìí tó jẹ́ kí ìdàgbàsókè tó pọ̀ ó bá ọmọ orílẹ̀-èdè yìí àti gbogbo àwọn tó wà ńbẹ̀ lábẹ́ èrò tẹ̀sìn tàbí ti ẹ̀yà onílórí ètò lórí ẹ̀kọ́ àti àwọn ọ̀dọ́ tó fi kọ ẹ̀kọ́ nípa iṣẹ́ ọwọ́ máa músà lóògùn tóun sì máa ṣiṣẹ́ dáadáa lórí wọn igbákejì òun ìyẹn Alhaji Rabiu Kwankwaso yóò parapọ̀ ṣe àwọn iṣẹ́ yìí ní gbogbo ẹkùn tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà yìí àìdẹ̀yẹ sí ẹnikẹ́ni. Ikọ̀ tó ń ṣe yìí ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n pè ní Ìmọ́lẹ̀ Campaign Council ṣe àlàyé àbẹ̀wò tí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ìyẹn gómìnà Adémọlá Adeleke sí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Wọ́n ní kò ní nǹkankan ṣe pẹ̀lú pé gómìnà Adeleke ń gbé ìgbésẹ̀ láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC gẹ́gẹ́ bí àwọn kan ti ṣe ń gbé ipò yí ẹnu kiri. Lága ẹ̀ka náà eléyìí tó ní ṣe pẹ̀lú ìròyìn nínú ikọ̀ ọ̀hún ìyẹn ọ̀gbẹ́ni Bámidélé Sàlám ni ó ní àbẹ̀wò ọ̀hún kì í ṣe nǹkan tó jẹ́ nǹkan tó jẹ́ tuntun nítorí pé nínú ètò òṣèlú irú ìgbésẹ̀ yìí ni ọ̀pọ̀lọpọ̀ olóṣèlú máa ń gbé lẹ́yìn tí ètò ìdìbò bá parí tó sì jẹ́ pé ó yọrí sí rere. Ó ní ìpinnu náà òun láti lọ sọ fún ààrẹ láti dúpẹ́ lọ́wọ́ wọn kí wọ́n sì dúpẹ́ lọ́wọ́ àṣeyọrí eléyìí tí ètò ìdìbò tó ní lákọsílẹ̀. Ó ní ìdáhùn fi lọ fún àbẹ̀wò yìí rèé kán ṣe pẹ̀lú pé èèyàn kankan fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú kan tí ó ní gbogbo àsìkò tí wọ́n fi jíròrò nípa nípa ìṣàbò yìí ó ní kò sí ọ̀rọ̀ kankan tí wọ́n sọ nípa pé èèyàn kan fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ tàbí òmíì. Ó ní irọ́ funfun báláwú òun náà ni eléyìí táwọn èèyàn ń pò yí ẹnu. Ó ní gbogbo àsìkò tí gómìnà fi bá ààrẹ sọ̀rọ̀ nínú àsìkò ó ní ọ̀rọ̀ tí wọ́n ń sọ ni nípa ìdàgbàsókè ìpínlẹ̀ Ọ̀ṣun ìdàgbàsókè tó gbọ́dọ̀ wà lórílẹ̀-èdè yìí àti ìṣọ̀kan lórílẹ̀-èdè. Ó wàá mú dá àwọn alátìlẹyìn sínátọ̀ Adémọ́lá Adeleke lójú wípé kí wọ́n túbọ̀ máa tẹ̀síwájú láti máa ṣe àtìlẹyìn fún gómìnà nítorí iṣẹ́ takuntakun tí gómìnà ń ṣe fún ìdàgbàsókè ìpínlẹ̀ Ọ̀ṣun. Bákan náà ló tún sọ wípé wọ́n gbìyànjú láti rí i dájú pé wọ́n ṣe ṣe ètò ìdìbò tó lọ lọ́wọ́ nígbà tí kò ètò ìdìbò 2027 náà bá wáyé ní gbogbo ibi tó bá ti wà wọ́n ṣe ètò ìdìbò náà kó lọ ní wọ́ọ́rọ́wọ́. Àwọn ni àwọn kan sára sí fún àtìlẹ́yìn eléyìí tí wọ́n ṣe fún gómìnà náà lásìkò ètò ìdìbò tó wáyé ìpínlẹ̀ Ọ̀ṣun. Lákòótán ọ̀rọ̀ ẹ̀ ó ní káwọn alátìlẹyìn gómìnà kí wọ́n da ọ̀rọ̀ náà nù bí omi ìṣọwọ́ torí pé kò sọ̀rọ̀ ńbẹ̀. Ètò ìdìbò fún àwọn ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́dún yìí yóò wáyé ní ọjọ́ Sátidé ọjọ́ 22 oṣù kẹjọ tá a wà yìí. Ọ̀rọ̀ yìí jáde nínú àtẹ̀jáde kan tí ó ti ẹni tó jẹ́ alága fún ètò ìdìbò ní ìpínlẹ̀ ọ̀hún ìyẹn Oyè Patrick Ẹ̀yìn tí ó ti tari síta tó sì ṣe lálàyé pé ètò ìdìbò náà yóò lọ ní wọ́ọ́rọ́wọ́ ní àsìkò tí wọ́n kí wọ́n ní dédé èròngbà ìjọba òun náà ni pé gbogbo olùgbé ìpínlẹ̀ ọ̀hún kí wọ́n láǹfààní láti yan àwọn olórí wọn ní gbogbo ìjọba ìbílẹ̀. Olóyè Ẹ̀yìn ní àjọ àwọn ti pín àwọn irinṣẹ́ àti èlò ìdìbò sí gbogbo àwọn ìjọba ìpínlẹ̀ 13 tó wà ní ìlú náà tó fi kan àwọn ibùdó ìdìbò 2,964 káàkiri ìpínlẹ̀ ọ̀hún pín àwọn irinṣẹ́ náà sí. Ó ní yíyẹ orúkọ àwọn òǹdìbò àti ètò ìdìbò gangan yóò bẹ̀rẹ̀ lásìkò kan náà ní aago tí gbogbo ètò ọ̀hún yóò sì parí ní aago mẹ́ta ọ̀sán ọ̀la. Olóyè Ẹ̀yìn wá ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn olórí ẹgbẹ́ olóṣèlú tí wọ́n kópa nínú ètò ọ̀hún àti àtìlẹ́yìn wọn kí wọ́n jìnà sí ìwà ipá tàbí láti ní rògbòdìyàn lásìkò ìdìbò tàbí lẹ́yìn tí ìdìbò náà bá parí tán. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ebonyi ti pàṣẹ pé kò ní sí lílọ bíbọ̀ èèyàn ọkọ̀ kankan lásìkò ètò ìdìbò ọ̀hún àyàfi àwọn tó jẹ́ pé iṣẹ́ wọn gbà wọ́n tí òfin sì gbà wọ́n láṣìyè láti máa ṣiṣẹ́. Eré iṣẹ́ ń gbọ́ láti iléeṣẹ́ Bond FM 92.9.

bọ̀ padà abẹ́ ṣe ń tẹ́tí sí wa ìròyìn àgbáyé ń tẹ̀síwájú. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti kéde ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n Tuesday August 25th ọdún yìí gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi àyájọ́ Eid al-Maulud ọjọ́ ìbí Ànọ́bì Muhammad. Lákòóso fún ọ̀rọ̀ abẹ́lé, Ọ̀gbẹ́ni Olúbùnmi Túnjí Òjó ló pe ọjọ́ ìsinmi

0: ọ̀hún nínú àtẹ̀jáde kan tí akọ̀wé àgbà àjọ ọ̀hún ta Magdalene Ajani tí ó tari síta. Ọ̀gbẹ́ni Sojo nínú àtẹ̀jáde náà kó kí gbogbo Mùsùlùmí ọmọ orílẹ̀-èdè yìí àkìrẹ àgbà ńlá ayé kú ayẹyẹ náà. Wọ́n wá rọ̀ wọ́n láti ṣàmúlò àwọn ẹ̀kọ́ nínú ìfẹ́ orílẹ̀-èdè ẹni. Ìlànà ìlànà ẹni ìtẹríba àti ìfarajìn eléyìí tó wà tó hàn gbangba nínú ìgbésí ayé ànábì gẹ́gẹ́ bí ó ti ṣe wà ní àkọọ́lẹ̀ nínú ìtàn kí wọ́n ṣe àmúlò ẹ̀. Ọ̀gbẹ́ni Túnjí Òjó tún rọ àwọn ọmọ èdè yìí láti lo àǹfààní àyájọ́ Mọ́lúd náà láti gba àdúrà àlàáfíà ìṣọ̀kan àti ìfẹ́ lórílẹ̀ èdè yìí nítorí wípé Yorùbá wọ́n ní ìrọ̀rùn gi ní ìrọ̀rùn ẹyẹ. Àjọ Lagos State Health District 5 ti tẹ̀síwájú lórí ètò ìpolówó ẹ̀ lórí ìgbà abẹ́rẹ́ àjẹsára àti gbígbé ètò ìlera túbọ̀ wọ àwọn agbègbè lẹ́sẹ̀kùkú. Ètò ọlọ́jọ́ méjì fún abẹ́rẹ́ àjẹsára lẹ́sẹ̀kùkú ni wọ́n ti gbé lọ sí àwọn ìgbèríko láti fún àwọn wẹ̀rẹ̀ ní abẹ́rẹ́ àjẹsára náà. Ètò náà wáyé ní Àwọ̀rà àti Tolú wards ní ìjọba ìbílẹ̀ Ajẹ́rọ̀mí Ìfẹ́lódùn. Bákan náà ni ètò ọ̀hún wáyé ní ward tó wà ní Owóyẹmí ní ìjókè Ìfẹ́lódùn LCDA tó fi kan ward ní Ìlógbò Ìjànikin ní ìjọba ìbílẹ̀ Ọ̀jọ́. Akọ̀wé àgbà fún àwọn dókítà Ọládàpọ̀ Àṣìyànbí tí adarí lẹ́ka tó ń rí sí àmójútó kòkòrò ìyẹn dókítà Ahmad Bello rẹ̀ ó rọ gbogbo àwọn alẹ́nulọ́rọ̀ láti ṣe àtìlẹ́yìn fún ìpolongo ìdánilẹ́kọ̀ọ́ lórí abẹ́rẹ́ àjẹsára náà nípa mímú ọ̀rọ̀ náà lọ sí agbègbè wọn kí wọ́n sọ fún àwọn aráàlú pàtàkì gbígba abẹ́rẹ́ àjẹsára fún. Bákan náà lọ ṣe lẹ́làyé pé kò sí ewu kankan nípa gbígba nítorí pé àwọn kan ń bẹ̀rù láti gba abẹ́rẹ́ àjẹsára yìí ni kò ní aburú kankan nínú fún àwọn ọmọ tàbí àgbàlagbà tí wọ́n máa gba abẹ́rẹ́ náà. Wọ́n ní láti lè dáàbò bo àwọn kòkòrò tó lè ṣe sàn tàbí kó fa àrùn sí wọn lára ni kí àìlera wọn má bàa sí. Wọ́n ní ọ̀fẹ́ ni abẹ́rẹ́ àjẹsára ọ̀hún ní gbogbo ibi tí wọ́n ti ń gbà á. Abilékọ Elizabeth Ogúntọ́nà tó jẹ́ adarí lẹ́ka tó ń rí sí ìdánilẹ́kọ̀ọ́ lórí ìlera ó ní àfojúsùn àjọ àwọn ni láti rí wípé àwọn ọmọ àti àgbàlagbà lè wọ́n rí pé wọ́n jàǹfààní abẹ́rẹ́ àjẹsára ọ̀hún. Ìròyìn ilẹ̀ òkèèrè orílẹ̀ China ti ní kò sí ọ̀rọ̀ nínú ìdúnkòkò mọ́ni eléyìí tí orílẹ̀-èdè America Donald Trump eléyìí tó ń sọ sórílẹ̀-èdè Iran lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ajé ìlú ọ̀hún. Alūkkóró ẹ̀ka orílẹ̀-èdè China tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè ìyẹn Lin Jian pé China ló ní ó ti kọ ìgbàgbọ́ sí nǹkan tí wọ́n sọ yìí nígbà àwọn kò sì ní ìgbàgbọ́ sí ìdúnkòkò mọ́ni ọ̀hún tàbí kí wọ́n máa kóni láyà jẹ gẹ́gẹ́ bí ìlànà tí ó fi lè jẹ́ kí àlàáfíà wá. Ní dípò eléyìí ó yẹ kí olúkúlùkù kí wọ́n yí tábìlì po kí wọ́n jọ kó sọ̀rọ̀ wọ ọ̀nà àbáyọ sí àwọ̀ eléyìí tó ń ṣẹlẹ̀ láàrin orílẹ̀-èdè méjèèjì. Jian wá rọ gbogbo àwọn tọ́rọ̀ kàn lórí ọ̀rọ̀ ọ̀hún láti gbìyànjú gbé ìgbésẹ̀ láti jọ jókòó yí tábìlì po jọ sọ̀rọ̀ àti àsọyé dípò mí máa dúnkokò mọ́ra ẹni. Ó ní eléyìí kò lè ṣe iṣẹ́ kankan tó dáa láwùjọ àti wípé àlàáfíà àwùjọ pàápàá kò ní wà níbi tó yẹ kó wà tírúfẹ́ ìdúnkokò mọ́ni báyìí bá ń ṣẹlẹ̀. Orílẹ̀-èdè China ló jẹ́ ọ̀kan gbòógì fún àwọn orílẹ̀-èdè tó ní í ṣe tí wọ́n ṣe àtìlẹ́yìn tó pọ̀ fún ètò ọrọ̀ àti orílẹ̀-èdè Iran tó sì jẹ́ wípé wọ́n ti ń bèrè fún sùúrù àti àsọyé bí àwọ̀ sì ṣe ń wáyé láàrin orílẹ̀-èdè America àti Iran tó tún ṣe túbọ̀ ń lalẹ̀wù sí bí ẹ̀fọ́ gbúre. Ìròyìn àgbáyé àṣálẹ̀ kò ní jù bẹ́ẹ̀ lọ láti iléeṣẹ́ Bond FM 92.9 kí a tó máa lọ ká mọ́ àwọn kókó tó dẹ̀ nínú ìròyìn náà wá sí etí ìgbọ́ yín lẹ́ẹ̀kan. Àmọ́ a sì etí ìgbọ́ yín pé àjọ INEC ti tẹ̀pẹ̀lẹ̀ mọ́ akitiyan rẹ̀ láti rí i dájú pé ètò ìdìbò ní ìlànà ìmọ̀ ẹ̀rọ tẹkinọ́lọ́jì túbọ̀ fẹsẹ̀ láti lè jẹ́ kí ó túbọ̀ rọrùn fún àwọn obìnrin ọ̀dọ́ àtàwọn tẹ́lẹ̀ arápèníjà láti ṣàmúlò ìkànnì ọ̀hún. Ìpínlẹ̀ Bòní ti kéde ọ̀la yìí fún ètò ìdìbò sáwọn ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún. Ìjọba àpapọ̀ kéde ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 15 oṣù yìí gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi ní ìsàmì Eid al-Maulud. Orílẹ̀-èdè China kọ̀ sí ipò ìdúnkòkò mọ́ni eléyìí tí ààrẹ orílẹ̀-èdè America Donald Trump tari sórílẹ̀-èdè Iran. Ọ̀pẹ̀lọ olóòtú ìròyìn yìí tó kó ìnòrò náà jọ Adéyẹmí Adésanya Fauzia ṣàlàkọ́sọ lórúkọ tèmi tí mò ń kí wa pé Adélébá Arinọkore àkòyá ibi fún gbogbo wa.
1: Edumare ló yẹ wà fákùkọ́ o.
2: Edumare lójú rí àfákùkọ́.
1: Ọba òkè lójú rí ẹwà fákùkọ́.
2: Edumare lójú rí ẹwà fákùkọ́. Níbi kákẹ́dẹ́ àtìpọ̀ lọ́wọ́ ó ṣe ròyìn.

0: Chocolate, enjoy, and feel good.
1: FM 92.9. Ilé-iṣẹ́ Bond FM 92.9. Gẹ́gẹ́ lago mẹ́je àbọ̀ lù ní alẹ́ tòní. Mo lérò pé ẹ gbádùn ètò wá sí etí ìgbọ̀yìn. Ní báyìí, torí ẹ̀fẹ́ yín, torí tí náà la ṣe wà. Ní ètò mi tá a tún mú wá sí etí ìgbọ̀yìn láti lè jẹ́ ká tún súnmọ́ lọ́nà ni o. A nílò ẹ̀ lásìkò tá a wà yìí. Torí èṣù wa gbọ́dọ̀ gbáyé ó lágbára ni kò ní gbàlà. Ní báyìí, ká lọ sórí ètò tí ọpọ́n. Ìyẹn ètò àjọ ẹ̀sán àbí ìgbẹ́jà lọ pàdé lílé tọmọ wa fún wa ní àṣálẹ̀ ètò ní àgbo.
2: Bí ìgbàgbọ́ rẹ tilẹ̀ kéré bí woro mọ́sádì, ìwọ yóò pàṣẹ pé kí wọ́n ṣìdùn òní bẹ́ẹ̀ jiyàn. Ó ti pẹ́ tó ti ń gbàwẹ̀ gbàdúrà. Síbẹ̀, ogun ayé ìyá odò adágún tó bá kú díẹ̀ a sì fà díẹ̀. Òun sì darapọ̀ mọ́ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ẹni àlọ́run nínú ìjọ The God Grace and Power Ministry 11 Agbomé Street, All Bakari Street, Alápẹ̀rẹ̀ Kẹ́tù ìpínlẹ̀ Èkó. Ìwọ náà gbéra lẹ́nìí kó wá pàdé sí olùgbàlà tí ọba kò ṣe ohun tí bẹ́ẹ̀ ṣe gbogbo ogun ayé rẹ.

Fun FM.

0: 99.9. Ẹ sì wá pọ̀ kárí ayé.
1: Ìrọ̀rùn dẹ́fù gbọ́ ẹ̀jẹ̀ lọ sí ibi tìbí lóde àgbáńlá ayé. Ó fẹ́ rìnrìn àjò àjò tàbí ńbra nílẹ̀ yìí. Áfíríkà bí lókè òkun. Ẹ má làágùn jìnà mọ́ o. Ẹ máa lọ tààrà tà sí ilé iṣẹ́ Aso Broker Brothers and Trust Limited. Akọ́ṣẹ́mọṣẹ́ ni wọ́n nípa kákó ni ìrìn àjò. Àjì ni òmùra. Kódà orílẹ̀-èdè yóò tẹ bá fẹ́ lọ lóde àgbáńlá ayé. Ẹ tọ̀ wọ́n lọ tààrà tà. Wọ́n á kó yín lọ síbẹ̀ ní ìrọ̀rùn gbẹdẹmukẹ. Wọ́n bá yín gba físà láì ní wàhálà. Wọ́n aṣọ gbogbo tó tọ́ tó yẹ fún. Ó jẹ́ pé ọkùnrin yóò balẹ̀ pẹ̀sẹ̀. Ìrọ̀rùn lẹ́sìn fún ìrìn àjò lọ síbi kíbi tẹ bá. Owó wọn kò gani lára. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti jàǹfààní onírànràn lọ́dọ̀ tiwọn. Ilé-iṣẹ́ Broker Brothers and Trust Limited. Alóǹtẹ̀ ìjọba ojúlówó ilé-iṣẹ́ ni wá. Ìwọ náà kí ló ń dúró dé? Tètè máa lọ tààrà tà báyìí sí ilé-iṣẹ́ Aso Broker Brothers and Trust Limited. Ilé Aso Broker Brothers and Trust Limited máa ń jèrò ní Kano, Abuja àti Lagos. Ibi tí ọba oyin náà ni wọ́n dá yín padà sí o. Àǹfààní sọ́ndé ẹgbẹ́ tó wà nílé-iṣẹ́ wọn. Ilé-iṣẹ́ Aso Broker Brothers and Trust Limited kalẹ̀ sí Suite 1, Second Floor, Old Dream Shopping Park, 207 Old Abeokuta Motor Road, Agege, Hotel Bus Stop, Agege, Lagos State area. Hello, hello. 0806-771-1118 tàbí 0811-214-4418. Àwọn ẹgbẹ́ lórí ayélujára lọ́lọ́kan ọ̀nàkan. Twitter, Facebook, Instagram, WhatsApp, àti TikTok. Ẹ lọ wà níbẹ̀ kẹ́rin ṣẹ wa. Dánwà ò lónìí, ó mọ̀ pé akọ́ṣẹ́mọṣẹ́ pátákó ni ìrìn àjò.
2: Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní máa gbọ́ wa. Pàápàá jùlọ mo kí àwọn ọmọ ìyá mi nínú ẹ̀sìn ìsìnkí tó ní ọlájùlọ pé asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. Ní orúkọ Alhaj Ibrahim Tohid Muhammad, aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Aosabo Travels and Tours Limited tó wà ní Suite 1, Second Floor, Gold Ring Complex, 207 Old Abeokuta Motor Road, Total Bus Stop, Agege, Lagos. Ojú òpó yìí sílẹ̀ ná 08067711 tàbí 08112144418 ilé-iṣẹ́ Aosabo Travels and Tour. A máa ń kó ní ìrìn àjò Hajj àti Umrah. Kí ń kó ní ìrìn àjò ilẹ̀ ti ta sí tí a sì ní òtẹ̀ ìjọba. Ẹ ń rokàn ilé-iṣẹ́ tó fi ní lọ́kàn balẹ̀ láti lọ sí Hajj. Ẹ kàn sí ilé-iṣẹ́ Aosabo Travels and Tour. Níbi tí àwọn alálàájì á ti dé gbogbo ibùdó ziara pẹ̀lú ìrọ̀rùn láì ní ìnira. Táwọn àfáà tó dáńtì léwájú fún wọn. Ibùdó tó dára. Tẹ́ǹtì tó gbòòrò ní Mẹ̀dínà. Àwọn ọkọ̀ ọlọ́yẹ tí yóò máa gbé ilé yíbọ̀ ní ìrọ̀rùn. Mo tẹ̀lé ilé-iṣẹ́ Aosabo. Iṣẹ́ Hajj ni òpó òsì lọ́rọ̀ wọn. Ẹ wá gbọ́ o. Ilé-iṣẹ́ Aosabo Travels ní kí a máa sọ fún yín pé orílẹ̀-èdè Arabia ti ní gbogbo ẹni bá fẹ́ ṣe Hajj ọdún 2027 gbọ́dọ̀ ti san owó wọn tán kí ó tó di 26 December 2026. Ìyẹn ọjọ́ 26 oṣù kẹsàn-án ọdún tí a wà yìí. Ẹ má mi kàn. Ilé-iṣẹ́ Aosabo ń gba san díẹ̀ díẹ̀ 3 million, 4 million tàbí 5 million ló wà lọ́wọ́ báyìí. Ẹ tara ṣàṣà. Ẹ lọ san sí ilé-iṣẹ́ Aosabo kí ẹ wá rí dájú pé ẹ san èyí tó kù parí kí ó tó di ọjọ́ 26 oṣù kẹsàn-án ọdún tí a wà yìí. Àwa kọ́ àṣẹ orílẹ̀-èdè Saudi Arabia ni. Ẹ tún gba ojú òpó wọn lẹ́kàn sí 08067711118 tàbí 08112144418. Gbogbo orí ẹ̀rọ social media láwà. Facebook, Twitter, Instagram, Aosabo Travels and Tour. Website, www.aosabotravels.com. Ẹ má gbàgbé, gbèǹdéke owó àjọ̀dún 2027 ní kí ẹ rí dájú wípé ẹ san parí tó di ọjọ́ 26.

0: oṣù kẹsàn-án 2026. Bákan náà, nílé-iṣẹ́ Àwùsọ, a máa ń ṣe tíkẹ́tì local and international hotel reservation, ìrìnàjò ètò ìlera, health insurance. Èyíkéyìí ìrìnàjò lábẹ́lé, ẹ̀ẹ́kan ìrìnàjò, ẹ̀ẹ́kan sí ilé-iṣẹ́ Àwùsọ Travels and Tour 08067711118 tàbí 08112144418 tó kọ ẹ̀rìn àjò ẹkàn sí ilé-iṣẹ́ Àwùsọ Travels and Limited. A ó máa retí ní o máa sàlàn.
1: Bẹ́ẹ̀ni ìyẹn nígbà tó dàgbà ọmọ sọ pé ọmọ tó ní ìyá òun là bàbá òun olówó lọ́wọ́ ọ́n lẹ́nu ẹ̀ ṣé kí ni òun náà lóko tó bá dé stage yẹn tó náà bẹ̀rẹ̀ sí ní ṣe kíra kíta. Ajú ilé tọ́jú ọmọ tí ọwọ́ ilé sanwó oúnjẹ á mọ̀ pé tọ́dí ọmọ mi wọ́n gbìyànjú wọ́n ní express is the best teacher náà ni. Àwọn ọlọ́run fún ìkànnì wa tá a wà yìí sáà tàbí láti aago mẹ́rin àbọ̀ di àsìkò yìí bí aago mẹ́jọ ṣe kù ìṣẹ́jú méjì tí a gbéjoko náà fún blessing àlùkò tọ́wọn náà yóò máa tẹ̀síwájú ọlọ́run ètò ọ̀tọ̀ ti làálẹ̀ fún ìgbàládùn ìyá dúpẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀ yín bẹ́ẹ̀ ṣe darapọ̀ mọ́ wa ẹgbẹ́ polówó ọjà wa ẹ̀yin tẹ́ ẹ wá ṣètò ẹ̀yin tẹ́ ẹ lè má yí síbẹ̀ ẹ ṣe àdúpẹ́ pàápàá jùlọ ọkú mi tó wà ní ìdòwú ẹgbà àti yíbo àtàwùsá alhaji tayé data fi ọmọ yí bẹ́ẹ̀ ni pé mí ní gbé kúrò bẹ́ẹ̀ bọ́ọ̀dẹ fẹ̀ wọ́n wọ́n. Adúpẹ́ lọ́wọ́ gbogbo yẹn adúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀gá wa náà tí wọ́n ní ká wá sí jẹ́ láti mú lọ aráàlú dùn ká ṣe.

bẹ́ẹ̀ni ìbùkún ọlọ́run náà ni gbogbo wa jọ wa lágbára lọ́wọ́ ọlọ́run ọlọ́run á dẹ̀ bùkún fún gbogbo wa a kí yín pé ẹ káàbọ̀ sí ẹ̀ka ètò wa ní alẹ́ yìí iléeṣẹ́ Bond FM 92.9 gbogbo ẹ̀ àti gbogbo ẹ̀ lágbára lọ́wọ́ ọlọ́run ọlọ́run á ṣe gbogbo ẹ̀ dáadáa gbogbo iṣẹ́ tẹ ti ń ṣe látàárọ̀ ire òun ló máa já sí o ayọ̀ òun ló máa já sí gbogbo nǹkan tẹ́ ẹ ṣe pátápátá gbogbo ẹ̀ ni ẹ máa jèrè àtàwọn àtẹ̀yìn àjọfọwọ́ wa gbẹ̀tọ́ wa ni o ẹni tá a bá fún nínú ìta àmúṣe òun náà ni ó máa jẹ́ nítorí ìdí èyí lágbára ọlọ́run ẹni ẹlẹ́ni kò ní gbà ṣe ìṣe kò dẹ̀ ní gba iṣẹ́ gbogbo wa ṣe a dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ̀ ń gbọ́ wa ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa níléeṣẹ́ Bond FM 92.9 ọlọ́run nífẹ̀ẹ́ yín sí bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ àwa náà lágbára ọlọ́run gbogbo ètò wa wà ní ẹsẹ̀ẹsẹ lọ́lọ́kọ̀ òjọ̀ kan ọmọ kwara tàtà wọn wá sóde lónìí tawid máa wá àdìtú àti gba nǹkan gbì pẹ̀lú àwọn ètò wa ní ọlọ́kọ̀jọ̀ kan títí tí ó fi dé ọ̀dọ̀ alàgbọ́lájídé ọláwọyin tí a máa mú ètò wa ètò yín lágbo fàájì wá nígbà tí aago mọ́kànlá ààbò bá ti lò ní gbogbo àti gbogbo ẹ jókòó ti Bond FM 92.9 pẹ̀lú gbogbo àwọn ètò wa tí ó mú ọgbọ́n ìmọ̀ àti òye dání a kí yín ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa kí ó tó dago mẹ́jọ àbọ̀ tí ọmọ kwara tàtà bẹ̀rẹ̀ a tún máa jọ sọ̀rọ̀ kan àbí méjì kí ó tó di ìgbà tí a máa wá bọ́ sí aago mẹ́jọ àbọ̀ ṣùgbọ́n kí a tó sọ̀rọ̀ kan àbí méjì yẹn kíní kan ni mo fẹ́ kí a wò ṣé ti rí bí gbogbo àwọn ọmọ wa ṣe wà lọ́lídé báyìí ẹ jẹ́ ká máa wò wọ́n àwọn ọmọ tí wọ́n wà ní school bóyá boarding school tí wọ́n wálé ẹ wò wọ́n tótó ẹ bá ní pọ́ ọmọ yẹn ti dàgbà o ẹ ní kó máa bọ̀ ẹ bọ́ kẹwò látòkè délẹ̀ ẹ wò nínú àti ní ìta nǹkan kan ṣẹlẹ̀ ọmọ ara ọmọ ò yá wọ́n ní pé ibà ló ń ṣe wọ́n ń lo oògùn ibà tóró ń gbóná ó máa máa gbọ̀n pẹ̀pẹ̀pẹ̀ lóru tó bá dé àárọ̀ á gbọ̀n nígbà tó bá tún ṣe díẹ̀ arẹ̀ á yá á ṣeré wọ́n á wò pa rẹ̀ ti yá ó bá tún yá á tún bẹ̀rẹ̀ sí ń gbọ̀n pẹ̀pẹ̀pẹ̀ ṣùgbọ́n òru kì í jẹ́ kán sùn wọ́n bá ń lo oògùn ibà fọmọ wọ́n ń lo oògùn ibà fọmọ ọlọ́run ò ní pọ ọmọ yín mọ yín lọ́wọ́ kò dẹ̀ ní pa ọmọ mọ́ gbogbo wa lọ́wọ́ lágbára ọlọ́run gbogbo wa tá a bá tọ́jú ọmọ la máa jọ jẹ eré bẹ̀ ọmọ nígbà tọmọ ń gbóná tí gbogbo èèyàn wò pé ibà ló ń ṣe àṣé nǹkan míì ló ń ṣe ọmọ ọmọ ọlọ́run ọ̀fun ń dùn ún wọ́n lóògùn ibà fún wọ́n tún lóògùn ọ̀fun

0: sí orí ètò ọmọ Kwara àtàtà, ètò tó jẹ́ wípé ó máa mú ní rántí ilé, ètò eléyìí tí ó máa ń gbé ọkàn ẹni sí ìlú abínibí ẹni tí í ṣe ìpínlẹ̀ Kwara. Ìbúlẹ̀ ti wá ní ìpínlẹ̀ Kwara, ṣé Kwara South ní Central ní àbí Kwara North? Gbogbo ẹ̀yin bàbá àti màmá mi tẹ́gẹ́ ìgbónà ẹ̀kún o, ẹ̀yin ìfọ̀lọ́ bó ní o, mú kí gbogbo àwọn adájẹ́ lòkó bàrò bàrò tí ni àwọn adájẹ́ mú pé gbogbo ẹ̀ náà ìpínlẹ̀ Kwara náà ló fi kalẹ̀ sí. Bó o jẹ́ gàǹbarí Kwara, bó jẹ́ Fulani Kwara, ètò yìí ètò gbogbo wa ni. Ìjọ wo oṣù wo ọdún wo ìwọ́n ti fi nǹkan ránṣẹ́ sára ilé? Ọjọ́ wo oṣù wo ìgbà wo ti fi nǹkan ránṣẹ́ sára ilé? Bó ṣe wò ó lè mọ bàbá tó bí òun sí láyé mọ́, ìyá tó bí òun sí láyé mọ́, ṣùgbọ́n àwọn kan ń bẹ tí wọ́n jọ lùgbà tó jẹ pé bó jẹ ẹgbẹ̀rún kan bó jẹ ọgọ́rùn-ún márùn-ún náà ló bá fi ránṣẹ́ sí wọn, inú wọn ó dùn lọ́pọ̀lọpọ̀, wọ́n sì tún fi àdúrà wọn ó fi ránṣẹ́ sí ẹ. Ọjọ́ wo oṣù wo ọdún wo ló ti fi nǹkan ránṣẹ́ sí ara ilé mọ́? Lórúkọ àwọn tí wọ́n máa ń jẹ́ alátìlẹyìn wa lóòrèkóòrè, àwọn èjìká tí kìí jẹ́ kí aṣọ bọ́, Yorùbá wọ́n máa ń ṣàdúrà pé àpò ṣáṣámùrà kìí gbẹ, àtòjò àtẹrùn ilé olókun kìí gbẹ, àpò yín kò ní gbẹ lágbára Ọlọ́run. Ẹnìkan kìí rójú búbù lára omi, ibi tẹ́ ti mówó yín yóò máa pọ̀ sí ni. Bàbá sọ pé ẹ ò ní mọbẹ̀ asọ́gbọ́nú ni, ṣùgbọ́n àdúrà wa fún yín òun náà ni pé ẹ máa tà, ẹ sì máa tàjèrè, ẹ máa bá àánú Ọlọ́run pàdé, ojú rí Ọlọ́run kò ní ká lára yín nígbà kọ̀ọ̀kan. Bàbá mi Aláàjì Abdulrasheed Ọpẹyẹmí, sí Ọpẹyẹmí Enterprises ní abúlé Ẹ̀gbá General Bus Stop lọ́hùn ládojúkọ Northwest Filling Station lẹ́gbẹ̀ẹ́ The Place Event Center. Kílẹ̀ fẹ́ tà, kílẹ̀ fẹ́ rà, ojúlówó orin, gbogbo àwọn èròjà àkọlé sìmẹ́ǹtì, plumbing, painting àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, bẹ́ẹ̀ múdi ẹgbẹ̀rún tírélà wọlé iṣẹ́ wọn, ẹ kọjá jáde, ọ̀rọ̀ pa sanwó àrọ́jàrà kò sí ní Ọpẹyẹmí Enterprises. Bàbá mi Alhaji Kọmọrúdín Babatunde Yaya Bánúsọ ìlú Sanmara, CEO Sanmara, CEO Bánúsọ Ventures, àwọn òyìnbó ní recycling nìyẹn, Airport Road ní Kẹjàmbí náà ni wọ́n fi ìkàlẹ̀ sí. Àwọn tí wọ́n jẹ́ mọ́jọ́jú ti ní kọ́ Alhaji Gani Alaro alága ààbò tó nìyẹn, ẹ ṣeun o, ní wúwo tì. Bàbá wa Chief Tajudeen Sanni Láàmú Báńkì akọ̀wé Tájù, Tajudeen Abdulmalik, pé wọ́n ku àdúró ti wà ní gbogbo ìgbà nígbà gbogbo. Alhaji Ahmed Saro, CEO Sarumed Oil and Integrated Services Limited, wọ́n ti ní Engineer Oki, Engineer Bakari Oki, GM Lasma, Alhaji Saro ni ìyẹn wá dáadáa, pé onímọ́tò àti Lasma àlè fọ́ rárá wá ṣeré o, ẹ bá ń kí wọn congratulation fún ti PhD tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà, wọ́n ní Ọlọ́run yóò jẹ́ kó jẹ́ àjẹmọ́nú. Bí o láfẹ́ kanú ya dípele Camrate, Camrate Nigeria Limited, Akinyin Alàgbà Kọmọ́rúdé, àìlá nìyẹn, orí ọbẹ̀ bá ń tọ́jú Alhaji Kọmọ́rúdé Odúnọwọ̀ lágbàgbà wa Bọ́lá Ògúnyẹlé, àwọn zonal chairman àti alága Amato ní ìpínlẹ̀ Èkó, alága NATO mà ni ẹnu mi wọnú ọbẹ̀ ńlá. Ètò wa tẹ̀síwájú fún tálẹ̀ tèní. Lórúkọ Blessing Alukoro, lórúkọ Banu Asalawudeen Yusuf Shuaib, Mutu Abdallah Moshidi Afolabi Kosim Fafunmileke Badru Gbanu Tajoman Lobo Lotu Losi Omotayo Suleyat Sadiku Akẹ́kọ̀ọ́ LASU Lagos State University náà nìyẹn. Gbogbo wọn lajọ máa ń ṣe rẹ̀kọ́dì Lotu Losi, gbogbo ara àjọ kìí Abdul Wasin Salahudeen ọmọ tó mọ̀ọ́kọ́ lórúkọ tó mi jẹ́ ìrẹ́ni wa dúró ti wẹ̀ràn wa lọ́wọ́ lórí ètò yìí, ẹ̀ṣà látìlẹyìn fún àbẹ́tò ṣe ń wọra ketekete lẹ́wọ̀n máa rí wo lórí Colorful Presenter lórí Facebook. Ọba Nuwa Salahudeen Odúró tán Colorful Presenter lẹ́nìí ìlú Rẹ́kẹ́ níjọba ìbílẹ̀ Ansa nípínlẹ̀ Kwara là ń lọ. Supu Àlàáfíà Táyọ̀ Ọ̀bùn Ibi, àwọn àbá ti ń rí wa dàgbà lẹ́nu iṣẹ́ yìí nìyẹn. Ẹ̀rín wà ìrira, ẹ̀kú àlejò wa o, ACP Àdìgún, ẹ̀kú àlejò wa o, Afẹ́lọ́bá Àbá Fadlá Sheikh Abdul Fatah Abdul Kerim, bàbá
1: ni reke ta tun mo ni baba ni sasa eh a fe lo gba wa lalejo lori eto e ja lo sodo olowo botin ka won ta ni nbe yen wonder.

0: Orúkọ tèmi ni Alhaji Abdul Fatah Abdul Karim. Àrẹ̀kẹ́ ní bàbá ní sàṣà. Ìlú mi gàgà ìlú rẹ̀kẹ́ ni. Ìyá agbolé olówó. Agbolé olówó ní rẹ̀kẹ́. Bàbá tó bí bàbá mi, Muhammadu Juma. Bàbá tó wá bí gàgà ní jẹ́ Abdul Karim Ajadi Bọ́lákalẹ̀ Muhammadu Juma. Ìyẹn wọn máa ń jẹ́ Abdul Fatah Abdul Karim Àrẹ̀kẹ́ ní bàbá ní sàṣà. Ìyá tó sì bí mi ọmọ àbótó ni. Ilé mọ́gàjì.
1: Ilé àbótó
0: ọjà. Ilé àbótó ọjà. Ìyẹn bàbá tó bí màmá mi gàgà. Ayédèwọ̀ náà ń jẹ́ Muhammadu Ọlọ́mbùkọ́lá.
1: Muhammadu Ọlọ́mbùkọ́lá.
0: Ní agbolé mọ́gàjì ní àbótó. Mọ́gàjì ìjẹta. Ìyá tó bí mi. Ìlú rẹ̀kẹ́ náà bí mi sí. Láforí mi sọlẹ̀ sí. Awa jíjẹ mímú wá sí Èkó ni. Ìlú rẹ̀kẹ́ náà bí mi sí. Bàbá tó bí mi náà rẹ̀kẹ́ náà láti bí mi náà. Rẹ̀kẹ́ náà bí mi sí.
1: Ẹ wá jẹ́ káwọn báwo lẹ ṣe mú ìṣẹ̀mí láti ẹ̀yìn.
0: Ìṣẹ̀mí mi. Alhamdulilah Rabbil Alamin. Adúpẹ́.
1: Lu àṣàn.
0: Nígbà tí mo fọ́ bẹ̀rẹ̀ gbé sí ayé mi, mo wọ school primary school mi ní ìlú Ògbóńdóróko. Nígbà náà ìlú ti ayé kẹwò tí ní primary school kò tí ní school. Gbogbo ní school ní Ògbóńdóróko. Mo wá bá dé primary three. Ìlú wa ṣe mí tí ń pè ní àwọn náà ti tó dá school
1: tàbí lọ́wọ́.
0: Wọ́n wá ní gbogbo ọmọ tó bá ti wà ní class three wásálẹ̀. Ká máa kán dábàá sí rẹ̀kẹ́. Ká wá bẹ̀rẹ̀ class one.
1: Kásíwá tó kà.
0: Àwa bẹ̀rẹ̀ primary one ní 1975. Nínú àfọ́sẹ̀tì kíláàsì ìlú rẹ̀kẹ́ nínú èmi jẹ́ka mẹ́. Àfọ́sẹ̀tì rẹ̀kẹ́. Kọ́lé yọ̀ndọ́ náà mo parí primary school mi ní 1983. Mo jáde primary school. Mo gbé àkókò ni àgbà tí wá ń bí. Bàbá mi sì fẹ́ kí n kéwò ni. Kéwò ni nbẹ̀lẹ̀ ni ẹ. Sọmọ wa ti bí yóò padà sí ilé kíró. Ilé ní Miss Bahudi Gama.
1: Bẹ́ẹ̀ bàbá àjùmọ̀ ń kọ́ ni ẹ.
0: Ilé kíró yẹn àjùmọ̀ ni ni. Ilé kíró àjùmọ̀ ni ni.
1: Miss Bahudi Sọfáwa onígama náà wọ́n mẹ́nu bàbá.
0: Ilé kíró ni mo ti jáde. Gbà mo jáde ní 1989. Àwọn akọ àwa sí Marcus. Pàṣẹ wàá bẹ̀rẹ̀ tàwùjí ní Marcus. Mo jáde yìí ní 1992. Àwa ni bàbá fẹ́ẹ́ ti sàádà fún Ṣèkí Ádám Rọ́ṣùmọ̀wò Lọ́kùtàlà. Àwa náà fẹ́ẹ́ ti sàádà fún tí ọba fi ṣíra. Ebitade ni bisimilá ìkúlù fún ọlọ. So, sàṣà mo wá dé sí nílẹ̀ tí etí. Ìtì mẹ́yìn yẹn. Sàṣà yìí ni mo dé sí. Ọjọ́ búrọ́dà mi. Òun gbọ́dọ̀ wọn. Òun ti ayé lọ sí.
1: Agége.
0: So láti báyìí mo ti wà nínú sàṣà yìí. Títí kẹrẹkẹrẹ wẹ́rẹ́. Mo náà dálé kéwú lẹ́ẹ̀. Mo dájọ́ lẹ́ẹ̀. Títí dèlè. So bí àjò mi bọ́. Ọ̀rọ̀ ọdún kan bẹ ti wù sádà. Sẹ́ẹ̀tì ti wà ní. So àti wọn á lu ọdún. Ìṣẹ́ẹ̀dì ọdún mẹ́ta ní Marcus fún Tàwùjí. Àwa lu ọdún mẹ́rin. Mo fi wá jáde ní 1992.
1: Bàbá mi wá ṣe àwò báyìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá fìdí òní. Ní ìyẹn tó jẹ́ kí mo béèrè yẹn wá. Ẹgbẹ́ mi bá ti nígbà tí lọ ń gbìyànjú lọ́dún méje tẹ́tọ́ lọ́dún mẹ́rin kíkà yẹn. Ṣé wọ́n ọdún méjì ti tò kí wọ́n kà sọ̀sẹ̀ bá àkọ́rùn-ún sí àáfàá bẹ̀rẹ̀ náà nìyẹn.
0: Ọlọ́run jẹ́ olú níṣòro. Ọ̀gbọ́n ayé mi. Tó bá jẹ́ pé ní ìdarí lọ́ba fẹ́ kà. Ìdádì rẹ̀ wọn náà jẹ́ kó dúró.
1: Jẹ́ kó jẹ́nà gidi.
0: Jẹ́ kó jẹ́nà. Tó bá lọ́ fẹ́ lọ tàwùjí. Sálọ́wì. Tíráì. Kí n yà ká. torí pé ní ọgbọ́ tó bá gbọ́nú ayé tán tó bá gbé àbẹ̀ alábàlá lè gbé àbọ̀ ẹ̀kọ́ jáde nítorí jẹ abáláyà ojútì ìgbà tí kú ayé nísìn ojú pé ní kọ́ wà lọ lè gbé àbọ̀ ẹ̀kọ́ tí ò tí ò tó fẹ́ ṣàkóbí jáde nítorí ká gbogbo
1: ìlú rẹ̀kẹ́ nígbà tẹ́yìn ń dàgbà pọ̀ àti lọ́jọ́ títì ṣẹ́ni sọ pé ìyàtọ̀ débà ẹgbàsókè wà bẹ́ẹ̀.
0: Alhamdulillah, alhamdulillah, alhamdulillah, rabbil alamin. Wallahi ni ti jẹ́ òdodo ìjọba kọ́ra àwọn ìgbàgbé wa. Ọlọ́lá yẹn
1: wà pẹ̀lú
0: ìjọba kọ́ra state àwọn ìgbàgbé wa. Ọlọ́run ní ká gbàgbé wa. Ìdí ni pé ní ìlú yẹn ti kẹlu gan-an adúrẹ́kẹ̀. Ìlú tẹ́tẹ́lẹ́tẹ́lẹ́ ìlú ńlá ni o. Àmọ́ lẹ́sìn ó ti tún wá tóbi gan-an tí àwọn nǹkan mèremère sì ń wọbẹ̀. Kó dàbí sí mẹ́sàn-án ọlọ́run ní stein bá ń sọ̀rọ̀ yìí. Primary school, secondary school, wọ́n ti tún gbé aṣẹ́lẹ̀ kẹta ń kọ́ lọ́wọ́ lọ́wọ́
1: nísìnyí.
0: Gọ́fúnà Abrahamu Abrasa wà ń bá wa kọ́ lọ́wọ́. À ń kọ́ ká ní ju ọdún tó kọjá. À ń bá wa kọ́ class méjì for secondary school. Wọ́n ti tún kọ́ mi lọ́wọ́ nísìnyí lọ́wọ́ lọ́wọ́ báyìí. Ìsìn bá ń sọ̀rọ̀ sí ìrẹ́ kẹ́dá àtọ́ ni. Sẹ́gbàlá yìí
1: wà ní ìjọba.
0: A sì ní air center hospital. Lẹ́gbẹ́ ni wọ́n kó oògùn sí ìbẹ̀rẹ̀ pẹ́tẹ́. Àwọn ojú tó wà. Ìwé kan ti fi lóṣù develop wọ̀. Àmọ́ wá ní ti ń jẹ́ wá ń yà o. Àmọ́ tá a bá dúpẹ́ èyí tó ṣe. Ní ìgbà mi. Nílé ìgbà mi. Mo ní ìjọba Kwara. Báwo gbàgbé wa o? Wà láwọn gbàgbé wa o? Àti báwọn aṣíwájú táwọn ní òṣèlú. Ọlọ́run jẹ́ kí wọ́n jẹ táwọn òṣì gbàgbé wa. Àmọ́ tí wọ́n jẹ́ àyà ń bẹ̀ o. Àkọ́kọ́ yìí ti yẹ o jẹ wa lógún jù. O náà ní ọ̀nà.
1: Ọ̀nà. Alága àfọkànṣe sí náà sọ bẹ́ẹ̀
0: yóò. Ṣé rí ọ̀nà táwọn wí níjọ́ wo ni? Àdáwò kan ṣẹlẹ̀ díẹ̀. Ọkọ̀ tó là kà ń bọ̀ wá láti Olam. Wà ṣubú. Wà kọ́ṣ ọ̀nà. Ọ̀nà kan tó ṣe gba àbọ̀ tó náà nù. Ọ̀nà kan tó lọ sí àfànà tó lọ sí ọ̀nà kan tó sọ àpọ̀ tó sì ń bínú. Ọ̀nà kan yìí náà ló gbé adé lọrin. Ọkọ̀ wa kọ́ṣ ọ̀nà. Ọlọ́run ṣe ọ. Wà á pè wá nílẹ̀ tẹ̀. Ó pè wá bó ṣe bó ṣe rí o. Ẹni kí ni pé wa gbogbo ẹtí wà ń lọ àbùtú tá ń lọ àfán tá ń lọ lọ́mọdá tá ń lọ ìgbútẹ́ ìgbó ọ̀rí gbogbo ọ̀rọ̀ ọ̀rí ìbámu a máa rò ní bẹ́ẹ̀ni a máa yọ a máa jáde sí rẹ̀kẹ́ ìwọ ni pé màkó náà bẹ́ẹ̀ ń tẹ́lẹ̀ kíákíá kí wọ́n tó rí rẹ̀. Lásùré gbé ọ̀kúta bí ìgbó mẹ́ta ajá ni o. So kí ìjọba dákun kí wọ́n ràn wá lọ́wọ́ kí wọ́n bá wá ṣe ọ̀nà wa láti ìyànà àfọ́n.

0: bẹ́ẹ̀ni o ọmọ Kwara tata ẹni yìí ẹni ẹ̀yẹ náà ni wá bí a bá fẹ́ kí ìlú wa ó dàgbà kò sí bó ṣe wò ó lè kéré tó àwa náà gbọ́dọ̀ mọ kópa tiwa náà ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n dẹ́yìn odi tí wọ́n dèrè ẹlòmíì ẹ̀rù ń bá láti sọ pé ọmọ bíi báyìí ni mí nítorí pé ó rò pé tóun bá sọ bẹ́ẹ̀ yóò dín àǹfààní tóun ní nílẹ̀ ibi tóun wà yẹn yóò dínkù àpọ̀pọ̀lọpọ̀ wọn ti gbàgbé pé tíyàn bá fọwọ́ síbi tọwọ́ gbé tó bá mọ̀ wọn ara ẹ̀ lẹ́yìn odi àwọn ọmọ onílùú ó fẹ́ fẹ́ràn rẹ̀ gan ju ọmọ onílùú lọ ṣẹ́gbọ́n tí bàbá rẹ̀ kẹ́wí sọ ìbáṣepọ̀ tó dán mọ́rán tó wà láàrin àwọn àti bàbá wa ọbọ oníṣẹ̀ṣẹ̀ ọba násìrò bá tún dé ògúrò bí akínlọ́wọ̀ wà ọba oníṣàṣà kọ́lọ̀ túbọ̀ jẹ́ kí ẹ̀mí bàbá ó gò kọ́lọ̀ jẹ́ olùgbàyí pẹ́ ọmọ ìṣúpà àti ọjà ó kú bá bẹ́ẹ̀ ni tí ó na sákùn náà wà ná ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ lọ́ọ́ ṣe lókè egbò ẹ̀ ojú àbá rọ́dún kábíyèsí ọmọ oníṣàṣà ẹ̀ ṣe lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n fẹ́ ká gbé ṣe kàbí ibò àlẹ́ lórí wọ́n fẹ́ ká gbé wọn wá ó ti tó bíi ẹ̀bí mẹ́rin márùn-ún sẹ́rí lọ́pọ̀lọpọ̀ àwa náà máa ń tiraka ni ṣùgbọ́n tó lọ bá mú àǹfààní wá tá a bá já náà lẹ máa gbọ́ ohun àwọn èèyàn àìmọye àwọn ẹlòmíì á ti pé nígbà ẹlòmíì ò dẹ̀ dáhùn ìyẹn kì í sọ̀rọ̀ ṣe kàbí ibò pé àwọn ẹlòmíì gbẹ́mọ̀ ọ̀rọ̀ wa bíi kínní ni a lè sọ pé obìnrin la fẹ́ lọ bí ọ̀sẹ̀ bíi mẹ́ta ẹ wà á lé ẹlòmíì títí wọn ò ní dáhùn ṣùgbọ́n tá àǹfààní bá ti wà àwọn tá a bá ti ń pè tá a bá ti ń wá ẹ mọ̀ gbọ́ wọn a máa lọ fún talẹ̀ tí a dúpẹ́ lọ́wọ́ alhaji rasheed ọpẹyẹmí sí ọpẹyẹmí enterprises nigeria limited ọpẹ́ lọ́wọ́ alhaji kọ̀bọ̀dé babatunde yaya banusọ ventures ẹni tẹ́ẹ̀ni tí o àìrójú àìráàyè ọlọ́run ní gbé báyìí lórúkọ blessing aluko lórúkọ banua salahudeen ẹ lọ sórí colorful presenter lórí facebook colorful presenter abdulwansin salahudeen ọmọ tó mọ kọ́ lórúkọ tèmi ń jẹ 0030428183 003042 8183 lẹ́lẹ̀ pẹ̀lú sílẹ̀ yẹn tó.
1: Olad Tradomedical Healing òǹkọjá àfẹnuròyìn nínú ká fi ewé àtegbò ṣètọ́jú ara àwọn ni wọ́n ń ṣe ọṣẹ ìyá ìjẹ̀bú tó mú ìlera ẹ̀dá jí pépé èérí inú tó ń fa ìju àti ẹ̀dá fáwọn tó ń wojú olúwa ó kàn jọ̀gbọ̀n èélà tó ń ṣe ségesège tàbí tí kò tiẹ̀ wá mọ́ dohun ìgbàgbé wá kí wọ́n náà darapọ̀ máwọn tó yin olúwa lógo ìbá jẹ́ àtọ̀ sí ẹ̀gbẹ́ tàbí tọ ṣúgà kí ẹ̀kẹta tan ọkùnrin dúró gbọn ẹ lójú iṣẹ́ nítorí ọ̀pá ẹ̀yìn tó ti nà wọ̀n oògùn orúkún tó ń roni àdọ̀rọ̀ ìtàn ṣé bó kò bá jìn ilá kì í kò bẹ̀rẹ̀ sí pè wá sórí 0803620392 0803620392 gbọ́ lẹ́ẹ̀kan sí 0803620392 ọṣẹ ìyá àjẹ̀bú tó ń ṣiṣẹ́ bíi ajẹ́bí idán a máa ṣẹ́gun nǹkan tó ń rìn sọ kúlúkúlú nínú ara yàtọ̀ sí ọṣẹ ìyá àjẹ̀bú tó ń ṣiṣẹ́ bíi ajẹ́bí idán a tún ní ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi egbòogi ìmíì tó múnádóko tó ń gbógun ti oríṣiríṣi àárẹ̀ ara ẹni tó wọ àwọn àgbà bá wà lára ẹ̀ tí wọ́n ń dà láàmú ẹ̀fọ́rí gbogbo ìgbà àìrórun sùn déédé òun wá ìgbéga lẹ́nu iṣẹ́ ìwọ ṣá ti má bonu nípa ohun tó ń bá ọ fẹ́ra lágọ̀ọ́ ara ni ewé àtegbò pọ́nbélé nílé iṣẹ́ Ola Tradomedical Healing òun fi ń ṣe ìtọ́jú gbogbo ẹni tó bá kàn sí wọn ìwọ ni kó o má tún bora rẹ pamọ́ tètè pè wá sórí 0803620392 0803620392 lẹ́ẹ̀kan sí 0806 20 39 32 tàbí kàn sí wa ní nọmba 8 Alhaja Limota Idera Street off Isale Ariya Galemo Bus Stop Sango Ogun State kàn sí ilé iṣẹ́ Olad Tradomedical Healing Home lónìí fún èyíkéyìí àìlera ara rẹ kó o lè rí mọ̀ dájú pé ewé àtegbò ó ṣì ń jẹ́ síbẹ̀síbẹ̀.

0: alekun daada fun awon doctor wa ni aye yi ati ni ojo gbende alekiama asi ton be olorun ba ninu anu re ki o se alekun ore fun awon to je onigbowo eto yi
1: ise masala si nuru huda
0: layo eyin olutete si wa sile
2: Bismillah. Alhamdulillah. Wassalatu wassalamu ala Rasulillah wa ala alihi wa sahbihi wa mawalah. Assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. Afiyat fun Allah wa Allah. Asika ige. Fun aswaqa da anabi wa Muhammad. Nínú lẹ́kọ̀ọ́ wa tí yọ kọjá níbi tí a gbé nínú tíra wa tíra tawhid fatihul majid sharh kitab tawhid níbi tí a gbé nínú
3: ansadu angu la fẹ́ sọ yíò pẹ̀lú ìrújú tó rú wọn lójú wọn ni hadi amwali wọn lówó wa rí owó wa yìí alati khalafatna ank owo ilo kairu juba wa ta fi fe yin la fe file owo ni fatasaddaq bi anna bani fi toriyanu wa tahhirna ko si fawama wa sakfir lana ko si wa furin olohun fun wa olo fa qala annabi wa sofi ma umirtu an akhudha min amwalikum shay'a wo pa mi lase ki n gba owo kankan nu owo yin olohun so pe n gba owo yin tebi je ti n gba sallallahu alaihi wasallam fa anzalallahu ta'ala olohun wa so aya to wa tele leyin pe kini olohun khuz min amwalihim sadaqatan tutahhiruhum wa tuzakkihim biha olohun wa so aya kale pe gba owo ti mu wa gba lowo won kẹ́ẹ̀fì fọ̀mọ́kù ní ẹsẹ̀ sọ́dọ̀ àkọ́ta kó fi ṣe ìtọ́rẹ àánú fáwọn èèyàn fáà tí ẹni bùkátà sí pọ̀tùzákìrì bí àkóso fọ̀wọ́n mọ́ kò ní ẹsẹ̀ wọn wàsọ́lẹ̀ alẹ́ sì bẹ́lẹ̀ fún ọ̀sàdúà fún wọn iná sọlá àtàkàṣàkà náà láhùn àdúrà rẹ ní ó fi hàn balẹ̀ fọlọ́n dáríjì hàn sábàbù nìtú láyà nìyẹn báyà ti sọ̀kalẹ̀ àwọn àfáà wá yakọ ẹnu fún sọ́dọ̀kà tọ́lọ́hún wí mbẹ́ dáwà gbọ́ kí ni ọlọ́run gbalẹ̀ rúpè sọ́dọ̀ àkọ́ta tọ́lọ́hún wí mbẹ́ yẹn kí ni èròǹgbà ṣé sọ́dọ̀kà irú tí a tu sí lákọ̀ọ́kọ́ ni àti ìṣe tán bẹ́ o ṣé sọ́dọ̀kà tá a tu sí ni àbí ntọ́ jẹ́ sọ́dọ̀kà kíni ti zàká ṣé zàká tu lọ́lọ́run wí àbí sọ́dọ̀kà pé afowó tọrẹ sáwọn tá a wí wọ́n gbó wọn wá fún sọ́dọ̀kà yìí pé bá ní afúnyàn àbáwọn tá a wí owó wọn tó jẹ́ zakati ò tí ì kú lọ́rùn wọn tẹ́lẹ̀ wọ́n di wọ́n mowó owó yìí náà tí ẹ nípẹ̀ sí wọn ò yọ zaka ńbẹ nígbà tó lọ́wọ́ wá dájẹ́ ni wọ́n wá dùn wá ní ọ̀yà zaka wa tá a yọ yìí bá ní fi ṣe sọ́dọ̀kà yìí bani fi yọ zakat àbí sábàbù nùzúrù àyà tọ́lọ́run sì sọ̀kalẹ̀ tọ́lọ́run khuz min amwalikum àbí ọlọ́run ti ń bá ọ̀rọ̀ wọn bọ̀ tẹ́lẹ̀ nígbà tó níbi àyà 101-102 ó ti parí ọ̀rọ̀ wọn ọwọ́ àṣẹ bẹ̀rẹ̀ àyà míì tọ́jẹ́ ti zakat ni wípé khuz min amwalihim àwọn ọmọlẹ́yìn gba zaka wọn tọ́jẹ́ wípé àyà yìí nítorí zaka ló pilẹ̀ sọ̀kalẹ̀ ń tiẹ̀ ó yàtọ̀ sí ti àmbá bọ̀ tẹ́lẹ̀ la fẹ́ gbọ́ yìí àwọn àfáwò ní mímọ́ wọn ni kí ni ọlọ́run gbàlérò pẹ̀lú sọ́dọ̀kà níbi ayá yìí apá kan ni wọ́n sọ yìí pé àwọn tí a tú bá ọlọ́run gbàlérò pẹ̀lú wọn nítorí pé àwọn ni a kú wọn lẹ̀ yìí pé kánàbí ọ̀gbọ́n àwọn fi ṣe kẹ́ni kò fi tọrẹ àánú ọlọ́run lọ́wọ́ sí lọ́rọ̀ ẹ̀ fánibí sọ̀sán yìí pé kọ́gbà lọ́wọ́ wọn kí túbà wọn ó lè pé kí ni ta náà lè dùn yìí pé ọlọ́run gba kàfàrà pé owó tí wọ́n kó lè kàfàrà ìtumọ̀ ẹni pé wọ́n fi

0: kene ese wa hasan do sobe mama hasan no am tian tuma tafsir ala hasan basuri oni rungba ni sodaka rungba sodaka mbe ni hasan wa mo so yi pe sodaka ti mbe mbe ye ke se ti zakat se pe an boro awoni ma bo ni o oro akoko ni ye o oni inama sadaqatu kafaratid dam itume ni sadaqa keni pe won fi paye se won ana ma fara pe nitori anu kono fi gbatu ba won kono fi pese awon re ese ta won si kileri hasan al-basri kileri ya eri e ni pe oni ayatu ti nbo ah won aya ti nbo si waju aya yi oro awon ti won salugun ni mbabo tabawadi o ti pari e nbi aya 102 103 lo ti bere oro zakat bi ba ye pe kini o ko se kini ojo imara won oro ti eni e oni oni si pe nti mbabo o ojo iman ti o sese di oro di oro ajnabiya lo di ajuji tabat obe zakat yo dajuji oro akoko ni oro ile keji awon apakun ni awon apakun ni mima won ni in to lo ngba le ru ni zakawat sadaqat olohun bi be oni keni zakat zakat ti ojo ran yan dia lori tele fa won ta wi zakat ti ojo ran yan dia lori tele ngba ti won wa tuba nipa ile soju ogun won to lohun si gba tuba won ti islam won da na agbe zakat won wa olohun wa pana anabi la se sallallahu alaihi wasallam ko gba zakat yen me poran ya kuku ni oni kile ri e ri awon ti se le ni pe won ni gba ti won le lo soju ogun tabuk ti won le lo ti an si gba yi pe sababi to fa iloju ogun awon oni pa won fi feran owo bo ti fa ya shagalatna amwaluna wa ahluna ipe owo awon atan family ani oje ka won lo oju kokoro awon sowo yi o lo fa ilo soju ogun to lo fi bi ni si awon awon ofe nawo soju ogun ni awon ofe na si tolohun o da pe ti an so fun ni pe ti o ba je pe tutuba yin oro yin o da lafia o to le fe tuba aje yi pe enawo eyo zakat to joran yan fun yin enawo yin wọlam tu do yi ku fiya bata ba ri pe ko ni la ba la tu mayi ti o to le sonu oro yi o din ni olohun fi so leyin aya je pe 104 ti bele yen yi pe alam ya alamu anna allah wa yaqbalu tawbata an ibadi o ye ke madaju yi pe o ye won madaju pe olohun oba gbagbaju olohun ba ni gba tuba awon eru e waya akhudhu sadaqat ushim ba zakah wa annallahu wat tawwabur rahim dajjaj wallahu bajjo ba la furiji obonike awon ti an se leyi won ni to lo ngba le ro ni keni zakat ni sadaqa to je bi sara bitori anu zakat wa bo zakah wo ni zakah won ti won se ti won yo tele oroki ni oroketa ona ni nti wele daba aktaru fuqaha awon agbariju afa awon aso ti mo fe so yi won ni ayayi orokan ti o se bere ni o yato si ta won ti an salugu ogun ti won ba bo tele won se bere ni nti o si gbale ro pelu khuzma munamu wali bi sadaqa oni keni zakat kezi sa won ti a saluju ogun nikan aya iba gbogbo kini wi gbogbo muslimi to wo iba wo ti zakat ba wo e nitori na won gbogbo to ba ni to ba je aboro nu muslimi won aya iba wi to je yi pe zakat yo nu wo oni eje nta fi fo wo eyan ma lolohun si so yi pe wasalli alaihim ko be lohun ba fun won awon ta wi awon ni eri to songi awon gbariju afa awon ni eri to fese muleju awon eri won ri n gbà tọlọ́run bá lọ lọ́nà wọ́n sọ́lẹ̀ aléyìn kò sì ṣàdúrà fún ẹ tí ẹni tó bá ti gbé zakat bí ẹwà zakat tó jẹ́ ọ̀ràn àyàn gbogbo mùsùlùmí lójú ẹ̀kọ́ kì í sáwọn mẹ́ta péré tàdán sora wọn mọ́lẹ̀ ìyàgbó wà rárá. Aya yìí wọ́n ó ti parí àwọn aya mẹ́ta nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ aya mi tó bẹ̀rẹ̀ tó yẹ pé 104 ni ọ̀dọ̀ pé 103 húzmi náà máa ní sọ́dọ́ká tuntun hírun mọ́dúnlá kí n bí ha aya ilé ń dá wà lọ́tọ̀ gidigidi ọ̀jẹ́ má tàwọn tí wọ́n ṣáájú ogun tí ń bá bọ̀ tẹ́lẹ̀ torí pọ́lọ́ ń sọ nígbà tí ń sọ lónìí wọ́n sọ́lé àléhìn kó o sì ṣàdúrà fún wọn tó bá gba kínní tí wọ́n bá gbé zakat wọn wá kọ bẹ lọ́hún fún ọgbọ́n lọ́hún ó jẹ̀ wọ́n tún lè yọ kínní ìmí lẹ́ẹ̀mí o ọlọ́lọ́ ń sọ bẹ́ẹ̀ wọ́n á mú ẹ̀rí ẹ̀wà nù àdí ànábì wọn mú sọlọ́ àṣà lẹ́yìn gbà táyà ìṣọ́ kalẹ̀ tẹ́nìkan bá gbé zakat ẹ̀wà bá ní tí ó sọ ni pé allahumma salli ala ali fulan ọlọ́run bá ní kẹ́ àwọn alámarin ọmọ alámarin tí a gbé zakat wa o hadithi abdullah ibn abi awfa wọn ló jẹ wọn ló fi rin lẹ hadithi náà imam bukhari ló gbà wá hadith number no sahih bukhari 1497 kana bi o salatu min allah rahma wa salli alayhim bi wọlọ ọba lọmọ sọlì òní pé kẹ lamarin tó gbé zakat ẹ wá tí ànábì tó bá wọ sọlì alẹ pé ìwọ náà kọ ṣàdúrà fún wọn àdúrà lọtọdọ ànábì òní kẹni kọlọ òfin bílẹ kó tó fi ṣe kẹni ẹni tó ṣe kẹni tó tún pọ sí imam bukhari ló gba hadithi abdullahi ibn abi awfa kọlọ ọba ni ó ní sí òní kánà nàbí sọlọlọ alẹ wasalama ti dà àtàwọn kọwọmú bí sọdọkọtì yìí ànábì wa muhammad sallallahu alaihi wasallam táwọn èèyàn bá gbé zakat wọn ó ní bíi kíni bíi sọdọkọtì yìí sọdọkà ni ndibẹ ìrújú kejì mà débẹ nípa kápẹ sọdọkà kápẹ ní kíni zakat kápẹ ní zakat lábùdù bíi wọn lò ń bíi lábùdù sọdọkà bẹ́ẹ̀ ní sẹ́ gbàlè rú bẹ́ẹ̀ ní kíni zakat tẹnìkan bá gbé zakat ẹ wà kọ́ọ̀d ànábì ọ̀sọ́ yìí pé sọlọ́lọ́ àlẹ́ sọ allahumma salli ala ali fulan ọlọ́run gbọ́dọ̀ kò bá ní kẹ́ fámìlì lamarin báyìí o bá ní kẹ́ o fàtà wo abibi sọdọ́kọ́tì abdullahi ibn abi awfa ó ní bàbá àwọn ọlọ́wọ́ gbé zakat ẹ wà fánàbí ìjọ kan fakọ́ọ̀d ànábì wa sọ yìí pé allahumma salli ala ali abi awfa wọ́n lọ́wọ́ bá ní kẹ́ àwọn fámìlì abi awfa mọ bukari ló gbà wá níbo ló ti gbà wá ọgbà wọn bi kitabu zakat nígbà tí n sọrọ nípa zakat ní báàbù sọláàtì imam wadu ayi sọyìn bí sọdọkà bí máa mú o ti ṣe àdúrà fún ẹ tó bá gbé kíni wá tó bá gbé zakat yẹ wá bó ni máa mú o ti ṣe àdúrà fún ipò imam ẹsẹ tí a máa ń sọ yìí pé à ń jogún ẹkọ ni wọn fi ṣe irú imam ẹwo o tún ó bìyàn pé ìmáàmù tún ní ó tún nídìí kọ́ kẹ́kọ̀ọ́ yìí pé táwọn èèyàn bá gbé zakawa sọ́dọ̀ ẹ̀ bóun ni ó ti ṣe nígbà tí ilé ní ìṣẹ̀yìn kálukú ẹni tí ò ní máa lọ́pọ̀ ń bẹ́ láwọn èèyàn fi sọnù àlẹ́ ayé mọ́tò ni mo di lóun àwọn tó yẹ pé àwọn já ṣáájú tí wọ́n ń sọ èèyàn nù torí wọ́n ti sọ gbogbo ẹ̀sìn dí kíni ó ti di ogún báàfà kan bá kú ọmọ ẹ̀ni ó sọ pé òun jẹ kíni ó di kàlífà ọmọ ìbá máa fi pẹ̀ ṣe é nígbàtí àfa wà láyé amòrì tí ọmọ sọyí wọn ọmọ wọn ni tí ó fi rìn tí di ó fi fẹ́ yọ lára ẹ̀ nígbàgbà bẹ́ẹ̀ bá kú oná ti wí láwà ní kẹni láwà ní kìláfà oná ti di kàlífà ẹni tí ọmọ nkankan ọmọ kí tí wọn lẹ́kọ̀ọ́ ńbẹ́lẹ̀ tó lọ pé ìwọ ló lẹ́kọ̀ọ́ dáadáa ọyá wàá máa tọ́ aṣọ́ náà tọ́lọ́hún ọmọ ni wọn fi jẹ́ àti ẹlẹ́kọ̀ọ́ ni ó tún máa sọ yìí pé àwọn àfa àwọn ni ọmọ tí ọmọ nkankan lọ́nà àmà fẹ́ hù yóò àwúlà ǹjọ́ wà tóbi yóò máa wọ àlùkí bá yóò gbé sára yóò máa ṣe pé ẹni tó bá ní tó wí ọ̀dà yóò fún lépè torí ikọ̀ máa ń tọ́da ìgbàjú bàbá rẹ̀ sì ń sọ tọ́da lápèjúwe pé òun ṣeré kiri bóyá kò bójútó àmọ́jẹ́sì bójútó ní bẹ́lẹ̀ àfihàn pò imam iṣẹ́ ni ipo imam ipo se to je pe awon chan je ni olohun ma fase yin fun ni won ma jo nchira won be ni ipo iwo ni o se iwo ni o se to ni won ma wa lati nbe nbe ki wa se wa la yen we fe se bi ba se ma si ya re responsibility ti nbe nbe yi pe eh bo lo lohun ti ni be ohun lere ko ju awon chan be leyo onu o la awon eyan lo registered ni kini ari ni awon ti registered masasi awon ta won ma je de mamuri anta won ma ti awon ma control masala sire Board of Chelsea, Masala Si, a very big gadget. Say, Safa, I want them a couple. We can call our lagge, but I have one of my film for our party. I got a budget, one only, the benches, no, Matola Gidi, or a picket in Tabashi, a Tafi Geno, Tabashi, they see, a party. Was in Tiru Masala Si Beck, was in Joe and Beck, you go, Kosoko, the one in Borrow Long. Or a chief bowl of a low on your bow, low on your control. The mamma named the only book at Tashiko Nema, the Pantufisi, is a sad yenu and Jaco Sekene, Koswan Yano. The mamma carried by one bet in sort of the cards. To be told on his one name, what called only Bolo to the Husman and Moadim Soda Cat and Tavi Gadio, Mamma carried there, Wunan Bella, and what's your name? Alimoro to be Soda Ka, the Aya, only Kenny. الزكاه المفروضه الصدقه المفروضه انت لو بعد رو pelu sadaqa nu aya ta ka yen ni kini zakat ojoran ya gugu amusuni e se sadaqa ori anu lolon se so pe wasalli ali inna salata ka sakanun lahum ori pe ko sadua fun won olohun je ti olohun ba yo se ke fun o yo se ke li yomi o yo je ke mi won bale ibnu munir inu hashiya odi imam bukhari oloni nbati nsi tarjama imam olo so yi pe tarjab bil imam olo so ko imam o so pe anabi wa muhammad sallallahu alaihi wasallam yi pe bo la anabi ti gba zakat o so pe imam ko le je pa won ti an ronu yi pe zakat ori anabi ni kan wa soli alim wa o ni kan o sadwa fe to ba gbe zakat wa ko le kale buku lopolo o be ko gbogbo imam to ba ti je imam ti en ba ti gbe zakat wa yo se kini yo sadwa fa won ti won ko ni zakawo ke je pe o gbe ile la wi o ke je pe o gbe zakat fa won ile a yo ko ile odo pe ile a o nje ti de ko o awon ti won gba zakat mo nba bo a di be na ati bo lolohun ti pe bo lohun lolohun fi pe zakat nbe na ori ile yi si anabi ne kan so sara o fe ti salaye fun wa pe gbogbo imam patapata ni yo si bai jan ba gbe zakat wa ni o ni ile je ka mo yi pe aya khuzmina muwalim sadaqa ke lolohun gba bi lu pe be won pe nto je makeni zakat zakat esi sarafa won afa esi sarafa won afa ene kan o so inu an tan ti koja lenu awon afa o gbogbo nti a si so koja yi ko to ka si pe esi sarafa afa ala farzu ka so yi pe ka ti a so yi pe sadaka to lohun wi nbe ka so pe sarani ka ni sarani anabi wa muhammad sallallahu alaihi wasallam se polo ni ko gba abi anabi gba o ha fun kenta ni o ha fa won awon ti anibu kata kani sara gaga ni o tuma sise anabi o ku sapo te ko o fe ko se anabi wa fa to longo wa dua ni to fa ya ise ri anabi o ku sapo to ni pe anabi sallallahu alaihi wasallam ki gba kini ki gba sara ki gba sara nabi basara sallallahu alaihi wasallam le na question kon wa ta biri awon ti won fun o afa lowo to ni wo ni aya bawi sawa won fun o pelu pe inu won dun won fi nba to ni sadua pe sadua fun ani tabi o fa yo lapo won ti pa abo won ba won ti bo si pa ni si to pe en to ba ni dana ko buru o to ni owo nton to ni nigba te ni mo wa te n pe an loko kan te pe agbu lowo te gbu lowo kini won tun bi ni eni kini won so won so pe owo ti a ko mai tabi e da pada fun ko lo wo mi wa ibodo chiri bana bi ata won maleyan si ibodo chiri leyin e ko se mi ti o tun waye lo ye ni pe sa won ti won gbo lowo won se ogun kan be to ni won lo ti won lo ni won ni won ma gba won a ma mu sadaka wa abi sababu to sunu ni kani kan bi wa se nkan kan be ti oni won o se ti won o se ti a fi yapa si o to wa fe ba won be lohun pe ko lohun gba tuba leyin e ko se jo wa pari e ni pe se sadaka ti won gba lowo awon eyan so ofin pese won are ni bi tori tolorun so ni pe tuto alaka so pe soda kan to wina ni olorun tuto hero I beg o what does that king be ha se won lese kan to pare iwo to ye pe oru lese gan nti be lohun e o koje nti fo lowo opuro to na oro nto ba je me islam ki soro ase mbura wa ka jo gbe kale ni ka wa bilere kinda na ku wa fun alaya to ni ko bu ati tuma soda kan be yen ati so oro meta ta ma fa so pare shugo ele keji yuruju ele keji ni lafzu sadaqa lafzu sadaqa ni pe gbolo sadaqa ati nbenu aye yi ele ni tori anleju idawon ni pe sadaqa won ma nlo fun won ma nlo lona melo lona meji a ma nlo sadaqa pelu tuma in to fun yan lori anu ati in to fun yan ni zakat ege bi ati ni o le ru won loju ni aya koko won ma nlo fun je ba lo sadaqa ngba bi won gbo be pelu pe to o tori anu tan baba ma npe ni keni sara tabi ko lo fun yi pe o fun yan ni keni zakat to joran yan fun o be yi pe a ma nlo fun zakat to joran yan ati keni ati tori anu ituma koko ni ituma keji ni yi pe ko je pe zakat ni kala lo fun ti o ni tuma itore anu nu zakat to joran yan ni e wa je a lo bi ti olodun ti soro to ti pe zakat gaga to pe ni keni to pe sadaqa opo nu alquran o se po nu keni ni hadith anabi wa muhammad sallallahu alaihi wasallam ba koko je la di sombe akoko gbogbo awon muslim papa latoke dile lataye anabi wa muhammad sallallahu alaihi wasallam de asikuta wa ni penu ko yi pe in to lo npa le ru pelu sadaqat inu surat tauba aya 60 elo si surat tauba aya 60 e nba to lo npa ma so e pe tauba na nti bi na tawi aya 103 surat tauba aya 60 olo ni nba to lo npa ma so awon ti won gba zakat iyan iyan mejo na leto si zakat lati gba lolohun ibe olodi inna masadaqatu lil fuqara wal masakin wal amilina alaiha awon ti leto si sadaqa kilo lo lo be sadaqa ku si ene kan to ya pe nu yi pe sadaqa tu me kilo lo npa de ro zakat ti o ba ni sadaqa lo lo wi ni bi aya akoko ti to ni ogboye tanda na ku babo babe wa ba ni tu me leyin ba na ina ma sadaqa tu to lo wi mbi se kilo lo npa ha zakat oran yan ni awon ti won leto lati gba zakat awon mejo ni ti imam gan gbodo ma ise imam ise imani ise ise anjogun ile fukara ti zakat ba dodo e awon wo ni imam o ha fun ile fukara awon ti o zakat fun akoko ni awon ti pe lapeju onje meta le won ma je onje kan won ri je abe beji lo ri je lojuma ko si sin to tun se kini ko si dole elomi a ma je meji lojuma to ni owo ko de olowo a ma je won e kan lojuma tori ebi o ni pa tori o ma yi pe ko si bi to ya si si kini to o ri je ko da won isaba je un po to ni nu won ti kun fun wahala owo sumatalika to n ba ti ri kan yo je ni ni gije pe ko won fere tori aye ma o le ma se kini emi le ma wa ma oje olowo ati talika yato sira gidi gidi ke soro ni lan so o je olowo ati talaka o yato sira won ni to ba ti mu eja meji olowo le je kan be talaka o pari gbugbe eja ni tori olowo ri pe ngba to ba kuku need o wo bere o ni ko si nkan ti subhanallah olowo si da gbugbo wa oni li yattakhidha ba'dukum ba'dan sikhriya aro apakanu yin fawon apakanu sugbon gba ti o pari e yattakhidha ba'dan sikhriya oni wa rahmatu rabbika khayrun mimma yajma'un ma banu je wo to so si o olo wa rahmatu rabbi idara olowo ba ko lo o sanu eyan ah khayrun mimma yajma'un ondo ri ju to lo wo ku jo lo o anu olo ni o ma wa nti e ma banu je ko ni tori njo ti be ba ti jo je tan leyin wakati mefa sira siba na ebun kalukuleri e ti e bi lere nto je sun lale njo keji kẹni bó ló ti dùn lẹ́nu ẹ kọ wá rò yẹ fún wa wọn náà n tọ́ jẹ dáadáa tó tún lébi lánàá bó ló ti yí lára ẹ wọn kálí ju ẹ gbàgbé ibi ti jọ pa méjèèjì n tà nílá yín tà fi ṣe tọ́lọ̀ nìyẹn n tó yí pé kò sẹ́kù mọ́nú ara ó ti jẹ́ ní lọ bó ti jẹ́ ní lọ wàrà hamatu rọ bíkà ọlọ́ọ̀ni ńgbà tí n sọ yí pé tó mo ṣe báyìí mo ṣe báyìí mo ní káwọn kan kan mo fi rọ fáwọn kan ẹnìkan ọjọ́ kan ẹnìkan ọjọ́ máa ṣẹ́ bó ti ṣe yín nìyẹn táyé parẹ́ ṣùgbọ́n ìwọ máa ṣẹ́ ìwọ tó ní ìwọ tó jẹ́ ọmọ akẹ́wù má bànújẹ́ n tí ọmọ alẹ́ ni kíni rahama ọlọ́run ìpè ọlọ́run kọ́ na ọ sànú ẹ kó fi ọ sáré jẹ̀ẹ́nà wàrà hamatu rọ bíkà káyọ̀rọ̀ mi máa jẹ́ sọdọ́kà wọn máa ń lò ọlọ́run ní ìnáwó sọdọ́kà àwọn tí wọ́n gba sọdọ́kà zakat yìí nílùú fukara àwọn tó jẹ́ yín pé fukara àwọn tí wọ́n jẹ́ wọn ò tó ẹnì kejì ní kíní wọ́n mẹ́sà kín àwọn tó jẹ́ yín pé oúnjẹ wọn òun sì tó mẹ́ta ṣùgbọ́n wọn ò rí ẹ́ṣọ́ àkọsí ẹ́ṣọ́ àni òsì fún un bọ̀tù òun ní kíní ó lè jẹ́ mẹ́ta lójúmọ́ bọ̀tù kò sí pàpánu sọ pé èèyàn máa jẹun nígbà mi tí o pé yóò sọ yí pé ẹ bá mi tún wà nǹkan ọ̀hún mẹ́ta yẹn ó lè dùn bọ̀tù kò ní ntí ọ̀jẹ̀ lọ́la yóò ṣe ẹ̀tún ṣe kínní yóò ṣe ṣiṣẹ́ ẹ̀dùn mọ̀sákìn lọ́dọ̀ àwọn afáà náà wọ́n ṣe níbílẹ̀ áksì wọ́n ní ta ló tó sì dùnú fàkírù àti mìskìn ntọ́pọ̀lọpọ̀ ní sọ ni pé fàkírù ló tó sì ju kínní lọ mìskìn lọ wọ́n ó sì mẹ́nu àwọn àfáà tí wọ́n ní áksù ni pé mìskínù ni ó tó sì ju fàkírù lọ nítorí sàkàwà ní pé a méjèèjì sátóṣì ó di méjì tá a fún wọ́lẹ̀ àmìnira aliya tálẹ̀ ní kẹta ẹni tí ń ṣiṣẹ́ zakatù tí ń gbà jọ tí ń ṣiṣẹ́ pé ò ní ń gbà lọ́dọ̀ àwọn èèyàn oní wọn á fẹ́yàn ò ní ń gbà àlẹ́ àmìlà àlẹ́lá àmìlù iṣẹ́ rẹ̀ kan ló fílẹ̀ tí fi ń lọ tẹ́ wọ́n mú aláfàtì kò lóògbò hun ẹnìkẹ́ni lẹ́yìn tá a fẹ́ rọ ọkàn ẹ̀ sí islam ó lè má ṣe mùsùlùmí ìgbọ́n àríkò ọ̀fẹ́ràn islam kì í fẹ́ kí ìpalára kankan bá ẹ̀sìn mú aláfàtì kò lóògbò hun àwa fẹ́ rọ ọkàn ẹ̀ sí islam kò ṣe wọ̀n bí ká fún káfí ọ̀rọ̀ kì í ṣe pò kí o kí ló wúlẹ̀ yẹ wọ́n lè rọrí mi wọ́n fi rìkọ́ọ̀b sàárè rọkàbà a máa fi bọ́kùn lọ́rọ̀ ọrú ó ní karùn-ún ẹni tó jẹ́rú tọ́gẹ̀ ìtúlẹ̀ ìpín tó bá ti níye báyìí lọ ó ti dọ̀mọ́ lóàbí ó ti sáà fún ọgbà kẹ́ni zakat wọ́n lè rọ́ àrími ẹni tó jẹ́ gbèsè wọ̀ lọ́rùn yóò gba zakat ẹlẹ́ẹ̀keje ní kíni wà fi ṣẹ́bí lè la tẹ́ bá fẹ́ jagun sójú ọ̀nà ẹ̀sìn ọlọ́wọ́ bá àwọn tẹ́ rà tẹ́ fi jagun sójú ọ̀nà ẹ̀sìn ọlọ́wọ́ bá owó zakat ẹ yọ ń bẹ ẹlẹ́ẹ̀kẹjọ ní kíni wọ́n bí sẹ́bi ẹ̀ńtọ́nà dímá ìbáǹjẹ́ lówó lu ẹ̀ ó lè gbé lówó lọ ni àbí ẹlù jìbìtì ni àbí owó ẹ̀ṣọ́ ni ni àbówó ọkọ̀mọ̀pọ̀ wọn pẹ̀lú ìrìnàjò wọn pẹ̀lú bẹ́ẹ̀ lówó tán ni wọ́n bí sẹ́bi nìyẹn ọmọ orí ìrìn àjò lọ́wọ́ à wọ́n folówó ìbáǹṣe pé abọ̀rọ̀ nílùú ẹ̀ ọlọ́run ni kí ló fẹ́ fi parẹ́ sọdọ̀kà kí ló fi bẹ̀rẹ̀ sọdọ̀kà kí lápẹ́ túmọ̀ sọdọ̀kà ti ìwé ẹ̀hún zakat gbogbo àwọn afáwọn fẹ́nu kò sí nígbàjọ́ bẹ̀rẹ̀ tí ó parí ẹ̀ kọ́ máa ṣe bí nǹkan tó yẹ kọ́ fọwọ́ tẹ́tẹ́rẹ́ mú ni ó ní fáwọn oyè dọ́ta mìíràn lọ ọ̀ràn àyàn ni látọ̀dọ̀ ọlọ́ọ̀bá kẹ́ ẹ yọ sọdọ̀kà tọ́jọ́ pé quran tó bá fẹ́ tú ní túmọ̀ torí júbì kan yóò tutù mú ọmọlẹ̀ bómi kò ṣe é dọ́gbọ́n sí ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ní ó ní fàárọ̀ ìdọ́ta mi ọlọ́wọ́ àdìmú ní hakim ọlọ́wọ́ bá jẹ́ oní mímọ́ gbogbo tó ní ọlọ́lọ́ mọ́ kò sí àkàtọ́ ọ̀fẹ́ pamọ́ fọlọ́run hakim lọ́lọ́run ọba tó gbọ́n ó ṣe gbogbo nǹkan ẹ̀ ní ètò ó sì sọ wípé àwọn tẹ́ fún la mẹ́jọ yìí ní zakat yìí
1: asalaamu aleykum wa rahmatulahi wa barakatuhu láti àsìkò yìí tí gbogbo mùsùlùmí lọ́pọ̀ àti lóbìnrin àníkàṣe ìrántí pé ilé lórí wá àti tí wọ́n ṣọ́ra ṣe ìgbóròrò ó dà mọ̀ sí àgbékalẹ̀ rẹ̀ tó bá di gbogbo ọjọ́ friday Saturday at ọjọ́ Sunday ẹ máa tẹ́tí lẹ́kọ̀ọ́ fún àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa lórí iléeṣẹ́ Bond FM 92.9 lọ́jọ́ Friday, Saturday àti ọjọ́ Sunday aago mẹ́sàn-án títí di aago mẹ́wàá alẹ́ ni àwọn ìdánilẹ́kọ̀ọ́ náà yóò máa gorí afẹ́fẹ́ Bond FM 92.9 bákan náà lórí Lagos Television lọ́jọ́ Saturday aago mẹ́fà àbọ̀ òwúrọ̀ di aago méje ẹ máa wù ú lọ́jọ́ Sunday láago mẹ́fà àbọ̀ òwúrọ̀ di aago méje òwúrọ̀ ẹ máa wù ú lórí Lagos Television láti ṣe àlékún àgbọ́yé ẹ̀sìn ẹgbẹ́ àpòmọ́ra ní mọ́ṣáláṣí lórọ̀rọ̀ kódà níbi tí ìdánilẹ́kọ̀ọ́ tó ti máa ń wáyé lọ́sọ̀ọ̀sẹ̀ níbi ló wà nọ́mbà 35 tí ní pátì wá tó ṣe àfihàn ìjẹ́ ní aago mẹ́rin àbọ̀ di aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ ní ọjọ́ Monday ẹ máa pàdé Dr. Sirajuddin Bilal Al-Asro fún ìdánilẹ́kọ̀ọ́ Tawhid lọ́jọ́ Tuesday ẹ máa pàdé Dr. Sharafuddin Jaribo Raji lórí ìdánilẹ́kọ̀ọ́ Fikio lọ́jọ́bọ̀ Thursday Tekiyatu Nafsi ẹ máa pàdé Sheikh Zikrullahi Shafi fún ìdánilẹ́kọ̀ọ́ Tekiyatu Nafsi bẹ́ẹ̀ ni tó bá di Sátidé tó bá gbẹ̀yìn gbogbo oṣù ẹ máa pàdé Dr. Abdulrazak Abdulmajid Àlàrò lórí ìdánilẹ́kọ̀ọ́ Tawhid wa ní èdè Gẹ̀ẹ́sì. Bẹ́ẹ̀ ni gbogbo ìdánilẹ́kọ̀ọ́ yìí aago mẹ́rin àbọ̀ sí aago mẹ́fà àbọ̀ ni ẹ má ṣọlá ìwà o láti bá ṣàlékún ìmọ̀ ẹ̀sìn ní àṣàlà.
0: Gbogbo àwọn àfáà àwọn mùsùlùmí látàyé ànábì wa mẹ́sàn-án sáà tó fi dáyé wa ìní àfẹnukò yìí pé sọ̀dàkọ́ àtùtọ̀ lọ́n ló ń bẹ́ẹ̀ ó ní kẹ́ni zakatu. Báfá bá ní ti sọ́dọ́kà àti bí ìkúsùmílá máa ní sọ́dọ́kà orú lójú ẹ̀sọ́ pé kó wá túmọ̀ sọ́dọ́kà sọ́dọ́kà tún bí tó jẹ́ pé ti bí ènìyàn fi ń gba owó lọ́wọ́ àwọn èèyàn ọ̀sọ́lé àlébù sàdúà fún wọn àdúà tó ń wá ń ṣe ó ń sàdúà fáwọn tí ẹ wo sábà bíi tí àyà fi sọ kalẹ̀ ẹ wo tiẹ̀ ń gbowó tí wọ́n bá ní wọ́n tó mú wá náà ṣe ó bá tiẹ̀ bẹ̀ bọ́ lówó sóun lọ́wọ́ fún ọlọ́wọ́ sápò olùsáni ò mú wá prógrààmù wà ó fi sínú prógrààmù ni program ni pe owo adua enikan afa kan ni o wa dide ni abere pe owo adua oni wa ni wo loba ni owo adua oni wa so pe ha awa dibi ti se wa gbogbo n to je mo lecture laye won ma fun ni pe n to poju ni won fun ni 30 minutes ipo 30 minutes ni so fa won lecture ko ti so n so so bi lecture ni bi ni program wa yo omo to pe o ti da mc o ti ma yo ti ma call ti lecture to ye ki gbogbo to jo nje mi ó ti náà sọ yí pé òun ti parí tó wọ́n sọ ṣùgbọ́n ńgbà tó bá torí pé ó ti fẹ́ẹ̀ kan torí owó àdúrà wọn ti wà fún wọn àwọn olówó tí wọ́n jókòó jẹ́ ó gbowó lọ́wọ́ wọn àdúrà tí wọ́n ṣiṣẹ́ ibùdó tẹ́mi àsọnù fàtàwí ẹ̀ ó ní ṣé wọ́n lọ́wọ́ rán yìí pé ọbóhun wọ́n ni ọmọ bóhun gba tọ́wọ́ gbàdúrà àwọn ẹrú òun so ẹ wá yàtọ̀ ń bẹ lẹ́yìn ẹ bí kúrò àǹtí dáa tó alam ya alamu anna allah huwa yaqbalu tawbata an ibadi abeko ṣé wọn mọ ìfọlọ ní gba túbá lọ́wọ́ àwọn ẹrú ẹ̀ ni tí ẹ ti jẹ́tọ́ gbàgbà wọ́n fẹ́ fọyàn má ojú ìfọ̀rọ̀ ẹ má kìí pé ẹ̀bùn olówó tọ́ ẹ pé sàrá ni kílẹ̀ tọ́rọ́ ìgbẹ́ dákun òun ni kíní tó ń ti prógrààmù kan ní pé àwọn táwọn jókòó àwọn ní ìdí kíní àní ìdí sàrá ọrẹ ẹ̀tàwọn lọ́rẹ ẹni fún kálukú ṣe àṣẹ tí ẹ rí pé ilé yẹn islam ọ̀tá kù ẹnu ibi tí ó kù ní pé lọ ṣiṣẹ́ ẹni tọ́ kà kù tí wọ́n kà gba ìmọ̀ràn lọ á kù ìmọ̀ràn yìí pé àdúgbò sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ fún ayé pé kò dáa kéèyàn máa kọ́mọlúwàbí ọmọ ṣe kínní ọmọ ṣàgbé ọ̀tá jíyàn ọkàn sọ fún ó wá ti di kínní yìí mara a níbù àgbélé ọmọ dákú tàbí ọmọ ṣiṣẹ́ tàbí ọwà bí kan ọ̀tá tàbí ọ̀dálé kéwúlẹ̀ kọ́ lọ́ máa káwọn ọmọ kó o máa ṣe kínní lórí ẹ̀ kọ́ máa gbowó ìyẹn àwọn afá ya pẹ́nu ṣùgbọ́n ntọ́ wọlé lọ́dọ̀ àwọn afá ìyẹn lẹ́rì ntí ọba lẹ́rì kéèyàn má sọ̀kọ́ lẹ́rì ká gbowó àdúrà kọ́ lẹ́rì o ìyẹn tó sì rò bílà tí ń sọ yìí àkọ́kọ́ nu àyà ni àyà kejì òun ni gbólóhùn lọ́ọ̀ tó ní húzmínà mohammed sọ́dọ́kà sọ́ọ̀tù tó bá yà wà ní òtẹ́rì àbí àìsí gbọ́ yìí pé n táwọn àgbáríjọ afá pè ní kíni zakat sọ́dọ́kà tí ó wí ń bẹ̀ yín ní kíni ká wá lọ ní sunnah anabi wa muhammad sallallahu alaihi wasallam kí ni anabi wa wí fún wa ó pe sọ́dọ́kàt ó pe zakat ní kíni ní sọ́dọ́kà ọ̀pọ̀lọpọ̀ bó ti pe zakat gan ní ọ̀pọ̀lọpọ̀ àdìs tó ti sọ̀rọ̀ zaka sọ́dọ́kà ló pè mẹ́ ituma esi ne kene zakat akoko ni hadithi ti wa sahih ti hadithu ma'al ogbajuma ngbati anabi muhammad sallallahu alaihi wasallam to lo si yaman anabi so fa yin pe sallallahu alaihi wasallam o so fu ma'al bi jabal won te ba de yaman yo ko ma ko won so so won ti ta fe lo ni pe fa alimhum fi ko won nu e ko to ko won ni yi pe ni riwaya me ni akhbirhum ko wa so fun wa an allah iftarada alim sadaqatan ko so ipe olohun oba o si zakatu ni iftarada kidma iftarada o si loran ya e se imam o se ni o alehim iftarada alehim sadaqatan o se ni oran ya fun ki lo si loran ya fun zakat abi sadaqa joran ya iyan tore anu si joran ya oni sadaqa yo oni zakatu tu qad bin agniyahi won ma banu awon ti an ba ti zakatu wo owo won faturaddu fi fuqara'ihim won wa ma fa won ti won o se kene ti won ni sadaqa lu kinbe ni hadith mi ti man bukati awon ti gba wa ma so won hadith ya ko hadith so to wa sahih ni o sahih ni wa imam abu zari do gbele wa kono ba ni onusi lato do anabi muhammad sallallahu alaihi wasallam ola nabi so yi pe fili ibili sadaqatuha gbogbo to ba ni to je mara kun mi sadaqatuha ni oyo kini ni o zakae wa fili ghanami sadaqatuha gbogbo to ba ni agbu agutan ati to je mo be yo se kini zakawo wa fili bazzi sadaqatuhu gbogbo ti ba nta so aso tita yẹni ọrọdù tìjára àwọn nǹkan tí pípọ́yà wọ́n ṣe owó káàṣì táà ń kó dání ọ̀ǹta mútọ̀ ọ̀ǹta sọ ọ̀ǹta gbogbo àwọn tó jẹ́ mọ́ǹta ń ta sọ̀dàkà tù zàkà wọ̀ kí lànà bí lófin mẹ́tẹ̀ẹ̀ta yẹ sọ̀dàkà kí ló sì gbàlérò pẹ̀lú ẹ̀ zakat imam hakim àti dáàrú kùtùnì àti bẹ́yàkì ní agbàwa imam náà wọ́n sì sọ nù mọ̀jùmọ̀ sira majmu ya tan kun sharun muhaddab kun sharun muhaddab al muhaddab shirazi ni jisu mi di bayni jalad mi di kore ni e wuse tan so mi sharihu ni e muhaddab tani imam nawawi to si sharihu re muhaddab jisu mi di kore ni imam nawawi ba to si be si o si wo ogun 20 ajza jina ajza o si wo ba tin se lo lókù láyé fáàmì tó wá gbé ẹni tuntun ṣe tó kù láyé ẹlòmí tó gbé wá parí ẹ ṣáríhù kẹni méjì wọn sọ di kẹni ogún di inú mahakimu ó sì ọsọ àdìsí àbíláàrí ọsọ ó sì ní ìsínàdù ẹ ó gbà wá látọ ìsínàdù méjì ló mú wa ó ní àdáni ìsínàdáni sọ ìhàn aláṣàbdi buhari wa muslim ó ní ìsínàdù méjì èdè ó ní ọwọ sọhẹ lórí májẹmú bí àwọn buhari àti muslim ti máa ń gba àdìsí wa ní tó sọ fáàmì ẹ ẹ̀rí kẹta nínú àdísì ni ó nínú sọ yìí buhari ibi tí buhari ti sọ pé báàbù zakatu lè gánà ti sọ pa zaka àgùntàn àbágbò àdísì wa náà ló ń wálé kọlọba ní ọlọsí oní àná àbábákìrì ọdí ọláàrin àbúbákìrì kọlọba ní ọlọsí oní kátàbàláwò àdàlì kìtà lámà wà jáwé lè bàárẹ ọkọ ìtàfẹ káyì ìtàfẹ kájẹ ìgbẹ yìí ọkọ fún anas nígbà tó ní kí anas ọmọ lọ bahrain kọlọ ma ṣe dáwà bẹẹ kọlọ ma jíṣẹ ọlọba ó ní bisimilayi rahman rahim hadi foridotu sadaka hadi foridotu sadaka foridotu kilobi kilobi pẹlú sadaka mẹye zakat ó lé lè ní sadaka ọ̀ràn yà tí zakatọ jẹ ọ̀ràn yà alati fọrọdọ rasulillahi sallallahu alaihi wa sallam muslimin fanabi sallallahu alaihi wasallam ti o se lora fun gba muslimi wallati amara allah bi ya rasulahu de pari hadith mun bukhari do gba wa awa hadith to po do to ka si pe opolopo bi won ti pe sadaqa zakat to je ona yan lafzu ti won lo funu opolopo ni opolopo inu qur'an ati hadith ni kini oni sadaqa se na ko ni di ko wa loju ni bi pe a fe wa ma bu wa dua awa de ko jina muallim soda pata to hiru mo za kimbia don fa ka ma bu wa dua to di olodun ni ka gba ga ni e wa ra fa ti o so pe ha olodun wa pa la se nta fe se yi fe bu e se ri pe a fi ni ala immatul mudillun awa fa ti an so yan na to ni ko seri fun olusi gbajuma yi debi pe awa na ta nwi gan bi ba se pe aya ni ni yi pe kawo sato sia to ni olodun ni o ma olodun lo men ti o se kini ti o wulo fo e ya fe le ma so ni to ni pe in to jero lo ti se kini o ti gbale ashuba tu thalitha to a fo kini si wewe ti n ba ti so temi ta wolo ama na ya madalu so de ma falu ni keneka keneka woloma abani mo ko fun wolo sama yi pe emi ti so to ni ro ni abenu ka jojo ko po ni ni ti o ma ya ni ti pe a fe se kini a fe sanfani laarin ara wa ni ke se ti jawo to ba je ti ja olohun olohun ma n ta je bi mo so ite ni eyan ni o je ma n pa o eni ke je eyan pa o ya yonda fun pe ko ma ya gbuwe jeje ka si jo ma si o ma ya ninu islam a jo ma so ma ya wa lo enu bi to ku si na so pe ah awa ti so nti quran wi ti ile oja yi pe tori olodun la so fun ile o so yi pe eh yi pe ko mu ja wa ile o ni so wa di pe a tun so tara wa ara ki lo ke mi pelu kin so te yan in to kan mi ni kin so pe ki lo lo wi ki la na bibi sallallahu alaihi wasallam iruju keta lodo won kalo si oni suratul mujadala aya kejila re suratul mujadala aya kejila tori en to di seni si to di pa ngbo wa nse kini afa ngula tiri awon ruju da ngwi yo ruju keta ni oni bi tolorun ti so pe ya ayyuhalladina amanu idha najaytumur rasul dana jaytumur rasul faqaddimu bayna yaday najwaakum sadaqa so su mujadala aya kidla ebe ko olorun e yo ba bo dudu ya yala dana idana jaytumur rasula te ba fe ba anabi muhammad sallallahu alaihi wasallam te ba fe ba soro kokko e fe ba soro kele kele jeje e fe dinere nkan kan olorun wi olorun fa ko di mu bayna yaday najwaakum sadaqa e wa owo kan sadaqa e wa nkan kan te ti si waju fun sababu aya to bi so kale in so fun yin ti olorun kuku mo wa ohun lo si ma wa olorun si ni ohun mo wa sababu aya ti so kale ebo olorun je ba fe ba soro kele kele e ti sadaqa e fun ni ore dadi kumu khairu lakum wa tahar ile lo lo re fun lesi fo yin ma fa inna mutajidu fa inna allaha ghafurur rahim te ba ni olorun ti dariji yin ebe ko ibn abbas olorun ba ni yon si ibn abbas ni e wo o ma de ni o kere si gbogbo awon abubakar umar usman ali omade subhanallahi wa muhammad sallallahu alaihi wasallam o si adua fun olorun si gbadua na oni allahumma faqihu fid din wa allimhu ta'wil allahumma faqihu fid din wa allimhu at-ta'wila olo ba o ma yi bo di kere yi ba mi je ko gbo esi yi wa allimhu ta'wil ko si je ko ma ituma qur'an ko ma qur'an tu ibn abbas ma to fe tuma aya yi oni aya iso kale bi sababi ana ni muslimin kanu yukthiruna al-masaila ala rasulillahi sallallahu alaihi wasallam ha muslimi nigba na e wo aya olorun fe fi chan pe system nkan mi mo de pe olorun fe fi dayan do mi nkan pala pala ti ban si won ma ko le ti man wan toro do do anabi ma be ni nkan e wo se nigba to o ba tun gbo won ma e wo aksu akasi anabi o zo pe ma mo wa fun mi ma fun mi wo ma fun mi lowo ko dan ti o ma ti man so ni pe owo kula salukun alei ajro nibo mi nda salukun alei mala in be kini in be do lo yin emi kan jise fun yin ni in so pe mo wa a de be ngba ta ba n so n to gbajuma ni si lodo awon apa ati kini won so lori e ko da ati ti inshallah de

0: alaikum warahmatullahi wabarakatuh. Ìjọ Fàdúrà tó ṣe ìsá ti jẹ́wọ́ Great of Nigeria first man. Ó ti jẹ́ tẹ́lẹ̀ kó gbogbo ẹ̀ síbi ọjọ́ ọ̀bí ànábì wa mọ́lẹ̀ tí a ó ṣe. Ní ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2023 tó jẹ́ ọjọ́ Sátidé ọjọ́ Àbámẹ́ta. Ní òpópónà Dapò Bílíṣìt, off Ladipo Road, mo ṣe Lagos dédé aago mẹ́sàlẹ́ di àárọ̀ ọjọ́ kejì. Chief Imam Alaram Central Bus Oshodi Lagos. For Korea Alaye, FA 080-261-7289 Tabi 0818-003-4061 Masala.
1: Ọ̀rọ̀ ìyànjú ìwá láti ọ̀dọ̀ Alhaji Musbaudeen Ogun.

0: agbára ńlá lọ́jọ́ kan lọ́dọọdún ni. Ẹlẹ́ẹ̀kejìdínlọ́gbọ̀n rẹ̀ rí o 28th annual Salvation Night Crusade ìṣòwò alágbára ni. August 28th 2026 ló máa wáyé bẹ̀rẹ̀ láago mẹ́wàá àṣálẹ́ 10 PM. Àkòrí ni mímú èrè ìdíṣẹ́ nílù àkókò yìí. Fulfillment of purpose in time like this. Esther chapter 4:14. Wọ́n ní ìrírí àti ìmọ̀lára àgbà ṣe àdúrà àti ọ̀rọ̀ Ọlọ́run fún iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu lẹ́sẹ̀kẹsẹ̀ láti ẹnu àwọn wòlíì Ọlọ́run alàyè bíi Superior Evangelist Caleb Matthew láti CCC ìpínlẹ̀ Òtítọ́ Parish 2, Assistant Most Superior Evangelist Amigbade GM àti Assistant Venerable Superior Evangelist Prophet Samson Babatunde, Assistant Most Superior Evangelist Prophet Avis Kiki yóò máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ̀ wá. Evangelist Bello Peter ni guest artist pẹ̀lú Ashafite International Choir ni wọ́n jọ máa pawọ́pọ̀ fi orin fa owó Ọlọ́run sọ̀kalẹ̀. Gbọ̀ngàn ìjọ wa tó wà ní 19/29 Ayige Street, Best Funmilayo Bus Stop, Orílẹ̀ Akeke Lagos láti máa ṣe. Assistant Most Superior Evangelist Damilọ́lá Akíṣọlá lolùgbàlejò. Tó o bá lè wá, ìwásáyè èrè ò ní já sásán. Lórúkọ Jésù.
1: Àdìtún ńlá lọ̀rọ̀ ẹ o Olúwa mi.
2: Àdìtún níṣẹ́ olódùmarè. Bí omi ti ń wọnú àgbọn kò sẹ́ni tó yé. Akíkà ń sunkún àìléyìn níbi àjànàkú gbẹ́ǹfẹ́ ń ṣàárò ẹnu. Àdìtún ni kò yéèyàn. Ètò àdìtún lórí rédíò Bond FM 92.9 ìfẹ́sọwọ́pọ̀ kárí ayé. Ètò tó gbalẹ́gbajù bí èéfín. Ọ̀rọ̀ wa ò ní dóríta kò yé mi mọ́. Bọ́rọ̀ bá sún ọlọ́gbọ́n kọ́ tó sì sọ wèrè kọ́. Orí ètò àdìtún láti yànnà náà ọ̀rọ̀ tó bá ta kókó. Bí wọ́n bá di yọ̀ lọ́jà, ara alẹ́ ni tú. Ètò àdìtún ni àyanjú ẹ̀. Omi gbígbóná tó dàpọ̀ mọ́ tútù. Ìpele lètò àdìtún. À ń wá ya, à ń wọ́kọ ẹwà nǹkan fìdílé. Abala yín bẹ lórí ètò àdìtún. Àyà tẹ́ ẹ bá fẹ́, ọkọ tẹ́ ẹ bá ní. Lórí ètò wa, ìmùlẹ̀ òdodo ni. Awẹ́wà ò sí lórí ètò àdìtún. Bẹ́ẹ̀ bá gbọ́, ẹ gbà bẹ́ẹ̀. Alhaji Morufudin Adedeji Olúyege, ọmọ ìyá ẹlẹ́kọ, àti Abdulwasiu Salahudin, ọmọ tó mọ kọ́lọ̀. Ẹ kú iṣẹ́ ọpọlọ. Ọpọlọ yín ò ní jọba ẹ ṣàmí. Àwọn tó ń tukọ̀ ètò àdìtún nù. Àgbà ọ̀rọ̀ ń jó wọn létè bí ọ̀lẹ̀lẹ̀. Ǹjẹ́ iṣu sáré tete wá pàdé oníyan? Àgbàdo òjò sáré tete pàdé àkàṣù? Ẹ̀yin ọ̀tọ̀ ọ̀kùlú, ẹ sáré tete pàdé ètò alárin. Àdìtú ní gbogbo ọjọ́ Ẹtì Friday ní Bond FM 92.9 ìfẹ́sọwọ́pọ̀ rédíò. Iwájú lọ̀pá ẹ̀bìtì ré sí. Ẹ ò ní dẹni lẹ̀ẹ́lẹ̀. Ètò àdìtú tún gbòde. Ẹ̀yin ọ̀tọ̀ ọ̀kùlú, ẹ mọ́ tàtẹ̀dí. Ẹ jẹ́ ká máa fọbẹ̀ ètò alárin gbókèlè ọgbọ́n jẹ. Torí pé ọgbọ́n ń bẹ ìmọ̀ràn wà.
3: A dúpẹ́ fọlọ́run ọba. A dúpẹ́ fọlọ́run ọba. Ọba tí

0: ojú adúra ti wa adúpẹ́ fọlọ́run ọba ẹ̀wọ̀n sẹ́ ọlọ́run ọba ẹ̀wọ̀n sẹ́ ọlọ́run ọba ẹ̀wọ̀n sẹ́ ọlọ́run ọba ẹ̀wọ̀n sẹ́ ọlọ́run ọba òun náà ló ń rọ̀jò òun náà ló ń rọrùn òun náà ló ń ran òṣùpá ẹ̀wọ̀n sẹ́ ọlọ́run ọba ẹkú dédé àsìkò yìí gbogbo olólùfẹ́ tó wà ètò yín àdìtú àsìkò bí ojú ọjọ́ ṣe rí o life and direct náà ni bí aago mẹ́wàá sí kọjá ìṣẹ́jú mẹ́fà àdìtú talẹ́ ti tòní kí là ń pè ní àdìtú ẹn tí ò gbófá ayíire ọpọlọ wò gẹ́gẹ́ bí ìṣe wa ni ẹn tó mọ̀fá kó mọ̀fà ẹn tó sì mọ̀fà kò mọ̀fá bẹ́ẹ̀ ni fá tà lọ́fà aṣọ ọ̀gbà náà jẹ́ pé à ń dá fún ìgbà o wọ́n ní tẹnitẹni kìsà ń ta àtàn ẹlẹ́rùnún lámúyá rẹ̀ rédíò nàìjíríà ó ń bá gbà mú ni mo fi sọ pé rédíò nàìjíríà ló ti ń là náà bọ àná yẹ wá a sì tún ń lo ní ìbò ní máa dá rọ́bìlì àlàmì ìnà ọbẹ̀ ẹ̀dá rọ́bìlì àlàmì ìnà ọba tó láyé bond fm ló sì tún bọ wá lọ́la bond fm ló sì tún bọ wá lọ́la tá ń fi òun jẹun débi pé kú oyó wákà iná ni èèyàn fẹ́ ní fọ́rọ̀ nígbà kan ọmọlúyege àfikọ́bọ́ ọlọ́run kò sànú ẹni ní ọmọlájú lọ́la lákànṣe àwòrán ìjímọ̀ àfikọ́bọ́ ọlọ́run kò sànú ẹ̀dá ṣoré fún wa ní ìgbà tí ó yẹ wá ṣoré fún wa ní ìgbà tí ó wù wá mọ̀já kúkọ́ ọlọ́run tó gbàdúrà wa mọ̀já kúkọ́ ọlọ́run tó gbàdúrà wa ara ò gbọ́dọ̀ ní wá àwa ò gbọ́dọ̀ rí nira ara ò gbọ́dọ̀ ní wá ooo àwọn ò gbọ́dọ̀ rí nira o ìran ọ̀gẹ̀dẹ̀ sunkún àti ìdẹ̀ ara ò gbọ́dọ̀ ní wá o lálẹ́ tòní a kọjá lọ sí ìlú ìbàdàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ ó ní tá a bá fi pamọ́ náà rẹ̀ jẹ́ pé ó máa ń níyì ṣùgbọ́n àwọn olóye náà ni ó ti mọ ọ̀rọ̀ yìí mà á sì balẹ̀ ṣe àgbẹ̀ tí wọ́n pè ní mọ́nà tán wúro òdù yóò ti máa yẹ yín o arákùnrin kan bẹ asíndẹ mọ́dé ni mo ti sọ àdìtú rí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ sọ pé àwọn ọ̀la àǹfààní àti dasì tá a bá ní ká máa kàyẹ̀wò tó ní dionasi ni onímọ́tò akérùkẹ́rù tí a máa jìṣẹ̀fọ́ náà ti wa mọ́tò rí o kó tó lè kó di diona ìyàwó tó ní lọ bí méjì sí mẹ́ta kásásẹ̀ pé ní mẹ́ta ó sì ń ṣètò fún wọn lóòrèkóòrè jíjẹ mímu kò fi wọn wọn àwọn abìnrin náà jẹ́ tó ń ṣiṣẹ́ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ó ti ń sọ lórí ètò pé oníyàwó kan ẹkú dédé àsìkò yìí oníyàwó méjì ẹkú gbójú ọjọ́ ṣe rí o oníyàwó púpọ̀ ẹkú palẹ̀mọ́ arákùnrin yìí yàtọ̀ púpọ̀ ní pálọ̀ tó ní yàrá mi torí pé ilé tiẹ̀ ilé àdágbé ni kọ́lé ẹ̀ aláyọ̀ fún wa lórí léde yìí o kọ̀lé aláyọ̀ fún wa nílùú ìbàdàn o kọ̀lé aláyọ̀ fún wa nípínlẹ̀ èkó wọ́n jẹ́ ayọ̀ wọ̀lú wa abẹ́wọ̀ ọlọ́run abẹ́wọ̀ ọlọ́run wọ́n jẹ́ ayọ̀ wọ̀lú wa abẹ́wọ̀ ọlọ́run abẹ́wọ̀ ọlọ́run abẹ́wọ̀ ọlọ́run wọ́n jẹ́ ayọ̀ wọ̀lú wa abẹ́wọ̀ ọlọ́run inú mi dùn inú wa sì máa dùn torí wọ́n ní bó ti wù kí ló súnmọ́lé tó kọ́ọ̀dù ó súnmọ́ ẹ̀dẹ̀ wọn àfẹ́ ni níbẹ̀ bí abẹ́rẹ́ láti bá ti fẹ́ ni lọ́jọ́pọ̀ àti ń tóbi jèrè lọ àwọn aláṣẹ iṣẹ́ náà jẹ́ agbóyànjú jákèjádò àwọn ìpínlẹ̀ ìrédè wa nìjẹ́ àti ń bọ́lé iṣẹ́ bond fm ṣùgbọ́n lọ́dẹ tó pẹ́ran tó ṣètò torí ilé ìkọ́ torí òmíràn ni ọgbọ́dọ̀ mọ̀ dúpẹ́ wọn aláṣẹ iṣẹ́ rédíò nàìjíríà pàápàá jùlọ for Gagwa Patapata, for the FRCN, Dr. Alhaj Mohamed Bulama, Chief Executive Director, General Federal Legal Corporation of Nigeria, Agbodo Dupe Lowo. Dear Lowa, Timankwini, Aja Kudilasu, Mubab Adeni Kewula Degoki, Akawe Kadidun Adupe Lowo. Giwa ile ise yi alagba gbenga fatile adupe gbo yin loga loga patapata milo lati efe ka adupe la oyin o be se nse na ni e se mo se lo be se nse na ni e se mo se lo yen se ru eyi ko mo pada labo be se nse na ni e se mo se lo ati won ajo loba loba ibon bale oko lu Oba Riwan Baba to da ki lolu iko baba fuwa assalamu alaikum Landlord do wan bi bayi Oba Adeyemi Oluwa Segun Oluwa to yin ajasa Olaside wa se tunugo kafata e ban kuru ko mi la fu gugu I kwata kwata na ni mo ki o yan olori la fi yin ni gugu ruko mi olori Adebi pe ajasa mo kin o za ku popo se odun sese to ku gode kan ta se lanu de si ku parliament odun kefa lori apere baba nla yin o se tinu ko ni ka la odo jo monday na ni o mo wa se la gulo on ka go se kan je ni ka lo a gboro gbagbe obo wa yene alagulo kingdom bamuda siru ode jo bi sallahu den ajagbade wa e ku gbale jo wa wa egba pede lanode bale oko lulu okeodo ana o ton laude o re salary baba to dida da kilabi wan e si egba wa oga wa baba to ni salary mo to je ko tu ko eto ana awon yan pon be lanode ego tin fa ko ti joko ona wa nkale bi mo lo lori adi tutale ti toni ni pe awon arabirin won sa ri pe ikanu won sa nru ah ki o le fa sababi ebi o pa won yawo ti yale kora po ko ye yin aye ndara lojo kan loko won wa gbagbe kokoro to silekun pa lo re ati yare o ba gbagbe o gbagbe nu le o si ti ji lo si garage e mo pe baba ti ni yale akoko eto to pele na si ni ona ni kekere na lojo pe gbogbo aso te baba ba lo ni o ma fo kokoro eni yawo kekere ba ri ah if to tinipo lo wo aso bi ti an ka so si ni ori joko ni pa lo ilekun yara na baba tun gbagbe atiti gbogbo kokoro e bunch of key ti kon waru ona to wa si sile ngba ti o de be ba ngba de ko kedere be wo bi asa program ni unifade o wari iki ose meto toto sema ele que gritou é para o primeiro mano lutar mas se pensa o abalaro se coca ah olha bigo alugue toque lá coco boy a o abalaro se não colocou o bani lá fim tudo é nisso e aí o que cresce assim ato sei eu ati a o tele o que grita mas se pensa né e aí o que cumbe o semeni o semeji o jamo leco ofukoro senu lekun laarin ogbon seju arapun tojo ko yawo de lati garage agun ti bo ati yale ati won n ka lukulo sin yale te lodo asi osi osi mo gbagbe kokoro mo gbagbe kokoro ni bi en ba se tufu yo ke se kule bi en ba si rin akasu won fe ko lo e mo ti mo pe mi e mo ti mo pe mi ah aku bolara okunrin n ko ro lo sugba ko to di pe yo de lati mona tan worodu iye ni ale iyawo kekere o ti kun abaso ti oko o di wo mi oje lodo baba ati iya re baba ati abajo to fin ru to se ba to lo ba ma di re mi oro na to so oro na to so oro na to so to lo gbo ma dire mi oro na to so oko de lati bi se ri pe ya o meji lo n ba le ko ba kekere won pe number baba ya o kekere lo gbe number awa abadan ojunu wo ma abadan o ma abadan ti o ba le soro ki so ma abadan gidi a ma fi oro wa fi ma sapale eyan be won to wa koja aye re a to fi oro wa a fi ja so abuku re a fi ja danu a so apale a ya danu baba ti ya fo ma won to je o kekere won lo ma won ni pada so to re on so fun awon na re pe nkan to mo won ri yi on fi se dada ki asiki ma wo fun yan yawo ni kese ko ni la bu nbe ko buruko je je sojo oko le abopolopo le aye ni awon agbalagba awon iya awon baba nbe le aye pilu nkan baba ri be ninu kon board ta si riji ti tu yi woni ama do ba le fire night pe lori e ni o wa sile ana woni rara o ma won ni pada sodo re ko fo mo yawo meji kilo na abayo ati tutale ati ni ni 0816913968 na ni oju opo 0816913968 na ni oju opo te fi temi lago dale to ni magaji to ye oji pada mountain adedeji lu ige na lu ko temi ko te de point kan jo se yi le se babo ke o an baba ati ye omo ni omo yo ni pada sodo oko re o o wa o ko yan wa o wa do bale won dara oju ti o ba ni kare ki ta ro se pin igbe ba riru nkan ba inu cardboard kini tumo re hello
1: hello e ka le o
0: oruko ibi te tin pe mi
1: Mrs. Cole ni o
0: lati musin
1: be
0: e ba nke alaga ajoba abile musin
1: oran
0: ebu tubo so arun aruwe foko si ayo do kan do gode kan be ni mama wa adan gboda gboro gboro ni be ni bi e ba ko iru nkan to sele yi oko sa n tebe ni o kini e ri si woro bayi
1: o ti lo la kaye
0: won ni
1: ko to fi se
0: kese
1: a je won to fi se kin ko fo mo ni le o
0: a je won to fi se ke to fo mo ni le
1: a je won to fi se o
0: mo ru fun ko le
1: o ni ba je fun baba mi
0: bo le sin gbadu bo de fence wa yo
1: a ye ni na mo fe mi se ki ma gbo
0: very very
1: o ti ba wole
0: very very na se ga
1: a ni pe wa bu sira wa
0: ami ami
1: o de fun o de ni ba je
0: ami ami
1: agbara olohun
0: ami ami
1: gbeja gbeja la mama de ba
0: nda se ga
1: Nigeria.
0: Ezega, ezega. Adura wo gba ni agboro ba. Eje mo la so pe ki fun mo ki Sheik. Baba Majid oni kiyun. Oni kan. Ojo na Radio Society of Nigeria ni Legbata. Gbadura tesi loni adura na yo pore wa ni agboro lo ba. Tori pe adura lo n gba agbara mama ko o. Adura lo n gba agbara mama ko. Ko so n to le toluwa o le so e je n gba pe bi meji si tori bon re fe rin momo e ni o ba won ni pada so do re e da o du re ni fi o tori n to ko so ni pe ko le ba da fa ja ko le ba da fe ran ko la fi so pa na erun o fe ko ta fu ya wu ati ya le ko je pe won mo wa lan ko won mo wa ah o ma le ni tera ko so se zuga an baba ati ya fo gbon wi pe eh abajo omo ti ru bo si pada omo ti sunra pada kile ale pewe ile jade le se babu ke o ki won gba pe la benu blessed aluko o ya tesi tesi tesi tesi bo mi tede
2: ari ke ri ke emi mo de to roju koko bayi
3: oju lo siri se mo ti ma bo je
2: ah emi mo se
3: eni ba ye bo se ni furu koko furu koko bi eni gbe le so kidi le ka to wo gusun yo ro pe ni se kidi lo nko lo se de de lan beke o ke te o ni ti to sade daji ona ti o ti kari wonu bi epo lo to fenu kan yo
2: ah ai sa ta ni mo se kan o emi wa ni ti se bayi o lulu fe mi
3: se emi ni ma se so fun pe ke lo moju to ara yin but e ta o fe ga ma kari o o le mo gi baba o ke ho
2: Iwọn na soro sote salaye bo se se fun baba oke o ko mara yo to gun ja le re fun lugo je ope yin to ro ni gorogo ara tita je ara tita ara yin ti ba to ma bo lesi oni eniyan ko sun o te do ma se lo sere sere tabi to po la po ju isara to gun so baba oke o le ni gun ja tura lori yi ke ya isa tabi arun to fe da ni gule baba oke o kale si shop 10A oye kola shopping complex la doju ko di palace church jakonde gate egboro isolo ipinle eko e pe 08094471143 08094471143 baba oke o elebogi debede ebe
4: eku dede woyi ni gbogbo ibi ti owoja ile ise radio te tin gbo wa ide yoruba ni igba to to gba bayi ohun lo nso ba gbon mi gbon mi koko to n to koko ohun lo nje balẹ lodo ta ba ri ogbon tarigi to mo nipa ewe ise ti ewe nse egbo ati ojegi ise to nse ati mo yi pe oni to ni won pe ni ogbon tarigi onisegun bile e ma wo pe mo npa asamo kini di asamo mi mo tun ti ni alejo pataki gege bi ise wa baba e ba mi ki ara ile kesi daruko yin
5: e seun atokun oruko temi ni Taufik Ajiboro eni ti gbogbo aye mo si baba oke o ona lo nki wa pe ni alaafi olohun oba koni fi gbogbo asile
4: e e ja asami witi witi
5: amen
4: e baba oke o a ma tun ri yin
5: e seun atokun be na la bi ni bo se je pe bile ba ti su be na ni le mo o na lo fa te fi tun ri baba oke o la ko tun nipa ilera ara wa nitori pe e mo pe nipa ilera eda o je baba oke o logun pupo e si mo baba oke o lori pe baba oke o kin se amulu mola o lori nkan yo kan soso o na ni sara
4: gege bi ibere ti a ma nbi ni gbogbo igba kini awon nkan to ma nfa ipenija isara
5: e seun atokun la kayin o ni daru
4: ase
5: nipa ipenija to ma fa isan inu ara akoko nbe o ni pe teyan ba ni arun ta npe ni arun gbajumo ri ta npe ni atosi a ma sakoba fun isan inu ara elekeji o ni keni to nba obirin sere lasiko to nse alada re lowo a ma sakoba fun isan inu ara eleketa oni ka ma se yo bi emeji bi emeta kile to mo abika yo ti wa ko ti e ma jade dada ko ma jade sirisiri a ma sakoba fun isanu ara o nta sabapade re latara ilegbose gbogbo awon nkan wonyi a ma sakoba fun isanu ara ti ko ni jekeje ori bi lo dada to ba ti ko ba isan ara o ni se dada mo gbogbo awon eyan si mo pe aboke o mo nkan meji ju isan ara ne kana lo lori aise isara yi to ba ti wonu ara a ma fa ile se dede fun omokunrin tan pe ni idakole iwo omokunrin to wura e dada to je pe laarin seju kan si meji ara re o ti wale abi iwo to je pe o ti e ni le ba obirin re sere le meji bi e meta kile to mo abi iwo to ti e je pe ni ara ti o ti e ni gbira dada depo pe o le se ojuse re mo ni to ba ti nipa enija nipa isara ti ma fa idakole fun omokunrin didele ma bo baba boke o ni shop number 10A Oyekola Plaza opposite Deeper Life Church ni Jakande Isolo Road ibe ni baba boke o wa bayi ero banisoro to le pe baba boke o zi 08094471143 lekan zi 08094471143 08022613442 08022613442 omo odun melo ni wo o ti ju omo 40 years lo o ti ju omo 50 years lo o ti ju omo 70 years lo to je pe laarin seju kan si meji o ti da to wa ile mo ni to ba wa baba boke o iwo gan o mo ipe ni olohun be leyin baba boke o awo mo nkan meje o bi isan ara ti mo fa idakole fun omokunrin ti ki je ki omokunrin le soju si e dede lodo aya re lori isan ara ti baba boke o nso re pa yi nkan to ti sele se mi gan fun ra mi ri ni ti mo si lori sirisi ogun lori nkan yi ti nkan yo lo yo tun pada wa nigba to ya ni mo pade baba kan baba yi lo se toju arun idakole ifun mi oun lo fi je si pe ni gbogbo eyan to n wa sodo baba oke o lori idakole ti mo so omokunrin dole awon na gba pe ah olohun be leyin baba oke o pelu ase lodo olohun oba to mu ti wa to mu ko nbe to ba dodo baba oke o ni shop number 10A Oyekola Plaza ni waju Deeper Life Church ni Jakande Gate ti Isolo Road ibe ni baba oke o baba yi pelu ase lodo olohun ti enu ni sori si ero banisoro baba oke o 08094471143 lekan zi 08094471143 abi 08022613442 08022613442 4-2.
4: Nleti gbọ yen se mo wi pe Yoruba bo won ni iriri lagba ohun ti o ba ti se ni ri ki awosan a o le so pe bayi ni won se se iwosan re nleti gbo lenu babo oke oyi ohun to ti se won fun ra won ri ni ki Olorun to lo eyan fun won eni to Olorun wa lo fun won yi o tun wa je ki babo oke o na tun lo wa imo kun imo lati mo nipa itoju aisan isan ara babo oke o nipa aisan onibe ta to mo nbara won rin ojura arabeku ati dakole kini iyato to wa laarin meteta
5: e se won atokun idakole ran tin ba obirin re sire to jaji pe ni yo le se ndede bo si ye ku si sugbon ko ni lagbara lati se elekeji arabeku ara odide laarin seju kan si meji ara ti wale ojura ntite ara odide keyan fe ba obirin re sire yo da igba to ran tin kankan ara re o ba wale ti o ba ti ri be ndele ko ma bo wa kan si babo kewo lase lodo Olorun lagbara lodo Olorun to ba dodo baboke o ogba Olorun be lodo wa Olorun si ba wa se
4: baboke o ka ma te si waju ya to si pe nkan lo mokunrin aisan isara yi se o ni bi to tin ko ipalara ba obirin atokunrin lapapo
5: e seun atokun be ni gbogbo alamo ipe ni isan ni waya ninu ara nigbati eje o ba ti ri bi lo bo si ye ko mo lo to ninu isan ninu ara yo bere mo mu awon ipenija kokan wa akoko nenu penija o sese ko je se kwarin laarin seju kan si meji ka bere si mo mi elele elomi yo mo rin gege bi eni ti bata fe boyo ninu ese re karin kan mo terin elomi yo da bi gba to te igbo mo leni tori pe atele si o mo kan gorogo elomi paja paja lowo paja paja lese elomi owo mo gbon be ni gbogbo aro bere si mo gbon elomi nbe nko mo rin kakiri inu ara titi eni abi kinu ara bere si tayan elomi nbe oti eni le rorun sun dede kori mo fu elomi elomi ese re yo bere si wu ni ka te bayi abe kelomi oti eni ri gbon se si dede dada eyin yo mo fa elomi so ise ese ko mo fa elomi so isa pa ko mo fa yen so awon nkan yi ipenija isan inu ara ti ejo ri bi wole to ninu awon ise ni awon yi lo nsakuba fun awon ise yi pelu ogo lodo Olorun to ba dodo baboke o iwo gan o gba pe ni Olorun be leyin baboke o itori baboke o mo nkan meji du isan ara yi ti ma so omo okunrin di ole ti ko ni je ki omo okunrin lo sojuse dede abi to ma so ara di ole ti ko ni je keyan rin dede dada ti ko ni je keyan le gbese dede ki salenu mo kanyan kayin ma fayan opa yi ko ma ro ni gorogo eruku ko bere si ro elomi nbe to da si gba je pe paja paja owo paja paja ese kaya ma lu pipi kelomi ma rorun sun dede ko ri ma bere si fo ni gorogo ko ju eyan ma su elomi nbe go ma rin kakiri nu ara eni abi ki nkan ma so kulukulu abi ka ba bere si tayan to ba ti ni ipinija yi pelu agbara lodo Olorun pelu ase to Olorun ti mo fi nsoro yi to ba dodo baboke iwo na o gba pe Olorun be leyin baboke o baboke o ti wa wa ni shop number 10A oye Kola Plaza ni waju Deeper Life Church ni Jakande Gate ni Isolo Road ibe ni baboke wa ero bani soro mi 080-944-71143 lekan si 080-944-71143 abi 080-221-3442 080-221-3442
4: o lagbara o ohun tẹdọ ò bá máa máa ṣàgbára o emi o mọ wípé àìsàn inú iṣan ara ó kó gbogbo nǹkan tó pọ̀ tó báyìí ó kó sínú àfi bẹ́ẹ̀ ṣe ń la ayé wa ó dẹ̀ ti wáyé wa yéké báyìí àwọn tí irú nǹkan bẹ́ẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ nílé báyìí bọ́ ṣe ń gbọ̀ yín wọ́n á ti máa gbìyànjú àti pé ojú òpó yín ṣùgbọ́n ká tó máa ká sètò yìí ńlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ẹjọ́ wà nílànà kan náà máa ń sọ wípé ẹ wá fún ajẹ́gùn ẹ wá fún ajẹ́gùn ṣùgbọ́n mo rí i pé ẹ̀yin máa ń fi nǹkan kan kún ajẹ́gùn tọ̀dọ̀ tín pé ajẹ́gùn àdáyébá ṣé ìyàtọ̀ ń bẹ láàrin ajẹ́gùn lásán àti ajẹ́gùn àdáyébá ni àti pé kí ló bí àdáyébá tó wà nínú ajẹ́gùn tọ̀dọ̀ tín.
5: Atọ́kùn ìbéèrè tẹ béèrè ìbéèrè tó lágbára púpọ̀ ni ẹ máa tọkùn ipò púpọ̀ ajẹ́gùn àdáyébá tí mo ń sọ nípa bàbá tó bí bàbá mi ló ni ajẹ́gùn yìí nítorí pé ọdẹ ni wọn àná ni ajẹ́gùn àdáyébá yìí nípa ìmọ̀ lọ sóko ọdẹ ibẹ̀ náà ti bá pàdé nígbà tí wọn wá bá pàdé wọn ti sàtọ tẹ́lẹ̀ pé tí ọmọ ọmọ mi bá ti bímọ ọkùnrin ní kẹ gbélé lọ́wọ́ oni won fi wa pepe baboki o abi chu to nbe ninu aje gwadayeba ti wa to fi ya to fi je pe ni aje gwadayeba oni won pe nu
4: kabiyesi eledumare
5: lo bi jasi pe ni mo ti nagbara mo ti nagboro mo ti lo wa mo ti leyin to ba dodo baboki o awon na ma ri pe olohun be lodo baboki o toro olohun ba wa se
4: A dupe fun Olorun pe o n ba yin lowo si be se n ta bayi te n to Olorun je ko di erun ni di mo yin lowo e ka to ma lo e ba wa pe address office yin le kan si kede so oju oku e wa farabalẹ pe tori awon elomi ti won tete ri nkan mu
5: baboke o ti wa ni shop number 10 e Oyekola Plaza ni waju Deeper Life Church ni Jakande Gate ni Solo Road ibe ni baboke o wa Ero ibani soro ti ele pe aboki ozi 08094471143 lekan si 08094471143 abi 08022613442 08022613442 asi ni ero igbalode yi ta ma fi si awose o fun awon eyan ti wo na ma foju ri gbogbo n to nsele ninu ara o si ma ri awon ipenija to ba ba isan kokan pelu ase lodo Olorun oba to mu ti wa to mu ko nbe mo nigba ago ti enu ni soro se baba oge o ti wa wa ni shop number 10A Oyekola Plaza ni waju Deeper Life Church ni Jakande Gate ti Solo ibe ni baba oge wa
4: o n le ti gbo yen gbogbo eniyan gbera fuya ko koja si shop number 10A to ba tin bo lati Solo bayi bi eni pe o n lo si Ikotun to ba ti de Jakande Gate bi shop meji si meta o ti ri Oyekola Plaza ni waju church nla kan Deeper Life Church to wa nbe iwo sha ti wo be bere shop number 10A ibe ni baboke o kale si ero ba ni soro won le kan si 00 94 47 11 43 o tun le pe 08022613442 aisan ko ni fi agu ara wa se bugbe o iwo na se igbise won ma reti re ni le se baboke o o digba kan na
6: kire o
7: arike rike emi lo de to roju koko bayi
3: oju lo siri se mo ti ma bo je
7: ah emi mo se
3: eni ba ye bo se ni furu koko furu koko bi eni pe le so kidi le ka to wo busu yo ro pe ni se kidi lo nko lo se dere lan beke o ke te ye o ni ti to sade daji ona ki o ti kari wonu bi epo lo to fenu kan yo
7: ah ai sa ta ru mo se kan o emi wa ni si se bayi o lulu fe mi
3: se emi ni ma se lo so fun pe ke lo moju to ara yin bere ta o fe ga ma kari o o we mo gi baba o ke ho
7: ke lo ni Ìwọ́nà sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o. Kọ́mọ aráyé tó gbóúnjẹ alẹ́ rẹ̀ fún lóko jẹ. Ọ̀pẹ́ yìí tó ń roni gbogbo. Ara títa jẹ, ara títa ara yíyún. Kí bàtà ó máa bọ́ lẹ́sẹ̀ ọmọ ènìyàn kò sún wọn. Kẹ́dọ̀ máa ṣẹlọ séréséré tàbí tó pọ̀ lápọ̀jù. Ìṣara tó ń buni so. Bàbá òkè ò lè ní gbòógì atura. Lórí èyíkéyìí 1143 08094471143 Baba oke o elebogi debede ebe Ènìyàn ni wọ́n bá bàbá wa dunú Israel Majesty Ọbọ̀lú Aṣẹ́gun Adéyẹmí Àjàsá kúyà sí Ọláṣídé one the Awúṣẹ́ ọ̀fọ́ ní Gbòǹgbò Kingdom bí wọ́n ṣe lé ọdún kan sí lórí àpè àwọn babalábàbà wọn. Kábíyèsí o ẹ̀kú oríire ọdún mẹ́fà lórí àpèrè kẹfọwọ́ pawú kẹfẹ̀rì gíjọ́bì kí ni onígbòǹgbò má tù ú kọ́ má fọ́ lásìkò tí ọjọ́ Monday 24 August 2026 ní gbogbo wẹ̀jẹ̀wẹ̀mù ní àfi onígbòǹgbò kábíyèsí wa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba lèwúléṣe gbogbo olóyè ìlú onígbòǹgbò gbogbo ọmọ ọba torí létà àlejò tó ń bẹ nílùú onígbòǹgbò lágbègbè gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Olúṣọlá Sanwó-Olu igbákejì gómìnà Dr. Kadir Obafemi Hamzat chief of staff honorable Tayo Akimade Ayinde honorable James Abiodun Faleke honorable representative Ikeja federal constituency honorable Ofore Adebanjo the executive chairman onígbòǹgbò LCDA honorable Ṣẹ́gun Ọdúnbákú the executive chairman Ojúdú LCDA honorable Akim Dauda executive chairman Ikeja local government ẹṣẹ́ ẹkú àtìlẹ́yìn ọbọ̀lú Aṣẹ́gun Adéyẹmí Àjàsá Awúṣẹ́ of onígbòǹgbò kingdom

0: Ọlọ́run ọba mi yẹgbẹ́ nìkẹ́ awúwọ mọ́sẹ̀ ẹgbẹ́ àríró àlá Ọlọ́run aríranjùrán lọ gbẹ́ngbẹ́lẹ́ kú tí ò sẹ́ dá méjì ọ̀pátẹ́rẹ́ tó kalẹ̀ tó kọrun aláàfin àjọbọ ìwọ ni mo ṣèbà fún lálẹ́ yìí àtúnṣèbà àwọn èèyàn bàbá mi o ìbàrẹ́ o torí ìbàbà bẹ́ẹ̀ ni là á kọ́kọ́ jú ẹkúlé o ní gbogbo ibikíbi tá ẹ ti láǹfààní láti máa gbọ́ mi ní gbogbo ilẹ̀kílẹ̀ ẹ̀ka àbọ̀ sórí ètò ètò wa ètò yín ètò ọlọ́run ọba àbí Èdùmàrè àràgbélayé pátápátá ọgbọ́n mo dúpẹ́ fún o porogodo ìmọ̀ ẹkú àtàárọ̀ o sálàáfíà lábáyín o ẹkú iṣẹ́ òní ẹdẹkú àfọmọnìyàn ṣe porogodo ayé òní lù fún ijó taiwo sálámì ló hajj bento làwọn kan ń pè mí àpọ́sùrẹ́ o lórí ẹ̀rọ àgbàgbé bond fm la wà lálẹ́ tòní 92.9 gúdùgbé ọjà lálẹ́ òní o àràgbélayé ntá mú sọ lónìí yóò lágbára o ẹjẹ́ ń dúpẹ́ lọ́wọ́ èjìká tí ọ̀jẹ́ kẹ́wù ọ̀bọ́ iléeṣẹ́ anímọ̀káyé bàbá tápà àwọn ní èso nípò owó ètò yìí number 62 santos avenue abúlé ìgbani akalẹ̀ sí ẹ̀yìn kọ́ yìí kí ni mo mú wá fún yín lálẹ́ tòní ó ní mo pàkórí ẹ̀ ní ọgbẹ́ àmì kí ni àmì níbo ló ti wá ta ní fàmì síni lára àkọ́kọ́ èèyàn tó lè fàmì síni lára àwọn nìkà bẹ́ẹ̀ ni sà wọ́n ń bá ní gbé wọ́n ń bá ní sùn wọ́n ń bá ní jí wọ́n ń bá ní jẹ wọ́n ń bá ní mu ìkà ò ṣe é tù lójú àmì kí ni iṣẹ́ àmì àmì a máa dáni dúó àmì a máa fàkókò ẹni ṣòfò àmì a máa pa àràmọ́ni nínú àmì a máa bá ọjọ́ ọ̀la jà àmì kí ni àmì orúkọ mélòó ló gbé wá wọ́n sọ wọ́n sì yànnànẹ́ a wà á sọ iṣẹ́ tí àmì ń ṣe àti àwọn àpẹẹrẹ àmì àlá tó máa mú wá ìyẹn ló fi mọ̀ wípé àlá ògọ̀ alágọni bẹẹ ni sà àlá ògọ àlá a máa ṣàpèjúwe àti àpẹẹrẹ ohun tí ó ṣẹlẹ àlá àmì ni àmì wo àmì ìkórira iṣẹ tiẹ yàtọ àmì àtakò ọtọ lórìn ní tiẹ àmì ìjákulẹ ntọ bá dé ọtọ ní àmì èmi ni mo ní nǹkan mi eyín ń pẹka odidi ètò ni àmì èmi ni mo ní nǹkan mi àmọ́ ètí mo fẹ́ lọ lórí ẹ̀ lálẹ́ yìí ni mo pè ní àmì ìkórira ẹ̀kẹ́ sí wọn lákẹ́ ẹ̀kẹ́ sí wọn lóko ẹ̀kẹ́ sí wọn lọ́wọ́ rògbò àga ẹni wọ́n wá gbọ̀ àmì ìkórira àmọ́ wọ́n wọnú ẹ̀ pọ̀ pẹ̀lú àmì àtakò àti àmì èmi ni mo ní nǹkan mi lálẹ́ tòní ànímọ̀káyé bàbá tápà ló so nípò owó ètò ẹ ṣe o number 62 santos avenue níléeṣẹ́ wọn wà ẹ̀kọ́ nọ́mbà wọn lẹ̀ kọ́ láìfi tá a bá bá wọn sọ̀rọ̀ àáfà ńlá ni wọn torí inú tó tún ròde àti ń bá lé àáfà ríran ẹgbà tí mo bá sọ fún yín ẹ̀kọ́ nọ́mbà wọn lẹ̀ 08033735570 08033735570 àáfà ńlá ni wọn o wọn a máa tú nǹkan o ẹ jẹ́ ń délé iṣẹ́ wọn pa.
1: bímọ ọ̀rẹ́ ẹ̀kọ́ la ń kọ.
2: ó ló mọ mà jẹ́ kí n bẹ́ni tí ọwọ́ ayé wà lára rẹ̀ ṣe.
1: bíi ti báwo.
2: ojoojúmọ́ ló ń pín síbi bí ìgbà tí mẹsẹ́ńjà bá ń pín lẹ́tà iléeṣẹ́ ó ṣòwò ó fìdí rẹmi bó ṣe ń ṣe ájò ló ń jò dànù.
1: ṣó ti wá gbìyànjú ànímọ̀káyé bàbá tágbà. Ànímọ̀káyé bàbá tágbà sàpànà ògbóná ẹlẹ́gbọ́ rẹ̀ ló gbóná. Ó gbólójú gbólẹ̀ ló jẹjẹrẹ bí ajere. Ewé ń bẹ egbò wà. Gbólóhùn àdúrà tó rún ogun ayé pa ń bẹ lọ́dọ̀ ànímọ̀káyé bàbá tágbà. Gbogbo ẹni tó ń bẹ lọ́n fọ ọkọ aya ọmọ rere ẹni tó ń ṣòwò tó fẹ́ jèrè. Ó wáṣẹ́wáṣẹ́ ò níṣẹ́. Jẹ́ kánímọ̀káyé bẹ lọ́n fún ẹ. Gbogbo ayé bá sọ̀rọ̀ rẹ̀ dọ̀rọ̀ mọ̀dìmọ̀dì tó sopọ̀ ẹ̀ lọ́rùn pẹ̀lú ṣòro bàdájá. Ewé tó ń tẹ gbà tẹ̀bẹ̀ àdúrà ànímọ̀káyé ò fi dáadáanù. Number 61 Santos Avenue Abúlé Ẹ̀dá lànímọ̀káyé bàbá tápá fìdí kalẹ̀ sí o. Bó ti ń fi ewé àtẹ̀gbò ṣe bẹ́bẹ́ 08033735570 08033735570.
3: Ẹ̀rọ fọlá kú oríire o mo ti bẹ́ẹ̀ lọ́nà àbáyọ.
0: Kini se ami ikorira kini se ami atako eje mu ni bi apere ala eje mu ni bi apere iwo ti o nlala ibalopo loju orun o ti ri apere atako iwo ti o nlala o nje jija loju orun o ti ni ami aiso ojo pipe poison ben tori o nje orita ni ni onje oju orun ebo ni owo ti si gbe wa owo tani ami dani duro ni ami afogo sofo ni ami apere oju kan ni eje n wa lo sinu etara kini se ami ikorira elele ami ikorira ko se foju lasan wo ko mo enikan ko mo ba ko mo ju a mo gba ku oba lowo eni korira a mo gba ipo oke ikorira a mo sise ninu igbeyawo ikorira a mo sise lori ara elomi ile mo sese ko si bo se seda to won ni fiyin tori kini oni ikorira elomi o gudu ni se ka serun sugbon ami orun ni nbe lara re ikorira ni ogbe ami o lagbara amọ dani duo ale olore jina agbe awọ mi wo ni ibikan ni mo mu wa lo lale yi amọ kin to lo be eje nfu yin number afan lawo animo kaye baba tapa 08033735570 08033735570 eyi ko yi baba pe won kon life nti nba fi soro lori eyan a je pe alagbede mi tin lurin loju kan oni nto fe mu jade nbe eyi ko yi oluyege ma gbo mi afa la ni o animo kaye baba tapa ibi ti mo nlo lale toni ni mo pe ni ogbe ami omobirin ti mo wi arewa omobirin omobirin to kawe to ni imo ase ami ki pe eyan mo kawe ase yori lo mo ntaku ami ki pe eyan mo ki pe eyan mo mowe ojo ola ni mo ntaku kini nbe ninu ojo ola ayeye kini nbe ninu ojo ola eku orire won taku eku orire opo won di opo mole inu ola ni won de mo ki se omo ni won baja won ba ogoja won ba yamoja won be ni obinija ko mo ba lojo ayeye abi ko mo ba lojo ayo ami ikorira oni won fi saro omo birin yi lati kekere ni lati gba ibi ta ti bi eyin ko yi omo birin je omo to ni ewa o si mowe o sharp gan ba ba ri lo kan ani eleyi o to ra legberun oke amọ be ba tin sumo ni kere kere oju wo la ri loju e ami ani mo ka ye ku se o baba tagba to moye 08033735570 08033735570 baba ni mo kai baba tapa afa ariran afa lanu eku kale
3: ani mo kai agba kan lo bi lo bi foto ti pe to mo kai so mo re ti de ko wa to tu ara re ni de se mo
4: o ya ma wa ra lo mi ra nle mo da te mo le odo ani mo kai agba therapy ni ko lo fun itoju to peye bi de aba jo ni pe ani o ja mi sami le wi afi gbo nfe ti won ba ti foju kan ni mo kai worldwide mo lo ti follow wa iso lojo pupe ati le to se se bere tori arun ata iso kokon lo logun kokon ni le se animo kaye agba therapy ibudo iti sile lowo arun ata iso to nda mu eda la gwa ara o ya kan si le se animo kaye worldwide
5: 61 Santos Avenue Abule Igbaleko
4: ero igbani soro won re 08033735570 08033735570 animo kaye agba therapy
0: ah amini ama dumi ti ba ri omo obirin to rewa sugbon to wa korofo ama dumi ti ba lani to ni ara ninu sugbon teku oke bi eku fun ama dumi ti ba ri igbeyawo olojo pipe ti o ni omo ama dumi ha ori baba mi o le mi mo laja o aja mi mo pekun won gba lo mi aforo lagba ni won saja mi o foro lagba on ti agbari to fi se bo mode ba gori aja ko le ri be ni sa be ni ma bo ba gori aja ko le ri eyin ko yi omo birin yi bo se da to bo se lewa o to ra legberun oke ba ba ri lokan ka to sumo yo mo wu ni jojo omode yi mo da oni wa rele o si ni wa le oko opo na lo ni wa rele to ni wa le oko won ni ogbori oko waye ni iro ni o amini o amini ka ti lekan bo lekan bo lekan mo wu omo birin kan ninu emi oko meta lo ti paro ami eyi ko yi ka to sumo mo birin yi oju gidi la mo wo loju e gbogbo n to wo lo da sugbon baba ti sumo tan oju arugbo la mo ri loju e ko ki e sara omo birin to rewa ko ki e sara ani mo kai baba tapa ile ise won wa ni number 62 Santos Avenue abule egba nilo eko ni awa gbogbo en ti ba nbo yalo osodi le ti nbo sango ni e sa ti dabule egba bi bridge o e wo bi ile epo ti membe e ti ri yana kan lowo tun yin eni odo ani mo kai baba tapa le o gbe yin de be osolokada ti omo be number won re e pe won ke to de be 080-33-73-55-70 080-33-73-55-70 number one odu ni won won yi sai mo foloko ti ma soro nipa fa to riran fa to mo tun yato sosi fa to mo wo yi pada pelu aniyan pe be ti feori na ni ori okanu o adua ni ti won adua ni won ni bo ba ndara mo fa duwa sile o so n to dara o to jadua lo o
6: Boda to nlo, boda to nlo. Eh, se beyin la npe na.
7: E ma binu, mi o mo pe mi le pe. Ati wi pe onje ti mo fe lora lo wa lokan mi.
6: Onje le fe lora le wa dige moya to yi.
7: Bada, eni ti o mo ni lo nfi ni sere. Ile onje Twins Mother Food Carton. O koja be, se ti ayika won to mo toni toni ni ka so, abi ti mo to to pelu oyaya. Ti awon mo se won fi ndawon eyan lohun. Ati wi pe awon onje ari ma le lo, aje tu je onje, lo onje Twins Mother. Ko wa si ru onje te wa bibe te ori. Bi arala, fufu, iyo, eba. Ko waja wonje bi rice, jollof rice, fried rice. To ba waja kwe katsa ni bite yon abeja. Awa assorted meat. To ni tumo. Bo moto kata sinu, jakita kwa lueja pala. Ogufe go ogbeyin.
6: Che lo ota, ibo na domo.
7: Ka momi, gise beru fesi. Ta wano odana, boje tinule, abita wala yeye. Kansi wani Twins Mother Food Carton. Number 17, Onyilola Street.
8: Shasha, off Akomodo Road. Sunny Olopa Lagos.
7: Tabi ki opero, bani son. 080-3803-0036
9: Twist Mother Food Canteen Doctor of Stomach Care
10: kere o iri ni sini so ni lojo nibi kan ro so titun ni lana ti gbadode fokunrin ati obirin ile ise timis fashion design tokale si number 15 ijegun road ikoto shopping complex legbe old garage nilu kotun leko ni ki ekan si aso riran igbadode tiwa toke okun tile karo na gbeyin fun takotabo ohun ni eyan layo pelu awon machine ro so ti gbadode lori sirisi fun awon aso bi abayakeri design ready made native wears bi wa se won so titun fokunrin to obirin Tumutita, shall we roll láàyò àwọn ìṣó ara jewelries lórí ọ̀rọ̀ náà gbẹ̀yìn àwọn bí àpò ọwọ́ òrùka gidi tí kìí ṣe gba ọ̀rọ̀ gbùdù ẹ̀gbà ọwọ́ àti tọrùn ilẹ̀kẹ̀ beads iyùn ọ̀pá oyè ìyẹn chipstick lórí ọ̀rọ̀ ẹkọ̀ sí ilé iṣẹ́ timis fashion design lónìí kí wọ́n fi ti ilé iṣẹ́ wọn gbé ti yín lárugẹ pẹ̀lú owó pákó tí kò gani lára ìbẹ̀rù ọlọ́run wọn fi ránṣọ fún tọkùnrin tóbìnrin tí wọ́n sì tún fi ń ta àwọn ọjà wọn pàápàá ẹ tẹ̀wọ́n láago lójú òpó yìí 09086107850 tàbí 09151071062.
11: Ọ̀rọ̀ tá ń bá bọ̀ tẹ́lẹ̀ kí a mọ́ gbàgbé ọ̀rọ̀ tá ń bá bọ̀ tẹ́lẹ̀ o kí ẹ mọ́ gbàgbé gbogbo olólùfẹ́ ètò wa ètò yín tabula ti ànímọ̀ káyé kì í pọ̀ jù torí pé ọ̀rọ̀ ìbàdà ẹ̀dàbàdà àdúrà bá sì kú díẹ̀ káàtó àdúrà náà ni gbígbèsè ayé ẹni bá wá ta kókó ọ̀nà àbáyọ àṣírí bàbá tápọ̀ àwọ́dù àì ojú òpin nìkan ìpè sí 08033735570 baba ni ó gbé wọn ní pr tàbí kẹ́ ẹ fojú òpin 07089274444 ẹ kàn sí wọn ní 61 south avenues ní abúlé ẹgbà ní ìpínlẹ̀ èkó bá sì rí wọn náà jẹ́ pé ẹ máa bá wọn wọn ní túndì náà lọ jẹ́ pé ó ń pọ̀ lọ́lẹ̀ ẹ̀rìn arákùnrin yìí ó ló ń gba ni atan ọ̀tà ní ìpínlẹ̀ ogun ọ̀gbẹ́ni adébáyọ̀ ajani mọ bíbí ìlú abẹ́òkúta ni wọn ní ẹnjìníà làwọn tán sí ríṣẹ́ gbà àwọn tó ń tún ojú títì ṣe ẹni ọdún 52 ni wọn wọn lọ́dún tó kọjá kò síyàwó ilé àǹdìmọ̀ pé lónìí ọdún díẹ̀ sẹ́yìn náà wọn ní kò síyàwó ilé ṣùgbọ́n àwọn òpin kọ́dún yìí tó parí aṣètì sí nílé iṣẹ́ bọ́ndẹ̀ fẹ́ yóò bínú tẹ́ ẹ bá síríọ̀sì ni o torípìnrin tó bá ń wakọ àbọ́kùnrin tó bá ń wá aya èmi ọmọ kéèyàn máa fóònù rẹ̀ bátìrì rẹ̀ gbọ́dọ̀ kú ẹ̀yin obìnrin tẹ́ ẹ bá síríọ̀sì ẹ̀dìmẹ́lẹ̀ ojú òpó wọn rèé alàgbà adébáyọ̀ ajani lábẹ́òkúta wọn ni ojú òpó wọn ni 08062343789 08062343789 náà ni ojú òpó wọn ẹlọ́ọ̀bá yọjọ ẹ̀bá yín ní ara mú bóyá ẹni tó jẹ́ pé bá fẹ́ ra bọ́kẹ́ẹ̀tì tọrọ mọ́ ti ké lóríṣiríṣi àti kúlà àti broken plate àtàwọn gbogbo ẹ lọ gbogbo ẹ gbìyànjú kẹ́ẹ̀kan sí aláàjà sàlámì ní òpópónà ọlásùnbọ ní agbègbè kòjìnà sí àgọ ọlọpàá kín pẹlú bọládé oṣòdì tàbí fẹ́ gbójú òpó mọ̀mọ́ 08139445581 tàbí 07084056008 àwọn oníròyìn àwọn òrè lọ́pọ̀lọpọ̀ tàbí àbúlé ìjíṣẹ́ yín o kúlà yín gan ni mo fi ń jẹun látún fi ń gbé omi kaná àdúrà wọ́n gba iná ẹ̀ lọ́ra ń bẹ́ẹ̀.

nílùú ibara àti nílùú èkó a kú palẹ̀mọ́ ọjọ́ bí bàbá wa olóògbé oríọlá sulaiman ajibade òjò ọmọdé náà lọ́jọ́ pa ṣe náà nígbà 19 kòfítà beside bàbá wẹ̀ẹ̀sì kó wó pé bọ́ọ̀sọ̀ nílé ìyá àbàdàn ní olúkẹ́ ifọ̀ ní ìpínlẹ̀ ogun ọjọ́ kò ní agbára ọ̀rọ̀ oríọlá family akinye o apàdéjọ mẹjọ lórí akọtọ mọdúndínládédé jùlọ ige tí mo mọ sọ pé ìyá ò sí bàbá ò sí o ẹ má fi ìyá àjọ ọmọ òkú ọrùn òdìjọ mẹjọ r

lóbìnrin lọkùnrin lọmọdé àti lágbà oyún náà ṣe bí gbogbo apáta ni mo kí. Eré ayé àgbósọgbọ́n fún ta lẹ́yìn lórí ètò ọ̀rọ̀ ìkọ́.

0: fin lanfani ati wa lo si ose eja duke lo keli ni ero ibani soro won lowo ohun to ba dabi oke isoro aye so pe etese lebo e wa kunrin ese yin ohun lawon eyan n tori e lo sodo baba ore ofe eyo olohun se gbadu awon nbe eja duke lo ọtun ba be wa ji keli ni ero ibani soro won lowo
1: Oruko roni ni toto mo gba nipa ki agbe eto adura kale lori eyikeyi isoro ti o nja bi eji aire oko tabi aya fe sise bi erin jeje riri tabi iromo bi aiso tabi arun agbara adura alquran ni won fi jagun segun pelu otito onu ibi si ma pa wa ni ma gba won wa ma je ko deru ba e se gbogbo isoro re wa ba olohun ala bi agbara olohun iwo na yo gbede ope gege yoju si baba ori ofe spiritual center ti nbe ni number 9 honorable street olowo la bus stop along lasu This is Yegon, the God of Lagos. And what's on your balance? 081-28-718-630. Lankosi, 081-28-718-630. Tabi, 080-34-96-2522. 080-34-96-2522. Baba Ori of Spiritual Center. Loni kote dodo shoro re wa ba olohun baba la la.
0: Ẹni tí ó parọ́ ni ó sọ pé ẹlẹ́rìí òun bẹ lọ́rùn. Ẹ̀yin wọn Nàìjíríà. Lóòótọ́ ìpolówó le pọ̀ lórí afẹ́fẹ́ tẹ́ ti ń gbọ́ léraléra. Kódà kémi ó tó gorí afẹ́fẹ́ ti gbọ́ mi, kí n bá tún dìde ẹ̀ tún gbọ́ mi. Àmọ́ orúkọ ó ṣe pàtàkì. Aki o se koko eyan ma toju oruko re bi awon ti ma toju nkan ni e akan le bo sori afefe ka ma sontari eyan o kan le bo sori afefe ko ma juwe eni ti o mo baba ori ofe afa ori ofe spiritual healing center Wọ́n wà ní number 9 Honorable Street ní Olówó-Ilá Bus Stop along Lasso Ìṣẹ́rí Road, Ìṣòtì Ẹ̀gàn ní Gàdó Lẹ́kọ̀ọ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ gbọ́ tí wọ́n pè ẹ bóyá ó sáré létí tí yín. Ẹ gbọ́ kẹ́ ẹ mọ̀ bóyá nọ́mbà yẹn gangan lẹ́kọ̀ kó mọ̀ lọ já sọ́dọ̀ àwọn ará bí. 08128-718-630 081-28-718-630 tabi 080-34-96-2522 080-34-96-2522 Odo baba afa ore ofe oni o jasi Oṣù kẹjọ òun la tẹsẹ̀ bọ̀ yí báyìí òun náà tún ti ń parí lọ wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn o ká tó díjú ká tó là á kàn rí pé December dé odidi oṣù méjìlá yẹn sọ́wáyẹ kọ́ lọ mọ́ọ̀yàn lára mọ́ọ̀yàn lọ́wọ́ kéèyàn ó mọ̀ rí ọ̀nà àbáyọ sí àdójúkọ kéèyàn ó mọ̀ rí nǹkan náwó sí ní nǹkan pàtàkì tó gbéṣe kò yẹ kó rí bẹ́ẹ̀ o ara ń tá a fi gbé tòyí kalẹ̀ rèé tí bàbá àfa ọ̀rẹ́ ọ̀fẹ́ spiritual healing center tí wọ́n ṣo ní gbọ̀wọ́ ẹ̀ ni pé kí ni tí ẹ̀dá lè máa dojúkọ kò sí tó borí agbára ọlọ́run kò sí tó borí agbára àdúà bàbá sì wá jẹ́ wípé àìsàn kan tàbí àrùn kan ló ń bàgọ́ ara wọ̀ yá àjà kò dá kéèyàn máa wò ó níran o ẹni tí san ara omi ara òjì ó gbádùn ẹni tó gangan mọ̀ pé ojú tí ò ríran dáadáa ti ń wò bàìbàyí ó ní bó ṣe jẹ́ afa bàbá afa ore ọ̀fẹ́ ajoko àdúà a ṣèwádìí a tẹ̀síwá. waju ninu irin ajo aye oga ni la sa ko di gba ta ba ti presenter ba ponyan pa rara o gan ni afiji iroyin o ta foju ba be ba dibe dodo ba bo re ofe mo
2: ile aye soso eru bani o aye lo ku o ko ma se mi wa lo
1: beni baba ori ofe spiritual center oruko ro ni nito to mo gba nipa ki a gbe eto adura kale lori eyike yi isoro ti o nja bi eji aire oko tabi aya fe sise bi eri jeje riri tabi aire omo bi aiso tabi arun agbara adura alquran ni won fi jagun segun pelu otito onu ibi si ma pa wa ni ma gba wa ma je ko de ruba e gbogbo osoro re wa ba olohun ala bi agbara olohun iwo na yo de da ope keje yoju si baba ori ofe spiritual center ti nbe ni number 9 honorable street olowo labo stop along lasu iseri road isu ti ego ikodo lagos e pe won sori re ba le so yin 08128718630 lenko si 08128718630 tabi 08034962522 08034962522 baba ori ofe spiritual center lo ni ko de gbogbo soro re wa ba olohun ba la la
0: oro legbo yen o aje ke n so fun wa pe ti presenter kan ba bo sori afefe sori radio to n polowo fun yin e koko wo kini riri e ojo wo lo de tori pe eni to ba loruko re koni foriki ti o da ko fi ba je ero ba ni soro te le fi ba baba ori ofe spiritual center soro eyi te gbo kini ipolowo yen te ri number yen mu oya 08128718630 08128718630 tabi 08034962522 08034962522 odo baba ore ofe spiritual center le jasi ere aye agbo sogbon fun tale yi lori eto yi ojojumo bi le se nsu ti le mo lori sirise isele ile aye sire o nlo anto o nlo ro le aye igba kan o lo le aye gbo awon kan soro kan lenu jo meta yi lori ero aye lujara wi pe calendar ta fi n ka ojo ta fi n ka osu wi pe oyibo kan firu wa loju ni ko si nkan kan ju pe kile osu kile o mo lo awon kan gbagbo be awon kan o si gbagbo be ona meta ẹsìn meta ló gbajúmọ nílẹ yìí ní Nàìjíríà àbí kí n sọ pé láwọn ibì kọ̀ọ̀kan bẹ́ẹ̀ náà nílẹ̀ adúláwọ̀ ẹ̀sìn kìrìsìtẹ́nì ẹ̀sìn mùsùlùmí àti ẹ̀sìn àbáláyé ọlọ́run kan náà sì ni gbogbo àgbáyé ń sìn ọ̀nà tó ní kálukú fi ń sìn ń ló yàtọ̀ ẹwọ́dún iléyà tá a ṣe kọjá yìí ẹ ṣàkíyèsí pé ìfẹ́ òjọba ń bẹ̀ púpọ̀ púpọ̀ jù eré ayé àgbọ̀sọgbọ́n talẹ̀ yìí ó ní ṣe pẹ̀lú kéèyàn ó bá láàánú pàdé ẹgbọ́ o ó ní ṣe pẹ̀lú kéèyàn ó bólóore pàdé ṣùgbọ́n báwo lèèyàn ṣe ń dá olóore mọ̀ báwo lèèyàn ṣe ń dá láàánú tọ́lọ̀run rán sí mọ̀ oníkálukú ló ń tọrọ ló ń gbàdúrà ló ń béèrè kódà kéèyàn mọ́ lọ ṣọ́ọ̀ṣì kọ́mọ́ kírun kọ́mọ́ bọ̀rìṣà lọ́sàmọ̀ ní kọ́lọ́run ó gbá láàánú pàdé òun ṣùgbọ́n tó bá gbé pàdé rẹ sí id card wo ló fi dámọ̀ pé ẹni tọ́lọ̀run rán sí mi aláàánú lélẹ̀ ìpele mélòó làláàánú gan wà so jeyo kan lo abeyo kan so ni mo pa.

pátá. Orúkọ ronin ní tòótọ́ mo gbà nípa kí a gbé ètò àdúrà kalẹ̀ lórí èyíkéyìí ìṣòro tí ó ń jà bí ìdì. Àìrí ọkọ tàbí ayafẹ́, ṣiṣẹ́ bí erin jẹ̀jẹ̀ rírí, tàbá ìrọmọ bí, àìsàn tàbí àrùn. Agbára àdúrà Alukuran ni wọ́n fi ń jagun ṣẹ́gun. Pẹ̀lú òtítọ́ ọnú, ibi tí màá pa ẹ́ wà ni màá gbà ọ́ wà. Má jẹ́ kọ́ dẹ́rù bà ẹ́. Bẹ́ẹ̀ gbogbo ìṣòro rẹ wá bá Ọlọ́run àlá. Bí agbára Ọlọ́run, ìwọ náà yóò gbẹ́dá ọpẹ́. Tètè yọjú sí bàbá orí ọ̀fẹ́ spiritual center. Tí ń bẹ ní number 9 Honorable Street, Olówó Labour Stop, Along Lasu.

0: mẹ́ta. Orúkọ ronin nítòótọ́ mo gbà nípa kí a gbé ètò àdúrà kalẹ̀ lórí èyíkéyìí ìṣòro tó ń jàbí ìdì. Àìrí ọkọ tàbí ayafẹ́, ṣiṣẹ́ bí erin jẹ́jẹ́ rírí, tàbá ìrọmọ bí àìsàn tàbí àrùn. Agbára àdúrà Alukuran ni wọ́n fi ń jagun ṣẹ́gun pẹ̀lú òtítọ́ ọnú. Ibi tí màá pa ẹ́ wà ni màá gbà ọ́ wà. Má jẹ́ kọ́dẹ́rú bá ẹ. Ṣé gbogbo ìṣòro rẹ wá bá Ọlọ́run àlá? Ní agbára Ọlọ́run, ìwọ náà yóò gbé dá ọgbẹ́. Tètè yọjú sí bàbá orí ọ̀fẹ́ spiritual center tí ń bẹ ní nọmba 9 Honorable Street, Olówó Labour Stop, Along Lasu, Ìsẹ̀rí Road, Iṣu sí Ẹ̀gàn, Ìgọdọ̀ Lagos. Ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 081 28 718 630. Lẹ́ẹ̀kan sí 081 28 718 630 tàbí 080 34 96 2522. 080 34 96 2522. Bàbá orí ọ̀fẹ́ spiritual center ló ní kó dé gbogbo ìṣòro rẹ wá bá Ọlọ́run ọba àlá.
1: Tó o ṣì bẹ́ẹ̀ a ẹnìkan sọ pé nọ́mbà bàbá orí ọ̀fẹ́ kí n bá wọn tún pé ọ̀yà 081 28 718 630 081 28 718 630 tàbí 080 34 96 2522 080 34 96 2522. Ẹ gbọ́, àwa tí a bá jẹ́ gbajúmọ̀ tàbí à ń lọ sóde, à ń lọ sí patí, òkú àná, òkú àgbà, ìgbéyàwó, ọjọ́ ìbí, ìṣílé, ìkómọ, bẹ́ẹ̀ lọ, oyè jíjẹ, tá a wá fẹ́ fi owó tuntun tá a fẹ́ fi yẹ onínáwó sí. Àṣírí kan bẹ tí a gbọ́ látẹnu arábìnrin Àríkẹ́ Aṣẹ́wó yìí nígbà tó ń ṣiṣẹ́ yìí. Kò ṣiṣẹ́ yẹn mọ́ o, ṣùgbọ́n orúkọ yẹn ò parẹ́ kò lára rẹ̀. Àríkẹ́ Aṣẹ́wó ni wọ́n mọ̀ sí. Torí bí ọdún bíi mẹ́ta ó lé díẹ̀ ló fi ṣiṣẹ́ Aṣẹ́wó yìí tí mo gbowó lọ sí patí. Wọ́n lè gbé 100 naira dání, 200 naira tuntun, 500 naira tuntun, 1000 naira tuntun. Òun lọ́mọ ń gbà lọ́wọ́ ẹni tóun náà ń tajà tó ń ṣiṣẹ́ yẹn ni o. Lọ́wọ́ ẹni tóun náà ń tajà tó ń ṣiṣẹ́ yẹn Làríkẹ́ ti lọ́mọ ń gbà. Àǹtí ẹ̀ tó ń gbé níta màgà yẹn tó kó lọ bá lẹ́yìn tọkọ rẹ̀ kú, àǹtí yẹn ló mú mọ ẹni tó ń kówó fún, tó ń kọjà fún. Ẹja sọ pé tí ń kọjà fún. Àwọn tó bá ń lọ pa ti dáadáa, wọ́n ti mọ àwọn tá à ń sọ yìí, tí wọ́n gbowó tuntun dání, tí wọ́n mọ ọ̀nà síyàn, tí wọ́n mọ polówó pé ẹ wá ṣẹ́wó. Wọ́n rí 3000, wọ́n rí 5000 lórí ìmíì. Èyí tí wọ́n bá pa ni. Ẹlòmíì lè ṣẹ́ mẹ́rin, ẹlòmíì lè ṣẹ́ márùn-ún, ẹlòmíì lè ṣẹ́ mẹ́wàá, kódà ẹlòmíì máa ń ṣẹ́ bọ́ndù. Bájé bá ṣe wà ni. Ọwọ́ ń lọ bẹ́ẹ̀ láti 2022. Gbàrà tó ti kúrò nílé oúnjẹ torí pé kò bá wọn tá ń jẹ mọ́. Iṣẹ́ tó ń ṣe nìyẹn. Ọjọ́ míì tó bá lọ sí patí bẹ̀rẹ̀ látọjọ́ Friday, Saturday, Sunday, ó lè rí 5000 lọ́jọ́ Saturday, ó lè rí 5000 lọ́jọ́ Friday, ó lè rí 10000 lọ́jọ́ Sunday. Òun ló fi rọra ń dájọ wẹ́rẹ́wẹ́rẹ́ tó fi di pé òun náà ó di pé ó ń láǹfààní àti tọ́jú àwọn ọmọ. Iṣẹ́ yìí ló ń ṣe títí nígbà tó di 2025 ní àsìkò ọdún iléyà irú eléyìí tá a ṣetán yìí. Ó ṣalábàpàdé arákùnrin kan tíyẹn náà tóun náà ń ṣiṣẹ́ àwọn tí ń ṣẹ́wó yìí. Wọ́n ti jọ máa ń pàdé ní patí dáadáa tẹ́lẹ̀. Ó di pé arákùnrin yẹn kọnu sí i pé káwọn jọ máa rìn, káwọn jọ máa fẹ́ra. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìdààmú, lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìyọlẹ́nu, ó gbà fún ní 2025. Gbogbo tí wọ́n fi fẹ́ra wọn oju bi ose bi oju bi abi ka so pe osu kan o de pe arike e lohun loyun oyun yen lo tu won ka niyan ti ye pe ohun ni yawo le ohun o so fun yawo ohun pe o ti se tan to fe fe yawo keji o se oyun ta so yen niyan lo tu won ka arike se ba yawo oba ya bi 200,000 ibi to tin gboja ki mo forogun ba ti o fi dinu osu kokanla ti o sanwo yen kan ni 2025 nkan wa lagbara o lagbara o wa lo o jade soro ara re ni won wa je ko ye pe alaanu eyonu alaanu lo nilo eyonu lo nilo pe eleda re o siru eleda re o seru eleda re o siyan pe ko ba laanu pade ti won saanu re to unu fi da duro won ise ki lo ko o ni ise awon to nta building materials lo nko to n si mo dada pe sugbon gba ti ohun dele oko oko ohun so pe ohun fun lowo to ohun fi ma taja pe sugbon oja yen ki se oja teyan le fowo kekere ta eyan ti e wa lowo la o fe bere ti o mo owo shop nbe yo ni 500,000 lowo o fe ma ta ponpon o fe ma ta shovel o fe ma ta wheelbarrow o fe ma ta kini kan building materials ko e won ni o kere ju pe iyen loko ohun lo won atoko ohun jo n so lowo ko to di pe olojo de o wa noda adun ta se fun o eyonu ni o ko ba laanu pade ko bolo re pade ko ba ba ni gberu agborodun alabaru ko ba pade nigba to dinu osu keji odun 2026 ko 30 lati ma jade ko 30 nibi ti na bi ti nlo o mura si opolopo lo nlo sibomi tori pe adua o tete gba ko ni lo be mo ibi melo lo fe sa fun nigba to lorun o gbe se ede ninu osu keta odun 2026 ta wa yi special advisor to honorable onrebu wa si pati yen o lo sewo nbe na ni ese yen lori pe ah se mo pe awon okunrin kan wa teye pe won da obirin to ba re wa mo sugbon tori pe ko sowo lowo e won mo pe tele ta won ba nawo fun e wa re o jade alaanu ti adua yen ba gba alaanu ri na ri eyan ese yen lo pe arike pe fun mi number e o ro po fe mo sewo omo pe Olorun ran si ni e mo Nigeria mo tin ba en soro Olorun ran si o fun ni owo koda ori fife ni won jo wa won ti jo yoju sawon obi ara won Olorun ti gbadua e o ti gbe si asewo ise asewo sewo o ti gbe ile e wo koni ju bayi lo fun tale yi lori eto yi koko nti mo mu wa lale yi ni pe adua olore alaanu ni e ja teramo keyan ba laanu pade awon laanu ti o ni wo bi teyan ku si ti o ni wo bi teyan ku si ti o ni wo asise eyan e wo aje ki mo fele se lo fun tale yi otunba bewaji adekunle loruko temi titi ijo mejo ta tun lanfani ati pade to to ba n gbo gbe gbe gbe ba won gbe o ki won mo ba gbe nti oda se ikule re e ku kale ore lasun ile aye so so
0: orúkọ roni ní tòótọ́ mo gbà nípa kí a gbé ètò àdúrà kalẹ̀ lórí èyíkéyìí ìṣòro tí ó ń jàbí ìjì àìrí ọkọ tàbí ayafẹ́ ṣiṣẹ́ bí erin jẹjẹ rírí tàbá ìrọmọbí àìsàn tàbí àrùn agbára àdúrà alukuran ni wọ́n fi ń jagun ṣẹ́gun pẹ̀lú òtítọ́ ọnú ibi tí màá pa ẹ́ wà ni màá gbà ọ́ wà má jẹ́ kọ́dẹ́ rúbà ẹ́ bẹ́ẹ̀ gbogbo ìṣòro rẹ wá bá ọlọ́run àlá bí agbára ọlọ́run ìwọ náà yóò gbé dá ọpẹ́ ẹ̀ kéde yọjú sí bàbá orí ọ̀fẹ́ spiritual center tí ń bẹ ní number 9 honorable street olówó labo stop along lasu ìsẹ̀rí road iṣu ti ẹ̀gàn ìgọdọ̀ lagos ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀ wọ̀nyí 08128718630 lẹ́ẹ̀kan sí 08128718630 tàbí 08038. mẹ́ta lóníkò dẹ́gbẹ̀gbẹ̀ ìṣòro rẹ̀ wà.

0: pàtàkì tó yẹ fún ọmọ ẹ̀dá ènìyàn ni kí àlàáfíà rẹ̀ pé pérépéré kó bá kúrò lọ́wọ́ kò ní kúkọ̀ ládìde.
1: Agbára wa kalẹ̀ lọ́wọ́ ìṣòro ẹsẹ̀, orúnkún èjìká ìbàdí àti ẹ̀yìn.
0: Kíká kú àbí ríro.
1: Gbogbo ohun tó bá lè máa mú ni tọ̀lé ẹ̀mẹrun ẹ̀mẹfà kí lè ohun tó mọ́.
0: Ó léwu díẹ̀.
1: A ò sì gbọdọ̀ fojú ṣe wa lọ́dọ̀ olólùfẹ́ já para o.
0: Wá ti rí tàgétàgé bí ẹni fẹ́ ṣubú.
1: Ìmọ̀ àrìn ká máa ní gúle gúle.
0: Bẹ́ẹ̀ bí ìtàtijọ́ egbò náà ń dàbí tìgbà ni.
1: Abẹ́rẹ́ gbèmí.
0: 08062 72 3575.
1: Ìsàn ara ló ń gbé ẹ̀dá dúró.
0: Náà sì ni ọkùnrin fi ń jọ́kùnrin o.
1: Gba ìsàn ọwọ́ kíkú ẹsẹ̀ kúkúta ìta iláàyè.
0: Wá sì jẹ́ kí apá tẹ ẹsẹ̀ kan rẹ bí ọ̀tá rẹ o.
1: Òrò àrùn ni kì í jẹ́ kí ìsàn ó gbàgbé.
0: Ewé àtẹ̀gbò sì lọ́kọ́ wọn.
1: Abẹ́rẹ́ gbèmí sì mọ̀ dájúdájú.
0: 08062 72 3575.
2: Iléeṣẹ́ bàbá ewé gbèmí wà ní Ketu bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní Ketu.
0: 08062 72 3575.
1: Lápẹ̀rẹ̀ rẹ ṣe pàtàkì fún wọn àti gbogbo ẹbí rẹ pátápátá.
3: Ẹ kú ilé ìlàkàrà lé o. Mo ní ẹ̀rìn wọ́lá kúrò ọ̀nà kábíyèsí láti ọba alámúlàfún. Mo ní àlejò kan ní agbára òdú ni wọ́n èèyàn ńlá ni wọ́n. Wọ́n ń bẹ pẹ̀lú mi ní agbára ń bí. Ṣùgbọ́n ó tó ń pe mo gbọ́ ọ̀rọ̀ orí ètò. Orúkọ tèmi ni Olúmìde Ọlálérè fẹ́ pè mí ní Olúmáìtì omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni.
4: Bẹ́ẹ̀ni ìṣàǹjẹ́ ìjù mi. Lẹ́mi yọ ẹyẹ àti gbọ́ra bẹ́ẹ̀ni èyí mo tún gbèdé.
3: Bàbá ẹwé gbèmí, tá a bá ń sọ̀rọ̀ oníṣègùn ìbílẹ̀ tó dáńtọ́ dáadáa, ó mọ̀ nípa ewé àti egbò káfi ṣọmọ ara ilé ore. Ó jẹ́ pé tí àwọn tó ní ẹ̀sọ̀ kan sì ní tó bá fi lè pè wọ́n àbí wọ́n pọ̀ sí wọn ní ilé iṣẹ́ wọn kó tàn wọ́n máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. Ṣùgbọ́n ẹni oníkànnà tí ń gbọ́ pọ̀n wọ́n, ẹni ọlọ́fọ̀nà tó ń gbọ́ mọ̀tá, bàbá ẹwé gbèmí. Ó bá mi
2: gbà
3: ẹ kí ara lẹ́sà.
2: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi nílé. Ọlọ́run kò ní gbà àlàáfíà lára wa. Orúkọ èmi tẹ́ ń gbọ́ ìní gbajúgbajà oníṣègùn ìbílẹ̀ tí gbogbo ayé mọ̀ sí bàbá ewé gbèmí tí mo wá láti ìpínlẹ̀ Ọ̀sun.
3: Ọdún kìnìún yìí rèé tí ẹ ti mọ̀ nípa ewé àti egbò ká máa lo ohun kan ṣègùn ìbílẹ̀.
2: Bàbá tá a bá ní fi kún 25 years ní rè
3: ọdún
2: 25 níbi iṣẹ́ ewé àti egbò.
3: Bàbá ewé gbèmí ẹ máa ń sọ fún mi pé àwọn èèyàn sì mọ̀ yín bóyá ẹ ti wá yí padà àbí ṣùgbọ́n bẹ́ẹ̀ náà nípa iṣan ara pé à ń tọ́jú iṣan ara ni ẹ mọ̀ ń pa ẹ̀ dáadáa. Ẹ̀gbọ́n ilé ẹ ti kọ ẹ ti lọ́ọ́ kí òkun ẹ ti lọ́ọ́ gba ẹ̀kọ́ sí i ṣé bẹ́ẹ̀ náà sì ni sà.
2: Ẹ ṣe atọ́kùn mi ò tí ì yí padà mi ì sì ní yí padà láéláé torí tí mo mọ̀ ń pa ẹ̀ tó sì dá mi lójú. Òun náà ni ká ṣe ìtọ́jú iṣan ara yálà ọkùnrin ni àbóbẹ̀rẹ̀.
3: Nípa iṣan ara yìí sà kí ló ń fa gan-an ọkọ̀ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀.
2: Ẹ ṣe atọ́kùn ohun tó lè mú àdínkù bá agbára tí iṣan fi ń ṣiṣẹ́ lára ó poríṣiríṣi ṣùgbọ́n ẹ jẹ́ ká mẹ́nu bá díẹ̀ ń bẹ̀. Àkọ́kọ́ ni téèyàn bá ti ní ìtọ̀ ṣúgà bẹ́ẹ̀ni ẹ̀kejì téèyàn bá ti ní òkú àtọ̀sí ẹ̀kẹta téèyàn bá ti ní àìsàn ìbálòpọ̀ ọlọ́jọ́ tó ti pẹ́. Ẹ tó tún fara pẹ́ ni fún àwọn tí wọ́n bá ní ọ̀rá lára tí wọ́n bá sanra ó ṣeéṣe kí wọ́n nípèníjà nípa àìsàn ara.
3: Àwọn tó bá ní ikùn bóyá.
2: Bẹ́ẹ̀ni bóyá wọ́n sanra.
3: Ṣé ọkùnrin nìkan ni ó ní iṣan ara yìí ni àbí ó ṣe bẹ́ẹ̀ fún obìnrin náà.
2: Bí ìsanra ṣe ń dọkùnrin láàmú bẹ́ẹ̀ náà ló ń da obìnrin láàmú.
3: Bàbá ẹwé gbèmí ẹ bá mi tu fẹlẹfẹlẹ kí à ń pè ní iṣan ara gan sà.
2: Ẹ ṣe atọ́kùn iṣan ara dàbí òpó tó gbé ilé dúró ni. Tí òpó yóò bá ti dúró dáadáa ilé ò ní dúró dáadáa. Gbogbo ara tí iṣan ò bá ti dúró dáadáa ń bẹ̀ atọ́kùn ara náà ò ní àlàáfíà.
3: Àwọn tó bá wá ní ìpèníjà yìí lórí iṣan ara yìí báwo lèèyàn ti lè mọ̀ pé mo mà ti ń ní kùdìẹ̀kudiẹ lẹ́gbọ̀n ara.
2: Ẹ ṣe atọ́kùn ìwọ tí ò ń gbọ́ mi nílé yálà àgbàlagbà ni ẹni àbí ọmọ kékeré tó jẹ́ pé tó o bá ti jí láàárọ̀ gbogbo ara bẹ̀rẹ̀ sí ní ro ẹ. Ìwọ tó jẹ́ pé ọwọ́ rẹ ń kú tàìtàì ẹsẹ̀ rẹ ń kú tàìtàì.
3: Ọwọ́ máa gbọ́n báyìí.
2: Bẹ́ẹ̀ni àbí ìwọ tó jẹ́ pé tó bá ti rin òpó náà kan sí kejì á ti máa rẹ̀ wá ti máa mí gúlegúle. Àbí ìwọ tó jẹ́ pé àti bẹ̀rẹ̀ mú nǹkan ńlẹ̀ ó dogun fún ẹ. Ẹlòmíì tó bá ní kó bẹ̀rẹ̀ báyìí ẹ̀yìn yẹn máa bú so ni. Ẹlòmíì á ní ìbàdí ń dùn so. Ẹlòmíì á ní ẹ̀wá àdí méjèèjì báyìí ń ro ohun.
3: Bàbá ẹ gbèmí ṣé àwọn tó bá ń rìn tó ń fọwọ́ mú bàbá àdí báyìí tó ń bẹ̀rẹ̀ àbí tó ń rìn tó yẹ pé ó ń ta gèégèégèégè ṣé ká tún ní pé iṣan ara ló ń ṣúpọ̀.
2: Ẹ ṣe àtọ́kùn iṣan ara wọn ti ń daṣẹ́ sílẹ̀
3: nìyẹn.
2: Yóò tó bá ti wá rí bàbá ẹwé gbèmí adosoro ti e ba ti koko de ile ise ti wa leyin ti e ba ti gba card 1000 a wa se ayewo fun lona ti balode ati ti ibile ta fi mo kini nse yin gan igba wo ni kini yi ti bere ibolo debu ka to mo ogun ta wa fi se wo san fun yin
3: ṣugbọn mi ngbe gan lan so fun mi pe ofe le nse ayewo
2: ben ofe layewo amọ te ba ti de e gba card 1000
3: ilo ti poju baba egbe ni ko ti pe e pe oro ba ni soro lati bi ti olule se ni wasan awon kan ma nse ma so pe awon ori ori so ori ma lagu elemi ama ni ah ara ma ori ha ori ori so si bi gbele na ni se pelu iso ara
2: ben o ni se pelu isan ara sugbon eto tun fara pe kini kan wa tan baba ma npe ni ofa se di ofa kan wa tan pe ni ofa sakatu ti ofa yi ba wole siyan lara abere si ni ba omi ara isara ejara igungun ara jen so ti ofa yi ba ti wa pe lara o se se ki ara ma tan ki nkan ma so kulukulu ka kira re ni abi awon kan wa wa lawon ti lo sigba awon ti lo sawo awon ti lo sikoku baba sasun o se se ko ma de sara ni ko de ofa ara olorun ni fi asan ti o gbogun ko ni fi de wa mole ko si tin se ni atokun ti o ni wo san ori ni ko gbe wa pade alawo re ama teyan ba dodo baba ewe gbe mi pelu ogun olorun ba to da ewe ati egbo yo ri wo san awa ki si olorun sugbon afito olorun si waju olorun de fun wa si
1: o pataki to ye fun omo ede ni eni ki alaabia re pepelepele ko ba kuro lowo foni ku bo ladide o agbara wa kale lowo isoro ese orukun ejika ibadi ati eyin ti daku abiriro gbogbo ohun to ba le ma mu ni tole emerun emepa kile ohun to mo lewu die a o si gbọdọ foju se wa lodo ololufe japara o ba ti rin tage tage bi eni fe subu ni ma rin ka ma mi gule gule be bi tatijo egbo na nda bi ti dani ewe gbe mi 0862 72 9575 isan ara lo n gbe eda dulo nurse ni ọkùnrin fi n jọkùnrin o gba isan ọwọ kíkú ẹsẹ kúkú taita iláàyè wọn sì jẹ kí ẹpá tẹsẹ kan rẹ di ọta rẹ oòrùn àrùn ni kì í jẹ kí isan ó gbàdé wí àtẹgbò sí lọkọ wọn ṣe ewébè mi sì mọ dájúdájú.
2: Ilé-iṣẹ́ bàbá ewébè mi wà ní Ketu bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní Ketu.
1: 0862 72 9575 lápẹ̀ rẹ ṣe pàtàkì fún wọn àti gbogbo ẹbí rẹ pátápátá.
3: Ẹ̀ǹdẹ́ bó ṣe ń jẹ́ ọkùnrin wa òun náà lè ń gbọ́ bàbá olóògbé mi láti ìpínlẹ̀ Ọ̀ṣun. Àwọn ọmọ mọ̀ nípa òwúrọ̀ àti egbò dáadáa. Bàbá olóògbé mi ṣé ká ní gbé iṣu ara yìí òun gbogbo ló gbìyànjú ni.
2: Ẹ̀sìn iṣan ara gangan la ń pè ní ìdọ́mẹ́nìyàn. Òun ló gbé ara wa dúró. Tí iṣan yìí bá ti ní àkùdé ara ò ní dúró bó ṣe yẹ kó dúró. Ẹ rẹ̀ lómi tó bá bẹ̀rẹ̀ báyìí ẹ̀yin á dún ta. Ìsanra ti ń daṣẹ́ sílẹ̀ nìyẹn. Tó bá ti di pé ẹ̀jẹ̀ oríbi lọ bó ṣe yẹ kó lọ. Omi oríbi lọ bó ṣe yẹ kó lọ lórí iṣan. Ẹnìyẹn ò ní pè ní dà. Ìwọ́ lọmọkùnrin tó ń gbọ́ mi nílé tó jẹ́ pé àti ṣe ojúṣe rẹ nínú ilé ó dogun fún ọ. Ìsanra rẹ ti ń daṣẹ́ sílẹ̀ nìyẹn. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé n tá ń pè ní ọlọ́mọkùnrin gan ìsan ló gbé dúró. Ṣé wá rí atọ́kùn? Àwọn nǹkan kan míì wà tó lè ṣe àkóbá fún ìsan ara. Ìwọ́ lọmọkùnrin tó bá ti ní àìsàn ìbálòpọ̀ lọ́jọ́ tó ti pẹ́ ní ìtàn bàbá wa ń pè ní òkú àtọ̀sí. Ó ṣeéṣe kó ṣe àkóbá fún ọlọ́mọkùnrin náà. Tó bá ti pẹ́ lára yóò ti kó ba ìsan. Kò wá ní jẹ́ kí ìsan yìí ní agbára àti gbé ní táǹpẹ̀ ní nǹkan ọlọ́mọkùnrin dúró.
3: Àwọn ọmọkùnrin ń lé pé nǹkan ọmọkùnrin yẹn ó kéré ju ọjọ́ orí wọn lọ́kọ́.
2: Ìsàn kan wà níbi nǹkan ọlọ́mọkùnrin tó jẹ́ pé orí ẹ̀ ni ẹ̀jẹ̀ ń gbà kọjá. Tẹ́jọ́ bá ti lọ bó ṣe yẹ kó lọ. Bí ọmọkùnrin yẹn bá ti ń dàgbà sókè nǹkan ọmọkùnrin ó máa ma sókè ni. Eléyìí ni bàbá wa ń pè ní àsókè.
3: Àyẹ̀wò fínífíní ń bẹ̀tẹ̀ sí fún
2: un. Bàbá àyẹ̀wò fínífíní wà á ti ní àwọn ẹ̀rọ ìgbàlódé tá fi ṣe àyẹ̀wò tá a mọ ibi tí àìsàn lúgọ sí lágọ̀ ara bá a ṣe ní ti ìgbàlódé bẹ́ẹ̀ náà la ní ti ìbílẹ̀ tá bàbá wa ń lù láyé jọun.
3: Dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́. Kódà ẹ̀bá mi farabalẹ̀ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí kan wá pé ibi tí ilé iṣẹ́ yìí wà sá.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá ewégbè mi rè 0806275 ẹgbọ́ lẹ́ẹ̀kan sí 0806272 9575. Ilé-iṣẹ́ bàbá ewégbè mi wà ní Ketu bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní Ketu. Ilé-iṣẹ́ bàbá ewégbè mi wà ní Ketu bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ Nikitu. Ero ibani soro baba ewe gbe mire. Le kasi 080-6272-9575.
3: Baba ewe gbe mire. Ashwa kuluwa yide agbara. Dori iswara olomo kune. Lasi nsotrupe. Okwadokwa olomo kito wantansi. Ofi omo kune. Kuyi oni shidede. Dodo omo. Nusofi mle komuni. Aoto mokpa. Da tena mfisha yinon li. Yansi wala ti ikine Oshun. Yani Oshun State. Baba ebe mi. Ti mi nko mi ti. Ojo ni shia kuba. Ki le shidede omo kune.
2: Ese atokun. Iwoto mbo mene li. Ele yi ikoma la anin an baba me ti won gbo mi nile okunrin to ba ti ni ifo suga oni le se daada iwo okunrin to n gbo mi nile to n to bi eme ta bi eme rin ile to mo
3: isera
2: yo se akoba lati se oju se re pelu olorun fe re ninu ile akoko niyan en ti ba tin to le meji le meta ki le to mo o tin to alaafia ara danu ba se n to yi ni sara mama da se sile awon mi ti won ba ji laaro atokun ese won awu de ba fowo din bayi a di lonu aisha kan niye abi eyin ya mi te n gbo mi nile ati baba mi to je pe odun ori lo fa isan arati yin ati ni awon egbogi to da fun agbalagba
3: be
2: ni ba se larugbo nile
3: ojo ori ran ni se pelu isan ara
2: be ni odun ori ni se pelu isan ara tori baba se n dagba si be na ni ara o se ma da se sile si sugbon ati ni awon egbogi to da fun ipele da bayi eyin te ngbo mi nile ma support lo gba o ti lo awo o ti lo koko baba sasun aisa ni bo mi mara ki n pa loruko to nje to mi sita ki n fie sile gbogbo wa la mo bi lu seri atokun nile se baba ewe gbe mi a fi ara niyan te ba ti koko dodo wa afaje koko je ni pe e koko je anfani etun
3: discount wa ni si aya wo fun fun
2: ni lana ti baba wa ati ti
3: baba ewe mi so le kon ni kini ati olomo ni e mo pa dada wo ti gbon ni pe ni won mo ra da so dun si ti ma ti gele se ni e so fun mi na e fi ogba pe gbogbo to se olagbara
2: atokun pelu ogbo olon te ba ti dile se wa e ni ka ba ma pa se wa ile se baba ewe gbe mi wa ni ketu bus stop ladoju ko bridge lese ni bi ti won ti wo moto alapere ni ketu ile se baba ewe gbe mi wa ni ketu bus stop ladoju ko bridge lese nibi ti won ti wo moto alapere ni ketu
3: e ma gba balẹ pe ero ibani soro yi
2: ero ibani soro baba ewe gbe mi re o 080-6272-9575 e gbo le kan si 080-6272-9575
3: to adupe lowo alejo wa baba ewe gbe mi oruko ti mo ti ipada le kan si olumide Olalere ni uruko ti mo le pe Olumide omi eko ni ese o
1: pataki to ye fun omo ede ni yen ki alaafia re peperepere ko ba kuro lowo ko ni kufo ladide o gbara wa kale lowo isoro ese orukun ejika ibadi ati eyin ki daku abiriro gbogbo on to ba le ma mu ni tole emerun emepa kilo o to mo lewu die a o si gbolo foju se wa lodo ololufe japara o ba ti rin tage tage bi eni fe subu ma ni ka ma mi gule gule be bi tati jo egbo na nda bi ti gba ni abe we gbe mi 0862729575 isan ara lo ngbe eda duro na si ni okun ti njokunrin o gba isan owo kiku ese kuku taita ilai ma si je ki apa te ese kan re bi ota re o wa ro ni ki je ki isan o gba de wi ate gbo si loko won se olegbe mi si mo daju daju
2: ile se baba ewe gbe mi wa ni ketu bus stop ladoju ko bridge lese nibi ti won ti wo moto alapere ni ketu
1: 0862729575 lati are se pataki fun wo ati gbogbo ebi re patapata
5: mo mọ pe wen ja o o ti wa ni ale se radio ifesi wapo bon fm la wa tan da be ti an ro mi owe mo ni arbo lawo baba wa oba kabisi olusegun ajasa abi se fun re oni gbongbo olo pia sa ke se pe ala egbon oke o tori o dan pe ohun yo lo ke se baba o e ku wa ke se sa eni mo ni ẹkọ sí ilé baba ewé gbè mí ní ketu bus stop ládojúkọ bridge ẹlẹsẹ ní ibi tí wọn mọtò alápẹrẹ ní ketu ẹkọ sí wọn láàárọ ọla tested and trusted ni patori sade yen oba oke o fe jinki arakunrin pelu elimo re kan so la ro e ko abaye gbe mi si 0062729575 0062729575 abaye gbe mi agbe pe agisan socialist ni agisan controller ni o ti wa ni to mo ni asin fasi ko na ki ka biesi wa oba onigbongbo ajape aye o baba ajape aye fun ajodun odun kefa ta ba wa ni rekore baba won adupe igbodun odun kan ni o eko ma kebi eku sa ni eyo ma kebi aye o eyo se ma fo mi en agbara olorun oba mi oke ni ka dupe lori baba ki o to pe lese ki esi oko esi baba ko di oko pe oni iruke re ko di okini ka se de pe lenu kan ni kese ka biesi o esi mo dupe sa agu wa je test waju at le se bi o fe si wapo mo le fe mi lawa tan da be tan rob yo en ke si aba aruna isola belo o ba nki baba oba wa o ta je do dun ke fa
6: odo